láìtí lè wí yẹ ká mọ̀ pé tó wà nílé ayé ó pọ̀ ju kéèyàn máa jà lọ bẹ́ẹ̀ ni kásán ọmọlúàbí yẹn ló ṣe kókó ọmọlúàbí yẹn ni ó kù lẹ́yìn èèyàn bẹ́ẹ̀ ni bí ilé ayé ṣe rí nìyẹn ǹjẹ́ ká tó bá wọnú ètò lọ lé ní jákó ṣèbà kábíyèsí ní dùmarè ọmọ ẹgbẹ́ tó ti ń bẹ bí abẹ́wá wa tó ti wà bí ẹwọ ọba tí ó sì mọ wà nígbà tí bẹbí ọba sí mọ́ ọba tí ò lẹ́ni fi wé ọba tí ò lára fi jọ ọba tó ń jẹ́ ìmí ni bẹ́ẹ̀ ni èèyàn tó bá ń pera ẹ̀ lé tó bá ń sọra pé òun ni ó ń bọ́kú lọ́run dóko ni bẹ́ẹ̀ ni ọlọ́run ní jẹ́ ìmí ni tó jẹ́ pé kò sí ọba àṣẹ yìí tó wù akọ́ǹpọ̀ ọba ayé ní kábíyèsí ni ọlọ́run gangan nìkan ní kábíyèsí ọba tí ò láfiwé ọba tí ò láfijọ́ ni ìbẹ́ elédùn àrí ọba ẹbẹ tó ti ń bẹ bí abẹ́ bàbá tó ti wà bí wà ọba tó sì máa wà nígbà yẹn ni ọba sí mọ́ kábíyèsí ọlọ́run ìbẹ́ yín àgbààgbà tọ́lọ́ ń gbélé ayé lọ́wọ́ ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn oyún ọná ìbọn àṣẹ ẹ̀bí ìbára ṣe lè ní ọjọ́ kó jẹ́ wa ṣe ni wọ́n jẹ́ wa ní ìwé tiwa o ìbẹ̀yìn wòlíì tọ́lọ́ yàn ìbẹ̀yìn àfáà tọ́lọ́ rán ìlànà àmọ́ wọn aṣáà tó lè hábíyà.

0: wọ́n tún ro ṣe díẹ̀ ní jàbẹ́ wọ́n tún ṣiṣẹ́ ìgbàlà ń bẹ̀ díẹ̀ ìgbà tí ẹ̀mí sọ fún wọn kúbi tí wọ́n ń lọ pé wọ́n ti dé bẹ́ẹ̀ nígbà tí wọ́n lùgbà díẹ̀ ní jàbẹ́ wọ́n tún wá gbéra láti jàbẹ́ hàn òdì ìkírun ìkírun ni wọ́n wá fi ìdí sọlẹ̀ sí ìrẹ̀ náà bí àwọn abáláwa tí wá sí tán bí àwọn abáláwa tí wá sí náà bí àwọn abáwa sí ìrẹ̀ náà bí àwọn aṣẹ́ ló fi jẹ́ pé ibi tá a bá ń tí wọ́n bá bí ní sí ńlá ṣe ló fi jẹ́ pé ọmọ ìkírun àgọ́bẹ́ wọ́n gbélé làwọn onílé òbí mi orí ìgbédèrè àti délé ìyá àti délé bàbá ìkírun ni wọ́n ìkírun àgọ́bẹ́ onílé òbí bẹ́ẹ̀ ni a sì ní pé kọ́wọ́ bá a di pé bóyá a máa pẹ́ lórí ètò orí àwọn èèyàn wa ẹ jẹ́ ká ṣe ní pápá bẹ́ẹ̀ nígbà bá ti ń pè wọlé ẹ̀sọ́ ìlú yín tó bá ṣe é ṣe kẹ́sọ ìtàn bí wọ́n ṣe rìn níbi tí wọ́n dé ẹ sì wàá fi èdè ìlú yín hàn kẹfì kí àwọn èèyàn pé àpò àti gbàdégbà àsìkò àjìyí ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ ṣe mọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé èmi nìkan kọ́ mo wá ìyá wà sọ òun náà sọ báwo bàbá wọn ṣe rìn yìí àbí òye yé ẹ̀rẹ́ ti ẹ̀rẹ́ dàpẹ́ ti gbọ́ díẹ̀ òsì ilẹ̀ ti ta sí àtọ́nìkà tó yẹn sí ra wa lálẹ́ ni lẹ́kọ̀ọ́mọ̀.
1: o ṣeun dr tawiki gẹ́gẹ́ bí mi ti máa sọ èmi máa ti mo ti sọ mo ti ní orúkọ tèmi lẹ́ẹ̀kan sí òní bọ́lá taiwo èmi lọ́mọ àáfàá ńlá mufasiru lè hàmù ilẹ̀ ìbàdàn àná tí baba ńlá baba mi wá láti olúpọ̀nà ní ilé modò èmi máa sọ pé nígbà tí wọ́n dé láti olúpọ̀nà wọ́n dé sí ilé ọdẹ ńlọ ní ọjà àbámbàdàn ibẹ̀ ni wọ́n ń gbé ńgbà náà bí mo ṣe sọ síwájú wípé àáfàá ni baba ńlá baba tèmi níjọ kan baba ńlá baba mi bọ́lá wà ní kọ́ sí ara ilé ní ìjọ kan lẹnìkan bá jẹ tán lọ bá múlá wà ní baba ńlá baba mi lọ bá inú wọ́ ó ní baba ńlá baba mi bá fi kúrò
0: nílé ọdẹ ẹ ní ó jẹ àmàlà kan tí máa ń ta bọ̀ nínú ẹ
1: iná fi kú ò nílé ọdẹ ẹ lọ tí wọn fi wá lọ ṣẹdọ síbi tá a wà lẹ́nìí tí í ṣe òkè adúmọ̀tàlà ní ilé àfà lélẹ̀ tó túmọ̀ sí wípé nídìílé baba ọmọ ìbàdàn ni mí ṣùgbọ́n nídìílé ìyá ìyí baba ńlá baba ìyá mi òun náà ni wọ́n jẹ́ fàdèyí lélẹ́yìí tó bá fàdèyí lọ rí tó bógun mọ́lá jagun ṣùgbọ́n tí baba náà ò dé sógun tí ó ra sójú ogun tí àwọn ogun mọ́lá tí wọ́n wá fún wa ní nǹkan ọ̀tún nílẹ̀ tí wọ́n fi fún wa ní ilẹ̀ ní oko aṣí nígbà náà lélẹ́yìí tó jẹ́ wípé àtiwájú àtẹ̀yìn ìbàdàn lèmi ṣùgbọ́n tí mo jẹ́ aya wọn ní àárín gbùngbùn òkè ọ̀yà so èmi a máa kíra tèmi pọ́ ọmọ ẹ̀ṣọ́ ọ̀nà ńlá ìròkò yìí máa ti ọdójú torí àsìkò kò gẹ́gẹ́ bá a ti sọ ẹ jẹ́ ká dé ní pété bẹ́ẹ̀.
0: ó sì ti mọ̀ pé ẹni tí ó jẹ́ ọmọ ọ̀sàlẹ̀ ẹbí tó lọ fẹ́ wọn lókè ọ̀yà wá sóònù ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ náà bá lọ fẹ́ yíbò
1: òun wà yíbò yá wà mú bí àwa kún.
2: nígbẹ̀yìn kò yé wọn tó ó màmá ń bọ̀ wáyé wọn nígbẹ̀yìn kò yé wọn tó a ó sọ fún wọn báwa ni yọ wáyé kò yé wọn ni báwa ni yọ wáyé.
0: hello ẹ ṣeun.
3: ẹni àwọn ọdún la gbọdọ kan láti ilé ẹgbẹ.
0: bàbá o
3: ẹ máa tẹsíwájú o.
0: ẹ ṣeun o.
3: àdúrà mi ìgbà ògbómọ ni pé ẹ mi gbàgbé mọ.
0: àmì elédùmarè.
3: èjì ni pé ẹ kò ní parun.
0: àmì.
3: bàbá mi bu bọ́lá táírò.
1: ẹ ṣeun bàbá.
3: kọ́ ni ẹgbẹ́ mi ẹ mi parun.
1: àmì o.
3: mo lẹ́gbẹ̀ẹ́ ní ìsìn ọjà nǹkan àrògùn àjíjọ̀sọ ìlú gómìnà adélèkì ọjọ́ ìtàgbogbo ọ̀dà àti gbogbo ẹ̀yìn ìfẹ́ni tàwọn òṣèlúfẹ́ lágbèrú ẹ̀yìn atọ́kọ̀ gbogbo ìṣọ́ láti jí ọ̀nà kékeré dé jí ọ̀nà àgbà bàbá bàbá adébáyọ̀ àtàndé bàbá èkó
0: ẹ̀mí
3: parun àwọn ìjà tó náà bá wà pálí baba n ba ya si ni lu ibo lu canada eh ni lataju
0: amen ni ju
3: eh ni parun to le gbagbe ni baba se wo mo e le ji mi o baba n ba ya baba ina baba ya on da poti e ta yi ni
1: e se baba
3: para ni mi ya baba baba baba para mi ki baba bi yi ati be be lo
1: e se o kalifun elomi na laye
0: e se o e se
2: bi baba di mu jojo
4: baby baba di mu jojo
0: hello ati gbadegba o eto gbogbo ani o
3: eh kuku ni si eyan ni parun
0: ami ledu mari
3: omo yin na ni so e ku iwo mo baba o lati kan
0: baba
3: o bi mi atan ti an gbo wa nile ego a fi ni pa le bi ma ti o go baba re won na me skoko ko ma mo ko ya re
0: nya
3: ba bi omo gbo ba so lu ko yoba ngba to ba se dirin wa ni jejo lo lo ma rerin olorun ti a biru e
1: amen
3: Ayo,
0: Ishim, baba, ishim.

0: mienu ni.
1: Hello.
2: Dokita Taofiki.
1: Era.
2: Omo to so.
1: Eseun baba.
2: Omo be.
1: Eseun.
2: Ilewo.
1: Eseun.
2: Enle o e kujo meta o.
1: Ejo kan pelu sir.
2: Ise nlo igbadigba.
1: Eto gbogbo
2: wa. Oga o. Ama mi se orun mi o je agbe ta ma gbo mo bo se nlo nsin dada.
1: Egbiyanju.
2: Comrade Remi Bakare ni o.
1: Baba o.
2: Okiyo.
1: Eseun.
2: Eto jo meta.
1: Eseun baba.
2: Ibadan ni o. Atoke atile. Sugbon bi a ti se wa. Ni waju opomoso ni. So waju opomoso.
1: Kede uko
2: ni. La fi nje omo loje. La moko. No bodo je ye
3: da. La ye fa bada.
2: Ni fa bada na ni o. Omo omo aparun je gede ti ye meju.
1: La moko.
2: So no ka jo se koko ko baun. Ati ya ati baba je ati wanu
1: eseun
2: awa testo si ibadan so awa wa ni oje market ile odu oje awon ta di jo ko ra wa lati ile niyan wa dupe lowo olohun
1: se
2: ni yo dara fun yin o ati gbade gbo ni ku o won te si waju o dokita keji Bola Tairu.
3: Eseun.
2: Okiyin o.
3: Eseun mo
2: ba. Mo kura ti e mole tira. Oke adu oke pa ba sale oje.
3: Be
1: ni. E kan mo na nu pira yin ni.
2: Eseun. E ma gbo to bo.
4: Ele ti o lo te ki ti si ko ma jaye jeje. Ani to le ni o.
1: Hello.
5: Eseun. Ya badan.
1: Ya badan.
3: Ya tisha.
1: Eseun.
5: Ara nuka.
1: Ami Olorun.
5: Ti aba le de o.
1: Eseun.
5: O kala ti an ba le asi da ma te si waju. Omo omo badan ni mi o. Ati ya ati baba omo badan ni mi. Omo ku de ti ni mama mi na gbe le aladorin. Oko won wa la ye to. Baba mi omo oko ni. Omo apopo ni. Oloko wa. Ati da toro mi badan ni. Won ni jo baje.
3: Ami Eseun.
5: Mama te si waju.
1: Ami Eseun.
4: Lai Anabi Muhammad. Atonje o Baba Fatima Tayombo.
6: E kwa ti gbadun gba o.
1: Eto gbogbo wa ni baba.
6: E ku jo meji meta o.
1: Eseun baba.
6: A ku oju to tun rari o.
1: Olorun seun, Olorun seun.
6: O gbo fo lodun rai.
1: Alhamdulillah.
6: Oke, ya to ku meje je.
1: Eseun.
6: Mo ki baba wa le da sile ise yan. O pe awon mama mama wa. Iya ti sa. Iya bi le ko da so la la ti ago. Mo ki a re re. Baba le de. Wa ti gomina wa. Mo ki yan ku e ku soju gomina o. Ali.
3: Eseun.
6: Orúkọ tèmi ni ẹja SVO Yeniyi látàkínbalẹ̀. Àti iwájú àtẹ̀yìn àtọ̀tọ̀ àpèsè ìbàdàn ni o. Ṣùgbọ́n bí mo ṣe máa ìmíràn sí máa ń sọ lẹ́pọ̀ kan mọ́ ìtàn ìgbẹ́tì láti wá wa bàbá ńlá wa. Ìgbẹ́tì ni a ti wá.
1: Ìgbẹ́tì ni a ti wá.
6: Tí a sọ wọ́n sọ déédéé.
1: Ọmọ àdúgbò kan ni wọ́n.
6: Ọmọ ayé mú olómi ni.
3: Ìrọ̀lẹ́ ọmọ lẹ́yìn ọmọ yìí.
6: Àti wájú àpẹ̀ ìbàdàn ni ìyá mi. Ọmọ ọ̀pọ̀ kásà pé òkè odò ní àpòlé Adásù. Àwọn gàgà ní àjọ máa rí Adásù. Àwùlé wọn gan Adásù náà ni oko wọn gan Adásù ni. Tába ti kọjá ayégun tá a bọ́ sí Arójẹ̀ka, tako Arójẹ̀ka. A máa lọ sí Apádì, àwọn iná wà ń dúró. Bàbá mi ọmọ ọjà gbó ni bẹ́ẹ̀ ni mọ̀mọ́sọ máa ń sọ ẹ̀mí àti àwọn aláàjì ìyàmbá yá sí àjọṣe àbáńdì nílé bàbá ni tó bákan náà ni àwọn náà fẹ́
3: tó àwọn
6: mọ̀ kí wọn
1: ẹ̀ pé
3: tó.

0: Allô?
1: Mon cher.
0: Et chez où?
1: Je vais dans la barre de l'homme.
0: Mais les du mari.
1: Et chez où?
0: Bẹ́ẹ̀ni, ìwé tí a ti ń kà lọ láti bí oṣù díẹ̀ pẹ̀lú ọ̀nàrẹ́bù Bọ́lá Tọ́lú yìí náà la fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀. Ọmọ pẹ́yìn náà ti múra sílẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ máa bá wa ká lọ. Ẹ ṣeun.

le àrẹsọ lẹ̀tẹ̀ ó máa tẹ̀lé ẹ̀ nígìrì àwọn àjèjì tó tẹ̀lé nígìrì aṣọ tí ń bẹ wọn lórí pẹ́rẹ́gẹdẹ ekuru akara ni wọ́n mọ̀ ìnájá ọ̀pọ̀n rébé ni wọ́n mọ agbógundé jẹun agbósókun ọmọ agbẹ́gi rébé tẹ̀sẹ̀ ayaba àrèpagídà sọ́gidì èèyàn ọ̀tún mi ìgbẹ́gi òsì mi ìsọ̀nà gbígbẹ́ làwọn ń gbẹ́ wọn kì í rú ọmọ ọlọ́mọ ní rugi ọmọ adági lẹ́kàn èso ọmọ apò ìkàkàdúgbò apàsáré ìroko ń sáré gbogbo igi oko ní sáré ikú yẹ́tu ààrẹ ọ̀jẹ̀ àwọn ọ̀jọ́ wọn dújú yẹmí só ń gbádùn mi abọ̀ rè máa pọ̀ rè rabọ̀ bí mo bá parọ́ ó já mi bí n bá ṣàbò sí sẹ̀rí ọ̀rọ̀.

bí Ọ̀jẹ́láde ti sọ ẹni tó ni ẹ̀kú egun pé ààrẹ ọ̀jẹ́ ọlọ́jọ́ wọn ni ó ní kí ẹsọ̀ ògùn olóògbòjò tó bá gbé ni Ọ̀jẹ́láde náà ké sí dúdú Yẹmí pé kí ó sọ fún òun bí òun bá sọ òtítọ́ nípa ìtàn náà ìdáhùn dúdú Yẹmí sí ọ̀rọ̀ náà lọ báyìí lóòótọ́ ni bẹ́ẹ̀ náà ni irọ́ kọ́ ló pa Ọ̀jẹ́láde ọmọ ìyádùn ní olóògbòjò ló kọ́kọ́ rẹ̀ gún egun lóòótọ́ kú jẹ́ ńlá ará agbósokùn ló la sọ ẹ̀sọ̀ ọ̀gbìn ló kọ́ ru àgọ́ lákọ̀ọ́kọ́ ọjọ́ Ọ̀jẹ́láde ò tẹ́tí o gbọ́rọ̀ ẹnu mi bọ́dún bá dé ní ilé ọlọ́jọ́ wọn ọmọ kú jẹ́ ńlá ará agbósokùn wọn a yára bí kóbì wọn a bọ́ ẹ̀kú egun bájọ̀dún bá kò ní ilé ọlọ́jọ́ wọn ọmọ kú jẹ́ ńlá ará agbósokùn wọn a yára kóbì wọn a yára bọ́ ẹ̀kú egun àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ olóògbòjò dọ̀dọ̀ wọn ló bá kọ́ wọn pé wọn ó máa ru sọ òun lẹni náà tó kọ́ ru àgọ́ ní gbàgede ní ilé aré ọ̀jẹ̀ ọmọ apároko ní owó lọ́wọ́ èyún òun ní gẹ́dẹ́ngbẹ́ ní ìhà ògbòjò ọlọ́gbìn mọ́lẹ̀ ọmọ oníkéré ẹ̀sọ̀ ògbìn àárọ̀ ògbòdò ìyẹn mú lóde ọ̀gbìn ilé ó mú mú ó pọ̀ olóòmù ó pọ̀ ọ̀tọ̀ ènìyàn mẹ́fà ìsúpe èèyàn kò ta àgbàdo ta kò pọ̀ gbó ó gégún mu ọmú gbẹ òdò gbogbo wẹ̀wùràwé kérémodò kò ń gbẹ àgbààgbà méje òdì ọ̀gbìn ilé wọ́n dáná wọ́n sun kóókò lẹ́sà wọ́n dáná wọ́n sun kóókò láàrin oko wọ́n jẹ sután wọ́n kò rómi mu wọ́n ní kéégún kínní ó wá lọ sọ́dọ̀ kọ́ rèé pọnmi ó ní bó ń bá lọ tán wọn ò gbọ́dọ̀ gbàgọ́ lọ́wọ́ òun iṣẹ́ awo kò pé méjì wọn kì í kéégún kejì kó wá lọ sódò kó rèé pọnmi ó ní bó ń bá lọ tán wọn kò gbàgọ́ lọ́wọ́ òun iṣẹ́ awo kò pé méjì wọn wí títí dórí méje wọn ní kéégún keje wá lọ sódò kó rèé pọnmi ìgbà tégún keje dòdò tán ló pọnmi ló bá kú sójú omi wọn ní kíyàwó ẹ̀sọ̀ ògbìn kó wá lọ sódò rèé pọnmi ló bá bẹ́ẹ̀gún tó kú sójú omi ló bá yọ̀tẹ̀ rẹ̀ ló bá lábàgbé mọ́lẹ̀ ló bá lábàgbé mọ́lẹ̀ òun ni ìgbẹ́ òkú tí wọ́n ń fọ̀ lóde ọ̀gbìn ilé bó ti fágbè mọ́lẹ̀ tán n'égún ọ̀hún bá dìde lójú omi àwọn ẹ̀sọ̀ ògbìn àárọ̀ ògbòdò Ọ̀jẹ́láde ò so ń gbọ́rọ̀ ẹnu mi bí n bá parọ́ ọjọ́ mi bí n bá sì kí o sẹ̀ rí ọ̀rọ̀ ṣùgbọ́n má jẹ́ ká sì ré gbàgbé afárọ̀ ọjọ́ ń lọ bí dúdú Yẹmí ti béèrè lọ́wọ́ Ọ̀jẹ́láde pé bí òun bá parọ́ lórí ọ̀rọ̀ náà kí ó jẹ́ òun bóyá kì í ṣe ẹ̀sọ̀ ọ̀gbìn olóògbòjò ló kọ́ ru ẹ̀kú egun ni Ọ̀jẹ́láde náà fèsì dá lóhùn báyìí pé dúdú Yẹmí ò ṣe bẹ́ẹ̀ lọkùnrin ń ṣe bí ìyànjú lọmọ ọkùnrin gbà dákun mọ́ jẹ́ ká sì ré gbàgbé afárá dúdú Yẹmí ikọ̀ ọmọ okùn ọ̀la mo gbà fún ọ tán mo tún gbà fára mi torí ọ̀gálẹ̀yẹ ọ̀gálátẹ ló mẹ́yẹ sílẹ̀ tí kò lè jẹ́ ọ lọ bí Ọ̀jẹ́láde ti sọ fún dúdú Yẹmí pé ó yege ìdánwò náà ni àtẹ̀wọ́ ńlá tún sọ lójú àgbo pẹ̀lú ìkansára tí ọ̀gá dúdú Yẹmí ṣùgbọ́n bí ariwo náà ti rọlẹ̀ ni dúdú Yẹmí náà fèsì fi ẹ̀sà béèrè lọ́wọ́ Ọ̀jẹ́láde pé ibi tí n ti sọ̀rọ̀ ní ẹ̀nìnú kí ni tí Ọ̀jẹ́láde tún bi dúdú Yẹmí lẹ́yìn tí ariwo wọlẹ̀ níbi tí wọ́n ti ń bí ọ̀rọ̀ yẹn ṣe ń gbádùn mọ́ àwọn èrò ìwòran.

0: tó dá mi lójú ni pé àmì gbádùn ìwé yẹn mi gan tí mo wà níbà yẹn tí mo wà ń bẹ̀ ni lọ́wọ́ sì máa bẹ́ ẹ ṣe láṣẹ lẹ́dùmarè. Hello.
1: Àtìgbàdégbà o.
2: Ètò gbogbo wa ni o.
1: Ẹ rò pé tó bọ̀ sí bí ìkíní pẹ̀ǹta tá a ṣe ń gbogbo ẹ̀ ní lórí ẹ̀fọ́ tí kì í ṣe yẹyìn ìwò ẹ̀lẹ́ ìwò ṣe ti mọ̀ràn iná rẹ ìlànà rẹ ni à ń lẹ́sìn ìjà ìṣe ọlọ́run mẹ́jọ ọba jẹ mẹ́lẹ̀ ń kò láàyè àbúrò àjẹkù ẹkùn ewu ó ní òun tí yìnyín o.
2: Ẹ ṣeun.
1: Ẹ̀sùn mi lórí bẹ́ẹ̀ ẹ̀yìn fọwọ́ tọ̀tọ̀ ọwọ́ ọ̀tún tẹ̀ ní fínú díò.
2: Ẹ ṣeun.
0: Ẹ ṣe sá.

0: Hello.
1: Doctor.
0: Baba.
1: Àtúlógbòjò lógbòjò fẹ́ wọ́n wí lọ́kọ́ owó égó ẹ̀ẹ́nì parun ẹlẹ́ẹ̀kejì igbó tí wọ́n pè ní jálẹ̀ àti orí fọkọ́ ro nǹkan bẹ o ẹlẹ́ẹ̀kẹta ẹja àmọ́ ìtàn fi ń kọ́ igbá òkú wá kú àwọn olóòrùn wa ní ẹja fọ́gbá rẹ̀ àtúndò tí wọ́n lọ sọ́jọ́ tan fọgbà tó ti gbà fọ́ ti gbà tó fọ́ mi fọ́ tó kù tó ti bẹ́ẹ̀ ń tọ́rọ ọmọ mi náà wá jí ẹ wo dókítà ọlọ́rẹ́wù
2: ẹ sọ
1: ẹ ní parun
2: àmì ẹ ṣeun
1: ẹ nígbàgbé ìmọ̀
0: ẹ ní
1: dábọ̀
0: ẹ ṣeun bàbá ẹ ṣeun.
3: Kúrúpẹ̀jọ tó ń bẹ̀ lókè yìí kò gbọ́dọ̀ jábọ̀ ó bá lè yí lábẹ́ gbogbo wa ló máa jalè ẹni bá ṣe lúlò
0: rẹ̀.
4: Ẹ̀kú ètò ẹ̀kọ́ àtìgbàdìgbà
0: orúkọ
4: tèmi ni ẹ̀dá ẹ̀ṣíò látàkùn wáyé.
0: Ẹ ṣeun bàbá.
4: O mọ̀ kí ọ̀rọ̀ rẹ bọ́ látàrọ̀.
2: Ẹ ṣe ń sàn.
4: Ẹ gbìyànjú Yorùbá ṣòro ká.
0: Ó ṣòro ká pọ̀.
4: Ẹ gbìyànjú wà láì pàrọ̀ ẹ jẹ́wọ́ ṣe yín o. Ẹ wọ̀ ṣe tíṣà o.
0: Ẹ ṣeun.
4: Ọmọ ju yín sí o.
0: Àmì
4: bàbá yẹn délé. Tó ní àwọn olóògbòjò mọ̀ sọ̀rọ̀
0: yìí
4: èyí
0: gangan olóògbòjò èyí gangan lè kọ́ gbé égó
4: iwájú àtẹ̀yìn olóògbòjò ìpẹ́ gbọ́gbọ́n ni àtọ̀tọ̀ àtẹ̀sí olóògbòjò ìpẹ́ gbọ́gbọ́n ni ẹ bá ti rí ni ẹ ti rí gba égó ẹ ti rí ọgbọ́n ẹgbọ̀n gbèjì égó bá yẹn ṣe rí ni ẹ kú ètò yọ ọmọ dín ẹsẹ̀.
0: Àbí ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ kú àjùgbàdégbà o.
2: Ẹ ṣe ètò gbogbo wa ni o.
1: Ìyá àfin ẹ mọ̀ sí ráyé.
2: Ẹ ṣe ń sà.
1: Orúkọ mi ni Kọ́lá Wọlé Abọ́dẹrin láti Ọmí Àdì o. Yóò mọ̀ ju yín ṣe.
0: Àmì elédùn rẹ̀.
1: Ẹ ní pé ìwé ìṣẹ́ńpẹ́ títí ń ka ìwé yìí ó ti yọ lẹ́nu yín ju tàtẹ̀yìn bá lọ. Oríṣiríṣi ọgbọ́n la sì lè kọ́ nú ẹ̀.
0: Ẹ ṣeun.
1: Kò ní rẹ̀yìn.
2: Àmì o.
1: Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ níbẹ̀ yẹn Ọlọ́run máa ronú lágbára. Ọwọ́ yín lẹ́ ti gbẹ̀tọ́ yín.
2: Àmì olúwa.
1: Ẹ torí yí pé oríṣiríṣi ọgbọ́n lẹ̀ ń kọ́ wa. Ẹ dákun àwọn àtàn wọ̀nyí ẹ bá ní ṣe kọ́ wọlé ìwé. Torí káwọn ọmọ wa kí wọ́n tẹ̀ lè mọ̀ nípa bá a ṣe ka Yorùbá. Nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ka ìwé mi èmi mo kọ́kọ́ sọ pé ìwé yóò dùn lẹ́nu yín tó. Ṣùgbọ́n ní ìsinyìí inú mi dùn gbangba mò ń gbọ́ lálẹ́ gbangba mò ń gbọ́ yìí. Olúwa máa ràn yín lọ́wọ́.
2: Àmì o.
1: Ìmọ̀ yín ò lè jọba o.
2: Àmì o.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun.

0: ètò túmọ̀ sí tẹ́yìn bá ti ń ṣe lọ́jọ́ tó ti pẹ́. Bàbá o.
1: Àtijọ́ Ayọ̀lẹ́ Aziz láti Amẹ́ríkà.
0: Bàbá o.
1: Àìmọ̀ kú sẹ́.
2: Ẹ ṣeun.
1: A ti ń gbó ohun àbàbà bá wa ní làtàárọ̀.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run ní fa rẹ̀ ṣe wọ́n, ìfúnpá wọn ò ní ga.
0: Àmì.
1: Ẹ̀pẹ̀lẹ́.
2: Ẹ ṣeun.
1: Gbogbo báyìí náà, ẹ tún lọ sọ́nà àwọn ago kan tó kẹ̀mí lónìí. Torí ológbòjò àánà bá wọn tàn án ní ọ̀wọ̀ ńdàgbà. Ohun tí inú òní ha ẹ̀ ní tẹ́lẹ̀ àná.
2: Àmì Olúwa.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣeun.
0: Tọ́ ẹ bá kí wọn kẹ́rì dágbére ní abala Ayọ̀kàlẹ́ ni pé yóò sì tó dijọ́ mẹ́jọ.
2: Ẹ ṣeun gbogbo ara rẹ̀. Ẹ kú tẹ̀tí sí wa yìí títẹ́ fi ń gbọ́ wa kò ní di. Ojú tẹ́ ẹ fi ń wò wá láwọn tó ń wò wá lórí ayélukára ojú náà ò ní fọ́. Àwa náà tí à ń wá tá à ń sọ ọ̀rọ̀ wo ní gbé òdì lọ ní etí yín. Ọ̀nàrẹ́bù Bọ́lá Táírù ni orúkọ mi. Ibí yìí ni màá sọ̀rọ̀ ní abala ti Ayọ̀kà lẹ́nìí títí di ọjọ́ mẹ́jọ tí a tún pàdé lórí lákọ̀tún lórí ẹ̀ kí Ọlọ́run kí ó má kọ àtúnrẹ́ wa. Ó dàbọ̀.

0: dé.
1: Àtúndé Ládìyí Akọ́mọlédè yóò bá. Ẹ káàbọ̀ sí abala òun ẹlẹ́sìn ọ̀run níbi tá a ti máa ń pa òwe àbí ká sọ nípa ìwọ̀ tí a sì ti máa ń ṣàlàyé ẹ̀ sí òye ra wa ní ké. Abala iná sì la máa sọ nípa ìlera wa torí ìlera gangan lógún ọ̀rọ̀. Ibẹ̀ náà la sì ti máa fúnra wa lẹ́bùn ọmọ dàrú mọ́ jújú lásán nígbà tá a lówó tá a fúnra wa a sá máa fúnra wa a máa dúra wa nù a sì máa gbára wa níyànjú bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ bá a ṣe rìn iná láàrin ilé ni tó lóun sì bá wa rìn láṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ni. Dr. Tavik Lèmi jẹ́ ọmọ tó sọ lórúkọ bàbá mi Kírun Agunbẹ́ onílé òbí. Mo kí gbogbo ẹ̀yin ara ilé pátápátá mo sì kí ẹ̀yin olólùfẹ́ ẹ ṣe wọn náà ní ṣe yín lẹ́yìn nìkan o. Mo máa ní bàbá ti dé báyìí àníkólókó márùn kan àníkólódó márùn obìnrin tó lukọ ẹjọ́ máa lọ. Ẹni tó rodò ẹjọ́ máa rè tẹ́ bá lọ tẹ́ bá débi tẹ́ fi wá sílẹ̀ máa bá àwọn ẹyẹ kan lọ sórí Facebook Tavik ọmọ tó sọ ìyẹn fọ́lọ́ ẹ̀. Gbogbo tẹ́ tá a bá ṣe nígbà tẹ́ sí ní gbogbo ilẹ̀ ibà ń bẹ́ẹ̀ ọlọ́run sì máa ṣe nírọ̀rùn ẹ ṣeun. Fi àsìkò yìí kí ìyá wa yìnyín Fọlákẹ́ Arẹ̀hún ìyá ti gbàdégbà ìyá ìyàkódà ó ti kódà òun gan ojú òkun tí a ti gbàdégbà bá ti dé báyìí àti ojú mama ni ó ti máa múra lẹ̀ fún wọn náà ní ṣe ilé ìnìkan ìyá olóhùn máa wà pẹ̀lú yìí títí. A sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yẹ bàbá màmá náà tẹ́ ń pa dàrún mọ́jú tẹ́ fi ń gbádùn wa torí béèyàn bá ń pariwo ọ̀hún tí ò bá rí èèyàn gbọ́ á sú yan ẹ̀yìn lẹ̀ ń wúwa lórí táwọn náà sì ń fi wá lọ́sẹ̀lọ́sẹ̀ ẹ̀hún náà sì ní ṣe yín lẹ́yìn nìkan náà wà pẹ̀lú gbogbo.

0: ẹ rí ìwé tí mo fẹ́ ká palẹ̀ ní ká ṣe ṣàlàyé ẹ̀ ni pé ẹ rí pé tí ẹ bá bóyá ẹ bá rán èèyàn níṣẹ́ bóyá ọmọdé ló rán àgbà níṣẹ́ àbí àgbà ló rán ọmọdé níṣẹ́ wọ́n máa sọ pé ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dá ilẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dálé ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ó níparí ọ̀pọ̀lọpọ̀ ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dálé ẹ̀fẹ́ nìkan ni wọ́n mọ̀ sí. Ṣùgbọ́n àwa fi parí ẹ̀kún lénìí pẹ̀lú àwọn àlàyé wẹ́wẹ́wẹ́ tí ó fi yé wa dáadáa. Ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dálé ẹ̀fẹ́ ṣùgbọ́n ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ gbogbo wa la níṣẹ́ tá a bẹ̀rẹ̀ wa níparí ẹ̀ bẹ́ẹ̀ ni. Torí ẹ̀ ló fi tẹ̀síwájú ẹ̀ rí pé inú agogo kan náà ló wà ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dá ilẹ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni. Àti ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ tàgbàlagbà ọwọ́ akéré ń gbìn bẹ́ẹ̀ ni. Ilé tó túmọ̀ sí gbogbo wa la ní àǹfààní tá a ṣe fúnra wa ẹni tí ìwọ náà bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún lọ́wọ́lọ́wọ́ bá ìwọ náà ṣe ó ṣeé ṣe kó jẹ́ ni náà ni ó gbà ẹ̀ nígbà tó bá kàn wọ náà bẹ́ẹ̀ ni. Ló dí fáwọn kìnìún ó kàn tẹ́bi ń pa ògbólógbó kìnìún tẹ́bi ń pa burúkú burúkú ṣùgbọ́n nígbà tí ó rí nǹkan mú ó bá mú eku ìrírí kékeré kan ó mú eku yìí ó fẹ́ jẹ́leku wá ń bẹ pé dákun mọ́ pa mí tó bá pa mí èmi náà sì lè wúlò fún ẹ ìyẹn kí ni kọ́kọ́ bíi pé ìwọ ìwúlò wo ló fẹ́ mú wúlò fún ọkọ ò jù sẹ́nu ó kàn wá tó dàrú ọkọ jù lẹ́ pé kò kú lè yóò ó kàn ju eku ilẹ̀ lẹ́kù táwọn ìbá lọ. Ṣùgbọ́n bàbá ọlọ́dẹ kan ló ń jọ sọ dẹ ẹran tó dẹ àwọn tó dẹ lédè ẹran kìíní wọn jọ sí yìí ló bá rìn tagitagi làwọn bá mú un. Àìdè la kọ́ mọ́ léde àwọn dé. Gbogbo bó ṣe ń tiraka láti jábọ̀ làwọn tó ń fún ni sí i gbà tí ó ẹ̀mọ́rẹ́gùn bá sì gbolówó tó bá gúnni lẹ́sẹ̀ ọ̀rọ̀ dé kalẹ̀ ni bó ṣe di kó ságbà fọlọ́ nínú àrùn nínú nẹ́ẹ̀tì tó mọ̀ nìyẹn.
1: Ṣọláìdé ọmọ Amúsà rà ń fọ ọkọ súra jà.
0: Eku ọjọ́ sí tó fẹ́ jù sẹ́nu yẹn sá ń kọjá ló bá rí olóore mi ní ìlú bá lọ bá yẹn wá wò pé kò sí tó fẹ́ ṣe fóònù bí báyìí eku ìbálẹ̀kọ dúró. Ẹ mọ̀ pé yín eku sì ní òun mú ojú bíléèdì lọ òun ló wá di àwọn yẹn ló jẹ́ títí tó fi já àwọn yẹn tí kíni yẹn fi ráàyè jáde ṣe rí pé nígbà tóun ti gbà lẹ́rùn gbà náà òun náà padà wàá gbà lójú yìí sí i.

Pásásùn àwọn erin ló ṣe ọmọdé kan ni òbí ẹ̀ ń jáde lọ tí wọ́n wá gbé oúnjẹ rẹ̀ sórí pẹpẹ bẹ́ẹ̀ ni. Ìgbà tẹ́bi ń pamọ́dé ìyàgbàlagbà tó wà nínú ilé lọ bá pé kó jọ kó wá bá òun gbé oúnjẹ lórí pẹpẹ. Ọmọ ẹ̀yà àtàgbàlagbà sì ló wà nílé àgbàlagbà ẹ̀ bá yarí pé òun ti rán oúnjẹ rí òun lọ kò sí tó ń fẹ́ bẹ́ẹ̀ fi gbé kínní ìpò lórí pẹpẹ ibi wọn pọ̀ tí a rí ó fi dé ni ọmọ ẹ̀.

ọmọdé nìkan ló sì kú ní ṣùgbọ́n ìrìnbi tí bàbá yìí ń bí bọ̀ǹgbà tí ó gbé kiri mẹ́lẹ̀ tí ó délé ó bá wá kọ́kọ́rọ́ inú ilé àti wọnú ilé rẹ̀ tì. Kérégbèsì ní owó iyebíye ló fi rà á kó sì tó tó rí ó yóò tó lọ ìlú mi-ín ni ó sì fẹ́ lo kérégbé. Kò yẹ kó rọrùn fún láti fọ́ kérégbé mọ́lẹ̀ pé kó mú kọ́kọ́rọ́ àti wọlé òun ń bẹ̀. Ó di dandan kó pe ọmọdé ọjọ́ sí kó wá tọwọ́ bọ̀ tó rọwọ́ títí ẹ̀ ò lè wá kérégbé. Ìgbà yìí ló pọmọdé pé kó wá bọ̀ ń tọwọ́ bọ̀ inú kérégbé kó wá bọ̀ òun kọ́kọ́rọ́ láti wọnú ilé inú yàrá òun lọ. Ìgbà yìí lọmọdé náà ràn létí lọ́jọ́ sí tó ń fẹ́ gbé oúnjẹ lórí pẹpẹ tọwọ́ òun tó tó ń pe àgbà pé kó wá bọ̀ ń gbé. Àìbá gbé àgbà ọjọ́ sí olódífá fọmọdé náà tó nà yarí pé òun

0: láìsí tàbí ṣùgbọ́n bàbá ẹ̀ fọ́ akẹrẹ́gbẹ̀ ni tó fi mú kọ́kọ́rọ́ mo sì mú kọ́kọ́rọ́ tán tó mú tó fẹ́ mú nú ilé ó tún wá akẹrẹ́gbẹ̀ lọ sílùú míì tó ti lọ rà á ṣe rí pé ta ló ń bá gbò lọ́jọ́ sí tó kàn bá ọmọ náwó gbé tó fẹ́ gbé tí ò ń ṣe iṣẹ́ lọ títí inú ọmọ olóòbá rúbà náà kó ló bá tọwọ́ bọnú akẹrẹ́gbẹ̀ láti mú kọ́kọ́rọ́ rẹ̀ jáde bù fún mi kí n bù fún ọ lọ́kọ̀ lọ́ ń ké o. Torí ìdí èyí ẹni tí wọn náà bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ṣèrànlọ́wọ́ fún òun lè dùn náà ni ó padà fa àwọn ọmọ ẹ gòkè kátẹ ni wọn bá ti wò pé o ti kọjá kó sóore fún ọ. Bíyẹn sì jẹ́ lábẹ́lẹ́ abẹ̀yẹn lé nínú ọlọ́run sì gbàdúrà gbogbo wa.
1: Àwọn tí wù mí wù àwọn àláwọ̀ láti wù wọ́n lọ́mọ ẹjọ́ ń ṣe ní bẹ̀bẹ̀rẹ̀.
0: Mo jẹ́ lórí ọ̀rọ̀ ìlera ara wa tá a máa ń sọ ní gbogbo ìgbà. Ìjẹ́jọ́ ni à ń ṣàdúrà fún Aláàjì Taiwo Azánù Gògó ní bíbá ẹ pé kó lóun bá wa lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ kó lóun bá wa fún lálàáfíà. Nígbà tí ó di bí ọ̀sán lọ́jọ́ Sunday ni ìròyìn kan wá pé bàbá ẹ̀ jáde láyé kì í ṣe ìròyìn mọ́. Ṣùgbọ́n ẹ̀kọ́ ọbẹ̀ ni pé gbogbo ohun tá a ní láyé yìí kì í ṣe tiwa bẹ́ẹ̀ ni ìwà tá a bá wà tó ń jẹ́ tá a bá jẹ sẹ́nu wa àtàṣọ wa tá a bá lò tá a lò gbó òun nìkan ni tiwa bẹ́ẹ̀ ni.
1: Ìwọ gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́
0: àwa náà fàájì sìnkú ifá àdúrà sìn pé ọlọ́run bá wa dúró tí àwọn ọmọ ẹ bẹ́ẹ̀ ni a sì ní rí àyọkú mọ́lẹ̀ láṣẹ elédùmarè màá wá padà sórí ìmọ̀ràn mi ní gbogbo ìgbà pé ká máa ṣe àyẹ̀wò ìlera ara wa dáadáa lóòrèkóòrè ọlọ́run ní ifá rẹ̀ ṣe wá o ṣeun gbadebo ọlọ́wọ́ yọ̀nbá pupa mọ̀ lọ́wọ́ rẹ̀ o ní wò mí lójúlójú bí ìyàwó a ṣẹ̀ṣẹ̀ gbé o ní ká máa jẹ ìfúnpá ara wa wò ní gbogbo ògbà lóòrèkóòrè ká lè mọ ibi tí ìfúnpá wa bá dé dúró bẹ́ẹ̀ ni ṣùgbọ́n láṣẹ elédùmarè tó bá dọ́sẹ̀ tó ń bọ̀ máa ṣàlàyé bó ṣe máa rí fún wa lọ́pọ̀lọpọ̀ àgbàyẹ̀yọ̀ bákan ṣe bèrè lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé ẹ lọ máa ṣe àyẹ̀wò rẹ̀ lọ́wọ́ ẹni tó mọ̀ nípa ẹ̀ wọ́n lè máa ṣàlàyé ẹ̀ fún ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ mọ̀ pé bàbá sọ ń sìn kò lè yé wa tó bẹ́ẹ̀ ni bí kó jẹ́ ẹni tó mọ̀ nípa ẹ̀ tó ti gbẹ̀kọ́ ẹ̀ ni ó lè ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ni

gẹ́gẹ́ bí àlàyé tí mo mọ̀ ṣiṣẹ́ rí pé tí wọ́n bá pè ní ẹ̀jẹ̀ ruru ẹ̀jẹ̀ ruru ẹ mọ̀ pé kí nǹkan ó ru ẹ̀yin ní ẹ̀wù yàtọ̀ sí tí ò ru bẹ́ẹ̀ ni ká jogún ká pọ̀ a lè fi wé ẹni tí ò jẹ́ rárá bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun yèyà ti wà nígbà ìyá Fọlákẹ́rẹ́ òun lọ́wọ́ yín ẹ ṣeun. Náà lè lọ sórí Facebook Taofeek Omotoso kẹ́yìn náà kàn sí wa ń bẹ àwa náà dárúkọ yín sí mo gbò lé. Ó sì máa ní pé ó kéré tán lẹ́ẹ̀mẹta lọ́dún ká máa ṣèyàwó gbogbo ẹ̀yà ara wa ọlọ́run á bò wá láṣìírí iṣẹ́ mi pé àlàáfíà ni ogun ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Béèyàn bá lówó tó bá kúnlé tó kọ́ náà tí ò bá rá láàfíà bígbà tó ní lásán ni ẹni ẹlẹ́ni ló ní bẹ́ẹ̀ ni. Kọ́lọ́run kó fún wa ní àlàáfíà tó péye torí àlàáfíà yìí ni ogun ọ̀rọ̀ ọlọ́run á sì ṣàánú gbogbo wa. Mo kí bàbá wa kan Emmanuel Olúgbẹ́ngà Àjàlá bẹ́ẹ̀ ni. Bàbá yìí ṣe àwárí mi ní ọjọ́ Wednesday kan ni wọ́n wá mi wá sí ọ́fíìsì wọn sálámọ̀ fẹ́ mọ̀ mi àmọ́ fẹ́ wá kí mi náà ni. Ara àwọn olólùfẹ́ àti gbàdégbà ni bàbá yìí náà tó bàbá oúnjẹ ọmọ tẹ́ǹdẹ̀ ò ní kúrò lẹ́nu yín o. Ẹ sì jèrè ọmọ láṣẹ Elédùmarè ẹ̀ ní sáàárẹ̀ ibi tó bá sì kù sí Ọlọ́run á tún bẹ́ẹ̀ ṣe. Bàbá yìí ló wá kí mi olótún ṣe mí lálejò ẹ̀ ní wíwú tì nígbà

alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ kí wa kú àṣeyọrí lórí anti cancer tí mo sọ̀rọ̀ ẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Àwọn kan pè mí lọ́pọ̀lọpọ̀ pé ká jọ ká bá wọn ṣe káwọn tiẹ̀ máa ra lówó péréte péréte. Mo ní ẹni tó ní àtẹni tí ò ní ló láǹfààní láti lò kí cancer ó má baà mú ìyàn ni. Kò rí mo máa ṣàlàyé gbogbo obìnrin pátápátá ló ní fibroid lára, gbogbo ọkùnrin pátápátá náà ló sì ní prostate lára. Fibroid wọn bí èso kékeré báyìí ni, prostate náà sì ní bí èso kékeré báyìí ni. Ṣùgbọ́n ìtẹni tó bá yẹ develop ẹ̀ títí tí ẹ bá develop tó bá gbéra, mo ní máa fún àpò ihò tó lọ síbi ilé ìtọ̀sí tó máa ń gbà wọn. Tó bá ti fún láfọ̀pá ẹlòmíì ò fi ní rí tọ̀tọ̀ mọ́ tí wọ́n fi wáyé pé bóyá apádà máa lo dátúdá rọ̀bà bẹ́ẹ̀ ni. Fibro tó sì jẹ́ tobìnrin náà títẹ́ni títí ẹ bá tóbi tán ni máa di ojú ni ọmọ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo wa la ní so ẹni òmíì ó lè máa develop láàrin rárá, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni Ọlọ́run ti ṣe ìtọ́jú nǹkan rẹ̀ kí n tó àwọn kó tó mú yàn bẹ́ẹ̀ ni. Àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ wà tá a sì lè máa fi dènà irú nǹkan bẹ́yẹn tí àwọn àgbàlagbà tí wọ́n ti ṣèwádìí rẹ̀ tó lọ́ sí bá wa ń lò fún tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣe ìgbìyànjú náà téèyàn lè máa lò tí ò fi ní gbọ́rùn cancer lára rárá bẹ́ẹ̀ ni. Tó bá sì ti ṣàkíyèsí ẹ̀ tó yẹ pé bá tí wọ́n ti ń ṣe òun náà díẹ̀díẹ̀ kó tó di pé yóò dìran tó òun náà lè ṣe ìgbìyànjú tí agbára ewé àtegbò wa tó náà sì ń fi ń kà bẹ́ẹ̀ ni. Mo bá ìyá kan pàdé, wá ní pé òun ti ṣe fibroid, òun ti ṣe surgery fibroid bí ẹ̀mẹta tí wọ́n bá ti ṣe ló tún padà tó ń jáde bẹ́ẹ̀ ni. Wá ní bẹ́ẹ̀ ni téèyàn bá ṣe operation nǹkan bí ìgbà tí èèyàn bá san oko lórí ni, bẹ́ẹ̀ ni tí wọ́n bá tú ti gbòǹgbò ó ṣe é ṣe kó tún yí padà. Báwọn bàbá wa ti ṣe ètò ìsílẹ̀ tó jẹ́ pé ẹni tí ó bá ní fibroid tó jẹ́ pé wá develop débi pé ó di ilé ọmọ, wọ́n ti ṣàwọn ètò ìsílẹ̀ tó jẹ́ pé ó lè máa yọ́, tí ó máa yọ́ ó sì ṣe é ṣe kó wu nídìí kó ní tóun kó bi kó jáde bí ọmọ bẹ́ẹ̀ ni. Orí ìdí èyí mo jogun mo pọ̀ àfìlẹ̀fíwé ni tí ò jẹ́ rárá, ká máa múra ká máa gbáradì fún nǹkan ó dájú kí nǹkan ò ṣèyàn kí n tó máa sáré ẹ̀ káàkiri lọ. Ṣùgbọ́n láti lo anti cancer tí mo sọ yìí a ti ṣe sílẹ̀ lọ́pọ̀ yanturu pẹ̀lú owó péréṣe tó jẹ́ pé àti ọmọdé àtàgbà ló lè lò ó kéré tán èèyàn kan máa fi mugi lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni ìtọ́hún ní gbòòrò cancer ti bí ìlà òfin fún bẹ́ẹ̀ ni. Ẹni tó bá ti ṣàkíyèsí ẹ̀ tí ò bá ti ìdíran tó mọ lọ́wọ́ Ọlọ́run tún lò wá láti ṣe ìtọ́jú kan náà ogun kan tó lọ́run jẹ́ kó ní agbára díẹ̀ lórí ẹ̀ tó náà sì bá wa ṣe é bẹ́ẹ̀ ni. Ẹni tó bá ní tí ò tí ìdíran tó tí ò tí ìdí level 2 level 3 yẹn ẹni kí n tàn náà kó kàn sí wa Ọlọ́run bá wa Ọlọ́run máa ń lò ní sábà bí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti ń wo ìfúnpá wọ́n sì ti lògùn lògùn wọ́n sì lògùn òyìnbó títí títí tí ó ti dàpọ̀ mẹ́jẹ̀ ara wọn tí wọ́n bá lògùn wọn lè sinmi tí wọ́n bá lò lọ́jọ́ kan lásán wọ́n mọ̀ lára pé àwọ̀ òlò ó ti dàbá kú láṣọ ewúrẹ́. Mọ̀ síbẹ̀síbẹ̀ náà tí wọ́n bá lògùn lọ́jọ́ kan tí wọ́n bá fi lè yẹ̀ fúnpá òyìnbó kejì yóò tún ti lọ rananran bẹ́ẹ̀ ni. Àwọn bàbá wa ní iṣẹ́ ilé tó lọ́n sì máa ń lò ní sábàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ẹni tó bá ní ìfúnpá gíga tó jẹ́ pé bí ṣe ń lọ ló ń padà tó bá wò lé ní tó bá nọ́mà tó bá dùnà tó bá tún wò yóò tún ti ga àwọn ni mo fẹ́ fún níṣẹ́ yẹn jẹ́ lọ gbìyànjú ẹ̀wọ̀ lọ́ sì máa ń lò sábàbí lọ́ sì jẹ́ kó bẹ́ẹ̀ náà lára mọ́. Ó kéré ṣùgbọ́n ó tóbi ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ṣe nù ẹ mọ̀ ewu ẹyọ ọ̀kan lásán Ọlọ́run máa fi ń sí ìwòsàn tí nǹkan tó sì ń sèyàn téèyàn ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù sí nítorí ó sì ní gbòòrò ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni.
ẹni tó bá wá ṣàkíyèsí ìfúnpá bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ti di àìsàn gbajúmọ̀ ní ìsìn kódà ọmọdé mi gan ìfúnpá rẹ̀ fẹ́ẹ̀ lè máa ga ó jẹ́ kán lọ gbìyànjú iṣẹ́ nǹkan sì máa ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tó lọ́run fi gbàkóso pátápátá ṣùgbọ́n nígbà téèyàn bá lò láàrin ọ̀sẹ̀ méjì kí tóun lọ yẹ ìfúnpá rẹ̀ wò yóò ti stable láṣẹ elédùmarè kí lẹ bá mi wá ẹ bá mi wá ewé igbú rẹ ewé igbú rẹ tá a máa fi ṣe bẹ́ẹ̀ náà ni o ẹ wá kó pọ̀ dáadáa ẹ fọ kó mọ́ ẹ kó sórí iná ẹ wá àlùbọ́sà aáyù ẹ gé òun náà kó ẹ fọ òun náà kẹ́ọ̀rà pa ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ báyìí kẹ́kọ̀ náà sí bẹ́ẹ̀ ni kẹ́ wá bomi tó mọ́ dáadáa kẹ́ bù sí kẹ́ wá ṣe é ewé igbú rẹ àti àlùbọ́sà aáyù yẹn ẹ kó sórí iná ẹ fi ogún rè tẹ́lẹ̀ ẹ̀ka ló sáyẹn nínú yẹn wá bomi tó máa sí ẹsẹ̀ kó jẹná dáadáa tó bá ti wá jẹná ní gbígbóná yẹn ẹ wà á bu half glass of cup ìlàjì kọ́ọ̀pù ẹ wà á wá oyin gidi ojú dá oyin ẹ bù síbi kan àbí síbi méjì sí ẹ púpọ̀ ẹ mọ̀ láàárọ̀ tó bá tún darí tẹ bá fẹ́ sùn ẹ tún ṣe bẹ́ẹ̀ ẹ tún mú tẹ́lẹ̀ ewé ogún rè àti gálí àti àlùbọ́sà aáyù tẹ́ ti kó sórí náà ẹ tẹ bá ti ṣe ẹ bù nínú ẹ ni tó bá tún yẹ ẹtùn wọ́ọ̀mù ẹ tó bá tún dalẹ̀ ẹtùn bù ń bẹ títí tó mìíràn bá ṣá ẹ tún sì mí nígbà tẹ́ bá fi lò láàrin ọ̀sẹ̀ méjì sí oṣù kan láṣẹ elédùmarè ìfúnpá yẹn ó stable kò ní lò kí lọlẹ̀ mọ́ láṣẹ ọlọ́run ẹni tó bá sì ti yọ lẹ́nu tẹ́lẹ̀ láṣẹ elédùmarè ọlọ́run ọba dáwọ́lé ní ẹ̀sìn jẹ́ nù.

0: eri opolopo lo nso pe ohun tele tele ohun owo ohun sise ise awon omo eyan lo nda lo ma wa patroness lo ma bo raja sugbon bayi ohun ori ma se won da kan sile ni shop ni awon kan na foju so n lara be ni bọlọrun se daye niyan elomi ma bi niyan lai se gan wo lọrun ba ju gbogbo wa lo dodo oro awa mo si ma fun ile ni today ni won pe today ni teyan se ko se bi iru de ti ba ma de yan abi yan fa ye alo e o n fi oju ko wa lantakun o na sa kiyesi pe nkan ori ba kan mo si lowo ninu gbìyànjú ẹni tí ò tó nǹkan ni ṣùgbọ́n náà wọ́n ń lò ní sábàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà.
1: tìwù mí wù wá wà láwùlá tí wù wọ́n lọ́mọ ẹjọ́ ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ ìṣọ̀lá ọmọdé
0: nìyí. ẹ máa bá mi wá ẹ bá ń wá ewé làpálàpá funfun ẹ wá ewé làpálàpá pupa ẹ wá wá ewé rẹ́rìn kò mí kí àwọn kìíní ó pọ̀ kọ́pọ̀ díẹ̀díẹ̀ ẹ wá fọ mẹ́tẹ̀ẹ̀ta nù ẹ dà sínú ìkòkò ẹ bomi sí omi tó máa dà sí ẹsẹ̀ lágbo ẹgbìn yẹn sílẹ̀.
1: mo ti bá lápalápá nínú tuntun tó tún lágbo.
0: ọ̀nà kejì ẹ̀wà bá mi wá ewé làpálàpá funfun yìí ẹ̀yọ mẹ́ta péré ẹ̀ bá mi wá ewé làpálàpá pupa kó náà jẹ́ ẹ̀yọ mẹ́ta péré ẹ̀ bá wá ewé rẹ́rìn kò mí tó wọ́n mi máa ń pè ní iṣu kó náà jẹ́ ẹ̀yọ mẹ́ta péré sẹ́rí ẹ̀wà agún mẹ́tẹ̀ẹ̀ta yẹn gun mọ́ra wọn ẹ̀wà fi ọ̀sẹ̀ tó bá wù yín bóyá ọ̀sẹ̀ Ghana ọ̀sẹ̀ dúdú ẹ̀ fi kó kò yé yín ẹ̀fọ̀sẹ̀ ẹ̀gùn mọ́ ọ̀sẹ̀ dúdú ní jẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ̀rí pé ọ̀sẹ̀ dúdú tẹ́ ẹ̀gùn mẹ́rin ọ̀sẹ̀ tẹ́ ẹ̀ lè lò láàrin tẹ́ ẹ̀ lè lò lẹ́ẹ̀mẹ́ta péré ni bẹ́ẹ̀ ni. ẹ wà á pín ọ̀sẹ̀ ẹ̀ pín sí ọ̀nà mẹ́ta ẹ̀ sì ra kàǹkàn ìbílẹ̀ kàǹkàn ìbílẹ̀ là máa lù àkí ń lo kàǹkàn olókùn o ẹ̀ ra kàǹkàn ìbílẹ̀ náà tó náà ó jẹ́ mẹ́ta. ẹ wà á mú ọ̀sẹ̀ ẹ̀ pín sí mẹ́ta ẹ̀ pín sórí kàǹkàn kọ̀ọ̀kan lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ mẹ́ta lálẹ́ sì fi wẹ̀ ẹ́. ẹ sáré pé wíwẹ̀ tẹ́ bá wẹ̀ ẹ́ wẹ̀ ẹ́ lè wẹ̀ nílé ìwẹ̀ ẹ́ lè wẹ̀ nínú odò mo tẹ́ bá wẹ̀ nílé ìwẹ̀ sẹ́wọ̀n pé bí máa ti ń wẹ̀ omi tẹ́ ń wẹ̀ yẹn yóò máa sàn lọ ni bẹ́ẹ̀ ni. ṣe rí eléyìí tẹ wá sí lágbo yìí ẹ bù sínú mi ẹ bù sínú ìkẹwẹ yín ẹ fomi sí àbí ẹ bù mi sínú ìkẹwẹ yín ẹ bù àgbo yìí ẹ bù mọ bẹẹ ni. ẹ fi wẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní pẹ̀lú àdúrà kí túwọ́ lára ẹni kí ọjà ó sì máa yá gbogbo àwọn tí ò rí yín tẹ́lẹ̀ kí wọ́n tí wọ́n rí yín tẹ́lẹ̀ fún dáadáa kan máa rí yín gbogbo àwọn oníbàárà yín tí ò rí yín tẹ́lẹ̀ kí wọ́n máa rí yín bẹ́ẹ̀ ni. ẹ wẹ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní ẹ wẹ bẹ́ẹ̀ lọ́jọ́ kejì ẹ sì wẹ bẹ́ẹ̀ lọ́jọ́ kẹta lẹ́yìn ọjọ́ kẹta ìtúlẹ̀ dé bẹ́ẹ̀ ni. ọ̀nà ni ń jẹ́ èmi ni ní sì máa jẹ́ èmi ni nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń tà máa fún wa ní ta bá fẹ́ lò pé ká máa ṣàdúrà ní pé ẹ̀ fi ń kọ́ ọlọ́run lọ́rùn ní bẹ́ẹ̀ ni. ẹ rí ìyànjú tá à ń gbà yìí ó ti wà nínú ìwé gbogbo ìwé ni pé téèyàn bá ti ń ṣiṣẹ́ èèyàn máa fi gbìyànjú kún àdúrà tá à ń gbà gbìyànjú náà ni ó gbà kò gbà ọlọ́run ló ní bẹ́ẹ̀ ni. máa fi gbàgbọ́ síwájú a wàá fi àdúrà yìí tì í a wàá fi gbàgbọ́ a fi tún lè láṣẹ elédùnmarè ọlọ́run á lò ní sábàbí fún wa.
1: àwádé.
0: ẹjọ́ kí sáré bá ń ṣe lólógèrè bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tí ìfúnpá bá mú tí ìfúnpá rẹ̀ ń ga tí ń lọ tí ń bọ̀ ẹ̀yìn ẹjẹ́ kó lọ wá ìwé gúre kó wá àlùbọ́sà ayù ẹ wàá mú ìwé gúre yẹn kò tẹ́lẹ̀ kókò ẹ fi àlùbọ́sà tẹ bá ti ń wo ìlàjì kọ́ọ̀pù ẹ máa máa bù síbi oyin gidi ẹ máa bù síbi oyin gidi kan sí tàbí méjì ẹ pò ẹ mú láàárọ̀ ẹ mú lálẹ́ láṣẹ elédùnmarè kò sí bí ìfúnpá ọ̀hún ṣe ga tó ọlọ́mọ ń lò ní sábàbí ọlọ́run sì jẹ́ kó bá wa náà lára mu.
1: àwa là ń pamọ́ lẹ́jẹ̀ àwa dé.
0: bẹ́ẹ̀ ni túdé lélẹ̀ ẹni tí ń fojú kó jàǹkárí wọ̀ àbí nǹkan ò ṣe déédé fún wọn tó sì ṣe déédé fún tẹ́lẹ̀ tó náà wá ń ṣàkíyèsí pé bóyá àbáwọn kan ló ranjú mọ́ ẹni kó lọ gbìyànjú ṣe ṣe wo iwe lapalapa funfun ni ewa ko po die iwe lapalapa pupa ewa ko po die iwe irere ko mi ewo na ko po die fo won na de ko won sinu report ninu koko be ni e da omi si e se lagbo e ba ti se lagbo inu agbo ile ma bu won omi weyin o te omi te bu si te fi se e ri pe o to omi te le bu te ni lo le meta be ni iwo gbongbo o se re wa iwe lapalapa funfun eyo meta iwe lapalapa pupa ko na je eyo meta iwe rerin ko mi ko na je eyo meta e gbo awon meta papo e wa fi ko aso ose te ni lo le meta e fi ko ni te ni lo le meta e si ra kan kan bi le meta e wa pin ose so na meta agbo te se yi le ma fi we te ma da omi ma te ma fi we e si fi we fojo meta leyin ojo keta la se ni dumare olorun ma lo sababi olorun si je ki si wa le ju taye lo e seun Iwo gbo gbo gbo gbo gbo Iwo gbo Ya wa ba mi o Hello
2: E kuku ni gbagbe mo mi n te gba mi mo pa lowo
0: E seun
2: wa le re de be ni popo ma ta ya nle
0: amen ni duare
2: ya ta ni lo ni popo ko ato mo nle
0: amen lo amen amen
2: ko ko ni lo da ni
0: amen
2: ah mo ki ku ni
0: e se
2: e go ti lo a ba ya ba da gbo ya o ya lo ja foju oku le
0: e se o e se
2: baba wa gba le aziz ya ti gbo yin ni ise o ya e tun soro
0: e se o e se o e se o e se o Ètò gbogbo wa ni o.
3: Ìgbàdìgbà o.
0: Ètò gbogbo wa ni o.
3: Ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣeun.
3: Bàbá ẹ jọ bí ẹ bá fẹ́ pe nọ́mbà yín ẹ fara balẹ̀ sí i ní gẹ́ẹ̀tì ẹ̀.
0: Ó dà ó dà.
3: Gbogbo ẹgbẹ́ sọ yẹn mo fẹ́ rí yín pẹ̀lú rẹ̀.
0: Ọlọ́run àgbàdua wa Ọlọ́run àgbàdua wa ẹ ṣeun ẹ ṣeun. Ẹ ṣeun Lawal Tajudeen ààrẹ náà lórí àgbàgbé wa ẹ ṣeun ẹ kú fẹ́. Ẹ jẹ́ ká máa gbégbá ká máa gbágbọ́n ká máa lọ díẹ̀ díẹ̀ àbí bó ni. Àìsàn rè é ìrò kayọ̀ ìrò àsáré ilé ẹlẹ́jọ́ kan náà ni. Ọ̀nà orí bùbá mi dágbé ipò dìjọ mẹ́jọ.
4: Ẹ ṣeun gbogbo ara ni. Kí n tó dágbére kó dijọ́ mẹ́jọ ẹ jẹ́ kí n fi ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi síta torí pé alẹ́ rẹ́ni tó fẹ́ fún wa nímọ̀ràn kan tàbí omi bẹ́ẹ̀ sì tún ni èmi tó mọ́ sọ wípé àwa ń tasù ṣọ́ọ̀bù mi sì wà ní ilé ògúnmọ́lá ní opposite ilé ògúnmọ́lá ìṣù tó ṣe múre ilé àná tó tóbi tó ṣe jẹ tó ṣe gbé tíráfù lọ lóyìnbó ẹ má kàn sí wa ọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ mi ni 07032617440 Bọ́lá Tàbí ni orúkọ mi ó di ọjọ́ mẹ́jọ.
0: Èrí tó bá di àjẹ́ ní alẹ́ ìní láago mẹ́jọ sí mẹ́wàá lẹ́ni aago mẹ́sàn-án sí mẹ́wàá láṣẹ torí wọ́n fẹ́ ṣètò kan bẹ́ẹ̀ ni aago mẹ́sàn-án sí mẹ́wàá ẹ pàdé wa lórí ètò ta ló yé. Ṣùgbọ́n lọ́jọ́ Mọ́ndé ìgbé ayé lọ ni látàgò mẹ́wàá sí aago méjìlá bẹ́ẹ̀ ni. Ìlú Adéṣóyè ọmọ tó sọ kí wọ́n àgùn bẹ́ẹ̀ yẹn táwọn náà sì wà ń bẹ́ la ṣe lédùmarè.
1: Wà á wà láwọn láti bù ọlọ́mọdé ò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọmọdé ní.
0: Mo máa ń sọ fún wa pé oníyànjú làwa náà bẹ́ẹ̀ ni a máa ń bá ni ra níta nira níta lé a sì máa ń bá ni mójútó lé pàápàá jù làwọn àbátá ti fi ohun dúdú ṣiṣẹ́ tí wọ́n wá kọ́ lè pẹ́ òun àfi jẹ lọ́jọ́ alẹ́ títẹ́ láti wá ń dà wọ́n láàmú àwa máa ń ṣe agbánibẹ̀ yẹn tábà wọn mójútó ló jẹ́ pé tásìkò owó wa ti tó àwọn kan mọ̀ ń gbọ́ tó lórí àká tí wọ́n ní bẹ́ẹ̀ ni a sì ní àwọn èèyàn tí wọ́n jẹ́ ara òkè òkun tí wọ́n ní pọ́pátì bẹ́ẹ̀ náà tábà wọn mójútó yẹ pé wọ́n kàn máa rí àlá àti ní bí àṣà àwọn olóyìnbó. Ẹ̀yin náà lè kàn sí wa ọlọ́run ìfiwáṣe ọ̀tá ara wa bẹ́ẹ̀ ni.
1: Láti mú wa lọ́mọdé.
0: teyan ba ti fe se to ile kiko to ba fe ki a ba oyin o block to ba ti le legbe meji agbe ma se iwa be a si yan si be olo si ma n ba wa se lopo lopo gba olo si ma wa pelu gbogbo wa ati yin ri kekere akan ti o ni le lori gbogbo ara olorun a bo la se ri be ni.

bẹ́ẹ̀ ni Ọlọ́run sì máa ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ògbà fáwọn ìtọ́jú àwọn àìsàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Ọlọ́run máa ń fagbára wa kà Ọlọ́run sì ní jẹ́ kí tiwa ó le ju tàgbẹ́ lọ. Ẹ lè fẹ́ kàn sí mi níbikíbi tí a bá ti wọlé Akala Express ẹ̀ka tó pín ẹ̀lọ́sọ Lákúnlé níbi Ọlákúnlé Ẹ̀bẹ̀lú Olúpọ̀yì Central Mosque opposite Olúpọ̀yì Central Mosque yẹn ibẹ̀ lọ fi sí wa ẹ sì lè fẹ́ bá mi sọ̀rọ̀ nọ́mbà ìbánisọ̀rọ̀ mi ni 08050 30 26 95 08050 30 26 95 Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Wá lọ lédè tá a ṣètò padà ní ọjọ́ 8 láṣẹ lẹ́dùnmarè mo máa ní pé orí ti sí lọ láfárá àfòmọ́ ti sí lọ lọ́rùn ọ̀pẹ ìbànújẹ́ ayé èmi àti yín mo ti bọ́dún ẹ̀ sí lọ. Dr. Tariq ni mo jẹ́ ọmọ tó sọ lórúkọ bàbá mi 08050 30 26 95 òdìjọ́ 8.

0: ọ̀fẹ́bẹ̀ ló ní lágẹ̀lú FM ní kẹ́ ẹ máa gbọ́.
1: àsìkò tún yẹ ajá ẹ̀jẹ̀ ń wọ́n wọn láyé káyé má ṣe dá wàhálà sí ọlápàdá.
2: lẹ́ni ọjọ́ sátidé òní lóṣù tí àkọ́bí rẹ ní ilé ìwòsàn ọba mi gbajúmọ̀ àgbáyé ọba mi adùn bá rìn bá tòṣì ọba mi àjíkí mọ́ríkì ọba mi àjíkí kìkìkìkì bí ìbá o àfọlọ́run àfọ́bá mi àfiwọ́ àfiwọ́ gbogbo ilé káwọ́ yín méjì sókè pọ̀ ìran ìran ká pariwo go go go go go go go go go. pásọ fẹ́kẹ́yẹ mọ́nẹ̀ bàbá alábìyamọ yín ti wà lórí afẹ́fẹ́ àkọ́bí rẹ ò ní pòfó ló mọ́ ẹ lọ́wọ́ ìrọ̀rùn ẹ kú ni ìrọ̀rùn ẹ yẹ ohun tó bá ti dé bá ojú ó ti dé bá imú ohun tó bá ti dé bá àkọ́bí ẹ ni ìyá àti bàbá rẹ ló kọ́ gbọ̀ngbọ̀ngbọ̀ àìsàn tó bá ti dé bá àkọ́bí ó ti dé bá ìyá àti bàbá rẹ nìyẹn gbogbo ilé tẹ́wọ́ o àdúrà ìwòsàn lórí àkọ́bí àtàwọn ọmọ yòókù lọ́lọ́run rán mi sí yín lẹ́ni pàápàá kú ìwọ bàbá àti màmá tó ń gbọ́ mi yìí àìsàn tó máa sọ àgbàlagbàdé ọmọdé lójijì tí ò ní lè wẹ̀ fúnra rẹ̀ tí ò ní lè gbẹ́sẹ̀ fúnra rẹ̀ ò ní rí tọmọtọmọ lórúkọ jésù o àìsàn tó ń sọ ni di àrísá lórúkọ yẹ kò ní wọnú ilé yìí àìsàn ẹni tó bá ń gbé ní àlàáfíà kò lè mọ àdúrà tí mò ń gbà yìí ìdí tí bá fi rò wípé kò sàmí lọ́rùn rárá nìyẹn lórúkọ jésù ò ní fọwọ́ ra tẹ́gùn ó ní nǹkan tí wọ́n fẹ́ síta báyìí àìsàn tó máa ń ka ọjọ́ ni sọ́rí lórí gbogbo ìdílé rẹ àti gbogbo ibi tó pẹ̀ká dé òní gbúrò rẹ̀ àìsàn lórí àkọ́bí kò ní gba dúkìá lọ́wọ́ rẹ̀ ó ní ta tẹlifíṣàn ilé rẹ̀ wo àìsàn àkọ́bí ó ní yẹ́wọ́ wo àìsàn lórí àkọ́bí àtàwọn ọmọ rẹ̀ ó ní ta ilé wo àìsàn lórí ọmọ rẹ̀ ó ní ta mọ́tò wo àìsàn lórí àkọ́bí rẹ̀ owó ọjà rẹ̀ ò ní run lórí àìsàn lórí àkọ́bí àìsàn lórí àkọ́bí kò ní gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ lójijì àwọn dókítà wọn ò ní wágbo fún àkọ́bí rẹ̀ lórí bẹ́ẹ̀dì àìsàn dókítà ò ní mi orí torí àkọ́bí rẹ̀ ohun tó máa mú kọ́ pé àwọn àgbàlagbà jọ nítorí àìsàn àkọ́bí ọlọ́run ò ní jẹ́ kó rí lọ́nà wípé ọ̀rọ̀ àìsàn yẹn ò bá mọ́ lórí àkọ́bí ọlọ́run ò ní jẹ́ kó gbọ́rú ẹ̀ láyé àìsàn ti bẹ láti ru orí ọmọ rẹ̀ ó yẹ jáde àìsàn ti ka ọjọ́ ka oṣù yóò yẹ jáde àìsàn ti sọ àkọ́bí di jọwọ́ lọ́mọ́ ni lọ́wọ́ yẹ jáde àìsàn ta ní kí n tún pè lórí àkọ́bí àtàwọn ọmọ yóò yẹ jáde àìsàn arúkiri lórí àkọ́bí rẹ̀ ó yẹ jáde àìsàn ọlọ́jọ́ kò ní kọlu ẹnikẹ́ni wà ayé ò ní sọ àkọ́bí rẹ̀ dìdàkudà àkọ́bí sẹ̀mí ayé ò ní yọ lẹ́nu mọ́ lọ́jọ́ ayọ̀ àkọ́bí rẹ̀ ni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ̀ ṣe olúwa yóò ṣíjú wọ gbogbo àkọ́bí ní àgbáyé o omi òkun òdámọ̀sẹ̀ dúró ẹ̀yìn àkọ́bí kò sẹ́ni tí ó lè dá ọ dúró mọ́ ògiri jẹ́ríkò kò dájọ́ ojú àdúró àkọ́bí ayé ò ní dá ọ dúró ògùn ọlọ́run kó rábàbà lórí ẹ̀yìn àkọ́bí láti òní lọ níní lọ́wọ́ níná lọ́wọ́ ẹ̀yìn àkọ́bí ẹlọ́rọ́wọ́ náà ẹlọ́rọ́wọ́ lò ọ̀run ògùn ẹ̀yìn àkọ́bí máa ṣí láti òní lọ ayé ò ní dìtẹ̀mọ́ àkọ́bí rẹ olúwa ń gbọ́ àkọ́bí ẹ̀tọ́ ọmọ inú ilé ìwọ́ sì máa rẹ́rìn ayọ̀ orúkọ ọmọ tá a fi ń pè ọ́ gẹ́gẹ́ bí àkọ́bí kò ní kò sẹ́lẹ̀ o yẹ ronú lórí ọ̀rọ̀ àkọ́bí ìṣòro ìlàkọjá rẹ̀ sì máa dìtàn àṣìlẹ́kùn ìyanu fún ẹ̀yìn àkọ́bí lẹ́nìí àkókò ayọ̀ ẹ̀yìn àkọ́bí dé ní àgbáyé tó bá ń gbọ́ tí ẹ ò jẹ́ bẹ́ẹ̀ owó ni ẹ̀yìn àkọ́bí ẹ ò ní ṣe irú àbúrò ẹ̀yìn ìyàwó tẹ́ ẹ jẹ́ àkọ́bí ó yá ẹ lọ di ọmọ ọlá ayé ò ní dé kẹrẹ òjijì torí àkọ́bí rẹ àkọ́bí rẹ ò ní forí jalè agbọ̀n ọ̀pá mọ́sí àṣẹ ni ẹ̀yìn àkọ́bí ẹ lọ di apàṣẹ ìyá àkọ́bí bàbá àkọ́bí àkọ́bí dàmí mi ayé ò ní mì yín o ọ̀rọ̀ tó o mọ wọ́ tó o mẹ́sẹ̀ kò ní jẹ́ tìrẹ bíi ti joseph o àkọ́bí rẹ ò ní rí àkóbá bíi ti benjamin àkọ́bí tó o bá gbé ẹsẹ̀ mẹ́ta síwájú wọn ní dẹ́ padà lẹ́sẹ̀ mẹ́sàn sẹ́yìn ẹ̀yìn àkọ́bí ẹja mi tọkàntọkàn ẹ ò ní rí ja ayé o ìyàwó olówó kì í fọ abọ́ níbi ìnáwó lórúkọ jésù òjìyà mọ́ látẹ̀ni lọ ọ̀rọ̀ rẹ yóò di mọ́mí olówó ti dé o ẹ má ro àkọ́bí yẹn pin nọ́mbà rẹ̀ máa jáde o ní sọ fẹ́fẹ́ di èèwọ̀ àkọ́bí rẹ̀ èpè ló di ẹ̀gún ẹ̀gún ò ní mú àwọn àkọ́bí yín mọ́lẹ̀ o èyí mi èyí ra wà á pẹ́ láyé o ìyá tó gbọ́mọ pọ̀ fọ́dún mẹ́ta wà á padà jèrè ọmọ sàmí eléyà yóò ní rí ọmọ rẹ̀ jígbe ẹ bọ́ra yóò ní gbé ọlọ́mọ lọ ohun tó lúwọ́ sọ rèé o àkọ́bí rẹ̀ ò ní tọrọ àkọ́bí rẹ̀ ò ní ṣàgbé àkọ́bí rẹ̀ ò ní ṣerú àbúrò olúwa sọ wípé àkọ́bí rẹ̀ máa jẹ́ èèyàn aró ní pípẹ̀ ló ti ẹ o àwọn àkọ́bí inú ilé yìí máa dìde o ọmọ onílé ọlọ́nà àkọ́bí rẹ̀ ò ní tọrọ jẹun wọ́n tẹ̀rọ̀ fọ̀dídí àkọ́bí rẹ̀ yẹn máa gun àpáta ogun tí apá àdúrà kágò ní yálé rẹ̀ tọmọtọmọ ayé ò ní yẹgi fún ọmọ ológo rẹ̀ ayé ò ní ṣèyà fọ́mọ rẹ̀ ibi tí ọmọ rẹ̀ ti ń ṣiṣẹ́ yẹn lẹ́nìí wọn ní rán lọ sí ọ̀run àpàpàǹdodo bàbá rọra máa b bi nunu leye emi eniyan ni towo re ba o eni bi oni ka omo le tomo tomo oro akobi re oni digiri giri giri ladugo gbogbo e da lo sari ati la loruko jesu omo re na ma la ayo ni da graph omo re ru awon aye ninu aye won ni faju ma akobi re o akobi re oni gbege lati fi le osiwo odaju agbo mo re baluwe lopo ko ni pon mo re won ni gbe akobi re wo yara aye baba sami o ni saka baka ba lori akobi atawon omo re o akobi re oni jore faragbegba aye oni ri akobi re mu sikun oni toro ko ni beto si omo re lara o de ni se pe daji fo mo re o oni tuto aye si awon akobi re ni gbagede ogo aye oni fo mo ja osikolobo oto lagba oto lowo eyin akobi be se ndagba edo lowo oni fojo ori ogo akobi re sofun owo le ra ese se oni keleyan omo re o tabi eleto katoko ogo oni ti owo lori oro omo wa ayo ati alabia to ni lori omo ko ni pora loju re lojiji oni banuje loju ayo akobi re akobi re oni di olokunrun kale ayo ni fa o fe na omo re jesu oluwa engineer gbogbo wa de yara eri
3: o sele pe ni ijejo ti mo wa sibi ba ati account at cash mi ni koja 2000 naira ese la safirin wa sibi ta fi pada ijejo yen de je pe Friday yen gogan ni birthday mi bi first born mi bo se pe mi niyan pe bawo la se so la mo lohun gbogbo wa lowo Olorun o ni ohun ti san wa di e meta
4: igbo kon ma ko sa bi yen 3000 naira
3: phone 100 ti mo de lo tele o ma hang ko se gbe phone fun mi
4: ran ko ba gbe wa oloju meta
3: bo e gbe fun mi ni ah o de pe mi ni ijerin si mo lo soja mo wa dele mo ni bata mi ja loja lo ba ni bata yin se ma ja loja te le pe ohun pe tuko ra bata orisi merin tun ko wa fun mi ye
4: pe bata orisi merin
5: o je omo re
4: o ko fun yin e wa gba
3: o je omo ni
4: phone ya na se wa nlo
3: o wa nlo ngba ti le wa mo tori mi le sun mo sa kan ro pe emi nikan tan lolorun se le ifo
4: lolorun se phone fun
3: mo wa wo account mi mo ba ba 50,000 be
4: o tun fowo si
3: mo ba wo mo
4: da awon mo yin ma da o
3: o ni ka lo fira bag of fries speaking mo lo luwa wi se mo
4: ke ma je se phone yi o color
3: o yo color o ya gbogbo e
5: se wo baba labia
3: mo wo be
4: eri mi be
3: balagba re olorun
4: eri mi original ni
3: nigba ti a lo si ori fit ni ota ibe lo si pe mi pe boy mi ohun ni surprise of money kini surprise only kin lo si ni Shoprite only kin lo bere kini massage only kin lo bere original to sise fun gbogbo body only kin bere branda to nlo ewa to se gbogbo wo ta sana ni join bi 130 o wa send 150 only kin fira ko fo won aburo ohun ti n ba ti dele mo lo se oko mi
4: kini
2: àdúrà kọ́bí yọjọ́ sọ́dẹ̀ la máa parí rẹ̀ nínú ṣọ́ọ̀ṣì àìsà májèmí ti ń sọ ẹni ẹ̀yìn dé ẹni iwájú la fẹ́ fi gbàdúrà lọ́jọ́ sunday bó ti sọ ọ̀rọ̀ ìpàdé ọjọ́ sunday ó ti ṣe díẹ̀ ọjọ́ sunday náà ní kí n pín ìgòròrò àkọ́bí ẹyọ kọ̀ọ̀kan abiyamọ yìí òróró yẹ tó o bá ti gbàrí púpọ̀ ló fún àkọ́bí rẹ o tọ́nà rẹ̀ bájì fi ránṣẹ́ sí o bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tàlógún state sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o ọrẹ àkọ́bí ní gbogbo ènìyàn máa dálẹ̀ ní tó o bá ti fi ránṣẹ́ wàá kan bá sọ pé èmi ò ní mọ bó jẹ àkọ́bí mi kò wá sí iye tó lè fi ránṣẹ́ ìwọ sáré wípé o dá sí ètò yìí sọrí lórí àkọ́bí rẹ o sì máa padà gbẹgbẹ ọpẹ o bóyá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ìsọjí kan fẹ́ ṣẹlẹ̀ ní agége ọjọ́ mẹ́ta ni ó máa bẹ̀rẹ̀ ní september 16 ó yàtọ̀ gédégbé sí àwọn ìsọjí tá a ti ń bá bọ̀ ó wà nítòsí ó wà lọ́nà jíjì múra fún ìsọjí september 16 ìgòròrò àti mọ́tò fún ènìyàn 20,000 náà ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ àkòrí rẹ̀ ni wípé èmi ò ní mọ bojì ọmọ tó bá ti dé ilé pákó ní ìlú agége ìwọ kan bèrè àmọ́ playground ọlọ́run bàbá alábìyàmọ́ o
6: ààyè ló wà.
7: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 347714. Lẹ́ẹ̀kan sí 303-4-3-4-7-7-1-4. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: A bí yẹmọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
6: La la la la la gelu FM, jagaba agogo radio.

oúnjẹ àwọn ará Edomu oúnjẹ àṣàrò lọ́wọ́ bó sì ti ń jẹ àṣàrò ní ẹ̀gbọ́n rẹ̀ wọlé àmọ́rú magi tó fi sí àmọ́rú èlò tó wà ńbẹ̀ àbí àlùbọ́sà ni ó ṣàǹtà sánsán ẹ̀gbọ́n wá rí ìyẹn ìsọ̀ ó wá sọ pé àbúrò mi wo bí o òde òwe bẹ́ o mo ti lọ látàárọ̀ mi ò rí nǹkan kan mú bọ̀ so ṣe báyìí fún mi kó o fún mi ní oúnjẹ tiẹ̀ ná kí èmi kó jẹ àbúrò wa ní bẹ́ẹ̀ kọ́ ohun gbogbo láyé yìí kò sí ọ̀fẹ́ wo bí tó bá gbo oúnjẹ mi ìwọ fún mi ní ogún ìbí rẹ ó bí léèrè lẹ́ẹ̀kan sí pé kí ni ogún ìbí ó mọ tí ń jogún ìbí ìwọ ni wọ́n ń pè lẹ́gbọ̀n èmi dẹ̀rẹ́ àbúrò náà ń pè mí ìwọ gbé ẹ̀gbọ́n fẹ́ mi kàn sọ pé o fún mi lógún ìbí rẹ pé èmi màmá jí àkọ́kọ́ ìwọ jẹ́ kejì bíbélì sọ pé ìsọ̀ ó sì gan ogún ìbí ẹ̀ ó ní kí ni ogún ìbí fẹ́ ṣe fún mi nígbà tí ebi ń pa mí lọ à ń sọ̀rọ̀ ebi ò ń sọ̀rọ̀ ogún ìbí wo bí gbóúnjẹ wágàre jẹ́ǹjẹ ó sì ní kó bóun dá má jẹ̀mú ó dẹ̀ fẹ́nu dá má jẹ̀mú láì mọ̀ àti má jẹ̀mú tá a fẹ́nu dá àti má jẹ̀mú tá a kọ́lẹ̀ àti má jẹ̀mú tá a ṣe lédìdì ìkankan ò ní lọ láì ṣẹ níbẹ̀ nítorí wípé ilẹ̀ ni olófòfó tí ń ṣòfófó gbogbo tó bá jáde ní ẹnu wa ẹ kíyèsí sà kò sẹ́ni tó ń bẹ níbẹ̀ láàrin ébẹ́lì àti kéènì nígbà tí wàhálà ṣẹlẹ̀ ilẹ̀ ló ṣòfófó lọ́jọ́ náà ilẹ̀ bá wọn dá sí i ẹ wo bí o jákọ́bù wá sọ fún ìsọ̀ pé fẹ́nu rẹ sọ̀rọ̀ pé o ta ogún ìbí rẹ fún mi ìyẹn dẹ̀ sọ pé ó dáa mo ta ogún ìbí mi fún ọ ó bá gba àṣàrò ó jẹ ó sì dìde kò mọ tó ṣe lọ́jọ́ náà ṣùgbọ́n ọjọ́ regbe o ọjọ́ sì regbe bàbá wọn dàgbà ojú rẹ̀ wò bàìbàì ẹ ṣà ó di ẹni ogbó ó wá pe ìyí ẹ̀gbọ́n ṣe mọ̀ pé bàbá ò sí mbẹ́ nígbà tí wọ́n transfà ogún ìbí fúnra wọn ó wá pe ẹ̀gbọ́n pé mo ti ń lọ síbi tí àgbà rè ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ súre ìsúre yìí kò ní jáde láìsí oúnjẹ ẹ rántí pé nígbà tí ẹ̀gbọ́n fẹ́ sọ ògbónú náà oúnjẹ ló jẹ bàbá náà sọ fún pé ìsúre ẹnu mi kò ní jáde tó bá máa jáde oúnjẹ gbọdọ̀ wà wájú mi there must be a transfer of food a gbọdọ̀ ṣe pàṣípàrọ̀ oúnjẹ tí oúnjẹ bá wá lọ́tọ̀ọ́wọ́ tiẹ̀ sọwọ́ tèmi ìyáná kàdá yá màrúbàlì àdáhà màá sọ tí ó bá ọ lẹ́yìn wá ọ̀la

0: gba ilẹ̀ pẹ́kẹ́ bá yí fi kọ̀ntẹ́nà sórí ẹ̀ ẹ fẹ́ jọ́jà sí torí ẹ fẹ́ lé pa ẹ ti lọ sanwó ọmọléèwé ẹ fẹ́ rán ọmọ yín skul torí ẹ fẹ́ lé pa pé tó bá jáde ó lè sanjọ́ fẹ̀yìn náà ẹ fẹ́ lé pa dáfídì sọ pé bàbá mi mo fẹ́ lé pa olúwa sọ pé ọmọ lé pa o nítorí nílílé ìdí bíbá ìwọ bá ní gbígbà ìwọ gbà padà agbára ló ń jẹ́bẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ lé pa láàárọ̀ ẹni kẹ́ ẹ gbàdúrà ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn ẹ porúkọ jésù ẹ pi ẹ̀mẹ̀ mẹ́mẹ́ agbára tá a fi ń bá tá a fi ń gbà padà ẹ yọ̀ǹda agbára agbára tá a fi ń bá tá a fi ń gbà padà torí mo pinnu láti lé pa láàárọ̀ yìí agbára tá a fi ń bá tá a fi ń gbà padà ẹ yọ̀ǹda agbára ó yẹ àdúrà ayé akẹ́kọ̀ọ́ dága bá rọ̀jò ìkéde yege bàbá agbára tá a fi ń bá tá a fi ń gbà padà torí mo fẹ́ lé pa ẹ dágbára wọ̀ mí ìdàbádùá ẹ̀ẹ́dẹ́gẹ́bàrà yẹ́gẹ́dẹ́ yẹ́nu náà rẹ́gbẹ̀lẹ́gẹ́dọ́ta rabalẹ́gẹ́dẹ́ yẹ́nà egbede yegoro rabalẹ́gẹ́dẹ́ yẹ́gẹ́dọ́ta ẹ̀ẹ́dẹ́gẹ́bàrúbalẹ́gẹ́dẹ́ yẹ́nà rẹ́gbẹ̀lẹ́gẹ́dẹ́ yẹ́nà bàdàgàbàrúbalẹ́gẹ́dẹ́ yẹ́gẹ́dọ́ rádàbàlẹ́gẹ́dẹ́ yẹ́gẹ́dẹ́ lọ rẹ́gbẹ̀lẹ́gẹ́dẹ́ yẹ́gẹ́dẹ́ lẹ́sẹ̀ egbede yegébàrà ni o ba ti si agbara ara ki ise o wo bi mo mo pe o lebu sugbon lo bere fun agbara mo mo pe ara nbe ninu re lo bere fun agbara aimoye awon tan wa saye yi tan kakurun bi isu won pada sibi ta ti ran won nitori pe ko si agbara a nbe nibi isinku kan ni ọdun kan baba wa ninu oluwa bàbá wọn gbé ọwọ́ sí etí wọn wọn ń gbàdúà bí wọn ti ń gbàdúà ìkan lára wa ló lọ bá wọn pé bàbá kí ló dédé tún gbàdúà níbi ìsìnkú bàbá sọ pé ẹ̀yin ọmọ ohun tí mo rí ẹ ò rí bí wọn ti ń gbé òkú ìsínú kòtò kùkùté kan wá ó mú kọ́kọ́rọ́ dání ó wá porúkọ rẹ̀ ó ní lágbájá kọ́kọ́rọ́ ọlé rẹ lélẹ́yìí wọ́n fi lé mi lọ́wọ́ ni o wọ́n ní kí n tọ́jú rẹ̀ nígbà tó wà láyé pé kí n mọ́ fi ilẹ̀ ní ìsìn ó ti kú o kò sí tí mo fẹ́ fi ṣe ó sọ kọ́kọ́rọ́ sínú kòtò ó ní gbà máa mú nǹkan rẹ lọ bàbá sọ pé bí wọ́n ti ń bu yẹ̀pẹ̀ sí òkú lójú èkùkùté kan tún bọ́ọ̀lẹ̀ ìyẹn gbé fáìlì dání ó tún dárúkọ rẹ̀ ó ní ládájá ìwé promotion rẹ rèé wọ́n gbé lé mi lọ́wọ́ ni kò sí tí n fi ṣe ní ìsìn ó ti lọ ó bá jù sí kòtò pé gbà máa mú nǹkan rẹ lọ ẹ̀yin kan wà ń bí ìtò fẹ́ fi ṣògo ó ń bẹ lọ́wọ́ àwọn ọ̀tá lè yí agbára ló lè fi gbà á padà ẹ pe orúkọ jésù ẹ pe ẹ̀mẹ̀ mẹ́mọ́ ẹ̀yin ènìyàn ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí sọ mí da lágbára kí ara lè ṣe ẹ̀ sọ mí da lágbára kí ìránkó lè ṣe ẹ̀ mo fẹ́ mú ìránṣẹ́ sọ mí da òyà àdúrà ẹ̀yà adálábàyà sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí da lágbára sọ mí Sandarada, Àbúrò ni wọ́n súre fún ìyẹn sá lọ ìyá rẹ̀ ló ní ó mọ̀ sá lọ kí ẹ̀gbọ́n rẹ̀ mọ̀ bá bẹ́ orí rẹ̀ dànù ẹ̀gbọ́n ni wọ́n ṣépè fún ṣùgbọ́n mú kankan dání nínú tí bàbá rẹ̀ ló sọ fún pé wobí ìtò sunkún ti tó wobí tó bá di alágbára o lè bọ́ àjàgà kúrò lọ́rùn rẹ̀ Genesis 27:40 nígbà tó bá di alágbára tán ìwọ́ bọ́ àjàgà ìyẹn ló mú dání sá nígbà tí àbúrò ti lọ ó pinnu pé gbogbo tó bá máa gbà ó la máa fún máa di alágbára ó dẹ̀ ṣiṣẹ́ tọ́ kábúrò tó padà dé èèyàn eríwó 400 people wọ́n ti ń ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ bóyá ẹ̀mọ tí wọ́n ń pè 400 ẹ̀yà náà bárú bàlẹ́ àgàdà tá a bá tò wọ́n síwájú lẹ́yọ kọ̀ọ̀kan láti ìwó ròdù sá èèyàn 400 wọ́n fẹ́ kọjá ọlọ́run ṣògo ẹ̀sà kí wọ́n tó dúó èèyàn 400 nìyẹn ẹ̀sà wọ́n dúó àwọn ni wọ́n dúó ti ìsọ̀ nígbà tí wọ́n fẹ́ lọ pàdé jákọ́bù àwọn eríwó ènìyàn ọkùnrin ni ó wọ́n ìṣóbìnrin ó wọ́n ìṣọmọwọ́ ó àwọn eríwó ọkùnrin 400 men àwọn ni wọ́n lọ pàdé ẹ̀ nígbà náà ni jákọ́bù tó mọ̀ pé òun ò tí ní kankan ẹ̀sà tó o bá rí agbára ò ní kankan pèmí mo sọ bẹ́ẹ̀ fún ọ tí o bá sí agbára ò ní kankan bówù ọ kó kọ́lé mẹ́rin ò tí ní kankan bówù ọ kó kọ́lé epo márùn-ún ò tí ní kankan bówù ọ kó nílé iṣẹ́ mẹ́ta ò tí ní kankan tí o bá ti sí agbára torí tí o bá sí agbára wọ́n lè gba gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀sà àwọn tí wọ́n rí agbára àwọn ni wọn kì í daṣẹ́ wọn láàbò àwọn ni wọn kì í baṣẹ́ wọn jẹ́ ẹ jẹ́ àgbàsà ẹ porúkọ jésù ẹ pi ẹ̀mẹ̀ mímọ́ dáṣọ agbára fún mi mo fẹ́ da lágbára dáṣọ agbára rómi dáṣọ agbára fún mi ọlọ́run kankan dáṣọ agbára ó yá àdúrà báyà dáadáa ní àgbàdá yàrá dáṣọ agbára fún mi mo fẹ́ da lágbára ọlọ́run kankan dáṣọ agbára ẹ̀bẹ̀ mẹ́mọ́ dáṣọ agbára ayérayé dáṣọ agbára ẹ̀bẹ̀ mẹ́mọ́ dáṣọ agbára dáṣọ agbára ayá gàdá yàbàyàbà àmì mẹ́ta jésù olúwa wa ẹ̀sà ní ọ̀la sunday olúwa ní kí n fi ohun tí wọ́n ń pè ní agbára bí òun ti tó wọ́n ní kí n fi àwọn ènìyàn pétérù àti ẹnìkejì rẹ̀ ni wọ́n ń lọ níwájú tẹ́ḿpìlì dáradára tí arọ yìí sì ń wò wọ́n bíi pé kí wọ́n fún lówó pétérù àti kejì rẹ̀ sì sọ fún pé ọ̀gá àwa ò ní owó but a ní nǹkan kan tí wọ́n ń pè ní agbára bí olúwa ti tó àwa lè fi hàn bàbá mo gbà ọ níyànjú débi ìpàdé ní ọ̀la olúwa ní ọmọ fi tí wọ́n ń pè ní agbára mi rán àwọn ènìyàn èlíjà ń bẹ lókè wọn ọba ránṣẹ pé kan lọ mú wá látòkè èlíjà ò jáde ló ti ń sọ pé bí èmi bá ṣe ènìyàn ọlọ́run kí iná sọ̀kalẹ̀ kó jó àti ogun àti olórí ogun ẹ̀sà ọ̀la máa ní agbára o agbára lolúwa ní ọmọ mo fẹ́ fi agbára hàn mo bì ọ́ sá tó bá lè mú àwòrán rẹ dání mo dání ní ọ̀la àwòrán ni mo fẹ́ fi gbàdúà ẹ̀yin kan wà sá ibi pẹpẹ òkùnkùn náà máwòrán yín lọ kadarubali agadayaba mi o ni so ju be lo wa aworan re aworan awon mo re o ni ma fi gbadua fun yin lati ori oke nigbati ipade ba lo ninu church sa wa gbe ohun mi wole ma bere si ma so tele awon eniya ma ri ise iya loju koroju ola ma ni agbara o ni church wa to nbe ni ibadan ni iworodu gbogbo eyin te ba fe darapo lori bridge iworodu e kan bere pe e popular filling station e gbe ile epo ye ni street church wa wa eni church olohun kankan red block ni abekuta ago mefa laaro kutukutu iyen ni aaro la ama pejo ni sapo ni post office olu to wa nbe ni aaro la o ma ni agbara mi o ni soju be lo eyin te fe gbadua fun yin abo fe darapo mo whatsapp group wa nibi ta ti se pade lalale o fe ka fi o sinu group ye number ina ni wa send message si ma pe sori number ye fun adua 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.
1: Oruko mi woli ati ajirere temi tope eje Jesu. Mo ma bole latori oki ni ojo 13 osu kesan.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi. Mo kí gbogbo èèyàn ọmọ Ọlọ́run lónìí tó jẹ́ 29/08/2026 ọjọ́ ẹyọ kan dín ní ọgbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kẹjọ tí ń lọ tí ń yọ lọ yìí ọdún 2026. Ó tún wá bọ́ sọ́jọ́ Saturday. Gbogbo ilé ẹ dìde o, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Oṣù kẹjọ ń tan lọ, ẹ̀yin ọmọ Ọlọ́run bó lẹ wà, ẹ máa bọ̀ níbi pẹpẹ o. Ó wọ́n ran mi ń ṣe sí yín. À ń bógo ṣe ń jẹ́ ti Ọlọ́run bó ní, màá mọ̀ fi lanúlẹ̀ láti mú ra kí n sọ fún yín pé ẹ mọ̀ gbára dìmà, ẹ mọ̀ gbára dìsà. Ẹnìkan ní fún kí ni, gbogbo ibi tẹ́ ẹ bá ti lè rí padlock. Ẹnìkan ní padlock, kí ni àgbàdàgodo, ètò ṣe é sí, ètò ṣe é tì. A sì nǹkan kan, a sì ti àwọn nǹkan. Sílẹ̀kùn ayọ̀ fún mi, tilẹ̀kùn mọ̀ bànújẹ́. Lágbára Ọlọ́run, a tilẹ̀kùn, a sílẹ̀kùn. Kí ọwọ́ rẹ láti fi ṣe. Bó tiẹ̀ jẹ́ pé Sunday tó last oṣù yìí, a sílẹ̀kùn, a tilẹ̀kùn. Rénkele ti tó. Bó o sì ní ní o lè mú tilé rẹ, tó bá sá ti ní kì tó ṣe é sí, tó ṣe é tì. Ó pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ ọmọ ṣá o. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín ká tó wọnú oṣù. Ẹ́mbà, Sẹ̀tẹ́mbà, Ọ̀tóbà, Nọ̀vẹ́mbà, Dìsẹ́mbà. O la mọ́ pè ní Ẹ́mbà month. Ká tó wọnú ẹ̀. Ẹ̀mí Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ sílẹ̀kùn o. Ẹ sí nǹkan, ẹ ti nǹkan. Kò wá sí tá a lè fi ṣéjú àgádágodo lọ. Sò bá a ṣe ń ṣe ní Wẹ́mà, bẹ́ẹ̀ náà láà ṣe mọ̀ ṣe ní Sona Church. Ìsìn méjì, òun náà láà ní àǹfààní láti ṣe. Ìkan fún gbogbo àwọn ọ̀dọ́ Jésù, ẹlẹ́ẹ̀kejì fún gbogbo àwọn àgbàlagbà. Ìsìn àwọn ọ̀dọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje. Òní ọ̀jẹ̀ conclusion fún convention. Conclusion for convention. Conclusion for convention. Lágbára Ọlọ́run. Ẹnìkan ní ṣe ó tún bọ́ sí wẹ̀jẹ̀wẹ̀ mú ni lágbára ẹni tó láyé àtọ̀run bó ṣe bọ́ sí nìyẹn. Kò sọgbọ́n tá a fẹ́ dá sí. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Jésù ẹ tètè dé ká lè lọ parí tá a bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí gbogbo Sona Church bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Àwọn Sona Church àwọn ọ̀dọ́ wọn ti padà. Àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Ní gbígbáradì ilẹ̀ fún birthday wòlíì ọ̀dẹ́kúnlé ẹ̀ pàfẹ́. Ẹ jẹ́ ń kúkú sọ pé pre birthday celebration la ní làárọ̀ la Sunday. Ẹnìkan ní wòlíì Ọlọ́run ẹni máa bọ̀ bí pẹpẹ máa bọ̀. Aisha, òní ni Saturday. Engineer.

àmì ọmọogun tó gbé débí. Bí ogun bàbá ìbá ṣẹ́ tínú wọ́n dùn tí wọ́n yin Ọlọ́run ní ọmọogun rẹ yóò wọlé ń bí. Ọ̀pọ̀ ara rẹ yóò wọlé ń bí. Bàbá ogun tó ṣẹ́ lára yóò ní wá mọ́. Àṣẹ tó àgbà tán ni Jésù máa gbàyàn yóò gbàyàn tán yányán. Ẹni padà sẹ́yìn. Ẹ padà dọba. Ó dàṣẹ lónìí.

0: Kìnìún lólólàájú Lágelú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Ògo ní fọ́lọ́run lókè ọ̀run olùwàgbà ọ̀pẹ àwọn ìrẹ́ tó bá wa bẹ̀rẹ̀ láti January oṣù kẹjọ ló ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ó ti lọ sọ báyìí o agbára ọba tó la yé àṣọrun next week àti wọ ọ̀sẹ̀ májẹ̀mú tá a fẹ́ dúpẹ́ ìpè mí nìyẹn. Alágbàyí olùwàgbà ọ̀pẹ wa ajá ògo padà fún ọba tí ń gbọ́ ọ̀dùà olùrànlọ́wọ́ gbogbo ẹ̀dá àṣìkì tó lórúkọ ńlá ọba tá a wájú ẹ̀ sáàsì díẹ̀ tó bu áńpè láwàá márìdì olùwàgbà ọ̀pẹ wa ẹnìkan gbọ́ mi báyìí wọ́n ní kí n sọ ogun tó sọ ẹ̀dá láìláyọ̀ mọ́ ogun yẹn ṣẹ́ agbára tí ń ta kò go tó sọwọ́ ológun ọmọ tó sọwọ́ ológun ọmọ di ológun lórúkọ jésù agbára yẹn tẹ̀lé báyìí a máa bọ́ lọ́wọ́ ènìyàn ọjà ló máa ń kiri ṣùgbọ́n bó ṣe kiri ọjà àtàdà bí kò ń sọnù mẹ́ lọ́wọ́ ó ti wá jẹ́ kí gbèsè dé olúwa ní kí n sọ pé òun fẹ́ dá sọ̀rọ̀ rẹ̀ ogun gbèsè ta ìdánimọ̀jìṣẹ́ gbogbo bí tó ti ń gbọ́ mi èèyàn sórúkọ mi ni wòlíì ajílóye àtàmátàsí jp iléeṣẹ́ ìrìnṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gé ẹgbẹ́ dání lu ìbàdàn abẹ́ bíríjì wo ni wọ́n ti olúwo tó bá ti lólúwo junction sọpọ̀ ọlọ́kadà sí àtàmátàsí ló lọ ìwó road sí olúwo junction olúwo junction sí àtàmátàsí bẹ́ẹ̀ làwọn tó ń bọ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun náà olúwo junction àti bọ́lẹ̀ wàá gbé ọ̀kadà àtàmátàsí tó ló máa lágbára o wọ́n múra o gbogbo èèyàn láìpẹ́ nìkan ṣoṣo ó máa ní agbára o lọ múra láàárọ̀ ọ̀la ọ̀la sunday àtàmátàsí ló bọ̀ lólúwo lọ́nà tó gé tẹ́gbẹ́ tó ló ní májẹ̀mú sọ wípé gbogbo ẹni tí ayé ti dènà mọ́ lòun fẹ́ tú sílẹ̀ alágbà ìsẹ́lẹ̀ lòun fẹ́ ṣẹ́gun fún yẹn bí ọwọ́ ẹ̀ sókè mọ́mí àti dáàdì ẹ jẹ́ àti ẹ̀dá ògo padà sẹ́ni tó lògùn alágbà ìsẹ́lẹ̀ ó yá o. Jésù olúwa wa yàtẹ̀rí rẹ̀ bàbá yìí wàá kúlẹ̀ sẹ̀ méjèèjì wàá ké mímọ́ sọlọ́ láwọn gbogbo báwọn agẹ́lì ṣe máa ṣe ó yá o. Ẹ jẹ́ lọ ká lọ gbẹ̀ bùà.
2: Ẹ pẹ́ ohun tí mò ń sọ, mo tún ti sọ láìpẹ́ fún mi. Ilé ayé ta wá yìí, kì í ṣe gbogbo ẹni tó wálé ayé ló máa jèrè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ bí nípa ẹ̀. Mọ̀tàlá ẹ, àwọn kan wálé ayé wá sí ìyàlú, àwọn kan wálé ayé wá sí orí mi, àwọn kan wálé ayé wá dàbò nílé ayé fún mi, àwọn kan wálé ayé wá ta ìtọ́jọ́jọ́ ikú mi, àwọn kan wálé ayé wá ṣẹ̀wọ̀n mi, àwọn kan wálé ayé wá sọkún mi, àwọn kan wálé ayé wá ṣọpẹ́, àwọn kan wálé ayé wá ṣòfò, àwọn kan wálé ayé wá jẹ̀gbádùn, àwọn kan wálé ayé wá celebrate, àwọn kan wálé ayé di alágbára, àwọn kan wá lo pò, àwọn kan wá lo ọmọgbà, àwọn kan wá lo gbà. Wọ́n bí bíbélì kan sọ pé níwọ̀n ìgbà tí ayé yìí yóò wà, ó sọ̀rọ̀ ìgbà irúgbìn, ó sọ ti ìgbà ìkórè. Ẹjọ́ mi sà, gbígbà àkúṣọ wà ní ìgbà àkúṣọ wà. Ẹ̀yàn kan mò ń gbàdúrà fún àkókò yìí. Gbogbo ìgbà tí ìwàṣẹ ni máa lò nílẹ̀ ayé, ìbànújẹ́ òbí kò rí ayọ̀ wa. Ní báwọn wáyé ayé sọ pé kí wọ́n wáyé fún mi. Ìdàgbé ló ti zọ. Yóò jẹ́ ìmọ̀ mẹ́rin dájú ẹjọ́ fún mi. Ará mi sí ọkùnrin ìdílé rẹ̀ bá ṣí kí tó fi àdúrà. Mo fẹ́ jẹ́ kó wo kankan. Mo ń sọ̀rọ̀ ilé tí ò lánàá. Mo sọ nípa ọmọkùnrin tó ń pè ní Gaddafi. Gaddafi yìí, ọmọ ìránṣẹ́ Ọlọ́run ni. Ó máa mọ̀ wé o, bọ́n ṣe ló yẹn. Ó mọ̀ wé lórí pé Francis ló ṣe ní secondary school. Ọ̀kan nínú àwọn ọmọ tó kù wẹ́nu alẹ̀ ni. Ó wọ pé Francis kò fẹ́ sọ́dẹ̀ di náà yìí. 2006 ló wọlé. Wọ́n pè ní àjàbọ̀. Wọ́n pè ní ọlọ́gbọ́n ọmọ tó clever. Lẹ́yìn ọdún kan gbére gbé pé ọmọ tó lè jí pé tó jẹ engineer. Ó jọyìn dialogue tí wọ́n pè ní ẹyẹ. Gbàrà tó jọyìn ẹyẹ. Ògùn àmúwálé ẹ̀rẹ́dẹ̀ wọ ní ìṣòro. Ó wọ ní ìdè ńlá lọ. Apẹlẹ ni ìdè. Nítorí ìdè májẹ̀mú tó wọ̀. Ìdè yẹn ju agbára rẹ̀ lọ. Ìdè yẹn bẹ̀rẹ̀ sí kiri jìbìtì. Ó ti nu agbára ẹ̀nù rẹ̀ wọnú agbára ẹ̀nù rẹ̀. Ó ti nu agbára òkùnkùn wọnú agbára òkùnkùn. Àwọn míì wà nínú ẹyẹ. Ní Mọ̀ṣúdì Abiona yìí polytechnic ó pè ní. Ṣùgbọ́n ọmọ ìgbé lójú. Ó mọ̀ pé lẹ́yìn. Agbára bẹ̀rẹ̀ sí mú. Ó ti nu tí òyòórí. Ó ti mọ tí òyòó mọ̀. Ó ti jẹun tí òyòó jẹ. Ó ti gbọ́ tí òyòó gbọ́. Sẹ́bi pé àwọn sọ́dọ̀ wà ní ẹ̀yẹ́ níbẹ̀. Ní 2007, 2008, 100 wẹ̀. Lọ́bi pé àwọn ọ̀gá ọ̀gá nínú ẹgbẹ́ ẹyẹ. Wọ́n torí balẹ̀ fún. Ẹgbẹ́ orí sábọ́ ó ti di ìdàkudà àbí amakẹ́tẹ́lẹ́ ní sọ́ṣàmì eléyìí èso nígbà ọmọ lọ́wọ́ wa. Mo ní èso nígbà ọmọ lọ́wọ́ wa. ọgbà o ẹni tó pè ní do kẹ́ńtù náà do wọ́n wá tọ orúkọ rẹ̀ ní ruthless do orúkọ tó ń fi àjàbà tó burú jù àjàbà tó ń ṣe àjàbà lásán mọ́ àjàbà tó burú àtúntò tó àjàbà tí fi fún wá irin tí ò ṣe tẹ̀ ikú nígbà tí òkìrì tún tọ́ mọ́lá nílé ó ti kọjá bí tí wọ́n fi agbára ti bẹ̀rẹ̀ síbu tó bá sọ̀rọ̀ ilé a máa mi àwọn ìlú máa bẹ̀rù ni ó wá bá ilé ìkórè ta kan mọ̀ má àti bàbá ọmọ wọn ò ní bá ilé ìkórè ta ikú gbọdọ̀ fi ti ikú ṣe ń parí ẹni tí èkó ti kú rántí hàn ó wá dúró pé ó wá pàdé ẹnì kan ìyẹn wà ní vikings nílẹ̀ yìí kò ló ti ṣe bẹ́ẹ̀ fọ́ọ̀t vikings ó wá wá sí máa poli kò sí dáadọ́ lọ pẹ̀lú wọ́n máa tó orúkọ rẹ̀ wọ́n pò náà ní orúkọ bíi ìyá ọsọ bẹ́ẹ̀ máa ń ta àbókí wọ́n wá jọ bẹ̀rẹ̀ wọ́n jọ ń rọ ká ìjà náà pẹ́tẹ́ lẹ́yìn kọkànlá àti ẹyẹ dábẹ́lá tó ti dákọ́ fọ́kọ̀ yá wọn gàdáfì kó wá kó wá ṣẹ́ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ó kọ́ àwọn ṣẹlẹ́ bó ṣe lágbára tó inú ọgbà ilé rẹ̀ wọ́n ló fi ń tutù òkè ta ni ṣùgbọ́n bá tóbi 2009 oru kutukutu bí ẹnu ní ọjọ́ kẹsọ́tọ́ níwájú rẹ́tọ̀ polytechnic àtàwọn lẹ́tọ́rà ó sì yìnbọn kàbí jìbé ó ní àwọn ọmọ kan lọ sí ọ̀hún wẹ́ẹ́ ṣètò sọ ilé fún abíyẹmú ẹgbọ́n mi fà ìwà ọmọ ní mọ́mọ́ ń jòkè bẹ́ẹ̀ yéé tí ò mẹ́ni tó máa ṣàmì ikú ò ní bọ́mọ kọ́ rẹ̀ ó ní gbogbo ọmọ tí a dídà kó káyìn ta wọ́n dà ṣùgbọ́n mo ń gbé balẹ̀ ọmọ ìdàkudà yéé máa ń pọ̀ ní tókiri bẹ́ẹ̀ fọ́ mọ́ yìí nígbà tó bíyá ní 2009 wọ́n bẹ̀rẹ̀ sí wa àti dss àti mobile police àti ssp àti gbogbo ọlọ́pàá gbogbo wọn bẹ̀rẹ̀ sí dá agbára jọ pé àwọn òmùú gàdá fi bàtẹ̀ wọ́n wà títí tó fi di october 20 2009 wọ́n wá ní ó ti wà lọ́dọ̀ ọ̀dọ̀ ìgbẹ̀rẹ̀ kan lọ ká mọ́ bẹ̀ egbe ti gbe olùtajà ti yí ẹkọ àtàbẹ̀wò lọ́wọ́ àṣọ́tí ní ìka agbára tó gbójú lé àti agbára tó bá ti yàtọ̀ sí agbára ẹ̀mí mímọ́ àti agbára tó bá ti yàtọ̀ sí agbára ọlọ́run yéé àti agbára ikú abiyamọ kan ní mò ń tọ́jú agbára èso ní gbàgbọ́ ọlọ́run gbẹ̀dẹ́gì tó tó mẹ́rin ṣe ọlọ́run ọmọ tó ti wà sọ̀rọ̀ ọlọ́run láti kékeré ọmọ tó gbójú lè ta bíbélì àti church ọmọ tó fún ti ààrẹ kọ ọmọ tó wà nínú ìbẹ̀wò ọlọ́run lójijì láàyè ọdún kan lèṣù dẹ̀ka ó wọnú májẹ̀mú sí àtọ̀sí májẹ̀mú ọlọ́run lọ èmi máa ń sọ fún àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà máa ní kò sí tó lè ṣe tó lè láti ọlé àbí tó bá wọnú májẹ̀mú lọ ó tó ni mo máa ń sọ ọ wọ májẹ̀mú lọ ni májẹ̀mú tó máa wá wọ̀ ló oríṣiríṣi ilé tó bá wá wọ̀ òní ó jẹ ọmọ bíbẹ̀ ni ayé ìwà àtẹ̀yìn ṣe máa rí òwòrán májẹ̀mú yẹn lọ májẹ̀mú yẹn ló fi jẹni pé wọ́n ní àgbà kò ní ìtumọ̀ sí bẹ́ẹ̀ tó gidi ní agbára tó fi lè pọ̀ lórí ìdí wọ́n ti tú ogbó lé wọn ni wọ́n fẹ́ máa lọ nìkan kájú sókè ọlọ́run ló mọ tí ló dé ó kájú sókè àṣẹ ọlọ́jọ́ ló tó dé ó kájú lóko wa ẹni à ń dà mí látàárọ̀ tá a wá nílé nígbà tó dára mi kan ibi tẹnìkan ti kópa yín sí ní ẹlòmíì ti bẹ̀rẹ̀ wọ́n lẹ́nìkan fi dúró sọlẹ̀ wọ́n ló bu iyẹ̀pẹ̀ sínú ìbọn ìbò òyìnbó wọn fi gbálẹ̀ kẹ̀kẹ́kẹ́ wọ́n bu iyẹ̀pẹ̀ fún ọ̀ṣẹ́mìtì wọ́n náà ti kó ṣáà ẹ̀yẹ eré bọ́ gàdáfì balẹ̀ láti orí yìí wọ́n lọ́jọ́ sí yàtí bàbá ẹ̀ máa bọ̀ lé lórí ẹran ọmọ rẹ̀ ń dúró jẹ ọmọ tó lè ti gbọ́kọ́ di ẹnjìníà ọmọ tí ìyá àti bàbá tó àmúlé lórí ọmọ tí wọ́n náwó lé lórí ayé ti sọ́dọ̀ òkú mọ́ wọn lọ́wọ́ ọmọ ti di ìdàkudà wà á ké ìbẹ̀rẹ̀ ẹjọ́ jókè ẹjẹ́ bá ẹgbẹ́ ṣẹ̀dá o ọlọ́run àtàwọ́tàṣe o má jẹ́ ká yé gbọ́ ọkọ̀ mọ́ mi lọ́wọ́ má jẹ́ fi kọ́ ọmọ gbomi jẹ́ lójú mi oyè ọgbọ́ Ọlọ́run ọdọ́dọ́ ni ìyá ẹ̀. ṣùgbọ́n wọ́n máa ń lọ sí ìpàdé àdúrà kan wọ́n wá ní kọ́ múra orí òkè wọn ní àwọn òráyè nọmba tù wọ́n náà wá ní ọjọ́ òní ìgbẹ́ká ṣe wọ́n náà ní kò sówó lẹ̀ láyìn àfún wọn lóòótọ́ wọ́n náà wọ́n ní kò sówó lẹ̀ kò sí kí ni àwọn olówó lọ́wọ́ orí òkè àwọn òjò ìlówó táwọn òfin lọ wọ́n ní ẹni tó mú wọn lọ ó wá bá wọn sọ̀rọ̀ ṣáàṣì táwa ti ẹni lọ láti jẹ́ pákọ̀ àwọn kàn jí bí àdúrà wá ni kò sí nílànà àwọn béèrè o ìlànà olówó àpẹkọ ọmọ fún ẹ lọ́wọ́ ẹ jọ èlò náà fẹ́ ná tó tówó tó fi gba ọmọ ní àgbọ̀ ọlọ́pàá èlò náà fẹ́ ná tó tówó tó fi sí òkú ọmọ nọmba tẹlẹ òrè o ọjọ́ mélòó náà fẹ́ lọ lò lórí òkè àti nǹkan nìkan ṣe àtàtọ́ àtàwẹ̀ àti nípa ìwòlí tó fẹ́ tilẹ̀ ọjọ́ tó fi ṣọ̀kọ̀ mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lọ wo dáadáa ohun tí mo sọ fún ọ òní pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ sí ènìyàn tí ọlọ́run yìí sọ bí ọ̀gá ni wòlíì sọ tí ó sọ lójú àná tí ó sọ lójú ìràn tí ó sọ lórí ẹnu bíbélì ó fi wà á fi yóò rẹ lókàn ó ní ìdá yóò sì kú ìwọ ẹ̀yà rẹ̀ gan ní ọkàn ṣùgbọ́n ìyá ò gbọ́ bàbá dọ́gbọ́n sí nígbà tí ìjà yẹn yóò dé ó burú tó abiyá mo méje béèrè yìí ìwọ méje ló máa gbà sọ pé ọlọ́run o abiyá méje ni mo ní kó kéde àdàkí ṣobe yìí ọlọ́run o àlẹ́ yìí méje náà bá wọn tó ọ̀dẹ sọ pé ọlọ́run o ó mi jẹ́ kíkorò ìkan ṣe kí omi lórí ọ̀rọ̀ wọn ó mi jẹ́ kíkorò kò tó ṣe ojú mi lórí ọ̀rọ̀ ọmọ mi wá orúkọ jésù lẹ́ẹ̀kẹ́ mọ́tà kan wá ní ọlọ́run ọ̀sán mọ́tà sí o ọlọ́run ẹlẹ́dà ní omi jẹ́ kíkorò kò tó ṣe ojú mi lórí ọ̀rọ̀ ọmọ ó yí ọjọ́ ọjọ́ ọlọ́run ọ̀sán mọ́tà sí o ó mi jẹ́ kíkorò kò tó ṣe ojú mi lórí ọ̀rọ̀ ọmọ ó mi jẹ́ kíkorò kò tó ṣe ojú mi lórí ọ̀rọ̀ ọmọ ó mi jẹ́ kíkorò kò má tó ṣe ojú mi lórí ọ̀rọ̀ ọmọ ó mi jẹ́ kíkorò kò tó ṣe ojú mi lórí ọ̀rọ̀ ọmọ ó mi jẹ́ kíkorò kò tó ṣe ojú mi lórí ọ̀rọ̀ ọmọ. Jésù olúwa wa àwọn ọ̀gá ìjókòó mo kó ẹ̀ sọ́kàn nínú wẹ́pọ̀ kọ́mẹ̀s àyà máa ń lọ sí sílò lọ́dọọdún bó ṣe lọ sí sílò tó lọ́dọọdún ìyá kábẹ̀rẹ̀ ti jẹ́ torí pé gbogbo ìgbà tó bá lọ oúnjẹ ló máa ń jà lébẹ̀ ìyá mọ̀ ìyá náà ò sórí ohun tó ń lọ ṣe seniority èmi là á yọ ọkọ mi ṣùgbọ́n ní ọdún kan ìyàwó tó fẹ́lẹ̀ tó ti bí ọmọ méje ó wá jẹ́kọ̀rọ̀ ojú ayé nítorí sọ pé bí obìnrin bá wáyé tí ò bá bímọ bí èdè tó kọjá lórí àpáta ni nígbà tí ìyá fi ọmọ gan-an ló tó ní kó yẹ kó bímọ bíbẹ́ yìí kó dìde ó lọ síbi àpótí ẹ̀rí ó wà lọ kéésì ọlọ́run ó ní òmọ́dẹ̀ fún mi lọ́mọ màá yọ ọ̀dọ́mọ náà fọ kárí mọ́mí àti bẹ́ẹ̀ ni ó ti wà ọ́sùn yẹn nígbà kan ó tọ̀jọ́ pé mi ò fi ṣe olúwa sùn aláṣọ tẹ́lẹ̀ mi olóṣẹ́ tó gbọ́ tẹ́bárí tí mo sọ ni ò kọ́ sílẹ̀ mi wọ́n máa ń lé wa. Ẹ̀mí mọ́ wá ń tọ̀ nínú ọjọ́ yẹn bá jẹ́kí bò wípé ọmọ tó bá fi fún ti ọlọ́run tó fi fún ọlọ́run nìkan jọ lọ́run. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ máa ń lọ ọdún méjì ọmọ fún ọlọ́run bí sátẹ́ẹ̀dì náà ṣe máa ń dọ̀nà lọ́wọ́ ìyá káyọ̀ sọ yẹn iṣẹ́. Ẹ̀gbọ́n màmá yẹn nígbà tó bí ọmọ gẹ́gẹ́ bí òkú bí ọlọ́run ní ọdún tó tẹ̀lé wọ́n wá pè kó wá jẹ́ ká máa ní ọmọ yìí lọ́ka lọ máa lọ sí sílò ó sọ fún bàbá pé nù mo fẹ́ gbọ́ ọyàn lọ́nà ẹ̀ lọ́ka lé fọ́fà mi dáadáa ó wá jà pípọ́ máa fún gbọ́ ọyàn ní ẹnu rẹ̀ tó ọkọ̀ ẹ̀ wọ́n ló dà bó o bá ṣe fẹ́ ni kò ṣe nítòótọ́ nítòótọ́ kò tọ́ nígbà tí ọmọ dàgbà ó ti gbọ́ ọyàn nígbà tí ọmọ dàgbà tí ó ti gbọ́ ọyàn ánà ṣẹṣẹ lẹ́tọ̀ ó wá mú ọmọ náà ó mu nígbà ọ̀sẹ̀ tó lọ́gọ́rùn-ún ọkùnrin náà rí kánà àti gbogbo àwọn ẹlẹ́ rẹ gòkè lọ láti rúbọ sí olúwa láti lè fi ìlérí rẹ ìlérí rẹ obìnrin tó wà sí ìjọ náà tẹ ìdí ìgbọ̀ngàn ni ló mọ ojú ọjọ́ fún ọmọ ọ̀rọ̀ ojú olúwa sọ́dọ̀ àkọ́kọ́ tó mú ṣẹlẹ̀ síta gba ni mo ní kí wọ́n ti yí àdáyé ìjẹ́ ẹ̀sọ́ ẹ̀yin náà mọ̀ pé báyìí lẹ́nu tí màmá náà ó máa pọ̀jù ṣọlọ́ọ̀dù mo ní à obìnrin wọn ti yẹ fẹ́ jẹ ohun tó lè mú káàkiri tó ń jẹ àti sọ́nà ọ̀gbẹ́bẹ̀ ṣe nìkan ìkànnì olúwa ìlú fúnkà sẹ́yìn mo ní màdà tó o jẹ bímọ bá àdáyé ìkókò fúnkà sẹ́yìn òun ò tí ì bímọ aleluya o mo lórí wọn fọkùn sí ipa ọ̀kan máa pẹ̀lú ibùdó agbára ó bẹ̀rẹ̀ ọwọ́ sí ibùdó agbára wọ́n bá yà máa ń fọ obìnrin lómi yìí pẹ̀lú ibùdó agbára àá tuntun yìí o on the 4 on the 5 on the 6 ọjọ́ mẹ́ta ló fi máa ṣí ibùdó agbára kalẹ̀ pọ̀ tó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ tó ti wọ́ òun nìkan wá torí pé on the 10 nìkan ló máa ń ṣí olùdẹ̀ ló máa ń ṣí gbogbo ọjọ́ kẹwàá oṣù àmọ́ ó pẹ̀lú pàjẹ́ ní ìpè nítorí olè ọ̀fẹ́ ìpè máa ń ṣe ọjọ́ mẹ́ta ó bá tẹ̀ nípa wá gbà rẹ̀ gbogbo ìrànlọ́pàá wá pé yàrá ti ti ti ní láti bọ́ ti máa wà nínú ààwẹ̀ tí wọ́n fi fi jọ sí ma ni agbara ju. Oh my God. Sọ́rọ́ lọ́wọ́ ti bá mi ṣe àdéhùn. Ẹgbọ́n ní kí onílò ọ̀rọ̀ ẹ̀kùn ní ọlọ́dá ìṣẹ́. Kàṣẹ kí lè rọ́ọ̀ máa ṣe ayé àpẹẹrẹ yẹn. Olúwa ní gbogbo àwọn èèyàn láti káàkiri wọ́n mọ̀ kó ṣe káàkiri wọ́n mọ̀ ń bá wí. Tó ti lọ gbogbo orí òkè, tó ti lọ gbogbo gbẹdẹ, tó ti lọ gbogbo àgbàlá, tó ti lọ gbogbo ibi tó lè lọ ibi tó lè lọ káàkiri. Ìwọ olúwa ń bá wí. Omi ìrànlọ́rọ̀ sí àfi wọ ẹ̀rù. Ìwọ ni kò jẹ́ kí ìlè rẹ ṣí. Bí ìlè rẹ bá ṣí, on the 4th, Friday on the 4th ní September yìí. Bẹ́ẹ̀ni, lọ Saturday on the 5th, Sunday on the 6th, wọ́n máa kọ́gbọ́n ilé ìṣojà ẹ̀ka lè so mi. Ẹ̀gbọ́, àwọn tí òfin ìwé ìdílé nígbà, wẹ́ẹ́, ó possible fọ́ orúkọ yìí láàrúgbà kò gbà, bọ́ọ̀ bá rí ìgbọ̀nsí ni nẹ́ẹ̀sì ọ̀ ní ìṣẹ̀lẹ̀ ní ìpè ní ọlọ́run ti pé èèyàn ó gbàgbé má jẹ́ ìpè ẹ wò ó ó ti ní ọlá tìbù gbàgbára mí ẹ lóòótọ́ ajọ́ ń kú bẹ̀ ìmọ̀ ọlọ́run kó dáyà níbẹ̀ ó dáyà débẹ̀ tí mo fẹ́ mú jáde ó bá lọ ọlọ́run tó ní àti àtàbà kò tó lóṣù mẹ́ta tó ti lórí márèjì yẹn ẹ̀mí wọn wá bá tẹ́tímẹ́ǹtì ẹ̀ lórí ìrìnsẹ̀ ọ̀rọ̀ ọmọ náà ló kájọ ọbẹ̀ yìí lọ́sùn níbi tó lọ rí rẹ ayé rẹ kù sí ọlọ́run ìpèníà rẹ. Ẹ wo a lọ sí Lẹ́kìtì nígbà tá a lọ sí ìlú ọkọ̀ ọmọ Lẹ́kìtì ìlú ọba Dóni ní àkàkàdọ́ àkàkùn ní Ṣáàyè. Bẹ́ẹ̀ bá tó dá ìlú àbẹ̀ àlọ́ àtàwọn ìlú ní Bẹ́lọ́kù àbúrò mi kan ó bí tẹ̀lé mi. Ó wà bẹ́ẹ̀ wá ń sọ àwọn ẹ̀rín nígbà tí àwọn ènìyàn tí wọ́n tí wọ́n níbi tí mo ti sọ fíṣọ olùwà àkọjọbẹ olúwa ní tọ́jú tí mo sọrọ tí mo rẹ dọ́pẹ̀ àwọn ọ̀sán olùwà àgbàlagbà oríṣiríṣi kókó tí sẹ́mi lọ́sẹ̀ ní kékeré pé kàjọ́ni bá gbọ́dọ̀ fúngbà yẹn ni wọ́n wọ́n gbọ́ngbọ́ngbọ́ lọ́sùn mọ́ lọ́mọ bọ́ọ̀dà ló máa tọ́jà kalẹ̀ àwọn tó ń jẹ́jẹ́ àwọn tó ń jẹ́ àwọn bàbá kí ni káwọn yóò wu àbẹ́là náà wọ́n wúbẹ́ wúbẹ́ lọ nínú àwọn ènìyàn tí ọlọ́run lò mí fún nígbà yẹn ojúlù ọba ìlú kẹ́ńdé ìgbà sẹ́ni yẹn wá àkọ́jú ìkòkòrò sọ́gbàgbọ́ ọkọ̀ alẹ́rẹ̀ kò ṣe pé ọkọ̀ alẹ́ ní ìfẹ́ fi orúkọ wọn sí orí afẹ́fẹ́ alẹ́ àwọn òní nìyí sọ́jà máa ríṣẹ́ pàdé ní kìí ṣe pàdé àríṣẹ́ òun sọ sẹ́kí mọ̀ sí mi lónìí àìrí ẹ̀sìn ìbàdàn ìlú ní ọgbà ìlú yìí. Kí ó nílò ọlọ́run lè sùn lọ́wọ́ ìṣẹ́. Ìpè ó sọ lọ́rùn mi fún mi. Tí mo rí àánú gbà. Tí mílíọ̀nù náà kọ̀kọ́ owó lè mi lórí 1980. Tí bàbá ẹ̀ bàbá ní àpọ́sù mi tó lọ ọlọ́run ọlọ́run ní ẹ̀sìn ó mọ̀ sọ nípa ọ̀sán tó ní ṣùgbọ́n àwọn náà ògùnkè lọ nítorí orí kọkọ rẹ̀ pé ó di ìgbà tí mo bá gbọ́ ọmú lẹ́nu ọmọ náà nígbà náà ni èmi ò mú lọ kí òkú lè fi ara àwọn iwájú olúwa kí ó sì máa gbé ibẹ̀ títí ẹ̀ẹ́dá náà sọkún pé ilé ètò bá ṣe ló dà kó sì bẹ́ẹ̀ óó màìkọ̀ nígbà tó ti ṣe ti fọ̀ bá ṣe ti fọ̀ fọ́ sọlẹ̀ ṣàgbọ́n bá ṣe ọmọ náà sì wà ní ọmọdé ọmọ tẹ́tẹ̀ gbọ́ ọmú lẹ́nu ẹ̀ wọ́n ti lọ́jẹ́ rẹ̀ lọ́dọ̀ abájọ síbẹ̀ ní sọ pé òun kò jẹ́ kí ọ̀rọ̀ ẹnu sọ́mọ́ ẹ̀kan pẹ̀lú rẹ̀ láti abájọ tó fi jẹ́ wòlíì àti sẹ́ńtẹ̀ tó tún jẹ́ àlùfáà ìdè wọ́n ló máa mọ́ tó mọ̀ rẹ̀ fẹ́yìn.
3: Àwọn kan mọ̀ sọ ẹ̀rí o.
4: ọ̀tọ̀lórìn afọláṣí tó dúpẹ́ ní ọwọ́ ọlọ́run mi ò dé bíbá rẹ̀ láti Lagos Island so mi ò dé bíbá rẹ̀ first and last this year one pray. Mo ti ń sọ ẹ lórí eré ju ṣùgbọ́n máa ti wọ́n lọ pé tẹ́wọ̀n bá ń sọ ó dẹ̀ tún fẹ́ ní ẹ̀rí lórí gbogbo nǹkan tó ń ṣe mo dẹ̀ nígbà kò sí rẹ̀ ṣó nǹkan yẹn ọkàn yẹn ó ba ọ̀sán mi láyà tó yẹ pé owó tó ọmọ mi lọ even though tọ́ máa sọ pé wọ́n kọ 8 hours fún mi kò ń ṣe irọ́ tó mo ti wá sọ wípé kán máa fọwọ́ gba gbogbo tó bá ń dùn wọ́n o ó tẹ̀ sí bẹ́ẹ̀ parí ìgbàyà mi nítorí àbí pé ìgò wẹ́wẹ́ ó wà nínú ẹ̀ nípa ẹ bá ti dé ní ìṣẹ́rẹ́ omi ìṣèlérí mi ní onígbà tí mo wá bì mo se gba pe mo soro o ni ti o ba ti je pe o bere bayi ni se ni le so eni su o ma na le ni to ta ti to ba ti wa ya igba ya o ma da bi pe ipo wewe o wa nbe ti ma ko won du kan bayi o ma se won won o ma ma do mi
1: ni
4: o ma ma do mi ti won se ni o ti wa be pari ni ma to e fi yen mo ko te sere do e fi pe won lon gbo pastor lo la ngo ile na ta mo ta se won lon je n ba pade ju ba mi pade ti mo se ta won lo ya go mi ya ma gba mo wa gba mo wa gba ti se gba bo mi aya ye ni mo wa gba wa ni mo ni so wa so mo ni so ta mo ta se o ya mo ni so o ya o ya jade o ya jade ti se an ti fun ku mo mo ba gba ta da pe mo ba ni o ya ma du pe ba ni oluwa se oluwa se ngba le mo ba ni a to be fun lo bo ti lo mo se ile lo ton e lo ton e ba de ri mo niti bi si se ba wo ibi o ma da fi ro aya yi o ma ngani bi sa ti rent time o ma de de be ni de be ni ah emi o ma ri mo
1: hallelujah e so fun mo hai ni pito gbe to wa ko pada fi eh ti ba do ti mo gun yan mo e so da ma fi owo gbabi to gbe ma fi owo gbabi to gbe bayi a ma po oruko jesu ni emeta emi mimo lekan eje jesu lekan a ni ọlọrun ata mọta si onisa ma san pamila ma la. Máa nìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ jésù ó yẹ bẹ́ẹ̀ wò sọ bẹ́ẹ̀ tó sílẹ̀ àṣẹ tí mo bá jésù olúwa ìwọ gánà lẹ́rí kan báyìí mo fẹ́ gbẹ rí tiẹ̀ báyìí mo fẹ́ gbẹ rí tiẹ̀ báyìí àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ yìí èmi yóò gbogbo ènìyàn onímọ̀jẹ̀mú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálóore tí wọn bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyanu tó kọjá òye ènìyàn lọ́múra lẹ́nìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrẹ àtàwọn tó ti fẹ́ sọrẹ èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́nìí ìwé ìjọ́ánú orí karùn-ún ó ní ìwà tí áńgẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀ kúrò mẹ́ẹ̀ẹ́ wọ́n ní bábá ka méje wá tún méje ká ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ olúwa ni ò fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lé ni ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró in the name of Jesus gbogbo èèyàn o ti fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san ọrẹ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó wá ní tó bá lè lo 8800 bí èdìdí kò gbogbo àwọn wọn yìí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fún ẹ ní àkà nọ́mbà ká wọ ẹni méje àkọ́kọ́ gbọ́múra o
4: àkà nọ́mbà
1: ìfẹ́
4: ìfẹ́
1: ìfẹ́
4: ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́
5: ìfẹ́
4: double
5: 777
4: 50
5: 50 80 80
4: UBA UBA bọ́lẹ́kẹsì 10 24
5: 24
4: double
5: 777
4: 50
5: 50
4: 80 80 kẹsàtìlẹ̀ àtàwọn mọ́tàṣe ló máa bá pẹ̀lú bẹ̀ ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ lọ́rùn àtàwọn tó borúkọ mímọ́ ẹ̀gbọ́ wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ ó rí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìṣọ́ nínú ìwé jọ́ánù orí ọ̀kẹ́kẹ́lá ni ẹ̀ ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àá fìdí ìrẹ́ múlẹ̀ ni
1: àmọ́ tọ́ ọba ẹgbà wò rí rẹ̀ gbọ́ wà á dẹ̀ ṣeré ẹwọ́ wo yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí olọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méjì àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kíá ìyanu kò tó kí èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ́ọ́ rẹ̀ rúbọ lónìí mo ní ilẹ̀kùn owó gbogbo ẹni tó máa san májẹ̀mú tó máa san orí ẹ̀jẹ̀ tó máa san orí májẹ̀mú ṣoṣo àti ìdílé rẹ̀ yẹn ìyanu máa dé ọ̀rọ̀ in the name of Jesus
5: amen.
1: Gbọ́ àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 2 4 24 77 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àti ẹ̀yà àtàmátà sí 10 2 4 24 77 50 80 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbà ọ̀nà ìṣẹ́jú ogun rẹ̀ ṣe orọ́
5: náà.
1: Kí mọ́ bàbá mi gbogbo èèyàn lọ múra o ó máa ní agbára o lọ múra o gbogbo èèyàn láìpẹ́ nìkan ṣoṣo ó máa ní agbára o lọ múra láàárọ̀
2: ọ̀la
1: ọ̀la Sunday àmọ́ má gbàgbé ẹyin adìyẹ yọkan pẹ̀lú ewúro tá a ní kò mú dání wá ẹbí mọ́ fẹ́ tọ sí ogun fẹ́ ṣẹ́ ni olúwo tó wà lọ́nà tó gètè gbẹ́dá lóògbọ́ abẹ́ bíríìjì ìwòrò náà ti mọ́ ń wọkọ̀ olúwo ọkọ̀ tó bá ti gbẹ ní kó bẹ́ẹ̀ sí olúwo junction tó bá ti dé olúwo junction níbi fámásì yẹn bú ọ̀kadà àtàmátàsí láti bẹ̀ ìwòrò sí olúwo junction sí àtàmátàsí àmọ́ lágbára ọba tó la yàtọ̀ lọ́jọ́ Monday bó gbé ènìyàn à ń bọ̀ ní sango ọ̀tá o a ní agbára jù ní sango ọ̀tá ní Alishiba níbi main road yẹn ni o níbi 3-3 bus stop his glory ló gbọ́ o his glory aago méjìlá àwọn èèyàn ti máa ń sàbàdí tá a ti máa gba nọ́mbà fún kánsẹ́lì àwọn tó bá fẹ́ rí bíbí ìwòyìn aago mẹ́sàn-án gan ni program tẹ̀rẹ̀ ṣùgbọ́n aago méjìlá àwọn èèyàn ti ń gba nọ́mbà his glory olójú mẹ́rọ yẹn ni o ibi 3-3 bus stop yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo matrix ó kọjú sí báǹkì tí wọ́n pè ní stanbic ibtc ojú mẹ́rọ yẹn ni o gbogbo tó bá ń bọ̀ látọ̀nà fi àna àbájá wọ́kọ̀ ifọ̀ tó bá ti wọ́kọ̀ sọ́gbọ̀n ifọ̀ bọ́ọ̀lẹ̀ ní 3-3 bus stop wà tí ìsúlò rí ọ̀ níbẹ̀ lábẹ́ ọba tó la yàtọ̀ ọjọ́ Monday nìyẹn àmọ́ ọjọ́ Tuesday níṣàbí ọ̀la máa wà níláfẹ́ wa níṣàbí ọ̀tún àlẹ́gbẹ̀ẹ́ ilé ọjà ayẹsùn ìyẹn níláfẹ́ wa ó ti lè dé náà láti bí ọwọ́ aago bíi méje aago mẹ́sàn-án sí méjìlá náà ni wà láǹfààní àti ibi fún kánsẹ́lì àti fún ìtọ́ni ẹ̀mí mọ́ eléyìí tó kò di ọjọ́ Wednesday sogbo àwọn tó wà ní korodu àti agbègbè rẹ gba tó wà nínú òwe ìbàkọ ibi tẹ bọ nìyẹn under sabo bridge lẹ ń bọ o ìjòkùn community hall tó wà under sabo bridge lọjọ wednesday parí tá a bá ti dé ní wednesday gbogbo yẹn lọ máa prepare torí ọjọ thursday náà ti máa ṣíbùdó agbára kalẹ ní ọsán àti ooru fúdi di ọjọ mẹta àwọn yẹn mọ pé òru la máa ń sábà ṣe ní on the 10 ṣùgbọ́n eléyìí àti ọsán àti ooru tó wà láǹfààní àti gbogbo agbára tó bá ti ní ìsẹ̀ òtúndì ọ̀túndì ọ̀bọ̀ nìyẹn lẹ́yìn gbogbo ìwọ́n tó ti gbà kó o máa kó bá àkókò títú láti kó wa kí wọ́n náà bá lè ní ẹ̀rí ogun máa ṣẹlàyé nọ́mbà mi lélẹ̀ òun náà dẹ̀ ní whatsapp nọmba mi tó fi máa sọ ẹ̀rí rẹ̀ tí a tún ti júwe fún àbò fi facebook appointment 0700 35 2 3 23 1 4 14 1 7 17 àǹfààní tó lọ́jọ́ bí yàn kéde ìdáyé kò sọ ní ní sọ ẹ̀mí wa
5: náà
1: ẹ̀yin ọlọ́jọ́ ẹ̀bí àtẹ̀yìn oníwẹ́dínà adivásí ọdún tó bọ̀ yóò dùn sí fún yíjọ lóore in the name of
5: Jesus
1: àǹfààní tó lọ́jọ́ bí yàn kéde ìdáyé kò sọ ní ní sọ ìjọba ọlọ́run jésù olúwa.
6: Olórun yóò tún wọn ti máa jẹ̀mú ẹ̀ tó bá wù yìí. Aibo àti lórí àtàmátà sí dáa. Ó ti máa ń ṣe lọ́dọọdún ni ẹ̀. Covenant calling anniversary and thanksgiving tó ní ń bọ̀. Olúwa sì ń fún mi pé ẹ̀yin ó ti yóò rí òkè kápẹ́ tó. Ẹ padà sí ìyá wa. Ẹ̀mí ìdìbò fẹ́ lanú. Ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde fún láyé rẹ̀. Ẹ̀mí máa jẹ́mú ìpè lójó Sunday 6 September. Pẹ̀lú ìfàmì ẹ̀yẹ tá àwọn ènìyàn ńlá. Ọjọ́ yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò máa jẹ̀mú padà. Báàsì máa mú èso níwájú pẹpẹ. Ọ̀pọ̀ àṣọ olóhùn alààyè àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Prọfẹ̀tà G.O. pẹ̀lú prọfẹ̀tà I.O. àti olórin àtàmátà sí màbá àti màbá ẹ̀rí alààyè. Yóò máa fún máa jẹ̀mú ìpè kò dájú sọ tẹ́lẹ̀ lọ́jọ́ láti aago mẹ́wàá òwúrọ̀ láti ìwòrò tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun olú ẹgbẹ́ dání ẹ máa bọ̀ ẹ bèrè ibùdó agbára àánú bẹ̀ cac àtàmátàsí olórí yóò tún rántí májẹ̀mú rẹ̀ yóò yí ìtàn rẹ̀ padà wàá sọ̀rọ̀ nínú góò.

Gèmè ń lóló làjù. Lágelú 96.7 FM. Ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.

ẹ̀yin ìṣẹ̀ṣe ọyá o alóyè àlàmú jẹ́ káyin fá jẹ́ ká mi fá bàbá alákòkòrò bàbá má gbẹ̀rẹ̀ rin bàbá ní dálẹ́gàn bàbá ní àkámọ́ ilé ẹkùn ilé àkámọ́ ẹkùn ó ti yẹ́ tí wà ń bẹ́ ẹ kí ni ẹ ń ọ̀jẹ́ fi ń ṣeré ewé jẹ́ àdùbí agbẹ́fágorí ìtẹ́ ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ọyá yìí náà ẹ̀dá sí ẹ̀dá sí àyè ifá ńlá látorílẹ̀ ìlúgùn ó ń dà látorílẹ̀ ìlúgùn ifá mùsùlùmí àwọn ọmọ ilé pẹ̀dé ọyá dá sí gbogbo orílẹ̀ ìlúgùn kó méjì gìgìgì láàárọ̀ sátidé yóò sí rédíò rẹ̀ ni ẹjẹ́ àjọ ṣe láàárọ̀ tòní àti gbogbo ẹ̀yìn kíni àbàbà olówe ọyá ìwọ náà dá sí akíbù adékúnlé dá sí òjò bàbá akẹ́mi ọyá ìjọba fálólódó gbogbo ẹ̀yìn olé mélòó la kànú yín ẹ̀yìn ẹ̀ sá sojú ẹ̀yọ́kù ọyá aṣẹ́ ìdúmáre.

0: ti dára ni.
1: A ti ẹ ti pe oju opo tawọn eyan ti n da si ti ẹ ti n wole.
2: Lagiru ni baje o.
1: E ma kaaro.
2: Orúkọ tèmi ni Ọ̀gá Olúwa Rótìmí Olúwa Contain Àríṣe Àpáta Ìbàdàn. Ọ̀rọ̀ lẹ́sọ yìí kò sí béèyàn ó ṣe gbé ìtàkùn tó lọ́mọ́ gi obì téèyàn ò ní ṣáàgi obì lọ́gbẹ̀ẹ́. Gbogbo nǹkan ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ká máa fi sùúrù ṣe gbogbo nǹkan o. Èmi ti mú sùn mí ń bẹ̀ o. Olúwa Contain Àríṣe Àpáta Ìbàdàn pẹ̀tọ̀.
1: Ẹ ṣeun ẹ ṣeun. Ẹlòmíì ẹ jí ó tún wọlé. Ẹjọ́ tún wọlé. Bàbá ẹ kú ojúmọ́ o.
3: Ẹ mọ̀ kú ojúmọ́.
1: Ojúmọ́ rẹ ojúmọ́ aláyọ̀.
3: Ìlà ti ẹ̀ ń wò ní pé ọ̀pá.
1: Àmì.
3: Taiwo ọmọ àjà o. Ogún àti láti wọ̀ fún lórúkọ mi o. Ẹ rí i pé tí a bá lórí òwe báwọn ọmọ ọ̀sán ni kókóńpó bá
1: ṣe. Bẹ́ẹ̀ni.
3: Torí bá a bá perí ajá.
1: À ń perí ìkòkò tá a fi ṣe.
3: Ìtàkùtọ̀ bá lọ́mọ gbé obì kò sí bá ṣe gé tàkùtọ̀ lọ́mọ gbé obì tá a ní sá obì gbé obì lọ́gbẹ́ ẹ̀ kálukú kìlọ̀ fọmọ ẹ̀ lẹ́ẹ̀dẹ́ rẹ o kó lè pè ló kọrin o a rí mi gbọ́ o kò ní koro lẹ́nu yín
1: gbogbo àti
3: láti wọ̀ fún ẹ pé ètò.
1: Àwọn èèyàn ti tò 0912370 8675.
4: Ológùnró.
1: Ẹ mọ̀ káàárọ̀ bàbá dókítọ̀.
4: Àlàáfíà ara yàn màní dínkù.
1: Àmì o.
4: Bàbá lọ mọ́ṣáláṣí báyìí a máa sáré bọ̀ láti wá gbọ́ program yìí.
1: Àmọ̀ dúpẹ́ o. Àdúpẹ́ o.
4: Àìmọye yẹn ní ṣe program táwọn ayé yìí kó mbẹ. Yóò mà rí bẹ́ẹ̀.
1: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
4: À ń bomi ọgbọ́n mu. À ń kọ́gbọ́n. A tún fi ń lò. Lágbà Ọlọ́run máa ga sí ni o.
1: Àmì.
4: Ẹ rí àmà kíyìn. A kó ara ṣọ́ra kó. Bàbá yìí bàbá Saki. Ẹ wo gbogbo àwọn rédíò àtijọ́ bàbá yìí lóhùn ń bẹ̀.
1: Kò fẹ́ẹ̀ sí rédíò kan tí bàbá yìí lóhùn ń bẹ̀. Jíǹkù wọn gbogbo ayé ń lò.
4: Wọ́n ti rọra sáré. Ó sì jẹ́ kìlọ̀ ìkìlọ̀ tó dáa. Wọn yóò tẹ̀ ẹ́ sáfẹ́fẹ́ rẹ o.
1: Àmì.
4: Ẹ̀yin náà ẹ̀mí ogun ẹ̀mí ogun ọgùn.
1: Àmì àmì ẹ ṣeun.
4: Àdájí ọ̀mọ̀wé Ayọ̀làgbogbo láti là ń látẹ̀.
1: Àmì. Bàbá Mọ́yàṣá ò bọ́ ni bàbá yìí. Babalẹ́dẹ mo kí yín o ojú òní tì yín Mọ́yàṣá ò là wá. Ẹ káàárọ̀ o.
5: Ẹ jọ kí ni ìyàtọ̀ nínú àfòmọ́ àti.
1: Àfòmọ́ yàtọ̀ sí ìtàkùn.
5: Ìtàkùn àfòmọ́.
1: Ìtàkùn ọ̀tọ̀ ní ìtàkùn ìsàlẹ̀ ní ìtàkùn ó ti hù yọ wàhálà mọ́gi tó bá rí tí èdókè ṣùgbọ́n àfòmọ́. Orí igi gan ni ó ti hù ó lè jó rí ọ̀pẹ ó lè jẹ́ rí igi ibi tí omi bá ń dára gún sí lára igi tọ́rọra ṣe kótópó ibẹ̀ lòun ó fò mọ́ tí ó ti hù ń tiẹ̀.
5: Nǹkan tẹ̀ ń tura láti sọ ni wípé àfòmọ́ yẹn ṣé ló máa ń wulẹ̀ yìí rí bathroom.
1: Rárá o àní àfòmọ́ orí igi ní wà. Ohun èélẹ́ kan ń ṣàlẹ̀ ara igi ni ó ti yẹ ní ọ̀fẹ́ kan tiẹ̀ mú ṣùgbọ́n tàkùn. Àti ilẹ̀ ni ó ti hù. Ẹ worú ewé ọgbọ́n nísìnyí. Igi rẹun ìtàkùn ni. Ṣèbẹ́ ilé ẹdẹ ewé ọgbọ́n mọ̀. Bẹ́ẹ̀ bá sì torí pọ̀pọ̀ téèyàn máa fẹ́ jẹun. Igi tó so mọ́hun ìtàkùn lòun náà. Oríṣiríṣi ìtàkùn ní bẹ. Ta ní bẹ ń bẹ. Ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ o.
2: Wọ́n ò ní pín ọkọ wọ́n ò ní jí ọgbọ́n tọmọtọmọ.
1: Àmì o àtẹ̀yìn náà. Ẹ kú ewu.
2: Ẹ kú ewu ni bàbá àwù láti kẹ̀yìn sí orí bàbá sọ̀rọ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ọlọ́mọdé àkàkùrọ̀.
1: Àmì.
2: Ẹ rí bóhùn tètò bí ìgbà tí bàbá ò tiẹ̀ tí ìpapòdà.
1: Àbí.
2: Ọlọ́run jẹ́ mi ní ogun àti kí aná àtàwọn
1: ìyàwó wa. Ẹ jẹ́ fi ó ti rápálá wọlé lẹ́yìn eléyìí ẹja bọ́ sí abala tó tún kàn ẹ ǹlẹ́ mẹ́wọ́n ẹ káàárọ̀. Ìyá àbejì àmì àmì o. Tó ń tẹ́rí nílọ̀ ìtàkùn tó bá sì lọ́mọ́ gi obì kò sí bá ṣe bẹ́ẹ̀ tá à ní sá gi obì lọ́gbẹ́.
6: Ológùnró.
1: Bàbá àmọ́mọ́.
6: Ìtàkùn lè gbé ẹni ni.
1: kò sẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ rárá o erin tó lè dá ọ̀pẹ wú mbọ̀ntà kíní ń jẹ́ tàkùn ẹ jẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ kí a bọ́ sí abala tọkàn torí pé ìpele là á kọ́lé ìpele là á káàṣẹ̀ amògùn yẹmí olóògbúrọ̀ ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú iléeṣẹ́ lágelúrè àárọ̀ sátidé a máa ń mè jìgìjìgì bàbá ti dórí ètò èmi náà kọ́ ọlọ́run ni ọlọ́run ọba odùmarè tí sì ń fún wa ṣe kò ní kọ̀ fún àgbà kankan kókó báyìí legun yẹn kùkù legun àgbàdo ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ egun òótọ́ ni ìtàkùn ní kọ́ ni lẹ́sẹ̀ tá a yọ̀ dá bẹ́ bókun ayé bá gbé ni dì ọ́kà ti yọ okun ayé ò ní gbé wa dé gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi láàárọ̀ tòní àròkànrẹ́ o ẹ mọ́ sì gbàgbé pé mọ̀ ń wọkọ̀ mọ̀ ń aya ọ̀nbẹ́ tàbí láàrin ọ̀sẹ̀ ẹja fi sí ẹja ṣe báyìí láti monday lọ àbí sunday ẹ lè máa pè mí bọ́ ọ bá mọ̀ pé o ṣe tán tó o fẹ́ lọ́kọ ìwọ tó o lè fàgbàlagbà pè mí ìwọ tó bẹ́ẹ̀ pa mi ọ̀dọ́ náà lọ fẹ́ pè mí ó ti wà ńlẹ̀ ẹ ṣeun

0: aro kan ti fe kun aso daka ma Nigeria mu kin le kan si e ku dede asiko yi eto agbon ologbon kun fofo ni be ba n gbo kun fofo wakati meje o to fun ameyo kan ya lo daada bi ogo tin je to lodumare ele me won gbogbo nto ya de gbogbo bi ya de a de be Arokan ni fe kun asun dake o bo ti eje pe oba lolu ati taye lolu won wa loni e pade won jo mejo e mo binu e mo binu e ri olohun fo mo ke won be ba ri won ni alati ke gbele en ti won me yesu leyin igba ti en ti bi omo eyo kan yi yen ti ri dadu o won ri dadu o mo ti eje pe okun yi na o na ti bi ma tele sugbon iyawo e ti lo gbogbo gbianju lati pe ki arabirin o bi ma jeje mo pe pabo loja si ari o mejeje dun gbogbo nkan si toko ti yawo won yi ya o bi e ma si ja enikan yi ba won da si ti fi pari nbo odijo kan arokunrin yo ya ki mo pe arokunrin yo ya won toju e asen wa asen bo eleran tu Elera tu akore jawa ale obirin bo li opo o sopo tan leyin re odun kini odun keji odun keta odun kerin ah e ti ri bi eni oko pagan oko ni ogbe be se ba dani atogun ba kokan bi oba si oko kan mo oko mi le yan fe awon yan be si so fun arabirin Egba ti o to bi odun bi merin abi melo. Obirin na ri enikan. A mejeje jo soro po pipe a fe ra wa. Wore wore wore won toju ara won. Wore wore wore be obirin ile oko e lo si wa. Bo ti eje po ko si laye mo. Itoju ti okunrin wa tun fun iyawo yi o tun wa koja si so de bi pe emi e ti si tapatapata. Igbo odijo kan oko e pe kale pe awu ba ba fodun meta pile e were igbo le yo to bugije olohun mo si ala bugije gbogbo ti e si nbe npo be olohun o mu lara da yo wo won san eyin ko yi eyin bo ba mo pe a jo fe ra wa lo so fa awon eyan oko re wa bo se ko wa tori pe eyin ko ma lo ko ma bo emi o ba ko ba si ru lede kukuru igbo odijo kan obirin so wipe okunrin a ma toju hun omo kan to nbi na ba mo nilo owo ni school a ma fun lowo o mu nbi gba to je pon gan lo bi ni ha eyan se da to bayi eyin lo obirin na ro pe ti pe e gba ti e se pon ba won eyan oko ohun ja ohun kan gbadọ keru bode nle ko won si aku nbe ko won fi lele he odijo kan bo se pe egbon oko re o eyin olohun o jo da fun yin o e pe fun a o emi yin ogun o eyin eh o nti ri tori pe o meke ara ohun re o won sa le ma joko lo bayi odun kerin re ti aburo yin ti o ti si laye mo un tire lomi to won ofe amọ won gbọdọ wa bode ko won ma so fun gba le leyin obu ekun ha
1: iku ma mo la ja o to ba wa je pe lomo nbe laye so wa so po tun lo bo mi ni
0: ah itiri mami e ma sunkun mo e ma se mo daddy e ma sunkun mo ha
1: Ah, ko wa koko nu leyin o ko wa koko nu leyin ah eh omo daada ni o eh omo daada ni mi eni mo joko ti nlo ti lo yi ah eh o da ko buru to ba wa loko a je pe ni ahin na ni o ti ma soko re a fi oku onu leyin
0: fi o ku nu ile ni ayin ni o ti ma so ko to o gbera o re so foko re nta daru kan re o oko ni pe to ba ti je wi pe ko le ku ni oko re a je wi pe won fe lomi ko wo ko ti si waju o di wahala a daru kan si arabirin lorun bo ni o ti to bo ni o ti se okunrin si ntoju e daada inu e koda o to fe le so pe ka lo mo ni kele lo nti fe lati le ojo ibadodondon akunrin ntoju hun nbo lo won to ti riru eyan be awon eyan ko hun so pe afi ti o ba ma so ko hun nu ile baba wa loyun ko baba bi ma nko se won o le gban bode eh arokan re o Hey, kili ki arabirin yo se ko to mo gbese ti o gbe olohun o le da gbese gbe leyin eyin omo nigeria e fo ni moran ohun fe fi arakunrin yi le nta won eyan ko ohun si wire oko o si si laye mo 0912370 8675 o le fi ba wa dasi tabi ka lo plus 234 8142491006.
2: Olojuro.
0: Ya beji.
2: Eko eto.
0: Oo.
2: Aye mi ka fi di emi. Do eyan ni ba ku ni ma eyan lo ni. Kori si.
0: Eyan lo ni.
2: Eyan lo ni ko wa lo mi. Ti Olorun ni
0: o. O ti e ti re lo mi. Nti a so fun ni o yi a.
2: Wọ́n pọkùnrin ní ilé pàbúrò wọn ṣe pọkùnrin lọ́pọ̀kùnrin ọkọ̀ mọ́ jà kọ́ lọ ilé ìkọ̀ pọ́pọ́pọ́sùpọ́sùpọ́ náà kó rọ̀gọ́ ọkùnrin ọjọ́kùnrin wọn ní ẹ̀ padà gbẹ̀gbẹ̀ yín rẹ̀ ọkọ̀ ìsìnkú ẹlọ́pọ̀sùn lọ́pọ̀ ni
0: ọkọ̀bí
2: lọ ìpẹ́jọ́ pa àbúrò wọn náà pa ọkùnrin
0: náà
2: ọkùnrin mọ́bà
0: lọ
2: Kọ́mọ̀ tẹ̀lé lọ ní ọkọ̀ ilé ọkọ̀ rẹ̀ o.
0: Ẹ ṣe
2: lọ. Ọmọdé àwọn ọlọ́wọ́ pa ni lẹ́pa ní ọwọ́ pé wíta yóò ṣe pa.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ìtọ́ kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmí ẹ̀ jẹ́ gbọ́n tẹ́lòmí ọ̀sọ̀.
3: Pòfẹ́sọ̀ wa Olúgbùrú.
0: Bàbá wa ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ mi dínkù.
0: Àmì àṣẹ.
3: Alhaji Ọmọwé Ayílábógo
0: láti Lanlátẹ̀.
3: Ìyá ni kókó lọ síbi tí ó ti lọ́kọ ni ọmọdé ààrẹ ó tún lè bímọ sí ètò wọn nífẹ̀ẹ́ wọn bá nífẹ̀ẹ́ wọn ó jẹ́ pé ó lọ fẹ́ ń tọ́fẹ́ wọn ó sì sọ fún pé kó má wọ̀n nílé àwọn kó má fi bẹ̀rẹ̀ nílẹ̀ ṣùgbọ́n wípé kọkùnrin máa wá síbẹ̀ kò ní tán ọlọ́run ó ló ń fẹ́ fẹ̀yìn àtàdára rẹ̀ ọkùnrin ti bí bú sẹ́kún ẹkún rẹmi o kọ má gba ọláyé o
0: àbájọ
3: ọmọwé ayélabogun láti
0: alátẹ. Àmọ́ olówó lẹ̀ mọ̀ dínẹ́tù ọláyẹmí ta òfíkì ahmed bóun ni aya ahmed ayé rẹ ò ní ta ajókòó sì di rédíò aníṣẹ́ ìyá àbejì alóhùn ọgbọ̀n tán kóhun tó ṣe nǹkan tó ń bá fẹ́ ṣe ẹ lẹ́mẹ̀ẹ́wọ̀n ẹ káàárọ̀.
4: Ẹ̀mí
0: gbọ́. Láti ńlá ìrúwà ó jòkó ọmọ agbe dúdú orí òkè lé. Kókó lọ ilé ọkọ ẹ̀ ni. Àti wọ́n wá nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ọjà wọ́n ọ̀tà ìfẹ́ náà wọ́n ní débẹ̀. Ẹlòmíì tó ti wọlé ohun ti ń dún.
5: Máa ní olóbùrò.
0: Ẹ mọ̀ káàárọ̀.
5: Ẹ̀ẹ̀ni fi ìjìláyé yìí.
0: Àmì bàbá ìrè.
5: Bàbá ẹ̀ẹ̀ni ìsìn mú.
0: Elegant ẹlẹ́rìn láti Lanlátẹ̀.
5: Ọlọ́run lọ́mà ni orí bẹ́ẹ̀ bàbá mi.
0: Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò sì ní bàjẹ́.
5: Àmì. Báàmí.
0: Mọ̀ ń gbọ́ yín o.
5: Obìnrin yẹn tó bá kọwájú sí ikọ́ ta tó bá kẹ̀yìn sí ikọ́ tó rọ ààrẹ fa o. Kó má jẹ fún ọ̀tẹ̀ ìgbèrú òun nílé ọkọ ẹ̀ tó ti kú o. Wà láàyè ní pọ̀ fún yín. Ó ní nǹkan mìíràn nìyẹn. Kí ló dé? Bẹ́ẹ̀ ti yọ̀ǹda ẹ̀. Ẹni tó ti fẹ́ bẹ̀yẹn ti kú.
0: Àbí?
5: Ṣé ọmọ kékeré dẹ̀ ni ṣé ò ní lọ́kọ̀ mí ni? ẹ wá ní kọ́ máa ṣọpọ̀ ẹ̀ nínú ilé yìí wọ́n fẹ́ pa ọkọ yẹn ni o.
0: Kó tètè
5: múra kọ́lọ̀ ọba àwọn fámìlì ẹ̀ kó lọlé ọkọ ẹ̀.
0: Ẹ ṣeun
5: ọlọ́run níjọba jẹ elegant ẹlẹ́rẹ́ láti ìlú Nàìjíríà.
0: Ẹ ṣeun. Alẹ́ sí lọ́yẹ́ láti rèé fí ọmọ ọlọ́fàmọ jọ àwo ti sọlá sọlá olúsọlá Matthew ó ti ń dọ́gbọ́n.
4: Ológun rẹ̀
0: o. Ogún àti yó. O ò ní pè alápèpa.
4: Àpè làwọn ó pè àwọn ò ní pè àpà.
0: Àṣẹ Ìdùmàrè.
4: Taiwo.
0: Ọmọ Àjàó.
4: Ogún àti yín láti wọ̀ fún lórúkọ mi o.
0: Ẹ ṣeun.
4: Tí a bá ń pín wọn kẹ́bìtì. Wọ́n kẹ́bìtì lẹ́fọ̀kúnrin ni.
0: Ọ̀kẹ́bìtì kẹ́ẹ̀bẹ.
4: Bẹ́ẹ̀ àní jọ fẹ́ ayé o.
0: Àmì àmì.
4: Obìnrin náà ó ní nǹkan tó fẹ́ mú bẹ̀ wọ̀. Tí ọ̀bá wa ní nǹkan tó fẹ́ mú bọ̀ ọkọ̀ ẹ̀ ti kú kí ló tó ń dúró mú. Tó sì ti rẹ́lòmíì ìnàjà rẹ. Ọjà ìpẹ́ tú.
0: Ọjà ìpẹ́ tú.
4: Ìpẹ́ tú.
0: Kó tètè náà ní ti ọ̀bà náà ń bẹ̀.
4: Àbòsí kó jọ. Yóò túká náà ni o. Wọ́n lọ rí ìbọkọ rẹ̀ tí ó rí jìnnà tí ó lọ rẹ̀ ti ilé bí ó jìnnà.
0: Ẹ ṣeun.
4: A rí ní ìgbọ́ o. Kò ní koro lẹ́nu yín ògùn àti láti wọ̀ fún ẹ pé ètò.
0: Àwọn èèyàn kú orí Facebook ẹ mọ̀ sí ààrẹ ẹ mọ̀ láìkẹ́ ọyọ́ ọ̀nà là jẹ́ àmọ́ àwọn tí ẹ tiẹ̀ ń bẹ́ẹ̀ kó tó di pé a tó gba ìpè bíi méjì sí.
6: Akin ògbẹ́ni tẹ́ ti dapò wá ní ojúwe ìtàkùn àgbáyé tí gbogbo ń pè ní Facebook Akànnì Ṣíkà.
0: Mo bá ń gbẹ́sẹ̀ lé àwọn tí ẹ ń pè mí náà bá ń gbẹ́sẹ̀ lé
6: náà. Akin ẹ̀yin náà Ọládélé Muyiwa Samuel Damiláre ṣeun ọlọ́dún
0: púpọ̀. Ẹ ṣeun o ẹ ṣeun.
6: Ìsọ̀lá Kúrètì Ajíbọ́lá. Ẹ
0: ṣeun ṣeun ọlọ́dún púpọ̀ ọmọ mi nu ọmọ mi nu.
6: Johnson Dinobu Ògúnṣe Ìtàn Ọlásẹ̀ndé
0: Adéka
6: Taiwo Àjàó Ògún Àtìyìn.
0: Ẹ ṣeun.
6: Kẹ́hìndé Tiovilus gbogbo náà náwó wa ọmọ jọ dádì Azeez Abiodun.
0: Ẹ ṣe àdúpẹ́ o. Ọlálẹ́rìn
6: Adékunlé Adéwùmí Kassim Adékas Hamidu Ọláwálẹ̀ Àkànó Yusuf Isiaka Àyánbámijí Alhaji Musibau Àjàdí Jimoh Kẹ́hìndé Victor Arowolo Tajudeen Adesina Adeosun Lukman.
0: Ẹ ṣeun.
6: Mufutau pẹ̀lú Hafiz Fọlọ́runsọ gbogbo wọn náà ni wọ́n ń wò wá.
0: Ẹ ṣe. Àwọn èèyàn kú ojú òpó yìí tí wọ́n ń wò wá lọ́kàn ọ̀dọ̀kan ọ̀pọ̀ elépo èèyàn ló sì fẹ́ dá sí ẹ sí ojú òní tìyín o. Olóyè Kábírù Jálárúrú bàbá ní ọ̀nà èmi náà sì rí ọ̀nà ọ̀dọ̀ tí a náà ni. Gbogbo ọ̀nà ti bàjẹ́ à ń fi àsìkò ìran ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọba ìbílẹ̀ ọ̀nà àrà. Ọ̀nà Olúńlọ́yọ̀ yìí ní Àríyọ̀ títí tẹ́ lo òkè lọ́nà amúlóko ọ̀nà ti a bàjẹ́ tán. Àgàgé tọ́yà sí gbogbo àdúgbò àkóyọyọ ni ọ̀nà tọ́yà ní àti àríyọ̀ ni lọ́nà alápàfàn. Ọkọ̀ ti fẹ́ yàwọ́ tán ọ̀pọ̀lọpọ̀ tí ẹ gbọ́kọ̀ jáde mọ́. Ẹ dákun ẹ sàánú wa akáṣe ìgbà kan àwọn alégede ní ń gbé bẹ̀. Nígbà táwọn ẹlòmíì sì tún á débẹ̀ ẹ wá sàánú wa. Gbogbo ọ̀nà Olúńlọ́yọ̀ọ́ gbogbo ẹ̀ bàlà níyọ̀ à ń kàn tiẹ̀ ní kí ọmọ kan mọ̀ bá wọn ṣe gan. Àmọ́ ní ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ àti ẹbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n parí ẹ. Kálukú ọ̀fẹ́ rọ́kọ̀ gbé jáde mọ́ o. Bẹ́ẹ̀yàn bá ti dé Àríyọ̀ bí odò Àríyọ̀ títítítí lọ́nà amúlóko ọ̀nà yóò dá a mọ́. Èyí tọ́yàsọ́nà akóyọyọ èyí tọ́yàsọ́nà lóríṣiríṣi bẹ́ẹ̀. Èyí tọ́yà látàríyọ̀ títítí lọ́nà alápàfàn lọ́nà aláàgbá gbogbo ọ̀nà tá a lè dọ́gbọ́n gbà pé kéèyàn jẹ́ bíi shortcut. Gbogbo ẹ̀ ló ti bàjẹ́ òun àti ìyẹn ètò kọjá láàárọ̀ yìí. Ebígi ni ẹ ti ẹ̀gbé dénà tọ́de òsì ń bẹ̀ ń jẹjọ tòní ọkọ̀ fẹ́ lè rì níbi mọgbà kó tó di pa aráyè kọjá. Ẹ dákun ẹjọ́ à ń pèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà. Gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ẹ bá wa tún ṣe àgàgà gbogbo èyí tó wa gbolé ọ̀nà ti bàjẹ́ tán o. Ẹ sàánú wa o gbogbo alápàfàn agidi ni ẹ fi ń gbọ́kọ̀ bóde gbogbo inú ewé ni nǹkan kan ni tẹ́ ìdọ́nà airport lọ́hùn. Ẹ sàánú wa o ẹ ràn wá lọ́wọ́ o ẹ bá wa ṣe gbogbo wa láti ìbò tí sì ń jáde lọ́nà àdúgbò kìí ṣe kèrémí. Ìbò ní tó ń bọ̀ yìí ẹ fi campaign fún wa bẹ́ẹ̀ bá wa tún títì ṣe à á dìbò fún yín. Àádìbò àmọ́ àádìbò ẹ̀yìn ẹ lọ wò ó ẹ lọ wà kọ́lẹ̀ kìí ṣe gede ní ń gbé bẹ́ẹ̀ egede ní èèyàn tí ẹ ní àbí ẹ dákun ẹ sàánú wa o ojú òní tì yín o láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi Odùmarè. Ẹnjiníà Kírìnọ́lá mo kí ọ ojú òní tì ọ láṣẹ lọ́wọ́ Olódùmarè Mansuratu ọmọ ẹkùn mo kí ọ ya bon vita mo keyin na oju oni ti yin o la se lowo olohun omo eku na lo na gbogbo yin papata a ni ri ngbe sonu bi o se bi omo la se lowo olodumare baale olawa tosin segelu mo ki yin o baale leru ko olawa tosin oladimeji segelu baba mo ki yin o baale lu eleru ko futa jodun iwurede ti an se to de koja iya meta mo keyin na ohun osigbodo gbagbe prophet olaniyan egbo mi nko o eleru ko aye yi oni ta ejo mo dagbere ware tori baba with god baba ti de ba mi oju oni ti yin baba ase kiki oro iya ase kiki oro na nko o aye yi oni ba je o ile ologo la nle a jo de be layo ni onela dagbere ja mo lo ipe ti won ba mo pe mi ori phone mi loku ti won mo pe mi si
6: ile to ti ya na no be se npe wa labe nu na la ngbo sina mo laye mo laje pa olodo jarile e wo ti se ojo mejo ta tu pade lori akoto eto ogbon ologbon ile oni nle wa onu ni na wa abura yi oni je timi teyin la se lowo lo olosina lo ko mi alade nba mi je ona yo mi to ti la loni ona gbo wa ni o mo la fayo
0: aye bukola oya an lo lenu
7: o ku eti gbo wa lataro olubukola yin o mo san gota de na ni to ba dojo mejo a tun wa o lagbara obo eleduwa
0: iya o elaji bola mu ki o moro mo ke asigbodo gbagbe taye lori eleji re aya 83 lodan number temi re 08033703728 oni number temi mo wa ko mo wa ya nbe nbe pe mi bo so loju eso kan bo se mi wa de ti fe so ale ni adugo yin te ti ri mu ko ni bo mo yin lo e te si ri mu e ni suru yo ba mu gbogbo ti nje tolohun ti si ojo mejo ti a tun pade adajo leyan lo olohun la dajo le lo a si ni ku bayi bo ni bimbim eku ataro oju oni ti wa lase lowo olohun gbogbo eyin eyan wa mo ki yin o a pade njo mejo iyawo mi mo ki wo na oju oni ti o loya la wa mo ki o baba ye aku toni yo sese lase lowo olodumare eje mo lo titi ojo mejo ti wa oni ta
8: la gelu fm jagaba gogore ti o

0: miracle and absolute fulfillment in the life of everyone who cares to attend a jolo lododo with God ni ipe awa mokuta ori papa authority tin fojo ojumo bugaga bugaga si o ti di tagbaye ni o wuli ajirejo wade o jp baba sheki kioro eni ti jalado baba omat mimo labe orun to su garagada ijupe lojo simi sunday be mi wo awa sedidi gbogbo e lojo aje monday to kenyo osu kejo yi mejaro simeta osan with God prayer ministry is the venue be at the power resolution land with God bus stop behind former Soka filling station off challenge Iworo expressway Ibadan with the God of papa authority all things are possible
1: ogo ni fun olorun loke orun
2: hallelujah
3: e je ki agbadura
1: oruko jesu
2: amen
1: olorun alagbara baba yeraye omo aladi alafia adupe fun ise agbara ise ami ati ise iyanu te se ninu ago ajo adupe pe e to je ka mo yin si kabiyesi gba opo e wa
2: amen
1: adupe fun awon ogun te se ni soru kabiyesi gba opo e wa
2: amen
1: fun idupe ago ajo ti o waye lola omo olorun gba opo e wa
2: amen
1: atu dupe fun e ta fi de lade bemiwo ta ma nse lekan losu meta pe je o tun de ba wa laye laye kabiyesi gba opo e wa amo lore o asope e se o ogo ni folorun loke o
2: hallelujah
1: emi iranse olorun alaye to n gbadura to n dupe ni woli ati ajirere je o adeoye omo jesu baba ase kiki oro oro kiki ase papa authority lati le ise iranse with God prayer ministry and gospel church international call phone number isile 08063 490593 again 08063 490593 number ti mo pe fun yen te sori phone e ko fi agbara oro ko fi save we wa ma fi number ile lo ma send ise iranse si yan lojojumo adura taye e nilo opolopo awon eyan lo ma n leri pe bi pe won ti mo ohun to n la koja bo ohun to n se oni pelu awon ise iranse ti wa ba pade o si pe rara loruko jesu iwo na o gba ise iranse ti e yo si di eri eje atesiwaju nu ise iranse ti a n se kini itumo oro yi bibo lowo idaduro ati idagunle lati tesiwaju number 6 o tumo si ki agbara irere ba aye eniyan pade lati mu kuro labe ijegaba tabi ide ese oniruru ki o wa so di eni igbala tabi ojulowo omo olorun lagbara en to laye atorun wa deni igbala wa dojulowo omo olorun
2: mi jesu christ
1: iwe luke 19 bere lati ese kini
2: jesu wa jeriko lo o si nko ja laarin re si kesi okunrin kan ti a n pe ni sakeu o si jọ lori agbowode kan o si je oloro o si n fe lati ri eni ti jesu se ko si le ri nitori opo eniyan ati ti orun se ni kukuru o si sure siwaju o gun ori igi sikamori kan bi ki o ba le ri nitori ti yo koja lo ni ihan ibe nigbati jesu de ibe
3: mo mo gbogbo eda alaye to n gbo mi mo fe ko ni ibapade pelu kristi pataki ninu idupe ati ninu bemiwo to n bo yi jesu fe lo bemiwo yen lati bi owo wonu aye e wa sugbon wo gan ma gbe igbese kan wa du lati wa ri jesu ni with God wa du lati wa ba pade sakewu yi olori agbowo ode yi oloro ni olowo ni sugbon tori po fe ba kristi pade ko ri ara e bi ipo nje nkan kan o gbe gbogbo title ipo ola owo gbe sile o mu ori igigo tori po fe ri kristi jesu na si ti ri pe o n pongbe lati ri ohun tori olorun nu eniyan ni nigbati jesu de abe igi yen o gbe oju re soke ki lo wi
2: o gbe jesu ko si wi fun pe sakeu yara ki o si sokale nitori emi ko le sa iwo ni ile re loni o si yara o sokale o si fi ayo gba
1: mommy ati daddy jesu na o le sa lai mo wonu aye re wonu aye omo e wa sugbon wo ma gbe igbese to kan iwo lo ma sa wa o ni enikeni to ba sato mi wa emi ki yo tanu bo ti ko ri iwo lo sato kristi wa niru akoko bi eleyi lati wa ba pade òun ti ṣètò láti bọ́ ọ pàdé, ó ti ṣètò láti wọnú ayé ẹ wá, ó ti ṣètò láti rà ọ padà, ó ti ṣètò láti sọ ìgbà ẹ̀dọ̀tun, ṣùgbọ́n ìwọ gbé ìgbésẹ̀ tó kàn kí Kristi lè gba iṣẹ́ agbára ṣe nínú ayé rẹ, nínú ilé rẹ, nínú iṣẹ́ rẹ. Ìwọ sàtọ̀ wá képe òun ó sì gbọ́. Wọ́n tún wo ohun tí Sakewu ṣe 8-9.
2: Sakewu sì dìde wí fún Olúwa pé, "Wò ó Olúwa, àbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà, bí mo bá sì fi ẹ̀sùn èké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni, mo sọ padà ní ìlọ́po mẹ́rin." Jésù sì fún un pé, "Lónìí ni ìgbàlà wọ ilé yìí, ní ìwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Abrahamu."
1: Bàbá, màmá, lónìí ni ìgbàlà wọnú ayé tiẹ̀ náà, nítorí pé ó jẹ́ ẹ̀dá láti ọwọ́ Ọlọ́run, ó jẹ́ àwòrán Ọlọ́run, torí pé Ọlọ́run ní ìpinnu fún ayé rẹ. Ohun tí Sakewu ṣe, ó ní àtúnṣe, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó sì múra ẹ̀bọ̀ sípò. Ìwọ náà ṣàtúnṣe tọ́lọ́run retí kó o ṣe. Tó o bá ti lè ṣàtúnṣe, ìgbàlà máa wọnú ayé ẹ wá, torí pé Ọlọ́run ti pinnu àtúnṣe, ìsọdọ̀tun, ìyípadà ìgbà. Ṣùgbọ́n ohun tó kọ́kọ́ máa ṣe ni pé wà á kọ́kọ́ gba Jésù, wà á képe pé Jésù, ìwọ ni Olúwa àti Olùgbàlà, gbà mí là, èmi ó là, rà mí padà, èmi ó dẹni rà padà. Wà á sì béèrè fún ìdáríjí ẹ̀ṣẹ̀, torí sọ pé a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká fẹ́ kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí. Ó ní gbogbo ènìyàn ló ti ṣẹ̀, tó sì ti kùnà ògo Ọlọ́run. Wà á rí ara ẹ bí ẹlẹ́ṣẹ̀, wà á jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wà á kọ sílẹ̀, wà á sì ṣàtúnṣe. Jésù wà á tẹ́wọ́ gba ayé rẹ, yóò wọnú ayé ẹ wá, yóò sì pàṣẹ àlàáfíà tó fi ń jí ọmọ aládé àlàáfíà. Ìwọ náà ó lómìnira, wà á sì ní ìsinmi. Jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, alágbára tó bá Sakewu pàdé, alágbára tó bá Saul tí ń ṣe Paul pàdé, ó yá kó bá ọ pàdé. Ìràpadà ẹ̀dá kó bá mi ra ọ padà. O ní ṣègbé. O ní parun. Ó yá dẹni ìgbàlà. Bí ìwọ ti ń dẹni ìgbàlà, ọmọ ẹ náà dẹni ìgbàlà. Ìràpadà ẹ̀dá ra ẹnì kọ̀ọ̀kan yín padà. Olùgbàlà gbà yín là. Mo gbàdúrà yìí lórúkọ Jésù. Nígbà tí ẹ̀yin tí mò ń gbàdúrà fún tẹ́ ń dẹni ìgbàlà, tẹ́ bá wọlé ológo, èmi tọ́lọ́run lò, mi ò ní dẹni ìtanu.
2: Àmì Jésù Kristi.
1: Nílé ológo, màá rí ọ.
2: Àmì Jésù.
1: Ìwọ náà ó rí mi.
2: Àmì Jésù.
1: A ó make heaven.
2: Àmì.
1: A ò ní fàyè bọ̀rùn jẹ́.
2: Àmì Jésù Kristi.
1: Yóò sì dára fún wa.
2: Àmì.
1: Àní bojú wẹ̀yìn.
2: Àmì Jésù Kristi.
1: Àní sọ Jésù nù.
2: Àmì Jésù Kristi.
1: Jésù náà ò ní sọnù láyé wa.
2: Àmì Jésù Kristi.
1: A ó mórí délé o.
2: Àmì.
1: A á gbọ́ káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere.
2: Àmì Jésù.
1: Yóò sì dára fún wa.
2: Àmì.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Má gbàgbé, ọ̀la ni ìdúpẹ́ àgọ́ àjọ. Bákan náà, Monday ni bẹ̀mí wò. Gbọ́ fóòn nọmbà. Gbọ́ ẹni tí fóònù yín bá ní WhatsApp, mo fẹ́ kẹ́ ẹ kọ nọmbà yìí sílẹ̀: 08063490593. 08063490593.
4: Àbí kẹ́ ẹ pé bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ sórí nọmbà yìí: 08034005204 0803400 5204.

0: pẹ̀lú bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ wa tẹ́ sí ń wá lórí ayélujára ẹ jẹ́ kí n ti àyíkò ìwé ìròyìn the nation náà lọ tari ẹ̀ sóde o tó sọ ọ́ dìròyìn wọn ni níjọ ku erin onírúurú ọbẹ̀ là á mọ̀ rí o bẹ́ẹ̀ béèyàn pàtàkì bá sì ń ṣe nǹkan láwùjọ onírúurú àwọn èèyàn pàtàkì náà ni ó mọ̀ sí ẹ̀ lẹ́m̀bẹ̀ sí ìwé ìròyìn the nation ló gbé o wípé ààrẹ bọ́lá ahmed tinubu náà lọ kọ rere kí bàbá fáṣọ́rántì pẹ̀lú bí ẹ ti pé ẹni ọgọ́rùn-ún ọdún 100 years lókè pẹ̀ tó sì ní ipa tí bàbá yìí ń kó nínú mímọ jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà dàgbàsókè kì í mọ̀ ṣe kékeré o.
1: Peter Obi Dixon ni wọ́n ti ní ìpàdé papọ̀ báyìí pẹ̀lú ẹni tó jẹ́ ọmọ oyè sípò gómìnà inú ẹgbẹ́ òṣèlú ti NDC nípínlẹ̀ ti Èkó àtàwọn míì bọ́rọ̀ ó ṣe lọ gangan àti pé bí ọbẹ̀ wọn ò ṣe ta sánsán lọ́dún 2027 ìlọ́jà wọn lógún tí ìpàdé alágbà ẹsẹ̀ ń ṣẹyọ lóní kọ̀lékọ̀lé o.
0: ọ̀dà ìwé ìròyìn daily post náà ní àhín lórí ètò ìdìbò ọdún 2027 eléyìí tí ń kankan gbọ̀gbọ̀ kọ́bọ̀ òkè kọjá kí ìpàdé àwa àti ẹ̀ kọjá sí rọrùn o wọn ni ọkàn rèé o lára àwọn ìkan òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà donald duck ń ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wípé yẹpẹrẹ képo asín o ó ní sẹ́rí ààrẹ bọ́lá ahmed tinubu eléyìí tẹ́ ń wo ohun kèé ṣe olóṣèlú kékeré eléyìí tí ẹ wò pé bàbá ti ṣe báyìí tá a ṣe báyìí a lè fẹ̀gbẹ́ rẹ̀ wọ́lẹ̀ ó ṣe kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò.
1: ọ̀rẹ́ ká tún mú un lápá bí ẹ̀ka ètò ààbò ńlá fẹsẹ̀ kan yà sí báyìí torí pé bí ètò ààbò bá sí láàrin ìlú tẹ́rù tọmọtọ́ba ti jòyè ti bọ̀rọ̀ kìíní ìlú àsìkáyà sókè ẹ̀rú àsìbá ní bí ìjì gan bí ẹrù wọn ni ilẹ̀ amẹ́ríkà ń ló ti sọ̀rọ̀ báyìí tó sì gbóríyìn fúnlẹ̀ nàìjíríà pé ẹ mà kú wa kí n ṣe wọn láti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lẹ́ka ti ètò ààbò àti ìgbógun ti ìwà ìgbésùmọ̀mí ilẹ̀ nàìjíríà lákòókò yìí ilẹ̀ amẹ́ríkà sọ̀rọ̀ ilẹ̀ ẹkùn o.
0: wọn gudugudu méje àti yàyà mẹ́fà papọ̀ tó di mẹ́tàlá
1: ọlágbàá pọ̀ nù
0: ọlágbàá pọ̀. ọ̀dà ìwé ìròyìn the sun ní àhín lọ́tàrí eléyìísọ́dẹ o níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé iléeṣẹ́ ààrẹ presidency wọn ni wọn mọ̀ ti kú aṣọ ọ̀rọ̀ mọ àtiku abubakar lọ́rùn kí náà ló ṣe wọn ni lórí ọ̀rọ̀ tó sọ tó fi ọwọ́ tó fi lé àyà tó ní mi ṣe ìlérí fún orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tọ́ wípé ṣe rí àwọn ẹnu lóró wa òun ọ̀ padà sílẹ̀ torí pé àwọn ẹnu lóró ọ̀hún wọn ti ti pa pẹpẹpẹ iléeṣẹ́ ààrẹ náà ṣàlàyé ọ̀rọ̀ pé abẹ́ ẹ̀ wá gbani ni ṣe nàìjíríà yìí náà láṣìjọ wà bí ẹsẹ̀ ti ilẹ̀ òkèrè dé ń ti yín ó ní ẹnu lóró eléyìí tó yẹ pé a ti sílẹ̀ tí wọ́n ń kó nǹkan wọlé jáde kẹ̀tíkẹ̀tí tó sì jẹ́ pé ní táwọn ń bá falà ká dí báyìí ẹnibó ni wọn ò ti ní máa kó nǹkan ìjagun wọlé láti ẹnu lóró mọ́ ni wọ́n wá sọ pé ọ̀sẹ̀ fẹ́ sí àtiku abubakar bọ́ọ̀lù ẹ̀ kò sọ̀rọ̀ nínú ẹ̀ o.
1: ọ̀rọ̀ ẹ ká tún kó o lápá bí bákan náà wọ́n ní tó iléeṣẹ́ ológun ọmọ nàìjíríà àti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti abia ni wọ́n ní àwọn ṣe tán báyìí láti kó àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ sí àwọn agbègbè tó ṣe ṣàkóṣàkó láti jẹ́ kí ọ̀fọ́n kan má bàa fìrùnàgbá lápá abẹ̀ kí oníkálukú sì máa gbé láì léwu lákòókò tá a wà yìí.
0: ìwé ìròyìn daily post ní àyín bákan náà wọn ni ọjọ́ abákú ládèrè o èèyàn ò sun wọn láàyè wọn ni ẹni tí í ṣe alága fún àjọ eléyìí tó rí sí ètò ìkànìyàn ní orílẹ̀-èdè nàìjíríà national population commission wọn ni ẹni ọ̀hún òṣìṣì iná ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé pé ó dìgbò ṣe o lẹ́yìn oṣù mẹ́jọ péré eléyìí tó dórí apèrè kọ́bọ̀ òkè kọ́bọ̀ àti ẹ̀sáfẹ́ rẹ̀.
1: ìpínlẹ̀ ọ̀sùn sọjọ́ bíi àbáṣe wọn ni bí ìpínlẹ̀ ọ̀sùn wọn ṣe ń ṣe ti pọ̀pọ̀ ṣìṣe pé àwọn pé ọmọ ọdún 35 tàbí ká sọ pé ọmọ ọdún 25 wọn ni ẹni tó jẹ́ gómìnà lórí apèrè ńbẹ gómìnà adémọlá adélèké ni ló ti wípé òun ṣe tán báyìí láti ṣe ìpẹ̀tù sí aáwọ̀ tí ń wáyé láàrin òun àti àwọn gómìnà tó ti lo sáàrí ní ìpínlẹ̀ ọ̀hún o.
0: a jẹ́ pé ìpínlẹ̀ ọ̀sùn sọjọ́ ọ̀bí
1: àwọn àṣẹ
0: torí pé ọmọ wa náà ní ìpínlẹ̀
1: ọ̀sùn
0: bọ́mọ ẹni bá sì ń dàgbà lójú ẹ̀ nílẹ̀ ní mọ́tò
1: rọpárá
0: ìpínlẹ̀ ọ̀yọ́ náà ti
1: wọ́n yá kò ń bẹ̀ ní nǹkan bí 35 years
0: back ọjọ́
1: nìyí 1991
0: ẹ̀yìn lẹ́ẹ̀ wá lọ́ọ́ dúró ọmọ
1: tá a bí 1991
0: ní ṣètùmọ̀

0: ilẹ̀ Nàìjíríà pátápátá ló ti di ṣíṣílẹ̀ bọ́ ọ̀ bá mọ ohun tí èyí ọkàn lọ́rọ̀ béèrè má dápẹ́ ǹtúká sílẹ̀ lẹ́ka ti ètò ààbò ilẹ̀ Nàìjíríà o.
1: ọ̀dà ìwé ìròyìn the punch bákan náà ẹ̀wẹ̀ ní àhín ni mo tún ti mú eléyìí o wọ́n ní ìdí rèé tí àjọ eléyìí tó ń gbógun ti ìwà àbàjẹ́ àjẹbánu àjẹráká bá lórílẹ̀‐èdè Nàìjíríà ICPC eléyìí tó fi sọ iṣẹ́ àkànṣe eléyìí tí ọ́fíìsì akọ̀wé àgbà síjọba tán gbé kalẹ̀ tó fi pè ní ọ́fíìsì òfegè lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé sí di àyèdè ní kí lọ ṣẹlẹ̀ bá a bá dàrin gbogbo ẹ̀dọ̀ kí ròyìn láàárọ̀ tó ní ẹgbàá láyé ẹ o.
0: ọ̀rẹ́ ẹ já lọ sí ẹ̀ka ti ìpolówó ọjà lọ́hùn-ún nígbà tá a bá tẹ ka ìpolówó ọjà dé àárín gbogbo ẹ̀dọ̀ kí ròyìn ìlà láǹfààní láti bọ́ sí fún ti àárọ̀ tó ní ẹ̀kú kalẹ̀.
2: ẹ̀dọ̀ kí ròyìn ẹmúdùrùwá ẹ sì gbá pẹ̀lú ohun fèrè ẹmú ẹbí ọ̀rẹ́ àti aládùúgbò wa láti wá bá wa yan ọlọ́run kí a sì fi ọpẹ́ gidi hàn fún gbogbo ohun rere tó ti ṣe. Celestial Church of Christ Mokola Parish ń fi ayọ̀ pe gbogbo ènìyàn sí ìkórè àgbà ọdún 2026 tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday August 31st pẹ̀lú oríṣiríṣi ètò lójoojúmọ́. Ọjọ́ Friday September 4 2026 ni alẹ́ orin yìí bẹ̀rẹ̀ ní 8 PM. ẹ wá gbádùn ìjọsìn orin alágbára pẹ̀lú àwọn akọrin àti olórin tí Ọlọ́run ti fi oríṣiríṣi ẹ̀bùn fún láwọn bíi CCC Apẹtẹ Choir, CCC Ọmọ́tọ́lá Choir, Tunde Stainless, Evangelist Ṣẹ́gun Ajídára àti Evangelist Taiwo Ego nígbà tí the Premier Choir jẹ́ host choir. Ọjọ́ Sunday September 6 ni ìdúpẹ́ ìkórè àgbà pẹ̀lú àkòrí Harvest of Divine Provision bẹ̀rẹ̀ ní 10 AM. Superior Evangelist Samson Adekunbi àti the Premier Choir ló máa fi orin gbé àwọn alága dìde tó bá di ìrọ̀lẹ́. Ṣẹ́gun Nabi máa kọ̀lù gẹ́gẹ́ sí wa níbàdí. Assistant Most Superior Evangelist J.O.Y. Odile J.P.M.P.I.C. lórígbàlejò àgbà. Ẹ darapọ̀ mọ́ wa nínú ìjọ wa. Àdúrà wa ni pé lẹ́yìn ìkórè ọdún yìí, Ọlọ́run yóò dá sí gbogbo ọ̀rọ̀ ayé wa, yóò sì fún wa ní ojútùú sí gbogbo ìṣòro wa lórúkọ Jésù.
3: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́pani-lẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo

parí ìrọ̀lẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan àti praise night lọ́jọ́ Friday August 28 látago mẹ́wàá àṣálẹ̀ ní CAC Prayer Land Àkànwọ́sọ 2 Olúndé Ìbàdàn tí ìsìn ìdúpẹ́ àjọ̀dún máa wáyé ní gbọ̀ngàn ńlá ìjọ CAC Prayer Land Cathedral tó wà ní Ọ̀kọ́ndé ní kọjá Ayégún Olómi Olójú Oró Road Ìbàdàn wòlíì Christopher Bala ń bọ̀ láti ìlú Èkó Pastor John Olúlámì Moradeyo Reverend Dr. Oluwole Ogunbáyọ̀

0: láti ẹka ìpolówó ọjà lọ́run akinyin káàbọ̀ padà sórí ẹ̀dọ̀ kí ìròyìn
1: ẹ ṣeun
0: a wà lórí ìkànnì facebook adúó síbẹ̀ adúó kórì ẹ̀yìn ẹ láǹfààní àti gbójú àyẹ̀wò wá lórí ìkànnì facebook wà lágelú 96.7 fm bẹ́ẹ̀ sì ṣe ń wò wá ẹpin ẹ̀kọ́ kárí ayé ẹnì kọ̀ọ̀kan ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ẹnìkan ẹ̀pin ẹ ṣeun ò tẹ́ wà ń bẹ̀ pẹ̀lú wa ẹ já mú ìròyìn àkọ́kọ́ láàrin gbùngbùn fún ti òwúrọ̀ tòní ìní ó ní í ṣe pẹ̀lú àwọn tí ń díje dupò sípò ààrẹ lọ́dún 2027 inú ètò ìdìbò ti àpapọ̀ wọ́n ní tó àtìkù ló ti bọ́ ta tó sì sọ̀rọ̀ tó ní look my fish look am well look am well ṣé mo jọ ọmọ ọgọ́rin ọdún 80 years wọ́n wá ní kí ló bí àṣàmọ̀ ọ̀rọ̀ yìí wà wọ́n ní ẹni tó jẹ́ ọmọ òye sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti the African Democratic Congress ADC Atiku Abubakar ń ló ti sọ pé ẹ kú òǹdí ìdò eré ọmọdé ni síwájú ètò ìdìbò ọdún 2027 tí wọ́n láwọn kan ń sọ pé bàbá ẹ mà ti dàgbà tẹ́ ẹ̀yin lọ rèé sinmi ní ilé báyìí wọ́n láti kù ló ń bá iléeṣẹ́ ìròyìn ti BBC léde ti Hausa ti ń bá sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday nígbà tí wọ́n ń takòtó ìbéèrè sí tóun náà sì ń láǹfààní àti máa dáhùn ìdáhùn tó wá dáhùn ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà ni wọ́n bí pé bàbá o ẹ kú ìjókòó kí ẹ̀mí Ọláògùn ǹjẹ́ nígbà tí ó bèè di ọdún 2027 tá a ṣètò ìdìbò bàbá ní káàkà ní ení èjì ẹ̀ wá kí ọ̀rọ̀ bá lè tètè yá ọjọ́ orí yín yóò ti máa súnmọ́ bíi ọgọ́rin ọdún 80 years ṣé ẹ sì lérò pé ọjọ́ orí ọ̀hún yóò ṣàjìnà gbòòkú fún ìṣọwọ́ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Nàìjíríà nígbà tí Àtíkù yóò dá wọn lóhùn wọn ni nígbà tẹ́ ẹ wá ń sọ ohun tẹ́ ń sọ yìí ọjọ́ orí wo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ wà kó tó di wípé ó lóun fẹ́ jẹ ipò ààrẹ ó nígbà tẹ́ ẹ lọ rèé dìbò fún ẹni tó jẹ́ pé ọjọ́ orí ẹ̀ ṣe 80 ni ká pè é ni àbí 90 àbí how old gan ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí èsì 90 years ó fi àmì ìbéèrè sí ń bi wọ́n léèrè wọ́n ni nígbà tí wọ́n tún bí léèrè wípé Tinubu ọ̀mà tí ì pé ọmọ ọgọ́rin ọdún Àtíkù dáhùn pé ẹ wojú tèmi náà ẹ wò dáadáa ṣé mo jọ ẹni tí ó ti pé ọgọ́rin ọdún ọ̀rọ̀ ń sàn lọ lóníwùrùnrùn wọ́n ni ìgbésí ọ̀hún gan ni ó jẹ́ eléyìí tí Àtíkù fi ń gbaradì tí ó sì ní lọ́dún 2027 àwọn ọjọ́ náà tán bí owó ni o àti ẹni tó jẹ́ ọmọ òye lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC tó sì jẹ́ ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí Bọ́lá Ahmed Tinubu Àtíkù ń ló wípé ọjọ́ orí ò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ tí òun fẹ́ ṣe ń lẹ Nàìjíríà tóun sì fẹ́ jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó máa sàn fún wàrà àti fún oyin.
1: Ọ̀dà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú èyí ìwé ìròyìn The Sun níbẹ̀ ni mo ti gbá ìròyìn lọ́rùn mú o lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Presidency òun náà ni a mọ̀ ti kó aṣọ ọ̀rọ̀ mọ igbákejì ààrẹ nígbà kan rí títún ṣe ọmọ òye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọ̀wọ́ ADC Àtíkù Abubakar lọ́rùn tí wọ́n sì ní wo ìrí Àtíkù Abubakar ṣàlàyé nǹkan tó ń gbìyànjú àti sọ pẹ̀lú bó ti ṣèlérí fún omilẹ́gbẹ́ ọmọ Nàìjíríà wípé wọ́n bá ilé dórí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe ẹnu lóró ilẹ̀ yìí nígbà tí wọ́n tẹ̀wájú náà rọ̀ pé kẹ́ni gbogbo nǹkan tó lọ́ọ́ fẹ́ sí ìní ṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń lọ́mọ̀ ti sílẹ̀ gbayawu tí àwọn èèyàn sì ń ṣe káràkátà lẹ́nu lóró Nàìjíríà níbi tó ti pààlà máwùn orílẹ̀-èdè míì iléeṣẹ́ ààrẹ ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde lọ́jọ́ Ẹtì Friday nígbà tí wọ́n fèsì sí ọ̀rọ̀ ilé tí Àtíkù Abubakar eléyìí tó sọ nígbà tán máa tẹ̀wájú nínú ọ̀rọ̀ wọn ni bàbá máa wí tẹnu ní yàpẹ gẹ̀rẹ́ bí gbá ṣe rí ẹnu lóró orílẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà yẹ land border wọn ni láti ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024 iná ni wọ́n ti sí tó ti digbayawu lásìkò yìí kódà ẹni tí í ṣe ọ̀kan lára àwọn olùdámọ̀ràn pàtàkì lórí ìròyìn àti ìbáràlú sọ̀rọ̀ Sunday Dare ń lọ́ fi ọ̀rọ̀ ọ̀hún léde o níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé bọ́ọ̀ bá máa Àtíkù Abubakar já tún ṣàlàyé fún ọ̀sọ̀ iwájú pé sórí àwọn ẹnu lóró orí ilẹ̀ eléyìí ti ń bẹ ní eléyìí tí ń pè ní Kamba border ti ń bẹ ní ìpínlẹ̀ KB ọjọ́ 14 oṣù kejì ọdún 2026 ìníyàn síyùn náà tí àwọn èèyàn sì rí pé omi lengbe ere nje ina lo ti mu ba wa o lagbon eto oraje lorilede Nigeria ile ise are wa nbi atiku lere wi pe salaye gangan eyin enu loro eleyi to so pe o fe si anfani wo ina lasi jembe oni to ye pe ngba ta di si enu loro ti omo Nigeria ta won mo le okiri ti an se karakata ti oro aje n lo geregege lagbon beun oni to ye pe isoro yo kan eleyi to kuta ni tan wa bi ati mojutu to tan yanyan ina ni bi oro eto abo yo ti fese mule tan tori pe awon eyan eleyi ti an wa igbesumo mi awon ti an ko nkan jagun kaakiri awon ti an fe yin pon kan orilede Nigeria te ma awon eyan eleyi ti an finish weru oni ko wa awon ina ni won lo awon enu lorun lati wole orilede Nigeria jade oni in ta won oseleto abo ti won moju to lasiko ta wa yinu oni nitori pe igbelewon ti won se o eleyi ti pe ni global terrorism index todun 2036 to salaye bi awon orilede bi won tin wa labe ifini lape awon agbesumo mi ori lati gba ti a te jade to ti jade orilede Nigeria no sun awo lati daju pe enu loro wa o to bo duro dada oni to ba wa je wi pe in ta ti ku nso ni gbe awon osele to abo won po lagban ari orilede Nigeria oni a ke se pe won ti border in ti en duro se lagban be na ni pe ki eto abo ko tun bo mule dada si ka won ta fe kan orilede Nigeria kan ma ba wole won ni oro nkan ti a n wa ojutu si oro tin pa oloko wa lekun orilede Nigeria ki aparo Atiku Abubakar komo fi mo si erinrin o lori ebe salaye enu loro ile to fe si ati lana ile to fi si nile yi o
0: oro e ka tun te siwaju laaro toni na ni oba lejo nu o won ni bi won tin se popo sese ti ayajo ti ojo ti won da ipinle osun sile ti o pe odun marun din ni ogoje won ni gomina tin be lori apere en lo ti wa salaye baye wi pe to oro won en lo won se ni wi pe ko sogun mo ko sete mo kadi jo ma lo gba yi tori gba baye lo ni gba lo won ni gomina ademola adeleke en lo ti soro bode baye wi pe akoko ti ipinle osun pe odun marun leni ogbon ni awon lo akoko na lati ri daju wi pe won se awon eto to ni se pelu ti popo sise odun ti ida ipinle osun sile na won si se ipetu sawo laarin awon to ti je ikan oloselu ni igbonje ti beun won ni gomina en lo soro nigba ti o bere si ni kan si awon ti o ti je gomina ni ipinle ni ipinle ti osun ri bi olagun soye oyinlola rauf aregbesola be lo nsalaye fun won pe e je parapo ka di okan ka si gbe ipinle osun ka gbe goke agba oni la koko yi gan en lo ye ki amu apo ironu wa ka si rojile daada ka si daju wi pe ko si la si gbogbon mi si an taje sile latari wi pe awon to je ikan oloselu ni won se gbon mi si omi oto won ninu oro kana gomina lo tun mu ero bani soro re to si pe gboye ga oye tola ati eni ti o je omo oye si ipo ti gomina nu egbe oselu ti APC Bola Oyebamiji gege bi lana inawo alafia ati ipetu sawo si awon ko wa tin be ni igbonje beun won ni ewe awon mejeje un oye tola ati oyebamiji ni oro won fi die mule pe won o ti gbe ipe tabi ki won ti e pe pada pe Mr. Governor amari ipe yin o kini nkan ti o sele gangan won la koko ti awon se ayajo odun marun din ni ogoji ti won ti se idasile ipinle omo luabi ni yun ipinle osun pe ohun se ohun gbo osubarabande fun awon ti won ti kopa inu dagba soke ti ipinle ohun gomina din soro be o oni sugbon la koko yi gan nkan to je ohun logunju ni wipe ki awon parapo gege bi ikan se parapo ti won mo le ti irun si parapo mo agan won ni oro na ni o lo be to si bo be ti won si npe fun alaafia pe ki oni ko wa ko ma ro pe boya tori pe ohun ti wa lule nu eka ti eto idibo ohun ni nkan kan to won ba eni ti nbe loroye to won ba se mo gomina ademola adeleke en lo ni edi je ki a parapo ka gbe ipinle osun goke agba lakoko ta nse popo sise ti ayajo ti odun marun dini ogoji yo
1: oda iwe royin the nation ni ahin nlo tun so ile na to so di royin o won ni are Bola Ahmed Tinubu ti se o wanwa lorile de Nigeria lanu ode yi ina lomo korin re ki okan lara won adari egbe omo yoruba ni afeni fere oloye Ruben Fasuranti pelu bi won ti se ayeye orikadun ele ti won pe 100 odun loke pe 100 years se mo pe won ni ojo aboki omo ti pe nsabo ati wi pe iparere ti baba yi ti ko ninu dagbasoke orilede Nigeria paapa julo ninu idagbasoke to ijoba warawa ki mo se kiremi ye pereke kwasi o Are Bola Ahmed Tinubu eni ti olori osise lo office re iyen Femi Gbajabi Amila to soju fun nibi eto idanileko ti won gbe kale lo ko baba ohun ni ipele ko ile ti awon agbarijopo egbe afeni fere ti won se agbekale re nibe nigbati o nse agbekale oro ni o ti se agbekale idanileko eleyi ti won pe ni ojo la orilede Nigeria ati on to tumo si fun eya Yoruba won ni ipade ohun to nti idanileko na nloko awon ekan ekan lagbon oselu awon ti won je lade lade loye loye awon eleko atorisirisi awon eyanjo ti ko awon si wa nibi eto hun pe a emi na fe dagba to bi baba ise pe laye o ninu alaafia Gbajabi Amila nlo wa sa pejuwe pa Fasuranti gege bi ekan ele to lewaju tanyanyan ninu awon adari ile Yoruba ele to je pe o duro sisin ni o lori ese re lati je ki isakoso ijoba warawa ko ma lo lelele kasi are mo fe loke te mo mimo tesi waju ninu mimo gbe asa ati se ile Yoruba mimo gbe duro Gbajabi Amila ne lo wa sala re gbe se gbagbe bi pe ni joni ni pa Fasuranti ati are Bola Ahmed Tinubu ni won se pade ni ile ise are o ni ipade ohun eleyi to ni tumo gan pataki mo ni ninu oro orilede Nigeria o ni se mo wi pe baba yi lati office kan si kan baba yi ti di orilede po mu lorilede Nigeria won ni pa Fasuranti o na ni pe ni 100 odun loke pe ni ojo kokan la osu karun odun ta wa won wa nse ladura wi pe egbo se ri be te pe 100 yi 100 loke pe oba ki o tun bo teyin si waju loke pe
2: ogo ni fun olorun ni oke orun mo ki gbogbo eti to n gbo mi jake jadu ibi ti ategun yi n fe de mo so pe loruko Jesu Oluwa aye yin o le baje oruko emi ti n gbo ni wuli Emmanuel Kande Akande baba kiki oro kan lati Christ Healer of the People Global Ministry ye Christ People Church ile to wa ni Fatusi Academy Olomi ni Ibadan olufe 90 days paripo on the 2 on the 3 on the 4 only success night nibo ni Christ Killer headquarter ni Fatusi ni dede ago mewa le la o ma bere si ago marun aro oh my god anu yo fun fun o olufe wa gbo to ba tin bo lati bikibi kade abe bridge academy olomi so pe lo si Fatusi ni church baba kiki oro kan wa gbo on the 6 only ajodun ijo ati idupe 90 days olufe pe mi 080-331-95-425 mo so tele anu yo fun fun ileri adese Jesu Oluwa wa amen
3: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nketi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspect. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM. FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Mo ti bere fun o le se alai mo pani lerin lakoko apejọpọ itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o lo ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
8: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
7: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
8: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
9: Karaojigbegbe ninu ekurere alaafia nikan leda village se aseyori nipa afojusun e laye olagba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago kin ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won ti sayewo lodo won to tu asiri bi tai so fi se buba lareda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 Boba nshi obi ojojo Alara pi online ma onisa mesa ni okasi
10: How far? Are you still carrying that heavy power bank everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

0: to 2 days. Visit the nearest Xiaomi store or visit partner stores to get yours today. Redmi 17. Work hard. Play hard. Edokiri.
1: So, láti ẹka ìpolówó ọjà lọ́hùn a máa tún kí yín káàbọ̀ padà o.
2: Ẹ ṣeun.
1: A ti kúrò lórí ẹ̀dọ̀kì. Ẹ̀dọ̀kì náà ni.
2: A jọ̀gbọ̀ dagun mẹ́jọ
1: ni. Bẹ́ẹ̀ni. So, ìjọba ìbílẹ̀ ti àríwá Ìbàdàn, Ìbàdàn North, ńlákalẹ̀ sí báyìí. Wọ́n ní ẹni tí ó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ti àríwá Ìbàdàn, Ìbàdàn North nú o. Honorable Olúwa Ṣeun Olúfádé. Ni lo ti wi pe esin mi robo rebe kini ka o le happier won ni gbogbo awon iroyin kan ti awon kan gbe kakiri bi pe won fe bi awon isowo loja bodija oni ha takula e si beru olohun oni iroyin ohun o fe ge gba ni o si je ibon oselu lasan ati pe lati ma se gboriyin fun isijoba ti nbe lode yi ẹni tí ó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ti Ìbàdàn North honorable Olúwa Ṣeun Olúfádé Ọ̀nàlà ó ní Ọ̀nàlà pérégede o wípé ìṣèjọba òun ni kò ní gùn lé ìgbésẹ̀ kankan eléyìí tó jẹ́ pé ó lè jẹ́ kí ara ó ní àwọn lọ́jà lọ́jà Bódìjà ó ní sẹ́ wá rí ìròyìn tí wọ́n ń gbé káàkiri tí ó sì lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n ti jẹ́ kí àwọn èèyàn ó rí i pé ẹ̀yìn àwọn tí ń bẹ ní ìgbọ́njẹ tí ọjà òun pàápàá jùlọ agbègbè tí orí igi ìsọ ẹwà ìsọ ẹ̀rọ àti ìsọ epo tí wọ́n ní ẹ̀yìn ò tí ì gbọ́ ni wọ́n ní pé kíni pé ìjọba ìbílẹ̀ Ìbàdàn North wọ́n máa fẹ́ bibẹ̀ wo ó ní ẹyin purọ́ tí ò ní ẹ̀yìn ìkìmí nínú mọ̀ ó ní ìgbésí ọ̀hún ńlọ́jẹ́ eléyìí tí kò sí òótọ́ nínú ẹ̀ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ló ti wá sọ pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ àti àwọn tó jẹ́ aṣojú ìjọba ní ìjọba ìbílẹ̀ ti Ìbàdàn North ọ̀yá ẹ lọ sínú ọjà ẹ lọ ní ìpàdé papọ̀ pẹ̀lú àwọn adarí ọjà àti àwọn òǹtajà pé ẹ láfọkàn balẹ̀ kíní kankan ò lè ṣe o kò sí ìgbésẹ̀ tàbí ìpinnu kankan láti da ìsọ ẹnikẹ́ni wó nínú ọjà Bódìjà wọn ni nígbà tí wọ́n ń gbé ìgbésẹ̀ ọ̀hún nínú fọ́nrán eléyìí tí wọ́n yà tó sì ti di tọrọfọkálé báyìí inú ìgbìyànjú àti akitiyan ìjọba ìbílẹ̀ ti àríwá Ìbàdàn Ìbàdàn North láti jẹ́ kí àwọn ìròyìn tí ò ṣe dáadáa tó ti ń jàrìnrìn kí ọba lè kásẹ̀ nílẹ̀ Olúfádé ìlọ́wọ́ ké sí gbogbo àwọn tó jẹ́ adarí nínú ọjà náà láti gbìyànjú ipa wọn láti jẹ́ kí wọ́n fọ àwọn ìròyìn tí ò dáhùn kúrò nínú ọjà lọ́kàn àwọn èèyàn kí àwọn tó sì jẹ́ olùtajà nínú ọjà Bódìjà kí wọ́n fọkàn balẹ̀ pé ìjọba tí ń bẹ lóde kìí ṣe ìjọba kanjúko kìí ṣe ìjọba tí yọ jẹ́ pé ẹ̀yìn yọ wá jẹ́ kí ara ni aráàlú alága tẹ̀síwájú nú ọ̀rọ̀ rẹ̀ pé ìṣèjọba ti ń bẹ lóde yìí kámú láti ìjọba ìbílẹ̀ ti Ìbàdàn North àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ lábẹ́ onímọ̀ ẹ̀rọ gómìnà Ṣèyí ọmọ Mákindé ni wọn ní gbé ìgbésẹ̀ kankan eléyìí tí ó jẹ́ kí ara kó ni aráàlú ó wá rọ àwọn òǹtajà àti àwọn olùgbé tí ń bẹ lágbègbè ti ọjà Bódìjà wípé tó ẹ má káyà sókè lórí ìròyìn tí ò ní antenna ìjọba ò ṣetán láti wó ìsọ ẹnikẹ́ni nínú ọjà Bódìjà o.
2: Ọ̀yẹ́sìkẹ́ ẹjẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n gbélẹ̀ ní àhín wọ́n ní àjọ olómìnira eléyìí ti ṣe ètò ìdìbò nílẹ̀ yìí inec ńlọ́mọ̀ ti mú fọ́ọ̀mù rẹ̀ eléyìí tó yẹ pé kò sí àyídáyídá rẹ̀ kankan bíi ti wuli ọmọ eléyìí tí wọ́n pè ní form ec9 ni ó ti lẹ̀ sóde o tó sì gbé ó kọ àwọn ọmọ oyè sí ipò gómìnà nínú ètò ìdìbò tí yóò wáyé sí ipò gómìnà lọ́dún 2027 wọ́n ní nígbà tí àwọn èèyàn ń bẹ ojú ìwé mọ̀pẹ́dákùn ó kọ ta ni ọ̀lẹ́ ẹ̀bẹ̀ fún ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bíi gómìnà wọ́n ní làwọn èèyàn bá ń wo bí ìgbà tí wọ́n fẹ́ wo èsì ìdánwò ní àwọn sùkúù wọ́n ní lọ́ba wípé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé ó kọ olóyè adégbòyègà taofeek adégòkè iná ni àjọ elétò ìdìbò inec ní ọmọlẹ̀ tí wọ́n sì gbé sóde gẹ́gẹ́ bíi ọmọ oyè fún ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ láti inú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ adc Adegoke Taofik Adegboyega ìyẹn ni fọ́ọ̀mù rẹ̀ eléyìí tẹ́ pè ní form EC9 ìní àjọ lómìnira elétò ìdìbò INEC lọ́lẹ̀ sóde mọ́jú ọjọ́ àbámẹ́ta sátidé nígbà àwọn ọmọ tẹ̀ wájú nínú ọ̀rọ̀ wọn ni ó kọ ọ̀hún sì rè kẹsàn án nìkan ni wọ́n kàn dálẹ̀ o wọ́n ní wọ́n lẹ̀ pẹ̀lú ó kọ àwọn ọmọ oyè fún ipò gómìnà ní àwọn ìpínlẹ̀ yòókù jákèjádò orílẹ̀-èdè nàìjíríà eléyìí tẹ́ fẹ́ kópa nínú ètò ìdìbò gbogbogbò tó fẹ́ wáyé ní ọdún 2027 wọn ni wọn kàn sì ṣe bẹ́ẹ̀ lásán o èyí ló wà ní ìbámu pẹ̀lú àtẹ ètò ìdìbò eléyìí tí àjọ olómìnira INEC tó ti gbé kalẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 wàyí o wọn ni INEC ìlọ́jẹ́ wípé àtẹ ọ̀hún tá a fẹ́ fi dìbò eléyìí tí wọ́n pè ní timetable iná ti ṣàlàyé ọ̀rọ̀ ṣáájú wípé bó bá di ní ọjọ́ àbámẹ́ta sátidé o tí ń ṣe ọjọ́ 29 oṣù kẹjọ ọdún tá a wà tí ń ṣe òní wípé àwọn lẹ èsì ọ̀hún jáde o tí àwọn èèyàn sì mọ ọmọ òye kọ̀ọ̀kan àti inú ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti jáde wá wọn nígbẹ̀yìngbẹ̀yìn INEC mọ̀ ṣe bí ó ti sọ o ṣe mọ̀ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ìní iyì ọmọ èèyàn wọn ní ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027 iná ní ètò ìdìbò sí ipò gómìnà yọ́ mọ̀ wáyé o ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní àwọn ìpínlẹ̀ míì wọ́n tẹ̀wájú nínú ọ̀rọ̀ wípé ètò ìdìbò sí ipò gómìnà iná ní yọ́ wáyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn ìpínlẹ̀ 37 míì tó sì jẹ́ wípé ètò ìdìbò sí ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ iná ní yọ́ wáyé ní tìbútòrò àwọn ìpínlẹ̀ 34 tẹ mọ olúlùlẹ̀wà ìlú Àbújá nílẹ̀ yìí ni nígbà tí wọ́n wá kàn sí hàn ìyún àwọn ìgbìmọ̀ àti ikọ̀ oníròyìn fún ìpolongo olóyè Adegoke Taofik náà ni ẹ dákun kí lẹ rí sí ọ̀rọ̀ ìwọ́n náà bá ní à ṣé ẹ wulẹ̀ rí náà kó wulẹ̀ tó di àsìkò yìí ayọ̀ wulẹ̀ fún wa tẹ́lẹ̀ o ẹ̀rù ò sì bà wá pínrín bí ti wulẹ̀ ọmọ torí pé àwọ̀ ṣe ròyìnròyìn kankan wọ́n ní ọdẹ ẹran tí ọba ṣeyèméjì ni ọdẹ mọ tapa nínú igbó awọ wulẹ̀ ṣeyèméjì o awulẹ̀ ti mọ̀ wípé ngbẹ̀ngbẹ̀yìn náà INEC ó wulẹ̀ lẹ ó kọ ọ̀gá àwọn ni o eléyìí ti ṣe Adegoke nítorí wípé òun gan ló ṣe ètò ìdìbò bó ti tó àti bó ti yẹ lábẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ ọ̀yọ́ pé wọ́n wá lẹ ó kọ rẹ̀ sí òde wípé òun gan lọmọ oyè báyìí ní ìsìnwọ́n ni kò wulẹ̀ jọ àmọ́ lójú ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n wá ní wàyí o àwọn wá ń fi àsìkò yìí rọ gbogbo àwọn tí àwọn náà jẹ́ ọmọ oyè mi táwọn jọ jí gbó nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ADC fún ipò gómìnà wípé láti àsìkò yìí lọ o mọ́ fi ra rẹ pé nǹkan ti ọ̀jẹ̀ mọ́ o ẹni tí wọ́n lẹ́ ó kọ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè fún ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú ADC mọ́ fi ra rẹ pé nǹkan ti ọ̀jẹ̀ mọ́ o ẹni bọ̀wọ̀ fún ìpinnu ẹgbẹ́ o ẹ sì ní bọ̀wọ̀ fún ìpinnu àjọ olómìnira elétò ìdìbò INEC wọn ni ADC iná tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ibi táwọn tiẹ̀ wá wà lásìkò yìí o àwọn ti ṣe tán láti mọ àwọn sì ti ní ìpinnu àwọn òsìyẹ àwọn òsìgbò nínú ìpinnu àwọn o láti mọ pèsè ìdarí rere àti ìṣèjọba rere fún àwọn èèyàn rere ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni olóyè Adegboyega Taofik Adegoke iná lọ jẹ́ pé tested and trusted ni àwọn ti gbé yẹ̀wò àwọn sì ti mọ tó le ṣe wọn ni ọkàtò torí pé bí àwọ̀ bá kájú lù yíya ni àwọn ni ọkájú ẹ̀ ó ní àfojúsùn rere kódà gan ó tún ní ìrírí nínú mímọ tó nǹkan ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ lè yóò ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ dáadáa o wọn ni àwa ké sí omilẹ́gbẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn olùtẹ̀lé wọn tẹ́ mọ́ gbogbo àwọn ọmọ àwọn olùgbé àti ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ pé ẹja wà ní ìṣọ̀kan o ẹja sì dúró sírímú kí a lọ máa báwọn èèyàn látojúlé dójúlé bó ni olóyè Adegboyega Taofik Adegoke yóò ṣe jáwé olúborí o nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà.
1: ọ̀rọ̀ ẹ wọn àti ìfọkọ ti wá sórí.
2: ẹyin wo.
1: àwa tá a fẹ́ jẹ sẹ́nitọ̀.
2: bó ni ara yín. bí mo ò ní omi tí ó wọ́ọ̀mù bẹ́ẹ̀ sẹ́nitọ̀ ẹgbẹ́ òṣèlú wo.
1: ẹgbẹ́ òṣèlú ti wá là ń ṣe.
2: ti wá là ń ṣe. ẹgbẹ́ 22 ni.
1: nígbà
2: pé gàrí fún ìbọ̀ gba gàrí lọ́wọ́ yín tá a ń gbé gàrí ẹlẹ́sìn mìíràn káàkiri.
1: tẹ́bí bí nbọ sẹ́ni gàrí sí.
2: àbóyá kò bí léèrè bí gàrí.
1: ọyà ti orúkọ wa nínú kámọ́nú ìròyìn ni.
2: iye ẹ̀sánwó ẹ̀.
1: ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní peter obi dixon ni wọ́n ti ní ìpàdé papọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ mọ́yè sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ti the nigerian democratic congress ndc wọ́n ní ẹni tó jẹ́ mọ́yè sípò ààrẹ ọ̀gbẹ́ni peter obi àti àwọn àgbààgbà nú ẹgbẹ́ náà bíi sarah dixon lọ́jọ́ ẹtì friday ni wọ́n nípàdé nípínlẹ̀ èkó pẹ̀lú funshọ́dọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ míì inu pade alagba ele to waye to won ni dixon lotte bota ni won ni wa salaye pe to ni igbaradi fun eto idibo odun 2027 ni won ti wa si ipinle ko lati wa je ki won ni pade papo pelu awon to je oga agba awon to je adari nu egbe oselu ohun ti won si fi idunu won han pe won e riru isokan ifare energy ati ifowo wewo ti owo fi mo toto bayi lati gba ti awon tin se oselu o won ni eni to ti bi igba kan ri je gomina ni ipinle ti bayelsa ni lo wa salaye ti o si soro pelu peter obi pe to e je ki asia egbe oselu ohun ko ma fe loke lele ki asi sora wa ni okan titi di akoko ti eto idibo yo fi waye ni ipinle eko ni won ti wa salaye pe ko somo na o ipinle eko egbe oselu na ni yo se gudugudu meje ati yaya mefa bo ti je bi pe awon tin ni ipade papo pelu awon eyan ti oro kan lati je ki eko ko soju mumu ki osan ko si so didun ninu eto idibo apapo ti nbo lodun 2027 fo mo ya won ele to dije dipo gomina ni ipinle ti eko
2: oda je ki nse be ki mu eyi o nibi ti won tin salaye oro iroyin di eli post ni loko to diroyin o won ni won si se kere o lonile lalejo ki eni to ba gbo ko so fun eni ti o gbo o nibi ti ajo ile to ngbogun ti itakale arun lorilede Nigeria iyun NCDC ni ati fi oro lede o wi pe bo ti le je pe adiku o ti de ba itankale arun onigba meji jojo yen cholera won ni eyin o wa so wi pe o ti tan le o tori pe arun onigba meji isin be ni orilede Nigeria koda isin ran ka ki o eni ti wa se adari gbogbogbo fun ajo NCDC dokita Jide Idris en lo fi kilo kilo ilede o ni ojo eti Friday nigbati o nba won niro isoro lo ori bi ti nkan de duo pelu ija eleyi ti awon wola kaadi re pelu arun onigba meji to nti omo ya re eleyi te pe ni diphtheria eleyi to di to fun kale to bele ni orilede Nigeria dokita Idris en lo te waju ni ona ro pe e ma gba o se ri awon eyan eleyi tan furasi bi pe arun onigba meji o ti se soki si agbara won won ni kini won le ni egberun lona marun le ni ogota yes over 65,000 ini awon eyan awon ti kefi re lara awon o won ni awon ipinle marun le ni ogbon 35 state ini awon si ti ri koda awon ijoba abile toto marun din ni igba yen 195 local government ini kini ohun wa lati iberi odun ta wa yi di asiko ta wa yi ni ohun si nso o oni bo ti le je pe ye awon eyan eleti en ni arun onigba meji won ti dinkun jojo oni amo koda awon eyan ti won gbe mimi lati pa ase re gan won deku ni odun ta wa yi ta ba gbe ni gbegbe kegbe pelu awon odun to ti koja lo amo sa o eleyin o so fun pe ka lo re so gbengbe su o wi pe o ti tan ni orilede Nigeria oni bo ti le je pe adupe lowo Olorun wi pe ija ti awa ati arun onigba meji nja a n bori die die die oni sugbon mo fe je kini ko ye yin o arun onigba meji ke tan ni orilede Nigeria o oni ohun to wa fe se kilo kilo wi pe kini ohun o a ma ran lati ara enikan si bi kan o won ba lo ibururu pe o le ran lati bi kan o oni koda gan ni pari osu kejo si osu kewa oni ini kini ohun to ma saba po si o nitori pe I ma se se ki ekun omi ko so awon agbegbe kan wo tori pe bo se wa down lasiko yi o se se ki awon nigba meji ko to bo po si o oni awon eyan ki won ma mu omi ti e ba ti mo pe ko mo gara te mo wi pe o ti se se ki ru en to ni arun nigba meji ki o ti ni iba pade pelu oru omi tabi ko ti lo re do tele ni iru fi omi oni ru awon omi e ma mu o tori be eyan ba mu igbekugbe ni eyan gbe si ona fun pe egbe omi e pa yan ati pe en te eyan ba foju re se nkankan fun yan oni yo wole sagu ara o dokita Idris lo te waju ninu oro re oni be ba ti wa kefin re bi eni yo arun nigba meji nbe ni ara re te ti kefin oni ke tete gbe digbadigba lo sibi ti won ti lo re toju e oni be ba tete gbe lo bi tete toju e o se se ko ru la o oni sugba be ba tete toju e ti kini ohun ti wole si la so to ti wa simi lara re oni o se se ko gbe mi irufe eni ohun o oni pa pa julo ni ipinle Borno to je pe kini ohun lo ti po julo ni orilede Nigeria o sa se kilo kilo awon omi te ba mu bimbo ejo je omi to ba mo o eyin eyan ti e ma da otele loju titi ati ibi to ba ti ba yin le ti e wa ma ranju ti e ma do tele nbe oni e ma se se gaka kiri gboro mo ibi te ti se lojo ninu ile yin enikan e ma lo oni beyan ba si fe dalenu e ja mo mo bi ti a mo dale si nibi to ba ya mo da si ni tori pe baba mojuto awon nkan ti ma fa arun nigba meji re o ko boke mo jo sia
1: ore won ni sele jini gbe to waye lapa ariwa le nigeria ninu won ti po ile ise omo ologun na sibe bayi pe to e lo ri gba gbogbo won kale o won ni alaye oro won ni are bala ahmed tinubu lo ta won osise eleto abo ni kese pe to lagbegbe kan ti won pe ni ijoba ibile ti bogo ni ipile ti niger won ni bo ti e je pa won olopa ni won ni awon eyan to to bi 155 tabi 164 ni won jibe sugbon awon to je agbesumo mi won ni 500 la won ko ninu aba na we royin punch lo salaye nigba ti won ba enikan ti o je adari agbegbe ti babana ti won ba soro idris shihak to si fi die mule bi pe to awon osise leto abo ni won ti gunle si apa ariwa ti apa abe o ti won si sakitiyan lati ri daju wipe awon ti won ji ko ninu aba ohun ni won gba won pada won ni lojo kokan ninu ogun osu kejo odun ta wa nbe ye ni kolu alagbara na waye lawon agbegbe kan lakoko ti won ni won kiro ti jimo lowo to si je wipe won ke fin pe awon iko ti lakurawa ati boko haramu ni awon ti won se ikolu na won ni ikolu awon ni won wonu mosalasi ti penya dekar tin be ni agbegbe ti dekara ni bogu be na ni won wo agbegbe kan ti won pe ni gidanzana ati abule ti penya bakana ati awon agbegbe bi meta mi ti kini ohun to ti besele awon ajinigbe ni awon eyan to to bi 500 ni nbe lakata awon bayi ti awon jo nwo yori yori ninu gbo alagbara na o
2: ti won mo paro ma won awon ko ju be lo
1: e won ko ju be lo awon lopa te ndi ko ni won ni 155 ni awon to so won ni pa e mo
2: a ko ju ba nlo
1: 3 ni e mo 123
2: se 1 2 7 20 200
1: ara 500 awon contract ni won e wa pa won yan la
2: olohun o si won gbigba le olohun o si won gbigba le gbo
1: ariwa olagba apo
2: olagba
1: olagba apo
2: iya yi na ni amijare iya yi na ni ati mo
1: se won o si beja usa to sa usa ta won ara
2: iye ina kwana
1: ina geji
2: ara ara won yo so pe ina geji abi ko le abi ko
1: sonu
2: ina kwana
1: lafia
2: ya ya gira
1: ba se nse opin ose lasigbo ti o koja agbara wa ko ti e ni tan ara ni bi pe o koja agbara wa ba se n lo pati na o wa nbe lotun lo si e wa da nkan ya o kansa nbenta e la bi tori tolo
2: e tu fa a si ma fo bo n te lo mi le fura pe yo mu yo tu yo to danu ke
1: ni fa bayi o sa ma da ni ogo bo da kunle e da nkan ya ogo ati bimbo era dan
2: ke mu kan te mu kan okay, ba
1: te bimbo ti
2: order oroke lagbon beun baba ti baba ti dide to ba ti ni agun mejo e ma pade temitayo oyi ladun aboro odedu lori eto ta pe ni bo se nlo o ba si ri lagun mewa e ma pade shina alayo lori eto
1: pade bide mi lori iroyin ni
2: soke e mo wule mo wule gbo mi maka to ba si dagun mewa ko ja bi le nja e ko de si e ko nidi e ma pade shina alayo lori ti wa lo selu abide mi lo ko temi akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se loro bo ba pe ti a ma se lojale oni yo san wa si dada o
1: se won aribi kola lo come the special one happy weekend
3: Wagyu FM 96.7 Agbon Safara, Oyin Safara, Tani Osai Mai pe afara Oyin lo dun ju gbogbo afara na. Eleyi lo de fafule ise Alpha Travels Limited. Ile ise tutu bo ntarige ninu kabani to were na. Lo si ile okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona ronun lai san wo kankan titi iwe irina visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni jani kule. Alpha Travels Limited.
4: Eku dede woyin bi gbogbo ti e tin lanfani lati ma gbo wa lasiko yi akanse eto eleyi ti ile ise Harifa Travels Limited ti oni gbowo e ona ni o nde si eti gboyin bayi to gege bi ayo ba se ma npa lowo yi pe enu oni kan bayi ona ni ati gbopon Raymond Adewale Adeyinka to je alase ati oludari Harifa Travels Limited eleyi to wa ni Oyerogun Shopping Complex opposite Gate 3 Adama Sigba Faju Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi e dakun e ba nki awon ara ni
5: eku dede woyi o se dadala bayin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
4: e dakun ile ise yin ari pe to rinan le n ba won se nbe bo le se se nbe o e salaye ni won ba fawon yan
5: a n ba won se eto rinan lo si ilu okere a n se ti Canada a n se ile ti won mo si London ti o gbe mo ni United Kingdom a tun se ti Schengen na awon Europe and Australia ati bebe lo
4: e se ti bi Dubai ni
5: a se Dubai a se Dubai akore pe ero to n lo sibe ko dabi awon to n lo si ile Europe abi Canada abi America
4: awon anfani wo lo wa fawon eyan to ma wa le se yin pe ke ba won seto yin lo
5: anfani to wa fun won polopolopo koda gan ohun to mu wa ni akanse eto ita ni lọwọlọwọ ta n se bayi si ile America a n se yen lori pe a gba owo kankan lọwọ eti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yin ke to sanwo kankan fun ile ise wa.
4: Nigbati visa ba wa jade tan gbọ sowo gọbọ ko won pada san ba
5: wọ́n máa sanwó gbọ̀gbọ́ ṣe gbọ̀gbọ́ nítorí pé gbogbo alamọ̀bí ìlú ìṣeré nítorí bí ìlú ìṣeré náà la ṣe gbé àkànṣe ètò àti lọ sí ilẹ̀ amẹ́ríkà ìwé zero deposit sílẹ̀ bàbá ti ṣe fún wọn wọ́n máa sọ díẹ̀ díẹ̀.
4: Àwọn ètò owó gan-an ni àbí àwọn èèyàn wo ohun gangan ni ètò ìrìnà tẹ́ ń ṣe lọ́wọ́ báyìí ló wà fún.
5: A kò sí ẹni tí ò wà fún akàn fún àwọn ọmọ kéékèèké láti ọmọ ọdún méjìlá wá sílẹ̀ ní orí ọ̀fẹ́ láti gba visa wọn láìsanwó
4: visa
5: bá jáde kò ṣọ̀wọ́n nìkan àwọn àkàndé èèyàn náà tá a mọ̀ sí left privileged people tán bá wá sí ọ̀dọ̀ wa akàn lọ san visa fees wọn ni bẹ́ẹ̀ tí visa bá jáde wọn ni wọn láti san fún wa.
4: Wọn ni owó kankan láti san.
5: Àkànṣe yẹn náà láti rí pé àwa náà contribute sí orílẹ̀-èdè wọn.
4: Fún ìdàgbàsókè
5: orílẹ̀-èdè
4: láti ran àwọn èèyàn lọ́wọ́.
5: Olú ọgbọ́n olùkọ́ ti rí bá kankan.
4: Ó yẹ ká máa ṣe bẹ́ẹ̀.
5: Ó yẹ ká máa ṣe
4: bẹ́ẹ̀. Tá a bá wá bi ni tá a bá béèrè ó tọ́dún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí gan.
5: Ọdún ní mímu iṣẹ́ àwọn olóko gbogbo àwọn tó ń ṣe travel agency ṣàṣàlẹ̀ tí ò mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ mí ní ilẹ̀ Nàìjíríà náà káàkiri ohun tó bí ogún ọdún sẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ tá a bá ń káàkà ní mímu iṣẹ́.
4: Ogún ọdún sẹ́yìn.
5: Ogún ọdún sẹ́yìn ló
4: bá tó ti wá sí. Ẹ bá wá ní pé kẹ́ ẹ ṣe àkójọpọ̀ orúkọ àwọn tẹ́ ẹ ti ṣètò ìrìnà fún tí wọ́n ti lọ sílẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè America àti àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti darapọ̀ yẹn wọ́n tó mélòó.
5: Kò ṣe kà.
4: Ọ̀dà fún àǹfààní àwọn èèyàn tó bá ti ẹ̀ wá fẹ́ pè yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fi nọ́mbà yín ta.
5: Nọ́mbà ilé-iṣẹ́ wa ni 08032621
4: òní nọmba yín kò jẹ́ bí òṣèlóhun ó jẹ́ ìyẹn lórí àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ Arifa Travels Limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìyẹn eléyìí tó wà ní òye orogun shopping complex ní opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan fún ẹ̀yin tẹ̀ ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ẹnu Mr. Raymond Adeyinka Adewale lórí ọ̀nà àti ìrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe ẹ lè pè wọ́n sí orí nọ́mbà yìí 08038262191 ẹ sì tún lè kàn sí iléeṣẹ́ wọn tó wà ní oyè orogun shopping complex opposite gate 3 Adamasigba Fajuyi Road Ibadan ẹ ṣé púpọ̀.
3: Don Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afaro Oyin, Lotun Jubu Bafara No. Ele Ile Lode Fafule Share, Alpha Travels Limited. Ile Share Tutu Obon Tarigi, Nino Kabani Tuwere No. Lo Sili Okire, Anfani Lale Leyi, Fui Watu Bafe, Lo Sili Amerika. London Ron, Lai Son Woko Kana, Titi Iwere No, Visa, Yo Fijade. Mabo Tarata, Sile Share Tiko Ni Jani Kule, Alpha Travels Limited.

Vacancy. Ile-iṣẹ́ 5homes limited ń wá àwọn òṣìṣẹ́ ọ̀jọ̀gbọ́n wọ̀nyí pẹ̀lú owó oṣù tó wúni lórí àti ibùgbé ọ̀fẹ́ láwọn bíi bricklayers, welders, plumbers, electricians àti carpenter. Àwọn tó bá fẹ́ràn láti ṣiṣẹ́ lè wá sí ọ́fíìsì wa ní GMP Moniya Ibadan tàbí kí wọ́n pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 003-844-3962 tàbí 0810-188-3488 Olukede 5homes limited Joshua Builders.

0: ìyẹn ọjọ́ kejì ijọ́ tí iná jó òun ni wọ́n ti lóńkálùkù ti tún ìsọ rẹ̀ kọ́. Lóòótọ́ ló jẹ́ pé àwọn èèkàn ìlú wọ́n lọ ọbẹ̀ wọ́n dá sí, lára àwọn tó lọ síbẹ̀ làwọn olùdíje fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ti APC Sẹ́nítọ̀ Sharafadeen Abiodun Ali lọ́bẹ̀ wọ́n fún wọn lówó. Ọ̀nàrẹ́bù Bímbọ́ Adékànbí lọ́bẹ̀ wọ́n fún wọn lówó. Ọ̀nàrẹ́bù Rẹ̀mí Hùsẹ́ni lọ́bẹ̀ òun náà fún wọn lówó. Oríyọmí Hamzat lọ́bẹ̀ wọ́n gbowó kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí wọ́n fún wọn lówó kò ní láì fi inú a sì tàbùkù wọn. Àwọn ń gbìyànjú àti fún àwọn èèyàn lọ́wọ́ òkè padà ni. Ṣùgbọ́n ibi tí mò ń lọ rèé, ọjà ọ̀rányàn tó jóná lọ́sẹ̀ yìí, àwọn tó wà nù ọjà ní irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí pé kì í ṣe pé iná kan ló spark pé ọjọ́ pé wọ́n ti iná bọ̀ ni. Tẹ bá lọ sórí Facebook wa ẹ rí bí náà wọ́n ṣe fẹjú kẹ̀kẹ́ lásìkò tó ń jóná lọ́wọ́. Iná lẹ̀ ń wò yẹn tó ń jóná nígbà tí ọjà yẹn ń jóná lọ́wọ́, ìyẹn ní àsìkò tó ṣẹlẹ̀. Iná gàgàǹgbá omi ò tó pa, ṣé ìṣọwọ́ táwọn ọjà kúkú wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà wọ́n kọ́ wọn. Wọn ò kọ́ ńlànà tòde òní tó jẹ́ pé ọkọ̀ panápaná lè gbà rin rẹ̀ bí wọ́n bá tiẹ̀ fẹ́ lọ paná ńbẹ̀, lè tó yẹ pé ó ṣòro ọjà ìjóná padà. Àwọn ìyálọ́jà babalájẹ́ ń pé tíjọba bá tiẹ̀ fẹ́ gba ọjà lọ́wọ́ àwọn, wọ́n bá tún mi kọ́ ní ọ̀ràn yẹn mò ń sọ yìí o, wípé gbogbo àwọn táwọn ń bẹ mẹ̀tẹ́lẹ̀ ò lè rí ìsọ̀mọ́ nínú ọjà. Táwa ní tiná bọjà àbí àárẹ̀rí sọ làwọn ọlọ́jà ń sọ ni, torí pé òun wọ́n ṣọ̀kan wọ́n sì fẹ̀hónú àwọn lọ sílé Olúbàdàn àwọn òrírú ẹ̀ rí láti ìgbà táwọn ti ń ta ọjà àwọn ń bẹ̀ pé kọjá wa jóná tó báyìí kó fẹjú kẹ́kẹ́kẹ́. Ẹ já wo ẹ̀hónú àwọn tí wọ́n jẹ ọlọ́jà lọ́ràn yàn. Kétékété ẹ lórí ọ̀fẹ́ láti gbójú òwà ẹ bá wa ṣí à ẹ pé kó kárí ilé àjọjẹ Odùnbẹ́ nìkan ò ní ohun àwọn tí wọ́n ń fẹ̀hónú wọ̀nyẹn lẹ rí yẹn pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé ó kàn sí sọ, bó tiẹ̀ jẹ́ pé gbogbo àlàyé tí wọ́n ń ṣe náà ni pé ó kọjá òye ènìyàn. Wọ́n wá pé agbọ́n ń ṣẹ́, oyin náà ń ṣẹ́, ojú olóko sì wà wúkúlùbùkúlùbù, ibo là bá sọ ọ̀rọ̀ kà, ìyẹn lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí lórí ọjà tí ń jóná léraléra, ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún àmójútó pàápàá jùlọ nílẹ̀ Ìbàdàn. Ẹ kú ojúmọ́ lákọ̀tún Tèmítayọ̀ Oyèládùn àbọ̀rọ̀ inú ọkọ mi ẹ káàárọ̀. Bẹ́ ṣe ń gbọ́ wa ẹ gbójú òwà live and direct. Àwọn tó jẹ́ òǹwòye àwùjọ tí wọ́n jẹ́ lámì ètọ́ àjọ wà lórí ètò bó ṣe ń lọ láàárọ̀ yìí. Comrade Alaba Adébísí ẹ kú ojúmọ́ aláyọ̀ ńbẹ̀ o.
1: A kú ojúmọ́ wọn kí gbogbo ara lé nílẹ̀ kí gbogbo àwọn tàjọ wà nínú kú.
0: Comrade Akíkọ́ tó ṣe Shedrack ẹ kú ojúmọ́ aláyọ̀.
2: Ẹ kú ojúmọ́ wọn níbi níbi tẹ́ bá ti ń gbà lórí ìkànnì.
0: Comrade Gbenga Akoy ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ aláyọ̀.
2: gbogbo ẹ̀yin ara ilé aki ọkọ̀ ojúmọ́ ṣíláyọ̀ làbá yín.
0: Ẹ ṣeun, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí, ẹja àjọ fojú sunukun wò ó, torí pé ẹ̀yin àgbábọ̀ ẹ pé ọ̀rọ̀ sunukun ojú sunukun ó ní àáfi wò ó. Alàgbà làbá débísí.
1: Ẹ ṣe atọ́kùn ń kí gbogbo ara ilé lẹ́ẹ̀kan sí. Ṣe rí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ iná tó ń jó most especially ní Ìbàdàn, ó jẹ́ nǹkan tí gbogbo wa pátápátá kò kí ń ṣèjọba nìkan tí a gbúdọ̀ gbé ìgbésẹ̀ tí ó tọ́ lórí ẹ̀. Dó ta bá wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà, a máa wò pé àwọn factors kan náà wà tí ó responsible fún iná tó ń jó káàkiri. Ẹbí ìjọba wà ń bẹ̀, ẹbí àwọn tó ń ṣe àmójútó àwọn ọjà náà wà ń bẹ̀, ẹbí àwọn ọlọ́jà náà wà ń bẹ̀. Because ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà tá à ń sọ yìí, location, poor planning, then ẹ̀yin ẹ sọ mọ́rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn shop tó wà nínú àwọn ọjà tipátipá gan lèyìn ó fi rìn nínú àwọn ọjà débi pé a sọ̀rọ̀ pé bóyá èèyàn lè gbé mọ́tò ọbẹ̀ tí iná bá ń jó. Ẹ wúru ti ọjà bodè tó jẹ́ pé bí gbogbo ẹ̀ bí ìgbà tí wọ́n tiná bọ̀ ni tí gbogbo ẹ̀ tó parun téèyàn ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó dẹ̀ tún di ọjọ́ kejì tí àwọn ọlọ́jà tún ti sáré bẹ̀rẹ̀ sí ní kan pátákó wọn. Ohun tèmi expect nígbà yẹn ni pé kí wọ́n tiẹ̀ fi ààyè lẹ̀ kí wọ́n lo block fún instead tán fi lo pákó yẹn, pé táàyè bá wà kan tiẹ̀ fi lo block so that irú pákó tó múra wọn yẹn a lè bẹ̀rẹ̀ sí irú yẹn ò ní sí bẹ́ẹ̀ mọ́. Ohun tó yà mí lẹ́nu jù ni pé wọ́n ní investigation tí mo padà ṣe ṣe mọ̀ pé orí tẹ bá calculate owó tí àwọn ará bodè ọjà tí wọ́n rí gbà lórí ìṣẹ̀lẹ̀ yẹn kò kí ń ṣe owó kékeré. That's number one. Number two ni pé wọ́n ní àwọn tó ń ṣe àkóso ọjà bodè ipe tí àwọn ò bá tètè gbégbèsè páwọn nǹkan pákó bá yẹn ẹlòmíì ní wọ́n rí ṣọ́ọ̀bù mọ́. So àwọn yẹn náà tún ń lo ìjọba tiwọn láàyè kan tẹ́pẹ́ tán bá tètè ààyè wọ́n tún tún owó san o despite the fact pé nǹkan burúkú ló ṣẹlẹ̀ sí àwọn ọlọ́jà yẹn tí wọ́n bá tún kan pákó wọn tán kàn yẹn wọ́n tún tún owó san fún àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá lọ́jà àbí àwọn tí ẹbí tí ó ní ọjà bodè yẹn gangan wọ́n tún tún owó san fún wọn. So wọ́n ní reason tí àwọn fi padà sáré lọ kan ohun tí àwọn kan nìyẹn, ìyẹn ẹgbẹ́ kan tún nìyẹn. Ẹ wá jẹ́ àtọwọ́ bọ aspect owó tí wọ́n fún wọn gan, ẹ padà rí pé àwa gangan fúnra wa là ń ṣera wa, wọ́n kàn fún àwọn ọlọ́jà ẹlòmíì tí nǹkan tó ṣẹlẹ̀ sí tó worth millions à ń gbọ́ pé wọ́n fẹ́ lòmíì bóyá 250,000 ní adúrú owó yẹn. Wọ́n láwọn tán ṣàkóso owó ọ̀hún gan ṣọ́ọ̀bù wọn kankan kò padà jóná láwọn tó decide pé okay torí pé àwọn náà lówó yẹn dé sí lọ́wọ́ ṣọ́ọ̀bù kan àwọn pípùn yìí ò jóná. Wọ́n á decide pé okay àwọn tí nǹkan tán lose tó worth millions tí ò kì í ṣe owó kékeré wọ́n á bẹ̀rẹ̀ sí pín 250,000-230 àwọn owó tí ò ṣe gbọ́ sétí ní adúrú owó yẹn ìyẹn lọ lẹ́gbẹ̀ẹ́ yẹn. So ẹ wá wo ti ọ̀ràn yàn tí ó ṣe ṣẹlẹ̀ dó ọ̀ràn yàn ò ṣe máa jóná ó ti jóná náà ní 2004 náà rí. So
0: wọ́n ní pé
1: eléyìí ló kàn fẹ́ pọ̀ jù
0: eléyìí pọ̀ gan
1: nígbà yẹn àwọn kiní ṣáìdì àwọn alágbo ni ó jóná ngbà yẹn kò kí ń ṣe gbogbo ẹ̀ bí gbogbo ẹ̀ ṣe jóná. Ta bá wá wò pé ókè o báwọn ọjà ṣe ń jóná náà tán bá ń wò pé ókè o àwọn saboteurs náà wà ta bá rò sá lọ síbẹ̀ yẹn náà ó tó ká rò náà reason ni pé ókè o kò sí nǹkan tán táwọn èèyàn kì í fi sọ táwọn ti ń sọ di business ní nàìjíríà lẹ́ni wọ́n wò pé bóyá àwọn náà wò pé ókè o àwọn oúnjẹ abode tó jóná ó níye owó tí wọ́n cash in. So tán bá rò lọ aspect yẹn náà pé ókè o àwọn kan náà ló ti iná bọ ọjà ọ̀ràn yàn mo rò pé a lè rò lọ bẹ̀ náà bá a bọ́bọ̀ ìgbésẹ̀ gangan gbúdọ̀ wà. Ẹ wá jẹ́ kí n fún yín lẹ́sàmpù ṣe é mọ̀ yín pé ọjà bodè tó jóná pẹ̀lú gbogbo owó tí wọ́n gbà tí mo expect pé bó ti àjẹ́ mini fire station
3: abi kan kan ti e ra extinguisher kan pin kaakiri won se yen o de bi pe won o le de na iru isele be lojo waju gugu aduro owo ti apolopo gan lo donate ti oruko won o sinu iroyin abi ti radio gbe bo awon to sakoso wo yen won gbegbe se pe oke o ki la won fe se ti iru isele yi o fi ni isele ni ojo waju ko si provision kankan then we expect pe oke o boya joba ipinle oyo ni boya local government ti awon oja ifo si ka won gan gbegbe se ko si gbese kankan tan gbe se bi a se ma bere continue na ti oja ba ti wa jona a ke si ijoba a ke sawon oloselu e wa imagine ti o ba je time oselu niru nkan ba isele nko se gbogbo a loloselu ma wa bere si contribute owo abi ma donate owo fun iru awon isele bayen abi ka gbe igbese pe kiru e ma sele mo pe ti ru nkan be ba sele ka le tete ka pe ko si gbogbo yen e wa wo your state gangan le oke oko ta fi npana melo lo wa lo your state leni so gbogbo
0: awon kan ti e ni pe owo te so pe won fa wa ni 215k
3: o ke ni ke to se 250k o eh eh she ti se ko carry investigation so awa gangan funra wa ni problem ara wa ngba ti ru isele ba yen sele tawon kan tu joko le aduru owo yen mo de ti so fa won loja yen na pe tenu won ba ko kan wa ba mi ma ba won take care up mo so na lori eto boderu n ba opolopo won pe won ni le soro bi gba abi gba ti won ti mu won leru ni
0: pe opolopo fe
3: bodo won ra ni won le soro won ti bi gba ti won ti mu won leru ni
0: e ja lo sodo alagba kimbodun se se drag eh suba fe polowo oja oju ta fi wore isakoso awon oja abe ijoba won lo wa ijoba apapo ni ijoba ipinle ni abi ijoba ibile kisi loju se won nje won se to to lati ri pe abu wa fun oja to fi je pe ani ma padanu dukia papa julo lasiko ti opolopo wi pe nkan won gogogo lati se owo ni isinwo gogoyin ni ati wa ma padanu owo ati tun ko lati le lori owo a ri pe opolopo o se se ko subu ko mo le dide mo nitori pe apa oni oju re kin joju ara e se te ngbo wa ja polowo oja npada bo
4: Lagilu FM 96.7.
5: Mo ti bere fun o le se alai mo panilerin lakoko apejopo itakoroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo nje ta

0: The 12th edition of the Spartacus Comedy Show, Rapping Daddy Live, is here again, tagged the official declaration. Featuring Bash, Dr. Smile, H. Prince, Jim Baba, Wuli Agba, Hussein, MC Decent, ATM, General Olak, MC Imperial, Dextop, and lots more. Special guest appearance, Minister BBO. Happening on Sunday, 30th August 2026 at MOV 21 Event Center, Ibadan. Time is 3 p.m. Gate fee, regular, 5K, VIP, 25K, VVIP, 50K. Tables are 500K, 1 million, and 5 million Naira. Tickets are available at www.tixnig.com or WhatsApp 0703-137-3320. Buy your ticket and stand a chance of winning the plot of land and other excellent prizes. Proudly supported by the Office of the Special Assistant to the President on Arts, Culture and Creative Economy, Quantum Homes, Kayode Adamuleku Foundation, Unique Fertility and more. Rapping Daddy Live Season 12 is coming.
1: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ wá láti lọ sí ilé hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ national hajj commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026 pẹ̀lú mukadam baasun hajj ahumra service. Wọ́n tún ti ń ṣe ètò umura olóṣooṣù, umura december, umura ramadan 2027. Ní sinadí ẹ̀díẹ̀ iléeṣẹ́ mukadam baasun hajj ahumra service ti pé àwọn ibùgbé tó súnmọ́ masjid al-haram maka àti madina oúnjẹ ilé wa siyara ọ̀fẹ́ onígbàdégbà pé bàbá iléeṣẹ́ mukadam baasun hajj ahumra service rìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 ọlọ́yà shopping complex ọjà bòde nílùú ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119 mukadam baasun hajj ahumra service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dídé ilẹ̀ mú.
2: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbojipo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ò ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbọ̀ alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

0: eti yin melo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni sugbon ni bata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo e yara o oju lo bara idi pataki re ti ajo charity health foundation se npe akiesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowolowo ni charity eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale charity eye care foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
1: 0701015255
0: oju lo bara oni dindo mo wa lagbari
2: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
3: eto igbeyawo laye
4: ejowo eduro najare
5: ki lo sele
4: ki won to so wa po nje o ranti po oseleri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle ni 2026
2: ni tuto
4: ka sa so pe o ti ra won abi
2: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
5: iwo lo tun je cdk e bayi
2: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
2: ah ah lati osu to koja ni mo ti ra won
4: oluse aguntan
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
6: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
5: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
7: Ìpínlẹ̀ Ọ̀yọ́ akún àlejò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ amẹ́tìtì gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí. Igun ẹgbẹ́ àwọn obìnrin ó ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀ ní pápá ìṣeré Liberty Òkè Àdó Ìbàdàn láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch the Era. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì ààrẹ, Dr. Alile Idele, APC National Women Leader, tó tún jẹ́ agbátẹrù TTB ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń rọtakọta bọ ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ láti túyẹ́yẹ́túyẹ́ ìgbàpàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi Ọ̀pátúndé, Ọ̀yọ́ State APC Women Leader, Engineer Dọ̀tun Sanusi, alátìlẹyìn TTB. Wọ́n ṣèléwájú ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti gbàlejò aya rẹ̀. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o.

0: akọrin ilataro ni o ti sun mi igbogan la nlo bole mu mi lo
1: arakunrin fọkan balẹ ọnu ati la re ni mo fe fi han e o ya wo o re
0: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yìí ṣẹ́ ń là láàní àbẹ́ ń ṣí ìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè

0: toro oro bayi leyin awon to je awon to fe dije dupo kan tabi omi o ni pe nigbati epo petiro won ti won yo subsidy are gbegbese kan lati ma je ki o ni wa lara o
1: yes
0: are ni pe
1: CNG
0: and CNG nigba yen kini re kan 30 naira
2: ta
0: 30 naira te ma fe feel ori di moto boya le yo na to
2: 3000
0: yeah tu ma se pe moto lo e ko bi e meta
3: ti o
0: se lo tan
3: 3005
0: ta yo kunu re
3: ke se
0: full tank moto ko lo ko se pe yo de de lati ko e le loju laji lo eh sugbon to ya mi lenu ni pe awon moto ti won lo CNG o ti wa ni state tipe tipe koda awon maruwa to lo CNG ti po sugbon atawon to lo ma lo lo petrol atawon to lo CNG they still charge the same amount ijoba apapo Nigeria ti wa se pade bayi pelu awon gomina lati ri pe owo ta yan fi nse gboki gbodo okan jalo le ni Nigeria pe oni ye buses ti o wa si awon states sugbon emi o ti ri pe ona bayo ni yen tori pe awon ti o wa moto yen ti o ba si
3: awon identification
0: ijoba pe won monitor e to se daada won ni je ko yen wa le tori ko si nkan to lo okere ni Nigeria pelu iwoye temi o ti ifibe mo wale lawojo subeje agba ipe lori oro titi awon loja yi ko to di pe a danu le yen elo e karo
4: e karo a boro
0: yes sir
4: e ku ojumo mo ki e kuse
0: e se oruko yin bo le tin pe
4: arun arun ambe la di sey e kuse mo ki gugu awon ki opolo yin ni joba o seri ko te gbe wa laro yo da pupo ju olohun go iruri to da le sugbe to wa seri lati pe oja njona kejebe na ni nkan wa ri debi yi pe oni oja jone ola oja jona o lai wa ninu oye se ngo mi sa
0: okay
4: bi nigba kan ta ba ti wa ni boya bi osu kokola ta menu ba osu keji ni osu kemi ne la wa npe ina isele le ma karu yi kuwa pe die die be si lori looto sùgbọ́n lásìkò rí àti mọ́jọ sùúrù àti wọ́wọ́ ojò iná náà ni ejò ti lọ́wọ́ nú ṣe wá rí nǹkan tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ní ṣe ni pé kọ́ lọ́wọ́ bàbá ló ṣàánú wa kọ́ bíjọba wa ni o báwùjọ wa ni o kí wọ́n dákun kí wọ́n má fi ọ̀rọ̀ ná kọ́ jẹ́ pé kọ́ máa yí pé báyà wọ́n máa fi pawó wọlé kọ́ máa ti gbogbo ọjà bo iná bo ọjà kọ́ máa ní nǹkan yóò da rárá láwùjọ tọ́ nínú ọjà yẹn gan yóò mọ̀ tí ò bá mọ nínú ọjà yìí gan àti rí mi tó fẹ́ pẹ̀fàlà lọ ibo mi tí ó máa jóná lọ wọ́n yàtọ̀ rí nǹkan bá wọ́n ṣe nǹkan lé lórí pé à ń ṣe láti pé ká máa fi gbó wọlé kò wá jẹ́ nǹkan tó báwùjọ mọ rárá tọ́ pé gbogbo nǹkan wa tába tó jóba ká ti jẹ mọ́tò owó pé ẹnìkan ó rí jẹ níbi màdàrú á wà múra sí i èkó gan níbẹ̀ yẹn tí gbogbo ẹ tún súnmọ́ tó gbogbo ẹ tún bẹ̀rẹ̀ súnmọ́ tó bá yẹn lọ inú máa dún gbogbo ìgbà bẹ́ẹ̀ ní èkó gan ṣé nígbà ìdàn nìkan ni ọjà wà ní ọjà ń ṣe ẹni kan tó súnmọ́ ẹ̀rọ dáadáa nígbà bá lẹ́sẹ̀ rẹ̀ ní sẹ́yìn bíbà ìwàrà níbi bíbí màá tí ojú ọgbàgbọ́n náà ó lè jẹ́ pé sọ́fọ̀ ọ̀kan náà ní bẹ́yà só ìlúgbọ́ àwọn adédè gírì sí wọn pa ara jẹ́ pé bẹ́ẹ̀ àfigbowó ni wọ́n fẹ́ sọ ọjà di ìkà yóò bá òjò mu rárá kán mójútó àrìn yẹn kó ètò àrùwàn láti ṣe ìyẹn.
0: ẹ ṣe àrùwàn láti ṣe ìpè àlè mọ kọ́ńtínú láti mọ lọ dáwọ́ fáwọn tó ń ta ọjà
3: lámọ́
0: hello ẹ kaaro o ẹ ja gba ipe mi nbẹ hello ẹ kaaro o bulẹ ti n pe wa.
5: hello sir.
0: yes sir n gbọ yin orukọ yin.
5: ẹ kì í ṣe àbọ̀rọ̀ mr sanusi ló ń pè láti ring road.
0: okay sir.
5: bàbá wa ṣe wà ń bẹ yẹn o. ṣe mọ̀ pé ẹ̀yin àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan wípé tí wọ́n bá ní kí wọ́n pe kíndìn kan lẹ̀ kó sì kú ìyẹ́ ẹ̀ bó ṣe wù yóò di nǹkan. ṣèpè níṣẹ́ báyìí ẹni gbogbo wa fẹ́ jẹ màálù sá gbogbo kálukú wa.

0: 17. Work hard, play hard.
1: 72 hours with God. Agbara Olorun ma ro lebi le titi ti se yadu ninu aye oni boji pe eyo ninu ipade adura wakati meji le laadorin pelu Olorun ni CAC Covenant of Mercy aka majemu anu Olorun tun ma lo baba Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe ewo to osun kesan yi ma lagbara pupo akasi ara emi o se otitun Isaiah 43 verse 19 la korie latojo Friday ojo kokala si Sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th September 2026 lojo Friday ati Saturday agumesan aro metausan ati showu lagu meji lauru lojo Sunday apade lagu mejo abo aro si meji lausan ati showu lagu mekwa le o je roni witi witi ni mexica kilometer 18 Ibadan Ife expressway o sengere Ibadan ni pile ojo ifranse olorun alaye Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe olorun ma lu atawon ifranse olorun mi oko bossi wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa si pade adua yanu re nduro di onbe o.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ìpínlẹ̀ Ọ̀yọ́ akún àlejò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ amẹ́tìtì. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí, igun ẹgbẹ́ àwọn obìnrin ó ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀ ní pápá ìṣeré Liberty Òkè Àdó Ìbàdàn láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearer. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún Ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì Ààrẹ, Dr. Alile Idele, APC National Women Leader, tó tún jẹ́ agbátẹrù TTB ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń rọtakọta bọ ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ láti túyẹ́yẹ́ túyẹ́yà pàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi, Ọ̀pátúndé, Ọ̀yọ́ State APC Women Leader, Engineer Dọ̀tun Sanusi, alátìlẹyìn TTB. Wọ́n ṣèléwájú ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti gbàlejò aya rẹ̀. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. APC Progress.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owo awon apapo ilese aladani akonirin ajo fun umura ati haji ti joba Nigeria ati Saudi Fawosi Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji ti lu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asan pari owo Hajj 2027 ni ojo 26 osu kesan odun ta wa yi on the 26th of September 2026. Awon ro gbogbo eye te fe ba wa ninrin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yi o. Awon ilese tabajo me gbe ahun nikan ni sanwo yin fun o lati mo won e wonu iwe royin punch jo jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba won ni ahunsw@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alode wa sorire
5: ola.
6: Baba, akọrin látàárọ̀ ni o ti sún mi igbó gan la lọbọlẹ̀ mú mi lọ.
7: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rèé, òun rèé.
6: Takashi pẹ̀lú 500 naira ₦300 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.nga.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrànràn?
6: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
5: Mo ti bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá, ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: lọ́wọ́lọ́wọ́ lórí òkè bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ òru 11 PM to 3 AM. Níbo lórí òkè bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ Ìdíayùn rẹ̀. Ẹ sọ ní ìkọjá ìyànàbáre díẹ̀. Aláàdọ́rin Along Ìdíayùn rẹ̀ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary September 13 ní olú ìyá ìjọ wa Lórítà Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wò Èṣúpòfo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: Lajilu FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

ẹnìkan kì í dènà máa gbé níbi tí ó ti ń kun mẹ́ẹ̀ láró bẹ́ẹ̀ òun náà ni wọn kì í dènà máàlùkò níbi tí gbé ti ń kun mẹ́ẹ̀ lósùn bákan náà ẹnikẹ́ni kì í dènà mọ́ lékeleke níbi tí ti ń kìyẹ àwọn ọmọ ẹ̀ bọnú ẹ̀ fún nínú ìrìn àjò eléyìí tí tàwa tẹ̀yìn ó rìn nínú ìrìn àjò ayé wa bẹ̀rẹ̀ látòní kí ọlọ́run elédùmarè kọ́ bá wa gba gbogbo ìdíwọ́ òun ìdènà kú òun bẹ́ẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ohun tó bá ń dènà ìgbáyégbádùn àwọn ọmọ èèyàn nílẹ̀ yìí kí ọlọ́run kọ́ dàkún bá wa palẹ̀ rẹ̀ máa tún kíyìn o wípé a kú àmójú àti àmítíbà ara wa lórí àkótún ètò tiwa lòṣèlú níkànnì lagelu 96.7 òkè tó gajòkè láàfin

0: ẹ̀dàkùn
1: 09123708675
2: hello
1: hello
2: ẹ̀kú
1: ojúmọ́
2: ọmọ bá bọ́lá jí àjíbọ́lá àdèmọ́lá òkìlú láti lè rọ ẹ mo láìkí nǹkan tí àlájì arílábúgbó sọ ọ́nà kí wọ́n bẹ̀rẹ̀ nínú ọ̀fẹ́ sọ ọ̀lọ́ bàbá tí wọ́n á pẹ̀lú kò fẹ́rẹ́ fún àwọn méjì tó wá bẹ ní kudos ni pé wọ́n ní àgbékalẹ̀ ọdọ̀ ọmọ bí tó bá yẹ kọ́ dodge ọmọ dodge so mo like ọ fún yẹn then ṣé wọ́n rí nìkan ní gọ́ńdá ní kọ́mọ́ṣàkóṣì ṣàkóṣà lókùn ọdọ̀ oníṣẹ́ wa ní ṣàkóṣà ẹni ibi tí ó bá fẹ́ wó sí ọ̀tún ló sí ní kókàlù kò fẹ́ wọnú then pé gọ́ńdá náà wà tẹ pé ọlọ́wọ́ tó kọ́ ibi ní lọ́dún ọ̀fẹ́ ní gbogbo ìròyìn èrò òwúrọ̀ bẹ́ẹ̀ bọ́lájí àjíbọ́lá àdèmọ́lá òkìlú láti lè wá.
0: Ẹ ṣeun ẹ ṣeun fún ìròyìn lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ṣe àríwísí lóríṣiríṣi sí apá abẹ́hùn àwọn eléyìí tí ó bá bá ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ mu a ó kà á níwọ̀nba Adéyè Aremu Ibrahim wọ́n kí wá tiwọn Ayọ̀lá Ọládélé Ọlárẹ Mickey ọmọ ìbílẹ̀ láti Àpáta Gàngà ṣeun Ayọ̀olúwa Ọládélé láti Àpáta Gàngà ẹ̀yìn náà ṣeun bákan náà onímọ̀wọ́ Ìmọ̀fọ́jẹ Peter Salau Kasim Matthew Ayégbàmí wọ́n ń kí gbogbo wa ni Olúwafikayọ̀ Akínwùmí láti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì lọ́hùn ẹ jẹ́ kí n mú eléyìí hello.
3: Hello papa.
0: Hello.
3: Yúdọ̀.
0: Àmì orúkọ yín.
3: Orúkọ mi ni John Akintola.
0: Láti bó sá.
3: Láti Alákíá Nìbàdàn.
0: Ẹ ṣeun.
3: Ṣe rí kọ́nà kó sànú wa ni. Ohun tí àwọn bàbá méjèèjì sọ òun tọrọ gidigbe ni kò sí olóṣèlú kan tí fẹ́ ṣe pé kó mọ̀ ní kankan tó ń mọ̀. Lára ìwé ti lè wò kó rí ó ṣeéṣe kó jẹ́ fáwọn ọmọ abẹ́rẹ́ gẹ́gẹ́ ní ọmọ orú ní ọmọ ogun ẹmọ gbà ó sì lè gbà kọ́nà kó sànú wa ni òun ṣeéṣe láti rí pàápàá náà ayé nínú àwọn olóṣèlú ṣùgbọ́n kí wọ́n fi gbé òtòlòtó kó lè bàa rí bí wọ́n ti ń fẹ́ ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Àmì ẹ ṣeun bákan náà ni mo wo Awotona Olayemi Olasco ẹ ṣe ọ̀gbẹ́ni Techno D Techno. Ẹ ṣeun Olújídé Rahman látọ̀yọ̀ Aláàfin Akinyin bákan náà mo ń wo Taofeek Olaskua wọ́n ní Alhaji Wasiu Sadare is using diplomacy to answer the question bí àwọn ṣe fi èrò tiwọn sílẹ̀ ń bẹ̀nu Ìṣọ̀lá Kírè Tajibọ́lá látọ̀yọ̀ Aláàfin ẹ ṣe Ọládélé Múyíwá bẹ́ẹ̀ ni mo wo Yínká Onígbèdé wọ́n kí wa wọ́n ní àwọn kí ọ̀gbẹ́ni Sadare fún ẹjẹ́ kí n kà bí wọ́n ṣe sọ kó lè yá wọ́n ní kudos to Mr. Sadare for his proper and professional choice of words in addressing the issues in APC some other members of APC should learn this from Mr. Sadare you can't be using harsh words in appealing to someone who is angry as a result of the outcome of the primaries meanwhile I disagree with Mr. Sadare on the accounts he gave about Osun State APC. Those people are anti-people. They took politics too far. Thank God that we Osun State indigene subdued them with our votes. Erotiwa Oniye. Aziz Young Rufi Lati Labawo Eshe Adupe Ibrahim Suleiman Lati Wori Esheun. Eje ki mu ipe eyo kan si ki a lo soju oja ka mu ise je nbe. Nígbà tá a bá padà dé tí wàá lòṣèlú yóò mọ̀ tẹ̀síwájú hello. Ojú òpó yẹn lórí bẹ́ẹ̀.
4: Ẹni tó sọ pé òun subdue
0: ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
4: Bóyá ló mọ̀ wípé ẹgbẹ́ APC ní over

0: ẹ ṣeun ní kankan kan mà.
1: Ẹ̀sà ó kàn jẹ́ pé àwọn ẹ̀yìn àìnítẹ̀ẹ́ lọ́rùn ni ẹ̀rẹ́ kí pẹ̀kẹ́ ló lè fi tí wọ́n fún wọn tẹ́lẹ̀ kò yẹ kí wọ́n lè fi ilẹ̀ bó ṣe yẹ kí wọ́n ṣe ni wọ́n ṣe yẹn pẹ̀kẹ́ ló lè wí ilẹ̀ lẹ́ṣà lọ́yọ̀ ṣe ẹ̀ máa fẹ̀ kọ́ tọ́ná fún ayé
0: ìbò kan lẹ ní ìbò kan lẹ́yìn ní ẹ má gbẹnu àwọn èèyàn sọ̀rọ̀
1: kò lè wín ẹni tí ò rí páwà ṣe tó ni wọ́n wà dìbò kúkúrò kí ó gbọ́ rẹ́díò
0: ọ̀dà ìṣòro
1: gbọ́ rẹ́díò pẹ̀lú táwọn èèyàn máa ń wí ni ẹ̀ bá mọ̀ mọ̀ wípé àti wín ni rẹ̀ yóò le ó ṣe yẹ wọ́n ṣe wọ́n ṣeun ó wá pò mí.
0: Ẹ ṣeun fún èrò tiyín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òní ìyẹn Azeez Rafiu Adekola Young Rufi láti Lába Owó International Market wọ́n ní àwọn gba olóyè Adelabu nímọ̀ràn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC àǹfààní gidi ló máa jẹ́ fún wọn tí wọ́n bá gbà wọ́n ní kí wọ́n rántí pé àwọn ará ẹ̀yìn ni ó kéré pé lára àwọn ẹ̀yìn lójú ààrẹ Tinubu ni wọ́n jẹ́ pé tí wọn ò bá gbà báyìí ó ṣe ṣe kí nǹkan yẹn kó ṣe àkóbá fún ètò ìdìbò ààrẹ ní 2027 ìmọ̀ràn tí wọ́n ònu láti bẹ̀rẹ̀ àsìzó já lójú ọjà ká mú iṣẹ́ ńbẹ̀ tá a bá padà dé tí wàá lòṣèlú ń tẹ̀ ẹ́ síwájú ẹ kú kalẹ̀.
2: Lágílúwẹ̀ FM 96.7
3: tiwa lòṣèlú lórí Lágílú 96.7 FM pẹ̀lú Ṣínà Láyọ̀.
4: Láti túbọ̀ mú kí èròngbà ìrètí ọ̀tún ìṣàkóso Tinubu fẹsẹ̀ múlẹ̀, Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON, obìnrin àkọ́kọ́ ní Nàìjíríà, yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearers ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀, Her Excellency Aya Igbákejì Ààrẹ Hajji Anana Shettima, Dr. Alile Idele, APC National Women Leader, tuntun jẹ́ agbátẹrù TTB, ni ó kọ̀wọ́rì pẹ̀lú aya rẹ̀. Ọjọ́ Monday, August 31, 2026 yìí, láago mẹ́sàn-án àárọ̀ gẹ́gẹ́ ni ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ igun àwọn obìnrin ó gbàlejò Senator Olúrẹ̀mí Tinubu ní pápá ṣeré Liberty Stadium Òkè-Àdó Ìbàdàn. Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron, Oyo State. Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron, Oyo State. Dr. Felicia Adekemi Opatunde, Oyo State APC Women Leader. Engineer Dr. Sanusi, Alatileyin TTB. Ati Alaja Sofa Adeyemi Adetunji, TTB Oyo State Coordinator. Ni o tewo gba obirin akoko Nigeria si ipinle Oyo. Gbogbo ebi obirin APC Loki Ogun, Ogbomoso, Oyo, Ibarapa ati Ibadan. Eja fitilu ti fun ki olola julo. Senator Olúrẹ̀mí Tinubu kaabo si ipinle Oyo. Awọn obirin iyo aye ni wa. APC Progress.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Javis PL iCare Foundation ló ń lọ gúta tá tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
7: 0701-01-522-55
6: ojúlọ bá ara òní dín dúró mọ́ wa lágbárí.
4: ìpínlẹ̀ Ọ̀yọ́ akún àlejò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ Amẹ́tìtì gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí, igun ẹgbẹ́ àwọn obìnrin ló ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀ ní pápá ìṣeré Liberty Òkè Àdó Ìbàdàn láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch the Era. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì ààrẹ Dr. Alile Idele, APC National Women Leader tó tún jẹ́ agbátẹrù TTB, ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ń rọtakọta bọ ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ láti túyẹ́yẹ́túyẹ́ ìgbàpàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi Ọ̀pátúndé, Ọ̀yọ́ State APC Women Leader, Engineer Dọ̀tun Sanusi, alátìlẹyìn TTB. Wọ́n ṣèléwájú ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti gbàlejò aya rẹ̀. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o.

0: lọ́rọ̀.
1: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: Wait! Aww.
5: My love, what happened?
4: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
4: So all those things don't already dey house?
5: Abba, since last month.
4: Pastor, continue the wedding.
6: Walk on that, talk together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
6: CDK, pay small, live BB.
7: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbáà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti dilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, Australia, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
8: Lagilu FM 96.7.
9: Tiwa loshilu, tiwa loshilu. Lori Lagilu 96.7 FM. Pelushina layo.

ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò Alex Ferguson Tìjáni olóko dáná ló kọ mi olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti àǹtí àdí sport actor actor ilé tó wà active ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí ẹ wò wá Facebook lágẹ̀lú 96.7 FM tàbí ní tiktok àti tìjáni olóko dáná sport actor ẹ tún gbàgbé pa tún máa yí kó tó ti káàṣì ẹ lọ́sàn-án yìí fẹ́ tí ó láǹfààní àti gbọpẹ́ tí ó gbọpẹ́ káàṣì ẹ káàṣì ẹ káàṣì ẹ mo nígbàgbọ́ pé ẹ ti já sí pé owó ọjọ́ sátidé ó tún ti fò sókè sí o ó tún ti pọ̀ *347*1004*2#. *347*1004*2#. Tàbí www.cashier.ng. Ẹgbẹ́ abẹ yẹn náà yín káàṣìẹ̀. Kẹ́ ẹ gbọ́ pé ẹlẹ́tí lè látijọ́ yẹn tí ìjẹ́ káàṣìẹ̀. Ṣé ẹ ti gbìyànjú tó pín ọ̀sẹ̀ pàápàá jùlọ tọjọ́ Sátidé? Ẹ tí ìplè ti sáyọ̀dẹ̀ àbí? Kálẹ̀ ti yin ti Sátidé ni ẹ ti káàṣìẹ̀. Ẹ já bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá ń sọ nípa ikọ̀ ti The Tigers káti ẹ̀ tó wọbẹ̀ yẹn. Ẹ já mú látọ̀dọ̀ ikọ̀ ti Super Falconet. Under 20 tóbìnrin torílẹ̀-èdè wa Nàìjíríà nìyẹn o. Ní ìmúrasílẹ̀ dé ìdíje fi ẹ̀yẹ àgbáyé FIFA Under 20 World Cup yẹn ní Poland nu. Ikọ̀ yìí wọ́n fi ìyà jẹ ko orílẹ̀-èdè Poland ní figabága ọlọ́rẹ̀ sọ́rẹ́ ni o àmì ayò kan sódò. Òun ní figabága òun bá dé eléyìí tó láǹfààní àti wáyé ìyẹn ní municipal stadium ibẹ̀ ló ti wáyé lánàá. Mary Mahmood òun ló láǹfààní àti mi àwọn fún ikọ̀ ti Super Falconet tá a fi fìyà jẹ wọn àmì ayò kan sódò ni. Lẹ́yìn èyí ó sì ku ìfigabága ọlọ́rẹ̀ sọ́rẹ́ mi ilé tí ikọ̀ ti Falconet ó tún láǹfààní àti gbà o ṣáájú kí wọ́n tó mọ̀ gbá ìfigabága àkọ́kọ́ ìyẹn nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé FIFA Under 20 Women's World Cup. Nàìjíríà kojú orílẹ̀-èdè ti Korea ìyẹn lọ́jọ́ Tuesday ọjọ́ ọ̀sẹ̀gun tí ń bọ̀ yìí friendly match mi nìyẹn o. Ó ti ẹ̀sẹ̀ pé ìfigabága àkọ́kọ́ ikọ̀ ti Super Falconet nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé ìyẹn máa wáyé ọjọ́ keje oṣù kẹsàn-án September 7th ọjọ́ Monday ló bọ́ sí. Nígbà tí ikọ̀ yìí tí wọ́n bá ń wàákò pẹ̀lú kẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ẹ mọ́ gbàgbé ní ìsọ̀rí eléyìí tá a wà àwa àti Spain orílẹ̀-èdè China àti orílẹ̀-èdè New Caledonia àwa tá a jọ wà ní ìsọ̀rí eléyìí tá a wà nù. Ikọ̀ ti The Tigers ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti ọkùnrin torílẹ̀-èdè wa Nàìjíríà. Tá a bá ń sọ nípa basketball àwọn náà ń kópa tá a bá ń sọ nípa qualifier FIBA qualifier tá a gbọ́ ti ilẹ̀ adúláwọ̀ àwọn náà kópa ń bẹ̀ lọ́wọ́ báyìí o. Wọ́n tún lulẹ̀ wọ́n fìdí rẹmi síwájú orílẹ̀-èdè ti South Sudan. Ikọ̀ ti South Sudan ní àmì 82 points. Ikọ̀ ti The Tigers torílẹ̀-èdè wa Nàìjíríà ní 79 points. Láìpẹ́ yìí òun náà ni wọ́n pàdánù sọ́wọ́ orílẹ̀-èdè ti Cameroon tiẹ̀ pẹ̀lú 62-78 points. Òun ló orílẹ̀-èdè Cameroon lè gbẹyẹ lọ́wọ́ ikọ̀ ti The Tigers. Lé tó túmọ̀ sí pé ní ìsọ̀rí eléyìí tá a wà yìí ikọ̀ The Tigers wọ́n gbúdọ̀ sán tòbí wọn kó lè dáadáa kó lè dẹ́yìndẹ́yìn àìjẹ́ bẹ́ẹ̀ bóyá ni wọ́n lè láǹfààní ìyẹn láti tẹ̀sọ́wọ́ iwájú lọ sínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé tá a bá ń sọ nípa bọ́ọ̀lù aláfọwọ́gbá sájọ̀ basketball nìyẹn o. Torí pé ní ìsọ̀rí eléyìí tá a wà yìí ipò ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ikọ̀ ti The Tigers wà ìyẹn ní qualifier tá ń gbá nílé adúláwọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ipò ẹlẹ́ẹ̀karùn-ún The Tigers wà Cameroon ló wà ní ipò alákọ̀ọ́kọ́ South Sudan ipò ẹlẹ́ẹ̀kejì Tunisia ipò ẹlẹ́ẹ̀kẹta orílẹ̀-èdè Guinea ipò ẹlẹ́ẹ̀kẹrin Nàìjíríà ipò ẹlẹ́ẹ̀karùn-ún Cape Verde ipò ẹlẹ́ẹ̀kẹfà òun lòun wà tiẹ̀. Léyìí tó túmọ̀ sí pé ìfigabága bíi mẹ́rin tó kù fún orílẹ̀-èdè Nàìjíríà báyìí bó ti ẹ̀ ṣe pé tó bá di 30 August 30 a kojú Cape Verde
ṣùgbọ́n mo gbá mẹ́ta yòókù tó bá dinú. Gbá mẹ́ta yòókù nínú mẹ́rin tó kù fún aláìpẹ́ lẹ́yìn ìgbà tá a bá gbá Cape Verde yòókù mẹ́ta. Ṣùgbọ́n gbogbo ẹ̀ lápapọ̀ mẹ́rin ló kù fún ikọ̀ ti The Tigers. Èyí tó wá wà ńlẹ̀ fún The Tigers báyìí. Òun náà ni pé mẹ́rin tó kù yà gbúdọ̀ láǹfààní àti ṣe dáadáa o. A gbúdọ̀ ṣe dáadáa. Torí ìsọ̀rí méjèèjì tó kù ní ilẹ̀ adúláwọ̀ báyìí. Ẹ mọ̀ pé ti gbá first round qualifier lọ. Second round qualifier la wà yìí. Wọ́n wá pé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjìlá tó kù ní second round qualifier wọ́n pín wọn sí méjì. Wọ́n pín wọn sí méjì mẹ́fà mẹ́fà. Mẹ́fà mẹ́fà òun ni ibẹ̀ ni ikọ̀ márùn-ún tó dúró déédéé ó ti ṣojú ilẹ̀ adúláwọ̀. Ìyẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tá a bá ń sọ nípa World Cup Basketball World Cup.

0: àkọsíṣẹ́lẹ̀ kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mọ̀mọ́ Wòlí Obìnrin ń bẹ̀rẹ̀ alára pé Prophet Mayo Wáfẹ̀ Yíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé o aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi Street End Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
1: Mọ̀mìnì mọ́mìnà tún àmàlà oríire.
2: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀nà láti lọ sílé Hajj 2027 ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baasuna Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Ní san díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baasuna Hajj and Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa Yara ofe onigbadegba pe baba ile ise Mukaddam Baasuna Hajj and Umrah Service rin ajo itosona ati ise to dara lase lati ibere titi de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 Oloya shopping complex Ojabode nilu Ibadan e pe wa loni sori 08034075325 ati 08123331119 Mukaddam Baasuna Hajj and Umrah Service fun igbekele itoju ati rin ajo dide ile mi
3: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu upo makamuso Lagelu FM kakaki ile shagun safefe tinfarele idunu fun gugbo loja tonta Imule guguniso wanya wanya sekereti midungbe Owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni boro afai ba won dowo ko lai ro buru kawo
4: ni kon lo le se o
3: ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbagbe oko won ti gba yera bata nle yi bawujo le se to npun safefe to mo jase ko lo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 97 iki wallahi alubarika ko lo oja nbe kerin opo efe
5: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyìí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck Australia ipo yowu ki moto awon wa Dr. Strap o ra lowo yin e kan si won 09083013333 09083013333 09083

0: 107.
1: Báyìí àbí ẹsílẹ̀ gbọ̀nsẹ̀ lẹ̀ ni
2: wọ́n sílẹ̀ gbọ̀nsẹ̀ lẹ̀
3: ẹni tó bá wa sẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa látìgbà tí wọ́n ti gbókùdé ní gbogbo èèyàn ti fọwọ́ di mú
1: tẹ́yìn ọ̀gbọ́n nípa graceful rest funeral home iléeṣẹ́ tí ń bá ní sẹ̀mbà mí òkú tí wọ́n tún bá ní gbókù pamọ́ dìgbà téèyàn bá fẹ́ kò ní rùn bẹ́ẹ̀ furu ní ọgbẹ́ kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà àwọn aráàlú òyìnbó wọn ọ̀jẹ́ fi ṣeré tí ẹ bá fẹ́ sẹ̀mbà mí èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀ graceful rest funeral home ni ẹ máa bọ̀ wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara àwọn band boys and biara wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lẹ́ẹ̀kẹ́ casket ẹ máa bọ̀ lóní ìrànràn lọ́wà private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem iléeṣẹ́ graceful rest funeral home wà ní ọ̀nà àrà hospital complex jẹ̀gẹ̀dẹ̀ olú láyọ̀ amúlòkun àkàrà road ìbàdàn telephone 08143504426 àti 08076262803 iléeṣẹ́ graceful rest funeral home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
4: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
4: Ṣé máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ná mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000 08071124000 Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ètò yẹn ti bẹ̀rẹ̀. Akọ̀tún ẹ̀ tún lè léyìí. Ó tún wá ṣe dédé lè tó gbẹ̀yìn. Nínú oṣù kẹjọ ọdún 2026. Ẹ̀mí bínú. Ṣé bàbá ọba ò sí nlé? Ẹ ti ń wò pé voice wò rèé. Káwọn kí wa kábọ̀ sákọ̀tún ètò yẹn. Àríyá ń ṣàn. Lágelú gangan náà ń pe bí òkè tó ga jòkè lọ 96.7.

bọ́ba ò sí nílé lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ bá wà nílé o torí pé ààfin ò gbọ́dọ̀ ṣófo nà so ìwé adúpẹ́lẹ́wọ́ ọlọ́run ọba tó fún wọn lórí ọ̀fẹ́ àti àǹfààní yẹn o láti tún lè balẹ̀ sórí ètò lọ́sàn-án tòní wáyé pé láàárọ̀ báyìí wà lọ́dọ̀ tiyín bàbá lẹ́lẹ̀ wà lọ́dọ̀ tiyín náà bẹ́ẹ̀ náà lẹ́wà lórúkọ àwọn aláṣẹ pátápátá la fi ń kí wa káàbọ̀ bẹ̀rẹ̀ látorí ọ̀gá wa K Boogie himself Gbenga Ọláyíwọlá tó fi dọ́dọ̀ studio manager tájọ máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ Adémọlá Aziz àwọn ti Arsenal connection nìyẹn o Ṣẹ́gun Balógun ti wà nkálẹ̀ ẹ ti máa bá láyẹn etí ẹ̀ mélòó wọ́n ti kìṣì máa dé kìṣì ti dé lórúkọ àwọn wọ̀nyí lèmi olúwa tó sìn adélọ́wọ̀ dynamic presenter lankiwa kábọ̀ sákọ̀tún ètò àríyá ń ṣàn.

báwo ló ṣe ń lọ dọ́dọ̀ yín? Ẹyí sókè dáadáa. Ẹyí sókè dáadáa, ẹ má dàgbọ̀, ẹ má dàjẹ. Kò sí bó ṣe ṣe pátápátá. Ìwọ́n padà lọ́ta. Mo fẹ́ náìsì àbí? Mo fẹ́ tẹ́ everybody lọ́rùn. Ìzókè. Wọ́n ní pé ó wa ihò nìyẹn. Ọ̀yọ́ ló wa o. Àbí kò ṣe wọ́n tágbára ẹ kà láti rí pé ó ṣe dáadáa. Má ṣe níṣe kó bàjẹ́ o. Ẹ má jẹ́ ká fòrò ojú ṣe. Torí pé àwọn àṣẹ kọ̀ọ̀kan máa ń wà tó yẹ pé o lè mọ́ sáàyè láti tún ṣe o. Àwọn àṣìṣe kọ̀ọ̀kan máa ń wà ngbà míì. Ayé ẹ lè má yọ mọ́. Àǹfààní ẹ̀gán lè má yọ. Láti sọ pé èèyàn fẹ́ lọ ṣàtúnṣe ẹ̀, ó ti bọ̀ o. Àkọọ́lẹ̀ dẹ̀ ti wà nìyẹn, wọ́n ti kọ́lẹ̀ nìyẹn. Nítorí ẹ̀ gbogbo tọ́wọ́ wa bá bá, ẹ já rí pa à ń ṣe bó ti ṣe yẹ ká ṣe o. Frustration wọn gan ló kó bá mi gan, mo bá ti ṣe dáadáa jù bẹ́ẹ̀ yẹn lọ. Ìwọ ṣe àláàké frustration ẹ̀ ń ta ẹ̀. Ṣé ò ń wo bẹ́ẹ̀ ni? Ẹ̀yin ò gbàṣà táwọn ọmọ ìgboro ń dánsìn ni. Wọ́n ní pé mi ò gbọ́ nǹkan kan. Ò ní wo bẹ́ẹ̀ ni ọmọ ìyá?

0: nítorí ẹ ó ṣe pàtàkì ká lọ sí hospital àtàwọn ọ̀dọ́ doctor tiwa tó jẹ́ family doctor wa tá à ń lò ẹja lọ ṣàyẹ̀wò ara wa
1: bàbá mi mọ gbàdúrà fún bọ
0: ẹ jẹ́ ẹ má yẹ ká tanra wa o kò sí bó ṣe fẹ́ dé hospital fẹ́ ṣe test tí wọ́n ní rí nǹkan kan o mo lọ síbẹ̀ last week mo lọ ṣe test nípa tojú tojú nìkan ni tojú nìkan láyé ara tá a ní ni machine nílà kan wà tán pè ní electrocardiograph mi tí ìfẹ́ rí irú bí kiní ẹ̀ ṣe lè wò kó kéré tó bóyá àìlera àbá ìsàn yẹn bá ní àbí kòkòrò bá ní bẹ́ẹ̀ ni ẹ bá wọnú machine yẹn wọ́n mọ̀ wò báyìí lójú kọ̀m̀pútà ni gbogbo bí tí nǹkan ti mẹ́ lórí wọ́n mọ̀ wò gbogbo ẹ̀ pátápátá owó ni o má jẹ́ kẹ́rù bá yóò ṣe pàtàkì ẹjá lọ máa ṣàyẹ̀wò ara wa díẹ̀ díẹ̀ dókítà ò dẹ̀ máa sọ fún wa ohun tó kàn tó yẹ ká ṣe ohun tí ò yẹ ká dẹ̀ jẹ mọ́ ẹ̀yẹ káwọn kan máa dẹ́rùbà wa pàápàá wa àyà lọ́jà àtàwọn oníṣẹ́ ọwọ́ ẹ̀mẹ́jẹ̀ kan máa àwọn kan máa ń káàkiri wọ́n á gbé kinní kan dání báyìí wọ́n á ní pẹ́ wá wọn wéètì yín ẹ̀ wá wọn wéètì yín ẹ̀mẹ́jẹ̀ kan scope yín ọ̀ kan máa fa patension pa yín ilẹ̀ o wéètì kọ̀ náà ń gbé káàkiri o scale náà ń pè scale wọ́n á ní pẹ́ yẹ wá dúró sórí ẹ̀

nítorí wọ́n ti fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yẹn wọ́n ti fi kó wọn gbọ̀n. Nígbà tí àbá dúró sórí ẹ̀ wọn 75. Ìyẹn wàá máa tún ronú pé àìwá gbà mí mo tún ti tóbi sí nítorí ọ̀lọ́ mo tún tóbi sí. Ìyẹn kọ́ ló jẹ́ ká ẹ tóbi sí ìyá o. Ohun tẹ́ ẹ dúró lórí yẹn kọ́ ló sọ bẹ́ẹ̀ ṣe tó o. Àwọn yẹn kàn fẹ́ pawó tiwọn ni o. Bẹ́ẹ̀ni. Láti lè mọ̀ bẹ́ẹ̀ ti ṣe gbé wọ̀n sí ìyẹn body mass. Body mass index náà máa ń pè BMI. Ẹ lọ sí ilé ìwòsàn tó ti ń ṣe gbogbo ẹ̀. Àwọn ilé ìtajà oògùn tó dúró dáadáa. Wọ́n gbọ́dọ̀ wọn wé ti yín. Wọ́n á tún wọn àì ti yín náà. Àìtìyàn níbẹ̀ ṣe ga sí wọ́dọ̀ wọ́n. Wọ́n á tún wá wọn wé ti yín náà. Ṣẹ̀rí méjèèjì yẹn. O ni wọ́n divide wọ́n á fi wá gẹ̀ẹ́tì ń tẹ́ ti díwọ̀n gan pàtó.

0: Bẹ́ẹ̀ bá rẹ̀ ni tó ní kẹ́ ẹ dúró sórí scale. Ẹ wá ń wo 65.5. Ẹ wẹ́ ń wé tí point kinní kan. Ẹ má jẹ́ kẹ́rù báyìí rárá. Kàn sọ́ọ̀tì ẹni yẹn fún lówó tó fẹ́ gbà kó máa lọ. Ẹ má jẹ́ kẹ́rù báyìí. Wéètì yín gangan kọ́ yẹn tá à ń pè BMI. Bẹ́ẹ̀ bá lọ síbi tí mo ní kẹ́ ẹ lọ yẹn. Tán bá ṣe fún yín tán tí wọ́n ro méjèèjì papọ̀ tán divide díẹ̀. Ohun tó bá fún wọn. Body mass index yín nìyẹn. Tán bá dẹ̀ fẹ́ pè fún yín kò gbọ́dọ̀ kọjá 18.1. 24.9. 28.8. Body weight 75 nkan kan yen o. Gbara tago meji abo ba lu. A lo sagboti kede ati polowo ja. Jamke jule la se lo se nlo. Bẹ̀rẹ̀ tá a bá dé abala kejì ẹ la máa kán lù. Sẹ́yìn ni lérò tèmi. Lágelú lẹ wà òkè tó ga jòkè lọ 96.7. Àríyá ń ṣàn lètò yẹn. Ẹ gbádùn ẹ̀ sọ́wọ́ iwájú.
1: Lágelú FM 96.7. 72 hours with God. Agbara Olorun ma role bile titi se yalu ninu aye oni bojipo eyo ninu ipade adura wakati 72 pelu Olorun ni CAC Covenant of Mercy aka majemu anu Olorun to ma lo baba Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe ewo to osun kesan yi ma lagbara pupo akasi ara emi o seun titun Esa 43 verse 19 la kori e latojo Friday ojo kokala si Sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th September 2026 lojo Friday ati Saturday agumesan aro Meta osan ati showru lagun meji la oru lojo Sunday apade lagun mejo abo aro si meji la osan ati showru lagun mego ale o je ironi witi ni Mexico kilometer 18 Ibadan Ife Expressway o sengere Ibadan ni pile Oyo ifonse Olorun alaye Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe Olorun ma lu atawon ifonse Olorun mi oko bossi wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa wa si pade adua ijanu re nduro di onbe o
2: Flash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbon safefe pelu ikose mose ati iwo omo iluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa ẹ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: baba akorin lata aro ni o ti sun mi igbogan la lo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o yawo ore
0: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: so eyi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
1: eto igbeyawo laye
2: ejowo eduro najare
3: ah ilo sele
2: ki won to so wapo nje o ranti po sele ri television fun mi fridge nkan ero fosho I sha le wa ma fowo fosho nle e ni 2026
0: eh ni tuto
2: ka sha so pe o ti ra won abi
0: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
3: e won lo tun je cdk e bayi
0: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be be lo
2: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
0: ah ah lati osu to koja ni o ti ra won
2: o lu se agun kan e so wapo
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
4: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
5: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
6: Tiru lọwọlọwọ lori oke Betelli ipade adura ti iṣẹ oru olosupo gbako ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ awọn eniyan ti ri iṣẹ iyanu loju koroju akori total deliverance from the power of darkness itusile patapata ninu agbara okunkun Efesu ori kefa ese kejila akoko adura lojojumo 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. iṣẹ oru 11 p.m. to 3 a.m. nibo lori oke Betelli wa e wo pade bayo ije ayure e so ni ikoja iyanu bare die ala adorin along the ayure road ibadan wa gba itusile tire loju koroju 28th church anniversary september 13 ni olu iya ijo wa lori ta challenge ni ibadan opo woli atawo olorin emi wa loju ise woli gideoni tanimo wo esupopo jp olugbalejo pe baba sori ero number yi 08033281742 ise oru alagbara nla torin tilu la fi sasekagba re ni friday to gbeyin osu kejo yi adura npa lori oke Betelli.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: kaabo para latoju de oja mama lo sabala keji yen lero temi ki le afejo pe kelu losan yin lero titi yin se pelu oro to sele ni Atiba State University le to wa ni pele Oyo ti wa ni ayin iroyin kan ti jade lori e lati bi ose meji kan seyin le to je pe agbarejopo awon akeko ti won dapin ni nans won ti koko se ipade wi pe awon o lo se ifi eunu won lori oro na mo je ki lo sele awon ti won je akeko to nkeko nipa imu ofin gẹgẹ bi o se ye ka won awon eko kokan ta pe ni course ko gba approval lawon le iwe yen lorisirisi awon ajo NUC won ti approve course yen law course won ti approve e won ti gba keko fun course yen won ti se awon kan ti graduate gan to re pe won pari be ni won to le tesi waju lo si Nigerian School of Law lati tu lo tesi waju eko yen sugbon awon to pari won ti wa ri pe won le tesi waju to ri pe won tewo gba iwe yen iwe eri ton gba jade won tewo gba ikan niyan ikeji won to wa ngba akeko wole ni school yen fun that same course la won nance iyen agbarejopo egbe awon akeko na fi wa wo pe to n te koko se fa awon kan to ti affect won ti won le tesi waju le tun tin se yi won wa soro jade awon ilewe yen wa soro jade bayi nitori pe awon ajo kan tan pe ni Council of Legal Education won ti oko ba ni won pe won gbodo se nkankan to ni se pelu course yen mo fodun mewa awon ilewe yen wa ta won pe okay o awon ma se transfer awon akeko yen lo si ilewe mi awon o da owo school fees won tan ti san ya won to se wa school tan se course yen lowo awon ma da school fees won pada gbogbo tan ti san won a da pada won wa transfer won lo si le iwe mi ti won ti le ma ko eko ile tan fe ko yen lero titi yin ebi tani se bi awon ti won wa ni agbon isakoso le iwe yen ni abi ajo NUC ta n da pe ni National University Commission pe awon na ni won ma approve awon courses won yen lawon gba le iwe kokan ti sele ri ile iwe kan na wa ni pinle Oyo yi o ti sele ri that particular course yen na de ni won approve we won de tin gbo mo wole si that same course tabi +234 8142491006 ẹ káwọn kọ́ọ̀sì ẹ máa wọlé. Hello
1: sir.
0: Yes sir, ẹ ká san.
1: Ẹ kú iṣẹ́ o, Ọlọ́mà fún iṣẹ́ o.
0: Àmì o, ta ló wà
1: bẹ́ẹ̀? Babalaji Ajibola Ademola Okin láti ilé wa.
0: Ó
1: yóò gbọ́mọ̀ ṣe olóbì yìí.
0: Yes sir.
1: Ogun bọ̀tẹ̀ mọ́lẹ̀ wa ànàkó ológun kan. Ẹ rí ẹ jẹ́ kọ́ bèèrè àgbẹ̀ ìbọn nígbà nǹkan.
0: Wọ́n wà, bàbá wà.
1: Ok, wọ́n kú ìdòdì mú.
0: Yes sir.
1: Ṣé wọ́n ní ọmọdún mẹ́ta òrìn, adíẹ̀ lọ́wọ́ ìyá, adíẹ̀ lọ́wọ́ bàbá. Ìjọba tàbí àwọn tó ń ṣe kò kárí iléèwé yẹn, wọ́n ní problem. Àwọn ọmọ iléèwé gan tó lọ ń kà á, kó tó lọ wọlé bukọ kan, bukọ wọn kẹbi bẹ̀rẹ̀ tó fi ṣe ya wọn ya tún ya tún ya fọ́. Orí ba kan lójú mi, ṣé wọ́n rí iná ọdún tó ṣe lọ nígbà yẹn wọ́n gbé àwọn kọ́ọ̀sì kan gbọ́ àwọn kọ́ọ̀sì ṣe wọn wàá fún òun wọn díẹ̀ wọn díẹ̀ wọn àkẹ́dẹ̀tẹ̀ àwọn mẹ́kàn pariwo tó ń ṣètò lórí fóun tó kíjọba wọn bá jí gìrì sí kí nǹkan tí wọn bá credit kó mẹ́jẹ̀ kan mú wọlé sílẹ̀ rárá ó dá pàtó wọn fẹ́ dọ́wọ́ àwọn ẹ padà wọn á tún àtọ́ àwọn lọ sí sùn mi àwọn tó jáde gbọ́
0: òkìlò ṣe ń gbọ́ ibùdó ẹrù kó ti wọ́ wá ṣàjọ NUC ni òṣè tó yẹ kan ṣe ni àbáwọn iléèwé yẹn ni wọ́n kàn wò pé kò sí tán
1: fẹ́ àwọn àjọ iléèwé yẹn ni o àwọn iléèwé yẹn ni wọ́n máa ń gbé àwọn kan fò èmi wọn á zoom bí káwọn tó parí ọdún mẹ́rin àwọn ti rí ṣe wọ́n ti rí ṣe won de le ma ri se ada o nko to ma se le yen ya problem won ni won ti won standard bo ba ni gele mu wa ko ba ni school godo ni o godo ni library of its own for our law school student o godo ni go ba e godo ni provide for our teacher down ko yo e ka bere
0: e se okile
1: o won mi de fe e wo e je de so ko gbogbo won le le bo la ji ajibola ademola okun la ti ro
0: yeah

0: Hello.
1: Yes, ma.
0: Ẹlẹ́ pé tó bàbá nǹkan.
1: Wọ́n wà, bàbá wà, bàbá wà. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi?
0: Ìdí ìgbìmọ̀ ni pé, ìdí ìgbìmọ̀ ni pé, tí o rí pé o ní fòpá o.
1: Ok.
0: Káwọn aráàlú kan jẹ́ ara wa ni. Ọlọ́gbà náà oríire òní dáàrú ó sì rí mi rí.
1: Àmì.
0: Àwọn onífòpá gangan wọ́n dákú sòrò
1: aráàlú.
0: Aráàlú. Wọ́n yẹ pé àwọn fún pa mi bó ti ìka ni wọn ìyàdẹwò ara àyà wọn ó fi kún ni wọn lọgùn jẹ mi rẹ alájú ẹbá fẹràn mi dáhùn
1: ẹ pé
0: tòmọ ló tó
1: wọ. Hello.
2: Hello.
1: Yes, sir.
2: Adélọ́wọ̀ mi.
1: Yes, sir.
2: Nǹkan ò ní pẹ̀ mí yan.
1: Àmì o.
2: Ẹ kú lójú mú.
1: Ẹ ṣe gan.
2: Ọ̀gbẹ́ni Iye. Ọmọ Jọ̀dáàdì Pápákọ̀ Olúga Ìbàdàn.
1: Ọmọ tó Jọ̀dáàdì.
2: Bẹ́ẹ̀ni. Àwọn aláṣẹ iléèwé ni ìdí ni wípé wọn ti sọ fún wa pé kóòtù báyìí lẹ lè ṣe ní sùúrù yìí kóòtù báyìí lẹ lè ṣe wọn wà mọ òwe pé yẹ ẹgbẹ káwọn ọmọ ọba lọ náà bẹ àwọn sì lè padà tó ṣe kóòtù ẹ wọn sì wọn ti fi kó bá àwọn ọmọ tó ṣe é ṣe irú àwọn tó ti jáde sí nǹkan ẹ báwọn ti wà ní sùúrù báyìí.
1: Bẹ́ẹ̀ni o, wọ́n ti jáde.
2: Tó tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé nǹkan báyìí ni a ṣe níbàyí ni ká ti ọmọ àti nǹkan báyìí o. Èèyàn káwọn náà tún máa gbé ìgbésẹ̀ tí èèyàn ká gbé. Kọ́mẹ́ǹtì yìí ṣe tiẹ̀ káwọn náà ò ṣe tiwa. Ṣé ń sìn káàbọ̀ fún ìjọba ni báyìí? Káàbọ̀ ìjọba ni. Ìṣẹ́ bí ìjọba náà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìjọba
2: kan. Gbogbo wa náà olórí kọ̀ọ̀kan níbi tí wọ́n bá ti wá sí.
1: Ó kàn wá.
2: Ìjọba náà ń ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti wá wá sókè pé ní ọ̀dọ̀ ti yín o, ìjọba ni ẹ máa ṣe. Ẹ mọ̀gbẹ́ ká ṣe jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ pé Nàìjíríà lè dá. Gbogbo alágbèrò jọ mójútó.
1: Àwọn aláṣẹ láti ẹbí yẹn rú ẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣe gan.
2: Bẹ́ẹ̀ni ọmọ Jọ̀dáàdì.
1: Yes, sir.
3: Hello.
1: Yes, sir. Ta ló wà bẹ́ẹ̀?
3: Ẹ kú ètò.
1: Ọlọ́run ló bá wa ṣe o.
3: Iṣẹ́ lági ló ní ìjọna.
1: Àmì.
3: Orúkọ mi ni Bàbá French.
1: Bàbá French.
3: Látàyé gún ọ̀lẹ́yọ̀ kò ṣẹ́.
1: Yes, sir. You are welcome, sir.
3: Ṣé rí kọ́lọ́hún kó sànù wa ni?
1: Bá mi.
3: Kò síbi tí irú nǹkan yẹn tí ò sí. Àwa ni ká dára wa. Kọ́lọ̀ mọ́ jẹ́ ààrẹ ni tí ó pa wá.
1: Àmì o.
3: Ṣé rí ìjọba orílẹ̀-èdè àìṣe àmójútó fún ètò ìlera ni ló ń fa gbogbo wàhálà yìí. Tó bá jẹ́ pé wọ́n ń ṣe àmójútó tó péye ni tí wọ́n sì mọ́nítọ̀ rẹ̀ torí starting la ní lórí ìjọba orílẹ̀-èdè yìí ni wọ́n ní finishing.
1: Kò sí finishing.
3: Bẹ́ẹ̀ni tí wọ́n bá dé hospital kan sílẹ̀ ń sìn ìjọ wọn bá ń si báyìí lẹ́ẹ̀rí gbogbo ẹ̀ rẹpẹtẹ.
1: Tí ó máa dán yín.
3: Ẹjọ́ tó kan bíi 1 year to that time. Ẹ lọ bẹ̀bá ẹ̀ kàn rí pé ṣé wọ́n ń pa ọ̀yà ń bì ni àbí wọ́n ń da fún bí.
1: Kò ní jọ pé ń lò rárá.
3: Kò ní jọ pé wọ́n ń lò rárá. Ìtò ń kọ̀ sí problem nìyẹn tó fi dàgbẹ́ nípa wọn tí ò mọ nǹkan kan nípa ètò ara tí wọ́n fi ń jáde lóríṣiríṣi. Ilé ni tí ìjẹ̀mọ̀ fẹ́ gbé tò jáde. Mo fẹ́ lọ ṣe test. Mo kàn ń ronú ni. Ìyàwó brother mi kan ni mo fẹ́ lọ bá tó ti ṣiṣẹ́ ní usage pé kílẹ̀ ibo lẹ̀ lè recommend fún mi.
1: Tí mo lè lọ tọkọ balẹ̀.
3: Kò tí ju 1 hour lọ sí tí mo ronú rẹ̀. Mo ṣe wá wò wípé bóyá máa lọ Ivory Coast máa lọ check ara mi wò. Kí n wo ibi tí ara mi tún wà sí. Because èèyàn gbọ́dọ̀ mọ iye ara wò lásìkò oúnjẹ tá ń jẹ. Kò wà quality tó bẹ́ẹ̀ mọ́.
1: Oríṣiríṣi ló ń wọnú àgọ́
3: ara. Oríṣiríṣi ni ibùdó tẹ mọ nǹkan téèyàn ń sìn gan. Oúnjẹ tá ń fún wọn jẹ bó la jẹ àgbàdo ọkà bàbà bẹ́ẹ̀ dará ìsílẹ̀ fáwọn adìẹ ìbílẹ̀ wọn jẹ kakaraka legun wọn ò le. Ẹ lọ jẹ ẹ lọ jẹ adìẹ ní ìsìn ẹ rí pé tegun lẹ́jẹ́ tí ò sí kankan. So kọ́lọ́run ọba láàánú kó sàánú wa ni ìjọba orílẹ̀-èdè intervene kó bá wa pọ̀. Ẹ̀kọ́ ọmọ sí school wọ́n kàwé wọ́n lọ nípa ètò ara gbé wọn síbi tó yẹ kí wọ́n gbé wọn sí. So ó di dandan kí wọ́n máa mọ̀mù ẹ tí ń tògùn tí ń gbóyàn lábẹ́rẹ́ ṣé kò lè pààyàn báyẹn. So gbogbo nǹkan wọ̀nyí kò sí àmójútó starting la ni and finishing.
1: Ọlọ́run
3: ni jẹ́ ọba jẹ.
1: Àmì o, ẹ ṣe. Hello.
4: Peto.
1: Yes, sir.
4: I'm Bari Aziz, the American.
1: Yes, sir. You are welcome, sir.
4: Apẹ́rẹ́ mi, Baba Lola ń kọ́.
1: Baba wa, Baba wa.
4: Wọ́n mọ̀ wá dáadáa.
1: Àmì.
4: Ṣé ẹ rí ọ̀rọ̀ fẹ́ mú wá yìí?
1: Yes, sir.
4: Nípa ti ìlera mẹ́. Ṣé ẹ rí ibi tí ìṣẹ́ àtúnṣe bá ti wà? ẹ̀tàn jẹ́ máa ọmọ aráyè lọ́sùn wálẹ̀ mẹ́ ó kálukọ́ ọmọ gbágbárí jáde ni orúkọ kálukọ́ ọmọ bu ẹsẹ̀ ni ọba ti rí kálukọ́ ọmọ sámọ́ ni lábẹ́rẹ́ lè mú lọ sámọ́
1: ẹsẹ̀
4: owó náà sì ṣòro bíbélì àti kùránì wọn tó bá di òpin ayé
1: ẹ̀rùjẹ̀jẹ̀
4: wà gbogbo nǹkan ní ọ̀ṣẹ̀lẹ̀ gbogbo ìdí ìṣẹ̀lẹ̀ gbẹ gbogbo ìdí òpin ayé gbẹ ọlọ́gbọ̀dẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ sí wa ni
1: kí
4: wọ́n rẹ́lẹ̀ kíjì ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ ìtẹ́ẹ̀mú adájọ́ tó jẹ́ ti ọ̀rọ̀
1: skul
4: ọmọlúàbí fún ẹjọ wá sọ ọmọlúàbí ló
1: ẹwà
4: lẹbìkà ní gbogbo tí wọ́n wá ọ̀rọ̀ tí wọ́n tí wọ́n wá bá irú ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ òní ẹ̀fẹ́ ẹ̀kọ́ yí àtàgbàgbọ́ lẹ́kọ̀ọ́ bẹ́yẹ náà
1: abẹ́gbẹ́
4: ń parọ́ lẹ́kọ̀ọ́ ni
1: àtàgbọ́
4: lẹ́kọ̀ọ́ ọmọlúàbí
1: náà
5: Ekasan.
1: Yes, ma.
5: N tó ń jọ èmi lójú ni pé owó burúkú ni wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ wọn o.
1: Bẹ́ẹ̀ni.
5: Ní owó sàn ni wọ́n gbà lọ́wọ́ àwọn òbí wọn.
1: Tó pọ̀ dáadáa.
5: Ah, tẹ́ ẹ bá dé ibẹ̀ lásìkò inú ẹ̀rùn. Àwọn ọmọ wọn máa wá omi kiri ni.
1: Lẹ́ẹ̀kan
5: jẹ́ pé gbogbo skul fees ilẹ̀ ti gbà lọ́wọ́ àwọn òbí wọn.
1: Kàtú ni ẹ.
5: Àwọn ọmọ wọn padà máa wá omi káàkiri ni. Wọ́n tàwọn sọ́ni iléèwé ni.
1: Bẹ́ẹ̀
5: mọ̀ wípé ń fẹ́ quality fún.
1: Kí lẹ̀ ń ṣe fún tẹ́ ń gbà wọ́n wọlé tẹ́ ń gbowó lọ́wọ́ wọn sí.
5: Kí lẹ̀ ń gbà wọ́n wọlé fún. Àwọn tí wọ́n jáde ní ìsìn tí wọ́n ti rò páwọn tẹ̀síwájú.
1: Bẹ́ẹ̀ni wọ́n rí bí lọ.
5: Gbogbo ni ọ̀rọ̀ wọn já sí. Gbogbo owó táwọn òbí wọn ti ná ń kọ́. Kọ́ ló wọ́n sànù wa ní Nàìjíríà ni owó owó owó owó. Bẹ́ẹ̀ fẹ́ni tí wọ́n àpúfù sùkúù nígbà wọn bá ti lọ gbowó bá.
1: Láti gbowó fún. Wọ́n tó yẹ kówó kò ní wò.
5: Kò sódodo owó owó owó yìí ni. Wọ́n àpúfù wọn jáde lórí n tí ẹ̀kọ́ ní báyìí lé lórí. Ẹ wo ṣé ó gọdùn tó ti dàwọn ọmọ ọlọ́mọ sí yìí.
1: Ó gọdùn
5: láyé o
1: ọdún ọdún tó ti lò ó tó ti lò méjì mẹ́ta tán ẹ̀ṣẹ̀ wọn fẹ́ẹ́ gbé kúrò bẹ́ẹ̀ lọ skul
5: mi. Àwọn tí wọ́n ṣe ẹ̀hónú rẹ̀ lọ́dọ̀ àjì kó àwọn ọmọ mi ọmọ bàá tún wọlé mọ́.
1: Ká máa wọlé síbẹ̀ mọ́.
5: Àní tẹ́ ẹ bá dé skul wọn nínú ẹ̀rùn ẹ kàánú àwọn ọmọ wọn mọ dàkà ọ̀yọ́ lè mí dé wọn mọ dàkà kiri ni wọn mọ owó mi kiri. Tí wọ́n táwọn òbú ẹ̀ ti sọ ọgbẹ̀ fún mọ́ skul fees.
1: Ó ga o.
5: Oko owó wá ni wọ́n ń lọ. Àpúrúfù àpúrúfù rọ ẹni wọ́n bá ti gbówó fún. Tí àpúrúfù náà ni.
1: Wọ́n ní mo tó ẹ̀ kán wò.
5: Àwọn
1: àwọn ẹ̀ bàbá rí kọ̀ọ̀kan ṣe ká tó kúrò lábala yẹn ká lè lọ sábala tó kàn. Hello.
6: Ẹ̀rọ mi gábà máa lọ lága.
1: Bàbá mi wà o, ọmọ ọba ló wà ló.
6: Ẹ bá àdílé mú.
1: Ẹ ṣe gan sa.
6: Ọmọ sẹ̀yìn náà yín náà dágbórí yín ọkàn kì.
1: Àmì àmì àmì.
6: Ẹ ti wà lókè ẹ̀rìn wálẹ̀ láìláì.
1: Àmì
6: Olúwaṣẹ́gun Afọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ níjọba
1: àbílẹ̀ ìjọba ìjọba. Bàbá o ẹ káàbọ̀.
6: Gbówe táwọn bàbá wa máa pa ni.
1: Ẹja gbọ́ sà.
6: Wọ́n lè ké mọ́ dàyé. Ásà mọ̀ ti dàpọ̀ mu.
1: Ti dàpọ̀ mu.
6: Èmi ń gbà wá lọ primary school à ń pè àwọn kan ló lùbẹ̀ wò. Tí wọ́n bá fẹ́ wá sukú bẹ ọmọ ìyá mi. Àwọn headmaster àwọn tísà.
1: Wọ́n
6: mọ sáré káàkiri bí ìkọ́lọ́ pàdé tó fẹ́ wá kó wọn tàbí sọ́jà.
1: Olùbẹ̀
6: wo ni wo sukú mọ̀ ní ìsìn. Àfi kọ́lọ́ wọn sànú wa. Ẹlòmíì fi yàrá kan péré yọkọ̀ mọ sí láti mọ wá nǹkan àtijọ́ láti mọ kọ́ mọ́ bẹ̀. Ẹ̀fà rómẹ́ǹtì ò ní dá. Gbogbo ọkàn rìn náà dandan. Wọ́n sá mọ̀ kí wọ́n fọ̀rọ̀ apò yìí. Ẹ wo àfi kọ́lọ́ wọn sànú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé wàá rí pàtàkì àwọn tó lera. Ọlọ́run ló lè gbà wá. Àwa mẹ̀kúnnù ní ká mọ̀dà rẹ̀ ti wà la. Sọ láwọn ní ọ́ndà rẹ̀ sí yàn la. Nígbà wọn bá yọ ìfúnpá rẹ wò. Bọ́yá bíi mẹ́wàá lọ yọ wọn lè kó ti ìfúnpá yìí ti lókè o. Tọ́ bá ìdálẹ̀ wà lẹ́sẹ̀ báyìí wà bá ìdálẹ̀ ọlọ́mọ jẹ kú.
1: Wọ́n lè ní kẹ́mọ́ gbọ́n kẹ́mí kan.
6: Owó tẹ́yọ̀ wà ní ẹ̀wà sáré mọ́ wá káàkiri balabalabala. Torí kẹ́ bá lé lo oògùn. Ọlọ́run ní kọ́ yára ìṣẹ́ alá.
1: Àmì
6: o ẹ
1: ṣe gan sa. Hello. Hello. Hello.
7: Ẹ káàárọ̀.
1: Yes sir. Ọ̀sán la wa.
7: Ẹ káàárọ̀.
1: Yes sir.
7: Ìyá Mr. Aládẹ̀jọ ni láti Toronto ní Canada. Bàbá ń kọ́ o.
1: Bàbá wa ẹ káàbọ̀.
7: Yeah, ekweto. Yeah, ni fa oro ti ta so lo ni pa ti ta omo school yen. Se ri to ba je pe country ti gbogbo nkan ti gba ni. Gbogbo awon to wa adherence of affairs ni school yen. Ko si kokan to ye ko ma sunle mo. Ata ti de. Ko si kokan nu won to ye ko ma sunle won mo.
1: O ye kan ti gbe mo.
7: E mo pe. O ye ah. E mo ko won ti accredit awon office
1: yen.
7: And you keep admitting people, you keep collecting school fees from them. Yes, and then you only false hope. And how much you want to buy you, what you want to buy you, it will be mine. We are deputy rector, we can offer you, we go share address to them. Then people don't back home for home or father. Don't back home or office school or father. Time to not waste in question what they regain your father.
1: You reverse here, man.
7: Yes, now. So, so I want build future omo lori be sick. What kind of a country is that? Gbogbo awon from rector to gbogbo awon board of directors school yen ko to omo npa e to dem be sick for our students yen ati register ati gbogbo won omo na ko won ti ati won ti accredit course yen won dem gba won mo awon mo dem graduate e dem o pe won ni fi practice. O wa ya se le ma ko lo school me ma ko lo pada se yen ni that time to the waste pada ni
1: ko se
7: so di awon ye ka awon go awon ye ko ma mu awon elomi ko ma fun se scapegoat so that other schools no go ba tun gbe iru e o so ba ki se iru e wa le lo to won ma won ba so yes wa ni mo pe nkan ta won se ti asiri ba pada tu nkan to ma gbe yen ni. So I quote, until we get it right, that is when everybody will sit up and do what is needed.
1: Do the right thing.
7: Yes, and do the right thing. I quote.
1: I shake on, sir. Mr. Ladejo.
8: I dupe
1: amọ lori gbo awọn to pe wa pata awọn to fe pe wole na ti o wole

0: ọlọ́run ọba náà kúkú máa ké sí bá wa wo gbogbo àwọn tí wọ́n já láṣẹ kó wọ ọkàn wọn lọ wọ́n lè máa bá wa ṣe ń tó kàn lásìkò tó yẹ lóní pápápá torí àwo sí lọ́fíìsì yẹn àdébẹ̀ ṣùgbọ́n àwọn àǹfààní àtágbára tá a ní náà la máa lò nípa sísọ yìí kíkẹ́nu bò wọ́n kó lè dọ́dọ̀ àwọn aláṣẹ tó kàn kán lè ṣe ń tó kàn lóní pápápá.
1: Ayo music rise up and dance ọkọ. Ẹ ò lè bá mi díje sọ̀kọ.
0: Àwọn ìròyìn tó mègbòrò títì la fẹ́ wọ ọbẹ̀ yẹn lọ.
1: Ẹ ò lè bá mi díje sọ̀kọ.
0: Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé àwọn ìròyìn tó ti ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá à ń lò lọ́wọ́ yìí eléyìí tó jẹ́ pé oníkálukú náà láti kà á tá a ti gbọ́ ṣùgbọ́n tó yẹ pé àwọn kọ̀ọ̀kan nú ẹ̀ ó wá di àgbọ́ má lè mẹ́nu kúrò tó fà tó ní kálukú wá ṣà ń mẹ́nu lé lórí ó náà la fi ń dà pé ní ó mì gbòòrò títì àwọn ìròyìn tí wọ́n mì gbòòrò títì tọ́ lákọ̀ọ́kọ́ lára àwọn ìròyìn tó mì gbòòrò títì fún ti ọ̀sẹ̀ yìí òun ló ní ṣe pẹ̀lú eléyìí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ plateau ní jos tara níbi tí àwọn mẹ́ta kan ní ọlọ́pàá ti mú o wọ́n ní pé níṣe ni wọ́n dì pàǹpá papọ̀ láti lè jí ọmọ kékeré jòjòlú ọmọ ọdún mẹ́ta láti lè jígbé wọ́n ní pé pàápàá ìyá tó bí lọ́mọ gan tààrà ó wà lára àwọn tí wọ́n dì pàǹpá papọ̀ o nítorí pé ọmọ kékeré yìí ọ̀dọ̀ girama ìyẹn ìyá bàbá rẹ̀ òun ló ń gbé o wọ́n ní pé nígbà tí ìyá ẹ̀ wá wò títí ló wò pé tọ̀ káwọn kúkú dàbí ọgbọ́n káwọn jẹ́ ọmọdé yìí káwọn ò jígbé káwọn sì mọ béèrè owó lọ́wọ́ bàbá tó bí nígbàtí ó tún wá ṣe gbogbo eléyìí tán ó ní ṣe papọ̀ pẹ̀lú ẹni tó ń kọ́ ọmọ náà ní lẹ́sìn wọ́n ní pé ẹni tó ń kọ́ lẹ́sìn náà ni wọ́n jọ sùpàǹpá papọ̀ àti ọ̀rẹ́ rẹ̀ kan àti ìyá ọmọdé ọ̀hún wọ́n ní gbígbà tí wọ́n ti wòye rá nítorí pé ilé ló ti máa ń kọ́ ọmọ náà ní lẹ́sìn o wọ́n ní pé gbàrà tó débẹ̀ wọ́n gbé ọmọ yìí nígbà tán rí pé ìyá àgbà ti kúrò níbi tọ́mọdé ọ̀hún wà wọ́n ti gbé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ń pè láti máa béèrè fún mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn 15 million naira ni wọ́n ń béèrè o wọ́n ní pé gbàrà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ yẹn àwọn òbí ọmọ ọ̀hún wọ́n bẹ̀bẹ̀ pé ẹ dákun níbo ni àwọn fẹ́ gbélé ìgbà wọ́n ní pé látara bẹ́ẹ̀ nígbà tí ariwo pọ̀ tó ń ti ẹ̀bẹ̀ ni wọ́n á ṣiṣẹ́ ìwádìí wọ́n tírèsí ilé ẹ̀kọ́ tí wọ́n fi ń kọ́ wọn wípé ta tọrọ ẹ jẹ́ kí wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ní nígbà tí wọ́n mú wọn ni wọ́n á kẹ́fín wípé àti yí ọmọ ọ̀hún léyìí tó orúkọ rẹ̀ jẹ́ catherine davor àti àwọn méjì ọ̀hún léyìí tó orúkọ rẹ̀ jẹ́ wutepsule àti ẹlẹ́ẹ̀kẹta tó orúkọ tiẹ̀ jẹ́ bhutan nasik wọ́n ní nígbà tí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọ́n rí wípé wọ́n dì pàǹpá papọ̀ ni wípé káwọn lè rí ọmọ ìgbé kan lè gba 15 million naira lọ́wọ́ òbí ọmọ náà ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti wà ní koto àwọn ọlọ́pàá o wọ́n ti tì wọ́n lé àwọn mẹ́ta ọ̀hún tí wọ́n dẹ̀ ti ń káwọ́ pọ̀yìn láti rẹ́dì láti lọ rojọ́ ní ilé ẹjọ́ tó mú kúrò ń bẹ̀ lára ròyìn míì tó túnbẹ̀ gbèrò títì fún ti ọ̀sẹ̀ yìí olóníṣe pẹ̀lú ìròyìn kan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí àjọ tó ń rí sí ìwà ọ̀daràn lóríṣiríṣi ìyẹn àjọ ICPC Independent Corrupt Practices Commission nígbà tí wọ́n ń ṣiṣẹ́ ìwádìí lórí àjọ ti PFIC léyìí tó níṣe pẹ̀lú Prince Adeyemi Matthew wọ́n nígbà táwọn iṣẹ́ ìwádìí yẹn lọ́wọ́ látara iṣẹ́ tí ààrẹ gbé láwọn lọ́wọ́ làwọn wá tún wá kẹ́fìn àjọ míì tó jẹ́ pé ìjọba àpapọ̀ lọ́wọ́ sí tó jẹ́ pé wọ́n tún wá ń lo ọ́fíìsì akọ̀wé àgbà lórílẹ̀‐èdè yìí tọ́tù ọ̀rá fi ń ṣiṣẹ́ tiwọn léyìí tí wọ́n dàpè ní National Development for Made in Nigerian Project léyìí tó jẹ́ pé ẹni tí wọ́n fi ṣe ọ̀gá wọn òun náà ni Bùchi Nwabuezi lọ́sẹ̀ tó kọjá la mú ìròyìn wá o ṣùgbọ́n lásìkò yìí ìròyìn tó ń tẹ̀lé òun náà ni wípé ọ̀rọ̀ kan wá jáde wọ́n ní pé níṣe ni àwọn àjọ ICPC wọ́n á ṣe ìwádìí ọ̀nì kíníwé tó yẹ kan ṣe dáadáa wọ́n ní pé kí ló fà á wọ́n ní pé kìí ṣe kébóyá àjọ yìí wọ́n dúró gẹ́gẹ́ bí àjọ tó wà lábẹ́ ìṣèjọba àpapọ̀ wọn ni rárá o wọ́n ní pé ó jẹ́ ẹ̀yà kan lọ́fíìsì akọ̀wé àgbà lórílẹ̀‐èdè yìí léyìí tó jẹ́ pé Bùchi Nwabuezi yẹn gangan ó ní ọ̀gá abala abẹ̀ yẹn léyìí tó jẹ́ pé wọ́n gbà ṣiṣẹ́ lábẹ́ òfin ìjọba àpapọ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn iléeṣẹ́ ìyẹn ẹ̀ka tó wà lábẹ́ iléeṣẹ́ àwọn tí ó ń ṣe papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ yìí àwọn ni wọ́n máa ń rí sí àwọn iṣẹ́ àkànṣe lóríṣiríṣi ìyẹn project ọlọ́kun òjọ̀kan wọ́n ní ṣùgbọ́n nígbà tí Bùchi Nwabuezi tó jẹ́ ọ̀gá ẹ̀ka yẹn ton sise ti e lo bo se ye ko se eyan awon ise akanse ton sise iwadi lori e ti won de n gbe jade ti won de n tele o wa ni ifrekonsinu pelu awon loga loga ti won pe director lawon ile ise yen won ni pe pelu e ija sele o be sile laarin won to wa je pe won re yanju o won ni won re duku ohun yanju lo wa fa ta won director loga loga yi won wa mo ejo ofege lo ba ajo ICPC wi pe egbo e wa wadi e daada se ri eka yi ko si labe isejoba apapo orilede yi won lo fa ti ajo ICPC ti won fi wo pe to awon to ti ri ile ise ijoba mi to je ofege latara awon ti won fi oro lede le to je ko won ni pe to e ma je kan mo ka awon rojo o won ni pe ko se n to jo wi pe ke se ijoba won ni ke se ile ise ijoba ofege o e ka kan lo je labe office akowe agba orilede yi le to je pe buti won abuze o na lo ga e ka yen o na na den ri si awon ise akanse lorisirisi lolokan ojo kan pelu e mo kuro nbe lara royin ti o mi gboro titi fun ti ose yi o na lo ni se pelu ajo kan iyan igbemo leyi ti ile ise are lorilede ti won gbe kale lose yi nibi ti won ni pe igbemo ye o lo ma ri si bi won se se atunto to nti agbe kale ohun ti awon le se fun oro eto abo olodun marun to je pe ko ni si idakure ku kankan laarin re pelu e nigba ti won gbe igbemo yi kale won ni pe awon loga loga lenu se ologun ile yi won wa ninu igbimo won won ni koda eni ti samugbalegbe pataki lori ero eto abo yo wa ninu igbimo bakan na won ni pe koda eni ti se minister fun eto abo lorilede yi yo wa ninu igbimo won o je oro eleyi ti akowe agba lorilede yi iyen George Akume to fi lede ni ose yi won ni pe ohun ti won ni kan se pato o na ni wipe ki won o se ise iwadi ati ona ta won le gbegba atawon to ma gba lati se le to je wipe pelu bi eto abo ti se mege to se me lasiku yi o gba ki awon tete digiri si le ti won pe ni proactive attempt won ni pe awon reti igbimo yi o awon de fun won ni ojo adun ojo iyan adun ojo iyan 90 days lati fi lo se ise to ye kan se kan si submit e iyan report titi won si odo are ko le buwolu wipe to on ta lore gege bi agbe kale ati igbese to ye ka gbe won ni pe tori pe gbogun to nsele lasiko yi ko ri be lawon odun die seyin lawon sa to ti koja lo won ni pe nitori e bi aye ba se yi agbodo ma ba igba yen yi pe kawon igbimo yi ki won lo wo ki lo nsele ki lo de tu se se ko tu sele ati pe ona wo ni won o gbegba nigba ti asiko yi ti o ba to won ni pe gbogun ti won fe kan so ko ju odun marun lo iyen 5 year clear link le ti won fi mo ona ti won gbe oro eto agboba ni asiko yi to mo kuro nbe lara royin mi to tun me gboro titi lose yi o na ni ajo ANDDC le to ni se pelu moto eleyi to nlo moto to nlo ina mana mana iyen electric vehicle lose yi ni won ti kokko gba ise akoko o ni Abuja nigbati eni ti se oga fun ajo yen iyen automotive design and development nigbati o nsoro iyen Dr. Joseph Osanipin nigbati o nforo lede oni pe be ba ni ka wo gege bi are ti se se leri wi pe awon oko awon oko eleyi to nlo na mana mana wole o wi pe lati fi le wo pe bi epo tan lo bi o se le role ati gasi eleyi ti o nlo oko na ti o se le lole oni pe pelu e na fe wo pe e ja ko oko wole leyi ti o ma nlo ina mana mana iyen electric vehicle lose yi won ti wa gba ise akoko nbe o won de ti wa foju sun ile iwe giga iyen university le toto 16 iyen 16 universities won ni pe won kan lo ko fun awon ti se oluko agba iyen awon lecturers lawon ile iwe 16 ohun lati koko bere si ni ilu kan le wo bi yo se sise si nigbati oga fun eka yen iyen Osanipin Joseph to fi oro lede nigbati to tese wa to nsalaye won ni pe ta bagbagbe pe gbogbo awon keke maruwa ile to ti wa ati lele to nlo epo ati lele to nlo afefe gas tan pe ni CNG bakan na oni baba ni katugo owo ti won nlo yin apapa awon to lo to ni CNG owo tan fi nra gas sinu keke maruwa won o dinku si awon to nlo epo oni pe bede ni yi awon tun din afefe ile ta nfa se mu ti to n jade lenu moto ati maruwa atokada ta nfe se mu yen o lawon tun dogbon dinku ni tori pe bo ba ti di pe won lo epo bo ba ti di po ti run ninu engine efin re ti o jade o buru won lo lo fa ta fa se ise ti o ye ka won se ni abala yen o ni pe tele ngba ta won kokko gbe ti CNG de ibi ti won ti le ma fill gas se nu maruwa abi moto won ni pe ko po niye boya loju bi merin lo won sugbon lasiko yi idunu awon ni wi pe ibi ti won ti le ma fill gas se nu moto abi nu maruwa le to ni se pelu CNG won ni pe o ti di 81 iyen 81 refilling outfit won ni ohun lo ti wa o won ni pe pelu e awon oni 30 awon tesi waju lati tun le wu wipe ki lo ye ka won o se ni abala yi won ni bi to wa ku si bayi won awon fe foju si o je ki ni be won ni gba to di pe awon keke maruwa ati moto won tin lo gas owo ta won na lati fi ra gas wole sinu moto abi maruwa won o deku won ni pe ki wa lo wa de to je pe owo epo owo moto awon ero tan san o ye ko na ti ja wale won ni be la won fe lo tara bayi lati le ma wu awon wo ni won ko ti won se n to ye kan se nigba ta won tin je anfani pe owo tan lo ti dinku owo ti ero na o ma lo won ni pe o ye ko dinku bakan na to o je awon iroyin ti o mi gboro titi fun ti ose yi oluwa tosin adelowo dana presenter lo call me.

0: ẹ ṣe torí pé ẹ ṣì wà ń bẹ lágẹlú fm gangan náà ń pè bí ibẹ̀ lẹ́wà òkè tó ga jòkè lọ 96.7 ẹ jẹ́ ká lọ sí abala tó kàn etí ẹ̀ mélòó nìyẹn
1: ẹ káàsán o a kú dédé ìwòyí ẹnìkan pọ̀ alẹ́ kan wọ́n kí wa káàárọ̀ ní canada
2: bẹẹni níbi kíbi ta bá wà ṣẹ́gun balógun lórúkọ mi emp ní ìnagijẹ mi lágẹlú náà lábá 96.7 fm etí ẹ̀ mélòó ti ní ó pín sọ́nà méjì lọ́sẹ̀ tó kọjá mo jẹ́ ká mọ̀ pé ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì ká nífẹ̀ẹ́ ara wa bẹ́ẹ̀ ni àmọ́ bá a ṣe ń nífẹ̀ẹ́ ara wa yìí mo fẹ́ yẹ ká ṣe nǹkan kan méjì àkọ́kọ́ wọ́n ní ẹ ṣe rere yóò ẹ ṣe rere kó ba lè yẹ wá o gbogbo wa pátápátá la nífẹ̀ẹ́ pé kí ayé yẹ wá ká rọ́nà lọ torí ìdí èyí àkọ́kọ́ ni pé ká ṣe rere nítorí pé ìwà ríru ló tọ́ ẹni tó bá ṣe ibi ibi àtọ̀ lẹ́yìn òun wò pé circumstances àtàwọn nǹkan tó ń rí ládùúgbò tí ó tiẹ̀ rọrùn kéèyàn tiẹ̀ fúnyàn ní nǹkan ni ẹ̀rú mọ̀ bọ̀ ọ́ gbà tí tí ń bá rin ẹni lọ́wọ́ wọn ò rántí oore tá a bá ṣe ibi tá a bá ṣe àbí n tó kù díẹ̀ káàtó làwọn èèyàn máa rántí omi mi rántí àǹtí kan nígbà téèyàn bá wà skul àwọn ẹgbẹ́ téèyàn bí èèyàn ní oúnjẹ lọ́pọ̀ ìgbà àwa student ibi wọn ti ń ṣe pàtí mẹ́yìn wá sáré káṣọwọ̀ labá káṣọwọ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi labá sáré wọbẹ̀ lọ làwọn pàtí yẹn lọ ìgbà tó máa dé a ti kọ́kọ́ jẹ mọ̀ pé bí máa ń pa student a kọ́kọ́ jẹ first round à ń dúró de second bí àǹtí kan ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ wo bọ́bọ́ yẹn ló ń nawọ́ sí mi ó ti jẹun lẹ́ẹ̀kan ara mi kọ́kọ́ bù máa sọ yé ọ̀ká fó yín ìgbàgbé tó ṣe lájọ́ ó ti pẹ́ ó ti lábẹ́ 2008 ni ẹ̀yin náà ó ṣe pẹ́ mo sì tún rántí yín tó bá ṣe lénìí bó jẹ́ ire ni bó jẹ́ ibi wàá kẹsàn-án wàá rí gbà ṣe rere dáadáa jọ ìkejì wá ni pé ká fura ẹ fura dáadáa nítorí pánṣẹ́ ọ̀fura ni ó fi jìn sí kòtò wọ́n ní pánṣẹ́ ọ̀fura pánṣẹ́ sá àjà ọ̀fura àjà jìn sí kòtò níbi ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ńsìn mò ń gbọ́ nǹkan kan táwọn èèyàn kan ń fi ọ̀rọ̀ ń lọ̀ wá ẹlòmíì wọ́n give testimony ni wọ́n á dúpẹ́ á lọ sí ṣọ́ọ̀ṣì á lọ sátàlátù nínú whatsapp group ọlọ́run ṣeun ó wò wá lọ́wọ́ àwọn kan wípé níbi àdúgbò new garage yẹn níbi àdúgbò ẹlẹ́yẹlé yẹn àwọn kan sọ ìyànà àjíà sí gbági ìwóródù gbogbo àwọn ọlọ́bẹ yẹn àwọn míkrà kan wọ́n á gbé àwọn ìyá kan tiẹ̀ ni pé 800,000 ni àwọn nǹkan tó ń lọ rà lọ́jà tí wọ́n gbà lọ́wọ́ òun ọjà tó rà ẹ mọ̀ àwọn bíi jewelries àwọn kan tó fẹ́ lọ tà wọ́n dẹ̀ gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n lọ já sí ẹni ẹlò àwọn èèyàn máa gífi wọ́n rò pé kí ló dé tẹ́ pé a kàn máa dúpẹ́ pé ọlọ́run ṣeun ẹ̀mí wà àwọn nǹkan kan wà tó yẹ páwa tó yẹ káwa gangan ká ṣe àwọn nǹkan kan wà tó yẹ pé ìjọba gan tó yẹ kí wọ́n ṣe tó yẹ pé wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ o ká wọ́n tún gbìyànjú láti ṣe sí i kí làwọn nǹkan wọ̀nyí mo fẹ́ ká tẹ́tí gbọ́ dáadáa tó bá yẹ pọ̀ ọmọ ẹ wà nbẹ̀ yẹn tí ò sí nítòsí ẹni kó máa bọ̀ tàbí kẹ́ ẹ lọ wò ní facebook ẹ mọ̀ ṣí ẹ kẹ́yìn náà dẹ̀ máa gbọ̀ dáadáa àkọ́kọ́ rèé ẹlòmíì torí gbogbo àwọn ìgbà tí mo tẹ́tí pé gbogbo àwọn ọ̀rọ̀ àwọn èèyàn mo rí pé àwọn àṣìṣe kan wà ó wà lọ́wọ́ wọn ẹlòmíì ó wà nínú ó fẹ́ wọ márúwá báyìí bó ṣe fẹ́ wọ ó ti fẹ́ wọ ó wá òun lọ ní táìmù tó léètì bíi táìmù tí ó bíi odd hours láago mẹ́sàn-án mẹ́wàá alẹ́ ìrìn alẹ́ ò dáa ẹlòmíì sì rèé fóònù ọwọ́ ẹ̀ pàǹpáàní gbogbo ẹ̀ á wá gbogbo ẹ̀ má yà àwà àdẹ̀ kí gbogbo èèyàn mọ̀ pé olówó lòun o ti máa ń dress to ṣẹ̀ṣẹ̀ wá rí kinní kan àwọn tó rí lè lówó gan tó lówó lọ́wọ́ wọn yìí ń ṣe àṣehàn ẹlòmíì tó ń ṣàṣehàn àwọn tó ń ṣàṣehàn ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ fi jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò dẹ̀ sí kankan lọ́wọ́ ẹlòmíì owó tó gba owó olóònù ló gbà tó fi ń bùgà á wá máa lu tú flashy ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká live simple ẹlòmíì àti ibẹ̀ ló gbà lọ òkè ìkan tún rèé ẹ jẹ́ ká máa sọbi tá a bá ń lọ fáwọn èèyàn ẹlòmíì kan jáde kò sọ fún àbúrò ẹ kò sọ fún ọkọ ẹ kò sọ fún ìyàwó ẹ ó kàn wọ́n sáré pè mí mo fẹ́ sáré lọ mítì kan kí lórí tó lè mu fóònù kí ni fóònù.

0: súnmọ́ bọ̀.
1: Ọmọ àwọn tó tọ́jú.
0: Ẹ má jẹ́ àkáyà owó òkè o. Ẹ wọ́n fẹ́ ra textbook yóò ra àwé tuntun àgàgà wọn tó ṣẹ̀ bọ̀ sí college.
1: Àìláwọ̀
0: gbẹ̀rù rọrùn. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ pé ìwé tẹ́gbọ̀n bá lu àbúrò lè lò. Ṣé ẹ ti lọ check ẹ ṣe ti kó lọ bá àwọn teacher yẹn school.
1: Nínú London máa wí báyé.
0: Ṣé ẹ ti lọ wò ó sán ti bá yín check ẹ sán ti confirm eléyìí tó lè rí lòun bẹ́ẹ̀. Ṣé ẹ ti máa dira lẹ̀ o. Torí pé a wá ní kó ẹ fẹ́ lọ ṣe lọ́jọ́ àkọ́kọ́ tí wọ́n wọlé. Àbẹ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ tí wọ́n wọlé everywhere máa busy o.
1: Má bẹ̀rẹ̀ lórí ọ̀rẹ́.
0: Ṣé wọ́n pé wàhálà yẹn máa ń pọ̀ tí ó ti sú òbí gan lọ́tọ̀.
1: Adéṣínà ti ń pè mí o. Bọ́bọ́ mi fọ́ láyé o.
0: Tu àwọn ẹ̀gbọ́n ẹ̀ eléyìí tó ti lo àwọn ìwé yẹn àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ tó ṣì ní yunifásitì ẹni kan jókòó ti àwọn textbook wọ̀nyẹn. Èwo ló sì lè rí lòun bẹ́ẹ̀ fúnra.
1: Bámi tọ́jú
0: fún. Táyé ò bá yọ láti lọ kó bá teacher bí principal bá ni.
1: Àtàyè.
0: Ẹ ti máa múra ẹ ti mọ iye tẹ́ ẹ fẹ́ ná lórí ìwé. Bóyá méjì àbí mẹ́ta lẹni ẹ ti mọ iye tẹ́ ẹ fẹ́ ná.
1: Bọ́bọ́bọ́lá.
0: Bí ìgbà téèyàn lóyún ni o. Èdè báyàn lójijì o. Yóò ti máa diralẹ̀ díẹ̀ díẹ̀ o. Ilé tẹ́ pàṣẹ ò dẹ̀ ṣe dáadáa náà ẹ ti wulé tẹ́ fẹ́ bá rán bẹ́ ẹ fẹ́ bá tún rán mi. Tètè pété lọ kó tètè wọ́n. Bá ṣe pé lóní mọ̀dámọ̀dá ni.
1: Ọkọ la
0: bá. Mọ̀dámọ̀dá kí n dá díẹ̀ fún lónìí kí n tún fún díẹ̀ lọ́sẹ̀ tó bọ̀ kó lè tètè rán tán. Ọmọdé pé sọ pé àwọn bíbélì ṣáà máa ń fọkọ̀ pùṣá. Ó máa ń wo òbí kọ́mọ ẹ̀ náà kó kọ́kọ́ tàn ní first day tó máa kọ́ resume. Bàtà tuntun, aṣọ tuntun, sọ́ọ̀sì tuntun, báàgì tuntun. Ọlọ́run ó bu àṣírí àwọn òbí pátápátá. Àṣírí wo ni tú. Kò sóbì tí ó wù.

0: ilé ta wa kọ sori e na o gba irada mo ko ta fi kọ le yujo ta fi ra le lo ko si bo se le bu ko ri ile teyan kọ sori ile yo kan le du ile na eru gan le fe pa ile gan gba mi pe teyan ba gbe eru le gan le ile dagbare oka a seun gbogbo to ye ka se sile yen ngba to gba irada tori pọ lọnde se ola fun wa agba won osese sibe pelu bagbara wa se ka agba won ti o wa lenu ona won pe ni gatekeeper agba won ti o ra ma dana gba eyan gbodo tu dare la mu ona pe ni chef agba won ti o mo gba yi ka ta pe cleaner agba won osise lo be lo to atijo duna dura iye tan fe gba gege bi ise tan fe ma ba wa se yen lo shoshu gbe gege ba de se mo ipin gba ti gbugbe ti wa bo se wa si olorun fun wa lanfani atori ofe yen onje tan je ti yato da o le je ke boya le ise gan la ni ti se pe le gan lati gbo ise to po to be o le je le ise na la ni ta lo si ise be o de ni nta won ehn e ti get o ni nta what ba wo moto da park kale yala ile abi bise ke se yokan ke se meji bo je yogan na nkan moto gbalode ni ke se moto atijo ta nje o ti ni bi a se man send owo si chef ti o lo ra gugu e wa yala boyo ni o lo ra ni abi won te gbe wa latoja ba ni won ka to gba itori pe atu fe ki wa la o tu wonu agun ara iwa be la tu wa ni driver to n wa wa ka gugu ta fe lo lo n gbe wa lo a wa fi owo osu awon osise ya fi je won ya a san fun won dede gege bi adehun ta ti jo so awon wo ninu okan wa pe ah ati seun to to awon wo ninu okan wa wi pe ati seun to mu yes awon wo ngba ta wo lo waju wo seyin awo pe mi se awon ara bi lo to ale ro be pe a se won tara gba won anfani ko kan wa ta je ka won gangan lori ofe si olorun ba lo nso wa lo to gba won gbolohun kan wa ta se ba ma nso ngba to ba nfe soro to fe jomo bi abi pe abaso tele ti o fine ani god forbid ani olorun ni je ni pe fọlọrun sọ o gbọdọ fokan gẹdẹ gọpẹ o be try sha fanfani le fawon osise ti mo ka le yen pe ko ti e le ma ri owo ya sha fanfani le pe ko ti e to ba se pe boya ilera o se daada ko ti e ri aye lati lo se ilera ti e na ke se boya lati lo o pe ka fun laye o yala boyo wa lori ohun ta ti tele ta pe template ni le se abi ni le bo se ba wa sise yen pe to ba ni pe ilera o ilera o se daada boya doctor wa ni boya hospital wa ni ti won toju e ti e se loruko owo ti e owo osu re to n gba yen chef wa to n dana ta to n dana yen o ti din gbogbo e o ti da gbagba parasite si gbogbo e se pe a n di lowo pe o gbo iwo nke iwo na o jeyin o fe yin je kini o gbo wo osu driver to n wa lo wa bo so lori ofe lati yawo koja owo osu e se boya ko yawo osu re le in advance mo so ye o gba te ban gba 10,000 te to ti ya 2k ni first week to ti ya 3k ni third week egbo gbese oni pada pa npare osu yen sugba so sanfani e yo pe ko le rowo ya lati fi le se nkan kan yala ninu ebi ti abi lori aye ti e gan pato ti wa ara ma san pada lo shoshu ni tere tere tere fa wa nfani yi ta fi le kan o sise yin o je won la won kan ti won wa nta ni won raye ti bo won lara ni won raye wa wole si wa lara eni ti a le ya ni owo 50,000 naira ka ma yo ninu osu ni owo osu re ni 5,000 awon awon eni bi yen ni ta yen ko jo won loju 500 won le gbo 100k fun ka ma so 500k won le gbo 100k fun lọjọ akọkọ ta ba kọkọ pade won gbo 100k fun o ni tan wa won fe fi wa nkan kan lowo re ni bo ba ja wa ko ni o mo movement wa pata bo ba je ni to nda na ni o mo gbogbo nje to nse fun wa bo ti se nlo bo ba je gatekeeper ni o mo time to ni ka lu ko nwole o mo gbogbo ogbon ati nura be ti camera wa nu gbogbo nu ile wa ati ile ise yen abeyin oro be ni ba je kan lawon anfani yen gege ba se lakare lorisirisi lorisirisi lorisirisi mi ro pe bo ba ma anfani yen wa lati ta o le joru fe yan be loju e looto looto awon omo kan wa be gbe won sori eni won o pada bo le omo lele ni won be bo won be bo won be bo won to be ba won kan ti alakale yi won tan wa kakiri nta na ni ko sise ni lo 50,000 naira loju ese owo osu re de ni ko to debi to so pe ma ti ba gbo osu ni ntare lo se sugbo to ba lanfani lati le ri ya lodo ga re to ba sise ni le ise re to tin sise okan re o kokko bale ni pe asiri ohun bo ni de ise to mu se
1: alabi ojo e ma re o pasuma sipa lati won ti ro pe pe kini
0: ogbon bembe fun tosan ni yen
1: yen ti won gbo won so ya pe
0: se lakori te fe ba nfun atogbon to sodo sinu e lori sirisirisirisi be debi ta wa gan o ti e ronu de gan ti mo number te ma pe si yen 091 2370 8675
2: 2 3 + 2 3 4 2 3 4 9 1 0 0 6 kẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ẹ̀mí ẹ̀ta káì adúámi oníkùkù tẹ́gbẹ́ olóńsóúnjẹ olóńsóúnjẹ fún mọ́mí ìyàwó ẹ̀ olóńsóúnjẹ fún ọmọ ẹ̀ ó fún wọn ní tìtì wọn fẹ́rù ẹ̀ ṣé fún àwọn onígbà tẹ́gbẹ́ tó máa súnyẹ tán àwọn ọmọ ẹ̀dọ̀ wọn yẹn inú oúnjẹ ẹ̀kọ́ náà máa jẹ ọ̀hún ní jẹun ní orí tébù pẹ̀lú wọn ó gbọ́dọ̀ lọ jẹun ní kíchìn gbọ́dọ̀ jẹun lọlẹ̀ dẹ́rẹ́bà ò gbọ́dọ̀ ṣé mọ̀ wọ́n á lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n á sun almost 3-4 days bí ọmọ máa sun ní mọ́tò tọ́jọ́ ní ẹgbẹ́ mẹ́ta káì mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ọjọ́ kan ó kàn ń sọ̀rọ̀ ní o kò sì bá bọ́rọ̀ ìṣe wá gbé ọmọ ní àwòtọ́ ni ọlọ́pàá ni wọ́n máa ń ṣọ́ àwọn olówó ṣọ̀gbọ̀ngàn ó ní ẹni olówó tó wá fẹ́ kí ẹ̀mí ogun ó ní àwọn ọlọ́pàá tá à ń tẹ̀lé wọn gbọ́dọ̀ tọ́jú wa ó tó bá gbé yẹn yọ kan ó ló gbọ́dọ̀ fáwa méjì ó ní irú àwọn tó máa ń tẹ̀lé wọn làwọn ọ̀daràn máa ń lọ approach báwọn ènìyàn ọgbà ẹ̀gbọ́n onígbọ̀n yẹn tó bá wà lórí àfi ẹ̀ ó ní ó gbé fẹ́ ní information about the
0: person. táwọn ò gbé kúkú sí wa.
2: I'm telling you ó da jù kó má lọ ba àpọ́ìsì oúnjẹ tí ọmọ tí olówó jẹ bí ẹgbẹ́ máa ba àpọ́ìsì oúnjẹ ọ̀gá ẹ̀ kọ́ tọ́jú ọmọ ọ̀dọ́ kọ́ tọ́jú dẹ́rẹ́bà kọ́ tọ́jú ọmọ gbogbo ẹ̀ Bọ́lájí Ajímọ́lá Adémọ́lá Òkìlá tí ó lè rọ.

0: Hello.
1: Hello,
0: yes, sir.
1: Yes,
0: sir. Yes,
1: I'm
0: with your daddy. Hello. Yes, sir.
2: O ma kin e ku selu e mo mo se o.
0: Ami o atakakanga.
2: Atakakanga ni e gba mi feran mi nga. Baba mi di, boya baba mi se faaji don fa ton ki gbogbo e ya bayi lo.
0: Baba lo fa cement ni.
2: Cement ni. E mo pe weekend le ni now. Ya ba. Ko ni baje.
0: Yes, sir.
2: E ku eto.
0: E se.
2: Emi le pe ni feran mo la keji
0: feran mo la keji
2: gege bi ara e feran mo la keji se mo yi pe se ngbo
0: mo wa pelu yin
2: se mo pe enikeni ti o ba feran lo ti to gege bi nkan te so ni bere eni ko si biyan se le se to laye yi eni ti a korira eyan
0: o yo wa
2: a se korira eyan
0: beni
2: so ti yin ṣugbọn tibẹ si bẹ na lele ọpọlọpọ ni kaka ko mo lure ko ji si koto mọna mọna o tọna mọlẹ so ko se pọ mo lure ko ye po le mo fe ji si koto ṣugbọn a ri nkan ti a tete
0: ti o yọ kuro
2: ni ti a yọ kun be so ti yin so iru yen lele gbogbo to ba di feran mọda keji koda ko ba je wi pe boyo sise o eyinu e wo nigba ti eyan ba gbeyan lo sibi kan tohun lo sun sinu yaro loye
0: to te sin fe si lori
2: te sin fe si bo te je ara ti fanu wa ko ti e gba fun yun na a wa ni ko sun nu moto iyan wa wa be jo tori olohun gbogbo ru nkan to yo ni ti so se o to nkan
0: be ni
2: e wo ru wa la ti o sele ni orilede latara wi pe awon eni bi won wa npo si
0: won po si
2: ọ̀nà owó ni wọn ò fi ní pọ̀ sí
0: kí ẹlòmíì tí wọ́n ń gbà kiri
2: ìbọn díẹ̀ lọ fi ń tàn wọ́n náà kí ẹlòmíì lélẹ̀ tó já sí pé bọ́yá àti rí owó oṣù àti lówó oṣù ẹgbà wọn wà bí iná kájí wọ wá bí n tiẹ̀ 500,000 rí
0: bẹ́ẹ̀ni tó ti ń fọdún márùn-ún ó ti ń fọdún márùn-ún tó jọ torí lọ́jọ́ kan
2: torí lọ́jọ́ tí ẹ mọ̀ gbogbo kí n tí ń sọjẹ́ òtún nǹkan náà so tá a bá fi ojú wo gbogbo àárín yẹn tá a fẹ́ràn mọ̀dàkì ìjẹ́ adarí ni o ìjẹ́ gbogbo ọ̀gá àbí kan ni o ibi tó bá wà tí ẹ gbìyànjú wo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn fẹ́ràn ẹ̀
0: jẹ́ kan já nfààní tó pọ̀
2: jẹ́ kan já nfààní torí ọjọ́ tí wàhálà bá máa ṣẹlẹ̀ àwọn
0: kan
2: kọ́ jáde ẹ wo àwọn tó máa ṣe bàbá eré bàbá sá yẹn
0: wọ́n lọ́jọ́ tí wọ́n
2: lọ́jọ́ tí wọ́n lọ́tọ̀ tó ẹ pé tí wọ́n jáde pé
0: mo jáde tán
2: ebi nǹkan kò gbúdọ̀ ṣe
0: a fẹ́ débẹ̀ ta ni
2: ẹ kú ètò
0: ẹ ṣe gan.

aago mẹ́rin tún ti ro kege ìkànnì lágelu wọn ń pe bí òkè ga jòkè. ọpẹ́ pàtàkì lọ́wọ́ aláwùrà bí ọba tó ni dédé ọba ṣe yóò wè mí mú àwọn wòlíì pa orí pẹpẹ. ọba dàgbà mọ́ pàrọ̀ oyè pọ̀ kọjá rírí tán pọ̀ kọjá kíkà tán èmi mú àwọn wòlíì pa orí pẹpẹ. ìjìnlẹ̀ ìfẹ́ olórúkọ ńlá kábíyèsí olódù tó má rè adúpẹ́ lọ́wọ́ rẹ o ìwọ ló fún wa ní orí ọ̀fẹ́ àǹfààní aláìlẹ́gbẹ́ ó kà wá mọ́ àwọn alàyè ọkàn. adúpẹ́ adúpẹ̀pẹ́ òkun ìbà rẹ o kábíyèsí rẹ o òní ohun tún ni ọjọ́ àbámẹ́ta míì ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 2026 bẹ́ẹ̀ nínú àtẹ òǹkà àwọn kan ọdún 2027 ni torí ngbà tí ọba fi di ìwòyí 2027 ó ti búra fún àwọn èèyàn kan ó di yẹn. Ẹ rí mi tí mò ń jẹnu ọ̀wọ́.

pa. Àwa ń ta àwa sì tó ń jẹ́. Mọ rọra ọmọ wọlẹ̀. Tolú ọmọ Adébàmọ́wọ́. Tolú lọpẹ́ Adébàmọ́wọ́. Àwọn tájọ ṣe.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti láǹfààní láti gbọ́ mi. Ní ọjọ́rú Wednesday lórí ètò gudugbẹ̀. Mo mẹ́nu bà á, mo lá láǹfààní àti yànnàná tó ní ṣe lórí n tá à ń retí ìṣẹ́dúró òjò fúngbà díẹ̀ tá a mọ̀ sí August break. Mo ní òní nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò ìṣẹ́dúró òjò fún ìgbà díẹ̀ August break. Ìgbà wo ni August break ọ̀hún wáyé? Ọjọ́ mélòó oṣù mélòó náà ni àjọ NIMET ni wọ́n dábàá rẹ̀ pé yóò fi wáyé. Bó o la ṣe é ṣe gbogbo ẹ̀ láǹfààní àti fi ọ̀pá lù tí ó sì ṣẹ̀kẹ̀rẹ̀ rí ọmọ datọ̀ fún ẹ lẹ̀ lónìí náà ni kì í ṣọ̀la. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé ọ̀kan òjọ̀kan ẹ̀bùn kalẹ̀ pé ká mọ̀ pín fún àwọn èèyàn ó tó ọjọ́ mẹ́ta. Àbọ̀ wa rí kinní ọmọ ìdúòdè tí ò rí náà ni ọ̀gá o. Erégeré ń bẹ lọ́wọ́ àwọn aráabí. Ẹ fún mi ní ntẹ́ ń lo. Ẹ wo kó tó di pé a gbé abẹ́ sí ni mo da gbogbo ẹ lẹ̀ tí kálukú ọmọ sa tiẹ̀. Ẹ jẹ́ ń sọ fún yín pé ajílẹ̀ tá ń retí. Ẹ jẹ́ àgbà ìlú kábẹ̀rẹ̀ sí ni mo jó torí pé ìròyìn tó tẹ̀mí lọ́wọ́ láàrin ọ̀sẹ̀ jẹ́ kó di mímọ̀ pé ajílẹ̀ tí ààrẹ wa náà fẹ́ pín ajílẹ̀ tó ń bọ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n jí ó di mímọ̀ pé ó ti gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo bá ọ̀gbẹ́ni Wálé Àjàní mo bá wọn sọ̀rọ̀ àwọn náà sì fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi. Ìgbà tẹ́mi gbọ́ mo ké sí ọ̀gbẹ́ni Wálé Àjàní tí wọ́n jẹ́ coordinator Maize Farmers Association ní South West wá ń bí. Wọ́n ní jẹ́ kí àwọn ó pe òkè lọ́hùn-ún. Nígbà wọ́n pe òkè lọ́hùn-ún wọ́n sì jábọ̀ fún mi pé ó ti dé o. Ìròyìn tá a gbọ́ ni pé ajílẹ̀ ti dé sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ Afan, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ Commodity by Commodity, ẹ ti gbọ́ báyìí. Ẹ

bèrè lọ́wọ́ àwọn alága yín pé ẹ gbọ́ pé ajílẹ̀ ti dé bó wọn ṣe fẹ́ pin wọ́n láǹfààní láti fi ìpè sọ́wọ́ sí ọ̀gbẹ́ni Wálé Àjàní kí wọ́n lè fúnra lára wọn jábọ̀ yòòbá bọ̀ wọ́n ní òun làá mọ́fàfà ìdí igi làá ti bá torí pé ńlá àyè àjẹjọ aṣọ wípé a padà pè wọ́n ká lè mọ bí ṣe ń lọ kọ́mọ̀jẹ̀pẹ́nu tèmi nìkan lẹ́ẹ̀ ti gbọ́

0: jẹ́ ń sáré gbé ìpolówó ọjà bíi mélòó kan gbàǹbá padà dé a láǹfààní àti tẹ̀ ẹ́ wájú ẹ kú kalẹ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀ tá a látọpa rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Ọ̀rọ̀ lórí August break. Ìwọ tó jẹ́ àgbẹ̀ farabalẹ̀ kó gbọ́ mi dáadáa. Mọ́jàyà. Pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń wò wípé àwọn kan ní òjò ti kásẹ̀ ńlẹ̀. Torí pé wọn bẹ̀rẹ̀ isí oko tiwọn ní oṣù kẹrin, oṣù karùn, oṣù kẹfà, oṣù keje. Àwọn kan ń wò wípé òjò oṣù keje bó ni ṣe ń rọ̀ yìí. Ẹ farabalẹ̀ kẹ gbọ́ àlàyé ọ̀rọ̀. Ṣé àgbàgbé pé lọ́dọọdún ó ní ìṣẹ́dúró òjò máa wà ní oṣù keje wọnú oṣù kẹjọ. Ìgbà míì ní sàn-án a mú láti oṣù kẹjọ fún rẹ̀. Ìyún ní jẹ́ ìyún làwọn olóyìnbó ń pè ní August break. Ẹran tí ò we òyìnbó kan bí àsamọ̀ ọ̀rọ̀ lédè òyìnbó. Tẹ́ ẹ bá ṣàdédé gbàlejò tẹ́ ẹ kì í sábà gbà ẹni tí ì sábà wà yín wá. Wá ní irú o August kí wọ́n ń pè August visitor. Ìyún ni pé kì í sábà wá. Lórí gbólóhùn kan àtọ̀rọ̀ kan ló dífá fún August break. Ìṣẹ́dúró òjò yóò wáyé láàrin àwọn oṣù kẹjọ, àwọn ọjọ́ kan nínú oṣù kẹjọ. Ìmọ̀ ìjìnlẹ̀ jẹ́ kó yẹ wá wípé ó lè jẹ́ bí ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta. Ìyún 1421 days. Ìgbà míì wọ́n ló mọ̀ wọ ọ̀sẹ̀ mẹ́rin. Lé ìta mọ̀ sí 28 days. Ó jẹ́ pé ìṣẹ́dúró òjò fi wà tí ò fi ní kán tó. A máa wojú ọjọ́ tí ó dàbí ìpójú ọ̀fẹ́ rọ̀. Ṣùgbọ́n òjò ò ní rọ̀.

ẹ sì bá ní ìlú ìlọrin. Àwọn wọn ń pọn Mazda Vita. Ẹ mọ́ gbàgbé pé èèyàn márùn-ún la mọ́ pin fún lórí ètò. Lénì náà a tún pin fún àwọn èèyàn márùn-ún. Ẹni tó bá wá ṣíà ètò yìí jù. Ṣé ẹ gbàgbé pé aago márùn-ún ku ìṣẹ́jú márùn-ún. Ìyún 4:55 la mọ́ mú ẹni tó ṣíà rẹ̀ jù. Ẹni tó bá ṣíà rẹ̀ jù náà láǹfààní àti gba 2kg. Ẹbẹ̀ ta kàn mọ́ bí àwọn tó bá ti gbà lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n ti gbà lẹ́ẹ̀mẹ́ta pé ẹ fààyè lẹ̀fẹ́ lòmíì. Ẹ fààyè lẹ̀fẹ́ lòmíì ẹ jáwọn náà jàǹfààní rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Àlè wọ́n jẹ́ marketing manager Mass Food Industries Limited. Mass Food Industries Limited. Ẹ ṣeun gbà. Arábìnrin Múbọ̀ Oyèbọ̀dé aláṣẹ àti olùdarí Temptos Poultry Feeds Temptos Poultry Feeds. Àwọn ni wọ́n ń ṣe oúnjẹ adìẹ oúnjẹ ẹja tá a ti ń pín lórí ètò yìí. Ó dàbí nǹkan láàrin bí ijọ́ mẹ́ta. Láìpẹ́ yìí ọ̀rọ̀ ti ń lọ lábẹ́ aṣọ tí a bẹ̀rẹ̀ sí ní mọ.

arábìnrin Mubo Oyebode. Àwọn ni wọ́n ń pọn The Merit Feet, Temptos Pet and Poultry Feet. Ilé-iṣẹ́ Temptos Pet and Poultry Feet, àwọn ni wọ́n ń ṣe. Ẹ bá ti rí The Merit Feet, oúnjẹ ẹja, wọ́n ń so oúnjẹ adìẹ, wọ́n ń so oúnjẹ ẹja, bẹ́ẹ̀ wọ́n ń so oúnjẹ ehoro. Ẹ ń bá gbọ́ mi dáadáa. Ẹ bá ń jíṣẹ́ fún Mrs. Mubo Oyebode.

0: ojo yin opan mo ro owo re o le die yi adun wale iwo fa o wa mo beru pe a mo loko le ni se ise pe yo ba ya yo mo ya lowo latodo olowo wa bayi olowo adun wa mo binu pe ya biru wo ojo wo re beyin ba so daju se yan wa mo ni ki awon wefo mo sise nu oko bi nu ojo bi sawun ara bi o wa jo nje lagegbe ti won ni sise ti omo bi olowo nunu gberu ti omo ba wofa pe ai sise ise ki se pe bi o tun pa wa to baba binu ni an se ni ojo binu ojo ti mu ojo binu ti munu bi olowo ti mu eru ba wofa se ti le kwe sibe boda amedi lada o se n gbo mi dada ijaya nurudin ni laiku so n gbo mi e ba n kiya balẹ laiku pe won se won ku toju mi gbogbo eyin grandma te wa laiku e seun e ku toju mi baba mi boda mi pastor tunji adesina adetunji adesina john e je n pe won dada John Adetunji Adesina pastor e seun orowo yin gege bi ajo nimet bi won ti se daba oju ojo ni osu keje ta wa nu re yi e ma gbo mi won ni erratic awon ojo ti o ti okan mu yo mo ro ni se die die die ta ba ni nkan wa erratic e ba n wa yo be erratic yen na e seun pastor John Adetunji Adesina ọlá wọn ń gbọ́ mi dáadáa ẹ ṣeun o wọ́n ní òjò tí ọ̀rọ̀ ní oṣù keje yìí yọ wà erratic ni ẹ rí pé mo ti dásẹ̀ tẹ́ yóò wà inconsistency àṣìṣó kí ni wọ́n ń pè ní inconsistent nǹkan tí kò
1: tí ò ní jẹ́ gbogbo ògbà
0: tí ò jẹ́ gbogbo ògbà ṣe ilé ní inconsistent àbẹ́ ṣe mọ ní ṣe ń sà ok wọ́n lójò tí ọ̀rọ̀ lásìkò tá a wà yìí pé kì í ṣe eléyìí tí iye ọmọ tẹ̀lera wọn ní tẹ̀lé ń tẹ̀lé pé yóò wà erratic yóò sì wà inconsistent ó ti yé yín wọ́n ní àìṣe déédé ni erratic àjọ nímẹ̀ tí wọ́n dábàá rẹ̀ yọ wọ́n ní ọgbà bẹ́ẹ̀ òun láàmọ́ fojú sọ́nà fún sáà òjò díẹ̀ sáà ọ̀gbẹlẹ̀ díẹ̀ little dry season eléyìí láàfin kí ìṣẹ́dúró òjò káàbọ̀ tá a mọ̀ sí august break lds little dry season sáà ìṣẹ́dúró òjò òjò yẹn ọ̀rọ̀ díẹ̀ yọ wà á dádúró bí ẹni pójú ọ̀rọ̀ àwọn oòrùn tó wá mú tí ó wà á mú ní ìmú àbáàdì tí ó mọ tara wàìwàìwàì àwọn oòrùn yẹn ni ó wà á mú sáà wo lásìkò tá a wá retí rẹ̀ yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrìndínní ọgbọ̀n oṣù keje láàrin ọjọ́ kẹrìndínní ọgbọ̀n oṣù keje àti ọjọ́ ọgbọ̀n ọjọ́ oṣù keje ẹni ìrètí wà wípé abẹ́s ní kí august break káàbọ̀ ṣé ẹ̀ ń fòye gbé ẹjẹ́ ń sáré polówó ọjà bí n bá padà dé ṣé ẹ gbàgbé ibi tí mo mú dúró tí mo mú dé ìyẹn ni pé nígbà tí a bá wọ middle july labẹ́s ní mọ̀ wò wípé àwọn òjò yẹn okuru ojú ọ̀run ó ṣe bí ìpó fẹ́ rọ́jò asúwáwí ẹ̀ẹ̀kan náà lẹ́ẹ̀kan rí pé kinní ọmọ dàbí ìpín fẹ́ kúrò tá a bá ti ń rí báyìí jésù sọ pé ọmọ dípadà bọ ọmọ nìyẹn lẹ́lẹ́kẹ́ bá mi ò ní ẹgbẹ́ bá ti ń rí báyìí ẹ̀ẹ́dín ń gbúrò ìrọ́kẹ̀ kí ogún ìpadà bọ ọmọ ènìyàn lẹ́ẹ̀kejì olódìsún méjì bẹ́ẹ̀ bá ti wá ń rí eléyìí ló ti ń mọ̀ kẹ́ mọ̀ wípé àsìkò ìṣẹ́dúró òjò tá a mọ̀ sí august break ó ti ń wọlé ẹja polówó ọjà padà tẹ̀wájú ẹ kú kalẹ̀ mọ̀ ń padà bọ̀.
2: 72 hours with God.
1: agbara olorun ma role bile titi ti se yalu ninu aye oni bojipo eyo ninu ipade adura wakati meji le ladori pelu olorun ni CAC covenant of mercy aka majemu anu olorun tun ma lo baba prophet abel taiwo ojo baba isoji ori afefe e wo to sun kesan yi ma lagbara pupo akasi ara emi o se otitun esa 43 verse 19 la kori e latojo friday ojo kokala si sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th september 2026 lojo friday ati saturday agumesan aro meta osan ati showru lago meji la oru lojo sunday apade lago mejo abo aro si meji la osan ati showru lago mego ale o je ironi witi witi ni mexico kilometer 18 ibadan ife expressway o sengere ibadan ni pile ojo ifonse olorun alaye prophet abel taiwo ojo baba isoji ori afefe yo olorun ma lu atawon ifonse olorun mi oko bossi wa lawon asaye ilu ati ipile kokan ti o gbe wa wa si pade adua iyalun re nduro di onbe o
2: Clash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo omo luabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
3: Eyin temi bawo ni o se wa. Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nà mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Nírálẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Gagaga
7: Ganusi
6: gbogbo ọ̀yà ní pẹ̀lẹ̀ lódùn ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní
7: Ganusi Aba Mixture
6: àgbà ogun
7: amára sọjí
6: ta fògidì ewé àtẹ́gbò ṣe
7: yọ̀ lọ́tínú
6: Ganusi
7: faraba wo dẹ̀gbìnrin tó ń gbùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé
6: Ganusi Aba Mixture ni ó gbẹlura
7: bínú kó tínú kún gbòdògbòdò
6: ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé
7: torí kèríkà ara ń roni
6: láti jókòó dìde fúyà wá dàgíraṣẹ
7: ọ̀n rẹ̀ sanra díẹ̀ díẹ̀ nu
6: yà sàwárí egbògi Ganusi Aba Mixture
7: bó sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ
6: bọ́ba dẹrẹ alẹ́
7: Ganusi Aba Mixture ni ó gbẹlura
6: ẹran rẹ ó sì lé kan sí lórí òkèlè
7: gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù
6: mára fúyẹ́
7: Ganusi Aba Mixture
6: ńlágbádé fún o
7: tó bá rẹ ní ọgọ́ta ọdún
6: tó tún gbọ́mọdé níyàwó
7: tára rẹ̀ tún ta kútúkútú
6: irúfẹ́ Ganusi Aba Mixture
7: ló gbẹlura
6: Ganusi Aba Mixture
7: ó tún wà káàkiri ilé ìtajà ogun
6: àti lágbéni
7: káríkárí
6: a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà
7: Ganusi Aba Mixture
6: Fasikẹ́ni Nigeria Enterprises ló ṣe
7: ìdojúkọ NNPC filling station
6: lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi
7: Lagos Ibadan Expressway
6: Mbàdàn ló wà
7: telephone 0808168-9617 0808168-9617
6: Ganusi lo karaw takebe
7: gaga
6: Ganusi.

àjọ NIMET ṣe dábàá rẹ̀ rèé ọjọ́ kìíní oṣù keje sí ọjọ́ keje oṣù keje wọ́n ní òjò wáyé ṣùgbọ́n bí ẹ̀fọn hóró ni a sì rí ní apá àríwá àríwá ìpínlẹ̀ ọ̀yọ́ bí ògbómọ̀ṣọ́ saki wọ́n ní tiwọn le bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì wọ́n ní àárín ọjọ́ méjì mẹ́ta tí ò fi ní sí òjò ìgbóná ìtutù owó ojú ọjọ́ temperature nù yóò wà ní 27 degrees centigrade sí 32 degrees centigrade bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí ojú ọjọ́ ṣe ni ọmọ rin ó tutù dódódó ọ̀sẹ̀ kejì nínú oṣù keje ọjọ́ keje sí ọjọ́ kẹrìnlá òjò yẹn wọ́n ní yọ dásẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní ṣùgbọ́n kò ní fi gbogbo ara mọ́ pọ̀ a sì rí bẹ́ẹ̀ wọ́n ní wákàtí tí àwọn òòrùn ó fi wá yọ wọ́n ní òòrùn yóò lòun náà dé ṣùgbọ́n òjò ọmọ tẹ̀rí rẹ̀ bá ìgbóná ìtutù ara yọ jẹ̀ ní ìdínwọ̀n

ta wà nù rẹ̀ yìí wọ́n ní òjò ọ̀rọ̀ ṣùgbọ́n yọ ọmọ dín wọ́ yọ ọmọ sunkún yí ègbèrè. Àsìkò yìí gangan ni àjọ NIMET sọ wípé ìṣẹ́dúró òjò wà tá a mọ̀ sí little dry season tí ó dàbí ẹni pé òjò rọ̀ bí ẹni pé a ti bọ́ sásìkò ẹ̀rùn. Wọ́n ní láàrin ọjọ́ kan sọ́jọ́ méjì ó ní òjò ọmọ rọ̀ nínú ọ̀sẹ̀. Ṣé ń gbọ́ mi dáadáa? Ṣé ń fòye digest ẹ̀? Bẹ́ ẹ bá gbọ́ mi ẹjẹ́ mọ̀ pé ẹ gbọ́ mi. Wọ́n ní láàrin ọ̀sẹ̀ kan kì í ṣe ọjọ́ méje òjò ọmọ fi bí ọjọ́ kan sọ́jọ́ méjì rọ̀ tó bá rọ̀ lénìí tún rọ̀ lọ́la ayájẹ́ pé ó ti pé lọ́sẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé lábẹ́ ìdábàá yìí Ọlọ́run ló lohun gbogbo lọ́dọ̀ ọba àṣeyí ò wù ni ṣùgbọ́n ó fi ìmọ̀ ó fi fún àwọn kan. Wọ́n wá jẹ́ óyé wa wípé láàrin àwọn ọjọ́ tá à ń sọ yìí ní àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti apá àríwá rẹ̀ bí ọjọ́ méje sí ọjọ́ mẹ́wàá ó ní òjò kankan ò fi ní kán tó jẹ́ pé yọ ọmọ ṣe bí ìpójú ọrọ̀ ṣùgbọ́n kò ní rọ̀. Sunday ọ̀sẹ̀ kẹrin nínú oṣù keje ó kèé mi sọ fún ìgbóná tutù ọjọ́ tá a mọ̀ sí ìgbóná tutù ara ìyún temperature wọ́n ní yóò gbóná díẹ̀ torí yọ wà níbi centigrade 24 centigrade between 30 centigrade to 34 degree centigrade nínú àwọn ọjọ́. Ọjọ́ kejì lé ní 20 sí ọjọ́ kọkàn lé ní 30 oṣù keje wọ́n ní àsìkò yìí gan ni ká mọ̀ wò wípé ìrètí ìṣẹ́dúró òjò tá a mọ̀ sí august break àsìkò yìí gangan ni ọmọ wọlé wá ṣe mọ̀ pé ń fẹ́ atẹ́gùn wọlé tẹ́lẹ̀ àsìkò yìí gangan ni ọwà wọlé wá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ mo sì ń sọ wọ́n padà sọ ti àwọn ìpínlẹ̀ yòókù bí àyè bá gbà mí. Wọ́n ní lásìkò yìí ìwọ̀nba òjò díẹ̀ láàrí tàbí ká mọ̀ tiẹ̀ rí òjò rárá. Wọ́n ní láwọn ìgbà kan wọ́n ní òjò wọn bẹ̀rẹ̀ sí ní mọ drizzle kí ni tí wọ́n ń pè ní Yorùbá drizzle wọ́n yọ ọmọ bẹ̀rẹ̀ sí ní mọ fọ́n Azeez náà gbọ́ Yorùbá Azeez náà gbọ́ Yorùbá ẹ mọ̀ fojú dí o gbọ́ Yorùbá o. Wọ́n ní lásìkò yìí yọ ọmọ drizzle ni ṣe bá ń pè ní drizzle wọ́n ní fẹ́rẹ́fẹ́ lòjò wọn mọ fọ́n ìgbà téèyàn bá fi omi fún aṣọ tó ti fi stáàsì sí sí kó tó di pé yọ ọ́ lọ. Wọ́n ní ìrètí wá wà wípé ìṣẹ́dúró òjò tá à ń retí yìí wọ́n ní láàrin ọjọ́ 28 sí 40 ọjọ́ ni ó fi wáyé ìyún ní pé tó bá bẹ̀rẹ̀ lóṣù tá a wà nù rẹ̀ yìí yọ lápọn já throughout august. Ẹ wá gbọ́ bí ìgbóná tutù ojú ara ó ṣe rí temperature nù o tí n bá ní ìgbóná tutù ara temperature mò ń sọ nípa rẹ̀. Wọ́n ní yọ dàbí ẹni pé ó gbóná díẹ̀ ó gbóná jai hot test wọ́n pè é tí ó mọ wà ní 31 degree centigrade sí 35 degree centigrade. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó ṣe ń gbóná yìí àwọn ibìkan ọmọ irin tí ọmọ tutù mọ́ra ni lára moisture wọ́n pè é humid moisture. Sẹ́ẹ̀ ń fò

0: tó ṣe àìtò yìí jù a lè láǹfààní àti pe orúkọ rẹ̀ síta bàbá òsómọ̀ ló mọ̀ bá wọn mọ̀ bá wa sí yẹn ẹ jẹ́ sí ojú òpó lẹ̀ kí àwọn èèyàn wa èèyàn márùn ta fẹ́ fún ní mazavita ó kí ẹ mọ́ gbọ́ mi o àwọn ìpínlẹ̀ tí ìrètí ti wà wípé august break yóò ti múlẹ̀ dáadáa jù tá a mọ̀ sí rainfall cessation ńlá tún lè pe august break ìpínlẹ̀ ogun ṣe ń dé bọ̀dá ahmed ládà ó sóun gbọ́ mi ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ imo ìpínlẹ̀ rivers ìpínlẹ̀ akwa ibom ó ṣeéṣe o kí àwọn ìpínlẹ̀ míì ó jẹ́ pé august break ti wọn yọ wá ṣáájú àsìkò tí mo mẹ́nu bà yìí meanwhile ìpínlẹ̀ èkó abala kan nípínlẹ̀ ogun ìpínlẹ̀ anambra enugun cross river àti benue àwọn ò rí ìdádúró díẹ̀ kí august break ọ̀hún tó ṣẹ́ra ń tẹ́ ń bá mi gbé dáadáa ok nọ́mbà tá a pè sí studio line 0912370865 ṣe ń gbọ́ mi 0912370865 nọ́mbà tẹ́ ẹ pè sí nìyẹn láti gba mazavita hello
1: hello yẹ̀dá abbas
0: yes sir ìyẹ̀dá kí lẹ pè
1: yẹ̀dá abbas
0: 6561
1: bẹ́ẹ̀ni
0: ok ẹ fojú òpó lẹ̀ fẹ́lú
2: hello
0: victoria láti àjíà
2: bẹ́ẹ̀ni
0: 3834
2: bẹ́ẹ̀ni
0: ok ẹ fojú òpó yẹn lẹ̀ fẹ́lú mi 3834 victoria hello
3: ọpẹyẹmí ọlálẹ́kan láti di ọ̀sán
0: ọpẹyẹmí ọlálẹ́kan 0393
3: bẹ́ẹ̀ni
0: 0393
3: bẹ́ẹ̀ni sir ẹ ṣe sir
0: hello
4: ìdòwú sákírò látọ náírà
0: 1959 ìdòwú sákírò 1959 ó kẹyọ kan ẹ ṣeun. hello.
1: ẹ̀ka ṣe fọlọ́nṣọ́ adékanmi láti ilé wa.
0: kí lẹ pè é.
1: Fọlọ́runṣọ́ Adékanvi láti ìlú Ìrúwà.
0: Fọlọ́runṣọ́ láti Ìrúwà.
1: Adékanvi.
0: 2846 ẹ ṣeun. Mo láyọ̀ láti sọ fún wa wípé márùn-ún ti pé àbí?
5: O ti pé
0: o ṣeun. BSF training tá a fẹ́ ṣe ní Friday tó kẹ́yìn ní oṣù yìí àti Saturday àkọ́kọ́ ní oṣù tí ń bọ̀ a ti sun àsun àní lè ṣe ní ìparí oṣù yìí mọ́ èdè tá a fi sun ni wípé ikọ̀ ètò yìí à ń lọ sí farm settlement tó wà ní àgọ́ ìwòye ságọ́ ìwòye ní ṣá àgọ́ òwú ẹ ṣeun farm settlement tó wà ní àgọ́ òwú ní ìpínlẹ̀ ọ̀ṣun ìkòyí gangan là ń lọ ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ńlá ń lọ bẹ̀ a fẹ́ lọ wo bí wọ́n ṣe ń ṣe wá bí wọ́n ṣe ń ṣiṣẹ́ oko ní àgọ́ òwú farm settlement tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ ẹ̀ ń bá ní amọ̀dé là ní débá àbí ká kúkú débá kójú ó lè tì í àgọ́ òwú farm settlement à ń lọ bẹ̀. ẹ jọ̀ọ́ kó tó di pé wọ́n mẹ́nu dúró ẹ jẹ́ ń sọ fún àwọn iṣẹ́ tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ wọ́n ń wá agronomist ní ilé iṣẹ́ kan tá a mọ̀ sí miyanji integrated farms limited ìyẹn ìlú abuja ńlọ wà owó oṣù rẹ̀ láàrin ₦100,000 sí ₦150,000 naira àti rí kí ló ṣẹlẹ̀.
5: network ni wọ́n ní a ti fi sí private settings so a lè rí ayé ṣe ara kankan.
0: ok

ìgbà tó bá wù pé máa dára fún wa gan ni máa ń ṣe àwa máa ń fẹ́ lákòókò tiwa ṣùgbọ́n àkókò tiwa kò ń bá àkókò rẹ̀ mú gbà mí ní sùúrù má wàgò aláago sáré má bínú ògo tí ẹ náà ń bọ̀ kò sẹ́ni tọ́lọ́hun ò ṣoore fún àfẹ́ni tó bá ní tòun ò tolóko ẹni tó dé larí àmọ́tẹni tó ń bọ̀ àníkẹ́ni tó wà lókè ò jábọ̀ o ṣùgbọ́n ìgbà mí ọlọ́run máa gbẹ́ni tó wà ń sàlẹ̀ gajọ ẹni tó ti wà lókè lọ kábíyèsí bí ò sẹ́ni tó lè mu tí ò sẹ́ni tó lè béèrè tó lè bí lẹ́jọ́ ọkọ tí wo ló fẹ́ gbé lọ ẹ wọ ẹja lọ tajà tí n bá padàdé gospel gbẹdùn tẹsíwájú ṣọlá ààrẹ olórúkọ tèmi mega child of god.

ọlọ́run má ṣe wọn tí mo lè ṣe báwo la ṣe fẹ́ sọ tán bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún bẹ̀rẹ̀ mí ni bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún bá mí lọ ni báwo la ṣe fẹ́ dúpẹ́ rẹ̀ tán ta ló mọ́

ṣùgbọ́n máa gbìyànjú a máa san ní ìṣẹ́jú ìṣẹ́jú mo mọ̀ pé mi lè san tán ṣùgbọ́n máa ṣèwọ̀n tí mo lè ṣe àwọn bàbá ara àwọn bàbá tó ràánú gbà ni evangelist ojo ade

0: pátá lọpọlọkẹ.
1: Bàbá alákìlẹ́yìn mi lè máa ṣe òun.
0: Àní tó bá wá àwọn tó mọ̀wé, àwọn ò sínú wọn. Tó bá wá àwọn tó lọ́gbọ́ orí tán fọgbọ́ orí ṣe nǹkan, àwọn ò sínú wọn. Àánú làwa rí gbà. Àánú nìkan làwa rí gbà. Àánú ó ṣohun gbogbo borí ohun gbogbo. Àní ara àwọn tó ra àánú gbà làwọn bàbá yẹn. Ẹwà àtìgbà tán ti wà. Wọ́n sì ń bẹ. A bí wọn ní

gbọ́ nǹkan tí mò ń sọ nípa àánú. Ẹ mọ̀ pé ìṣerere ó wọ́n ṣá. Ẹlòmíì tún wá owó yá wọ́n tún tà á fún mi. Àánú nìkan.

0: ongba ongba. Ọlọ́run sì ń ṣe ìyanu. Má rò ara rẹ pé kì í ṣe pé kò gbọ́n gbọ́. Ó ti ṣetán ni, ó ti tó àkókò náà ni.
1: Àlùrẹ́ ló wà mí rí.
0: Ó ṣeéṣe kó jẹ́ pé òun ni ó padà gbẹ̀mí rẹ tó

kúrò lẹ o ìròyìn ló ń dé sí tí gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀ẹ́lú nurses dot seven fm òkè gajoke ta ta kàn mọ́lẹ̀ sínú ilé funfun báláwo ládùúgbò fẹ́lẹ́lẹ́ ńlẹ̀ ìbàdàn adékúnlé yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà igbákejì ààrẹ orílẹ̀-èdè sẹ́tìmà náà ló ti kó nílé wa ìlú àbújá tẹkọ létí lọ sí orílẹ̀-èdè angola láti lọ rí kópa níbi ìpàdé àwọn olórí nílẹ̀ adúláwọ̀ àjọ inec náà ti sọ lójú àwọn olùdíje sí ipò gómìnà tán lọ bí méjìlá eléyìí tó kópa níbi ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé nípínlẹ̀ kwara láti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè united kingdom ti kó àwọn olùdóòlà lọ sí agbègbè nepa látara bí ìṣẹ̀lẹ̀kùn omi ṣe kọlù wọ́n bẹ́ẹ̀ lẹ́ka ti eré ìdárayá orílẹ̀-èdè wa nàìjíríà náà ló ṣe dáadáa lónìí òde yìí níbi ìsọlójú ìdíje omi wíwẹ̀ eléyìí tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ níbi tí wọ́n ti gba àmì ẹ̀yẹ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní báyẹn gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kasim shettima lónìí òde yìí náà ló ti tẹkọ̀ létí kó ní ilé wa ìlú àbújá lọ sí ìlú luanda ìyóò tó wà ní orílẹ̀-èdè angola láti lọ rí sojú ààrẹ orílẹ̀-èdè yìí ìyóò bọ́lá tinubu níbi ìpàdé ẹlẹ́ẹ̀kọkànlé ní ogún òru ẹ̀ eléyìí tó wáyé níbi tí àwọn olórí orílẹ̀-èdè lápá ilẹ̀ adúláwọ̀ ti ń ṣe ìpàdé pọ̀ lónìí òde yìí tó ń ti ọ̀la gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pété shettima òun náà ló jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde lónìí òde yìí látọ̀dọ̀ ẹni tí ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ìyóò lẹ́ka ti iléeṣẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí stanley nkocha gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé nkocha ló ṣàlàyé wípé ìpàdé náà ló ṣe pàtàkì tí ẹni tí ṣe igbákejì ààrẹ kasim shettima lọ rí sojú ààrẹ bọ́lá tinubu níbi ìpàdé ọ̀hún níbi tí wọ́n ti mọ mẹ́nu ba àwọn ìṣòro eléyìí tó ń kojú ilẹ̀ adúláwọ̀ lórílẹ̀-èdè àgbáyé bákan náà ló ṣàlàyé ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ti mọ wá ojútùú sí ọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó ń dojúkọ àwọn orílẹ̀-èdè ní apá ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ láti wá gbo dákun sí ìtàgbóró kan tó ń ti gbóndoro kan eléyìí tó ń bẹ́ sílẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè tán wà lápá ilẹ̀ adúláwọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè yìí olúbùnmi tújú òjò òun náà ló ti bẹnu àtẹ lu ọ̀rọ̀ kan eléyìí tẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti adc ìyóò alhaji atiku abubakar sọ wípé òun ti ṣetán láti ṣí àwọn ẹnubodè eléyìí tó jẹ́ títì pasílẹ̀ nígbàtí tunji òjò yóò mọ̀ fèsì sí ọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi léde lónìí òde ìní olúlẹ̀wà ìlú àbújá níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ààlẹ́ ẹnubodè orílẹ̀-èdè yìí òun náà ni kò sí ní títì débi pé ẹnikẹ́ni ó ṣí àwọn ààlẹ́ ẹnubodè ọ̀hún tunji òjò eléyìí tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ ọ̀kan gbòógì tó tún sojú àjọ tó ń rí sí wíwọlé àti jíjáde lórílẹ̀-èdè wa nàìjíríà níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ó nílò kí gbogbo èèyàn kan mọ bí nǹkan ti ṣe ń lọ lórílẹ̀-èdè wa nàìjíríà kó tó rí pé wọ́n mọ̀ ṣe àwọn ìlérí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tunji òjò ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn alẹ́nubodè tó wà lórílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló wà ní sísílẹ̀ gbayàwó tí n tó sì jẹ́ pé ẹnikẹ́ni ò bá tì kò sí ẹni náà eléyìí tó ti lè sọ pé òun ó sì sílẹ̀ àjọ olómìnira tó ń ṣe kòkàrí ètò ìdìbò lórílẹ̀-èdè wa nàìjíríà lónìí òde yìí òun náà ti sọ lójú àwọn olùdíje sí ipò gómìnà eléyìí tuntun méjìlá níye tó ń ti àwọn igbákejì wọn tí ó máa kópa níbi ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé bóbáde ọdún 2027 ìyóò ní ìpínlẹ̀ kwara gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ pé sísọ lójú àwọn èèyàn ọ̀hún òun náà ló wáyé lọ́fíìsì àjọ náà tó wà ní ìlú ìlọrin tí ń ṣe olúlu ìpínlẹ̀ kwara gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé nínú àtẹ̀jáde tán fi léde níbẹ̀ náà ti dárúkọ ẹni tí ń ṣe abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀hún ìyóò yakubu danladi saliu gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùdíje sí ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú ti all progressive congress tó ti igbákejì rẹ̀ ìyóò bello mubarak saliu bákan náà ṣàlàyé ọ̀rọ̀ pé láti inú ẹgbẹ́ òṣèlú ti people's democratic party pdp bọ́lá kalẹ̀ kawu náà ni ó jẹ́ olùdíje sí ipò gómìnà tó ń ti igbákejì rẹ̀ fawenu colinius gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú míì eléyìí tá ti kékéde olùdíje wọn tó ń ti igbákejì wọn òun náà láti rí ẹgbẹ́ òṣèlú ti adp ẹgbẹ́ òṣèlú ti accord ẹgbẹ́ òṣèlú ti adc ẹgbẹ́ òṣèlú ti appa ìyóò abga tó ń ti ẹgbẹ́ òṣèlú ti apmn
àti ẹgbẹ́ òṣèlú ti All Progressive Grand Alliance bákanná ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú tó kù òun náà ná ti kéde olùdíje wọn tó ń ti àwọn tí ó jẹ́ igbákejì olùdíje nínú ẹgbẹ́ òṣèlú náà. Ẹni tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke lónìí òde yìí ló ti kéde rẹ̀ tó sì ti pàṣẹ láti dá ìgbìmọ̀ olùwádìí kalẹ̀ eléyìí tí ó mọ ṣe ìwádìí alágbára lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó ń ti ìbọn yínyìn eléyìí tó mú kí àwọn kan farapa níbi ìtàgbòrò kan eléyìí tó wáyé ní ibùdókọ̀ náírà kọbọ̀ eléyìí tó wà nílùú Ìkirè ní òní ìjọba ìbílẹ̀ Eriwọlé ní ìpínlẹ̀ Ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìjà àpòrò gan náà ló bẹ̀lẹ̀ ní òní ìlú Ìkirè ní ọjọ́ ajé Monday tí sí ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ọdún 2026 lásìkò gbà tí àwọn kàràǹbáni ẹ̀dá kan fẹ́ fi tipátì kúkú gba ìṣèjọba ìyóò ní ibùdókọ̀ tó wà ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà nadagbére fáyé epo dìgbò ṣe tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá mẹ́ta sì farasese nínú àtẹ̀jáde táwọn àfìlédè lónìí òde yìí ìyóò ẹni tí ń ṣe agbẹnusọ fún gómìnà Ọláwálé Rashid òun náà ló jẹ́ kó dùnmọ̀ pé àṣẹ ìwà eléyìí tí gómìnà pa ọ̀hún láti dá ìgbìmọ̀ olùwádìí kalẹ̀ náà ni ó fẹsẹ̀ múlẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ bó bá ti ń di ọjọ́ ajé Monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 wọ́n sì wá kéde rẹ̀ Ayọ̀kunlé Shinyanbọ́lá gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ olùwádìí tó sì kéde Abiodun Badiola gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ olùwádìí ọ̀hún. Ìròyìn náà ló ń de sí etí etí ìgbọ̀nyìn láti ìkànnì tìlágé lu 96.7 FM ṣùgbọ́n kí n tó di pé màá dókè lọ́nàá ẹ̀jẹ̀ ti mú àwọn kòkòrò wà fún yín lẹ́ẹ̀kan sí i láti ilẹ̀ òkèèrè mo ti ń jẹ́ kó di mímọ̀ fún yín pé orílẹ̀-èdè United Kingdom náà ti kó àwọn olùdóòlà lọ sí agbègbè Nepal láti lásìkò ìgbà tí ìṣẹ̀lẹ̀ òkun omi kọlù wà ń bẹ̀. Bákan náà lẹ́ka ti eré ìdárayá mo ti ń jòdì mọ̀ pé orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà náà fakọyọ lónìí òde níbi sọ lójú ìdíje ìwẹ̀ wíwẹ̀ tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ tó sì gba àmì ẹ̀yẹ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹjẹ́ dókè lọ́nà ńgbà tí bá padà dé ìròyìn ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ wájú ẹ kú kalẹ̀. Ní báyìí ẹ káàbọ̀ padà láti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè United Kingdom náà ti kó àwọn olùdóòlà lọ sí agbègbè Nepal láti lọ rí ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún eléyìí tó wà ní agbègbè náà níbi tí ìṣẹ̀lẹ̀ ẹ̀kú omi ti dojúkọ wọ́n ìyẹn ò ní àlẹ́nu bodè Nepal sí orílẹ̀-èdè China gẹ́gẹ́ bọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ẹ̀kú omi náà ló yabò wọ́n ìyẹn ò ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 látara omi eléyìí tó yá wá láti odò Bòótì Kọ́ṣì eléyìí tó wà ní agbègbè Razuwa gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ti ṣẹlẹ̀ òun náà ló wà ní apá àlẹ́nu bodè Nepal tó ń ti orílẹ̀-èdè China nígbà tí àwọn ìgbìmọ̀ aláṣẹ ní orílẹ̀-èdè Nepal mọ̀ sọ̀rọ̀ náà náà fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún òun náà ló yabo ilé àwọn èèyàn tó ń ti ojú òpópónà tó sì ba àwọn afarajẹ kódà àwọn ibùdó eléyìí tó ti ń pèsè iná òun náà ni omi ọ̀hún ṣe kọlù sí nígbà tí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè United Kingdom tó ń ti àjọ Commonwealth àti àwọn míì eléyìí tán mójútó ìdàgbàsókè tí wọ́n máa sọ̀rọ̀ náà ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti balẹ̀ bàgẹ́ síbi tí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún ti ṣẹlẹ̀ láti mọ kọ́ àwọn èèyàn ní agbègbè ọ̀hún lórí ibà tí ń dóòlà èèyàn lónú ìṣẹ̀lẹ̀ ìyàjóyàjó tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ pé lónìí òde yìí òun náà làwọn ti gbégbèsè akin lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní àlẹnubodè Nepal tó ń ti orílẹ̀-èdè China. Ní báyìí lẹ́ka ti eré ìdárayá orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà na fakọyọ lónìí òde níbi sísọ lójú ìdíje ìwẹ̀ wíwẹ̀ eléyìí tó jẹ́ ti ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó ń ti àgbọ̀jẹ̀ ilẹ̀ adúláwọ̀ tó ń wáyé ní Dakar tó wà lórílẹ̀-èdè Senegal lásìkò ìgbà tí wọ́n gba àmì ẹ̀yẹ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ṣe ipò kejì tí wọ́n sì ń tọ orílẹ̀-èdè tó gbàlejò lẹ́yìn iyùn orílẹ̀-èdè Senegal eléyìí tó ṣe ipò kìíní níbi tí wọ́n ti gba àmì ẹ̀yẹ góòlù méjì tó ń ti àmì ẹ̀yẹ fàdákà tó ń ti àmì ẹ̀yẹ míì eléyìí tí òun náà jẹ́ méjì yan àmì ẹ̀yẹ bàbà gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pé Aidan Demuche tó ń ti Eden Brown òun náà ló léwájú tí wọ́n sì mú kí orílẹ̀-èdè wa Nàìjíríà gba àmì ẹ̀yẹ ti wúrà méjì níbi ìdíje tọkùnrin tóbìnrin òní mítà ọgọ́rùn-ún eléyìí tó wáyé bákan náà nádárúkọ ọmọlọlá akínsanmi tó ń ti Démiládé Ayémọ́wá t
tó fún mi ìbídàpọ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kópa láti mú kí orílẹ̀-èdè wa nàìjíríà kó tún gba àmì ẹ̀yẹ ti fàdákà lásìkò ìgbà tí àwọn náà kópa níbi ìdíje wọn ìyún onímítà ọgọ́rùn-ún tó ń ti gba mítà òní labalábá eléyìí tí wọ́n kópa nínú ẹ̀ gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ ipò orílẹ̀-èdè wa nàìjíríà ló tún gba àmì ẹ̀yẹ ti bàbà méjì nínú ìdíje eléyìí tó jẹ́ tọkùnrin tóbìnrin onímítà ìgbà eléyìí tó wáyé ìyún níbi sísọ lójú ìdíje ìwẹ̀ wíwẹ̀ tó ilẹ̀ adúláwọ̀ tó wáyé lónìí òde yìí èyí ló pín ìròyìn fún ti ọ̀rọ̀ lẹ́tọ̀ ni àmọ́ kó tó di pé màá lọ jẹ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn ti ọ̀rọ̀ lẹ́tọ̀ ni mo ti jẹ́ kó di mọ̀ pé igbákejì ààrẹ olóde yìí kassim shettima ló ti kúrò nílé wa ìlú àbújá tẹ́kọ̀ létí lọ sí orílẹ̀-èdè angola láti lọ rí kópa níbi ìpàdé àwọn olórí ní ilẹ̀ adúláwọ̀ bákan náà mo jẹ́ kó di mọ̀ wípé àjọ inec ti sọ lójú àwọn olùdíje sí ipò gómìnà tuntun méjìlá níye eléyìí tí ó mọ̀ kópa níbi ètò ìdìbò gbogbogbò tó jẹ́ ti sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ kwara láti ilẹ̀ òkèrè mo ti ń ṣàlàyé pé orílẹ̀-èdè united kingdom ti kó àwọn olùdóòlà lọ sí agbègbè nepal láti lọ rí dóòlà àwọn èèyàn ti ṣẹlẹ̀kùn omi tó ṣẹlẹ̀ sí lẹ́ka ti eré ìdárayá mo ti ń jòdì mọ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà fakọyọ lónìí òde yìí tí wọ́n sì gbégbá orókè níbi ìsísọ lójú ìdíje eléyìí tó jẹ́ ti ìwẹ̀ wíwẹ̀ ti ilẹ̀ adúláwọ̀ níbi tí wọ́n ti gba àmì ẹ̀yẹ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kàn sí wa lórí ìtàkùn àkọgbà àgbáyé wa www.lagelofm.com bákan náà lè darapọ̀ wá lórí ìkànnì x wa lagelofm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lagelofm 96.7 túnde ọ̀làwọ̀ olólùtú ròyìn tẹ́ gbọ́tàn yìí pẹ̀lú ìkànlọ́wọ́ babátúndé mọ̀rẹ́ǹkejì adékúnlé yusuf ló ti múròyìn wá sí ti gbọ́ yìí o

0: ǹjẹ́ ò ń wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ìtòlera kó lè di ọ̀jìnmílẹ́ka ìtòlera bí? Bọ̀mi Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀dásílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wa tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ sá ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù fòsè ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, kò béwu dé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, CHIEL, Health Technician, Pharmacy Technician. Bákan náà, ó tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIEL. Ẹ kàn sí wọn lónìí. Wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology. Gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣètò ìlera ló jẹ wọ́n lógún.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 0908301333 0908301333 0908301333.

ìpínlẹ̀ Ọ̀yọ́ akọ́ àlejò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ amẹ́tìtì gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí. Igun ẹgbẹ́ àwọn obìnrin ó ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀ ní pápá ìṣeré Liberty Oke Àdó Ìbàdàn láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch the Era. Tọkùnrin tobìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì ààrẹ, Dr. Ali Leidele, APC National Women Leader, tó tún jẹ́ agbátẹrù TTB, ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń rọtakọta bọ ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ láti tún yẹ́yẹ́ tún yẹ̀yà pàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi Ọ̀pátúndé, Ọ̀yọ́ State APC Women Leader, Engineer Dọ̀tun Sanusi, alátìlẹyìn TTB. Wọ́n ṣèléwájú ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti gbàlejò aya rẹ̀. Tọkùnrin tobìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o.

0: fún orúkọ Olúwa.
1: Hallelujah.
0: Mo sọ wípé ògo ni fún orúkọ Olúwa.
1: Hallelujah.
0: Ẹni tó fún mi ní orí ọ̀fẹ́ láti rú ìdílé inú ìdílé tí mo ti jáde láti jẹ aṣojú rẹ̀. Mo sọ wípé kí gbogbo ògo máa jẹ́ tiẹ̀.
1: Hallelujah.
0: Ẹ̀yin ará, Ọlọ́run tó rán mi níṣẹ́ lénìí. Iṣẹ́ Ọlọ́run ni mo dẹ̀ fẹ́ jẹ́. Mo fẹ́ kẹ́ ẹ tẹríba kájọ gbàdúà kó tó di pé a wọnú iṣẹ́ ìrànṣẹ́ náà. Àfi àwọn tí wọ́n ń wa mọ́tò lọ́wọ́ o. Orúkọ Jésù.
1: Àmì.
0: Bàbá wa Gbénga, ẹ̀yin ọ̀rọ̀ tó wà tá a tètè kọ́ ṣe, Ọlọ́run gba ìyẹn wa.
1: Àmì Jésù.
0: Ọlọ́run gba ọpẹ́ wa.
1: Àmì.
0: Ògo ni fún orúkọ ìwọ Ọlọ́run.
1: Hallelujah.
0: À ń lọ inú ọ̀rọ̀ náà Olúwa máa bá wa lọ.
1: Àmì.
0: Olùsọ ọ̀rọ̀ yà àti òǹkàwé Olúwa dáwọ́lé wa.
1: Àmì.
0: Gbogbo etí tí ó gbọ́ kọ́lọ́run kó mi sí.
1: Àmì Jésù.
0: Lópin ọ̀rọ̀ náà ká dáa lábùkọ̀ fún.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Mo kí gbogbo ẹ̀yin dádì àti mọ́mì tó ń gbọ́ mi ní gbogbo ibi tẹ́ ẹ ti gbọ́ mi. Bí Ọlọ́run ṣe wà tí ẹ̀mí ẹ̀ wà láàyè ẹ̀ ní mọ̀ nira o. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tó ń gbọ́ mi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Mo gbàdúrà fún yín pé lórúkọ Jésù ẹ gbénú ọlá.
1: Àmì Jésù Kristì.
0: Báyìí ni mo wá ń kí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run lórúkọ Jésù ẹ̀ ní ṣubú dànù.
1: Àmì.
0: Èmi ẹni tẹ́ ń gbóhùn rẹ̀. Orúkọ mi ni Festus Ọlábámijí Oyèṣọlá. Ọlábámijí Oyèṣọlá. Wòlíì Òyìnbó ọmọọba Jésù. Àlàáfíà ni fún yín. Gẹ́gẹ́ bí mo ti wí, Ọlọ́run rán mi níṣẹ́. Kí n tó sọ àkórí iṣẹ́ náà, ẹ jẹ́ kí n pè wá sí àkíyèsí. Àwọn arúgbó, àwọn àgbàlagbà, àwọn Yorùbá máa ń sọ wípé ó ní n tójú arúgbó rí kó tó jì. Wọ́n ní ìrírí, wọ́n ní ìtàn. Kì í sọ ọjọ́ orí lásán là ń pè lágbàlagbà, ọjọ́ orí lásán kọ́ là ń pè lárúgbó. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti la àwọn nǹkan kọjá tí wọ́n ní ìrírí, wọ́n máa ń dígbà sí pé àwọn ọmọ ọmọ wọn, wọ́n á pè wọ́n jókòó, wọ́n á bá wọn sọ̀rọ̀, wọ́n á sọ ìrírí ayé fún wọn, wọ́n á sọ ohun tí wọn ò lè ṣàìlà kọjá fún wọn. Ọmọ tó bá gbọ́n torí ẹ̀ bá pé tí ẹ̀ bá ṣí, òun náà á rìn nínú àwọn nǹkan tí wọ́n sọ fún yẹn. Àkórí ọ̀rọ̀ tèmi tí Olúwa ní kí n pín pẹ̀lú yín, ó sọ wípé ìjìnlẹ̀ ọ̀rọ̀

0: 18 to 22.
1: You will. Ẹnikẹ́ni tí ó bá rìn déédéé.
0: Ẹnikẹ́ni tó bá rìn déédéé.
1: Ni yóò là.
0: Gbọ́ mi dáadáa o, kí ló túbọ̀ sí pé yàn rìn déédéé? Yẹn ni pé ẹni tó mọ̀ wọ́n ara rẹ̀. Paul sọ fún àwọn ará Rome. Ó ní mo fi yọnú Ọlọ́run bẹ̀ yẹn fi ara yín fún Ọlọ́run ní ẹ̀bùn ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Gbọ́ mi dáadáa. Àwọn wo ló rìn déédéé? O ní àwọn tí ń kíyè sára wọn. Àwọn tí ń rántí ọmọ ẹni tí wọ́n ṣe. Àwọn ni wọ́n rìn déédéé. Àwọn tí wọn ò kọjá ààyè ara wọn. Àwọn tí wọn ò máa ṣe gẹ́gẹ́ bí ìgbà yìí. Káfà kámo. Àwọn tí làákàyè wọn ń ṣiṣẹ́. Àwọn ni wọ́n rìn déédéé. Àwọn ni wọ́n rìn déédéé. Má gbàgbé o, ìjìnlẹ̀ ọ̀rọ̀ fún àwọn ilé tí ọmọ. Ẹ kàwé.
1: Ṣùgbọ́n ẹni tí ó ń fi àyè dáyidá ń rìn.
0: Ẹ àwọn tí a náà lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n tọ́jọ́ yìí pé ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ń fara hàn bí onígbàgbọ́. Tí wọ́n bá ti jáde, wọ́n ti di nǹkan míì, wọ́n ti dẹbọra, wọ́n ti dànjànù, wọ́n ti dé rìkìtà. Gbọ́ mi dáadáa. Irú àwọn èèyàn yìí ni wọ́n fi àyè dáyidá rìn. Gbọ́ alákòrí ọ̀rọ̀ tèmi sọ wípé ìjìnlẹ̀ ọ̀rọ̀ fún àwọn ilé tí ọmọ. Ó ti tó àkókò tó yẹ kó ro àròjinlẹ̀ kó o sì yí padà. Kó o yí padà. Mo ń bi ọmọ kan léèrè ń jò ní. Wọ́n mú wá sí kánsẹ́lìn. Kò ló ní mu. Wọ́n ti sa gbogbo pa àwọn kò fi kò ló rẹ̀. Gbólóhùn ọ̀rọ̀ kan. Ni mo kọ́kọ́ fi gbomi lójú rẹ̀. Mo bí ní ìbéèrè pé ṣó o mọ àwọn ẹbí màmá yìí. Ó lóun mọ̀ wọ́n. Àwọn mélòó ni wèrè ń bẹ̀? Ó ní rárá o. Ṣó o mọ àwọn ẹbí dádì ẹ̀? Ó lóun mọ̀ wọ́n. Àwọn èèyàn mélòó lálágànà? O ni rara o. Mo se wa koko fe ofe ofe je number 1 o bu sekun tori pe o gboro ti o ye ko gbo la kai re si omo na yi pada pelu opopolopo oro arakunrin ati arabirin o ye ki wo na yi pada
2: o ye yi pada
0: pelu nto nse ti en wo bi en ti nwo oye a o gbo we yoruba kan ni o ni eni en wo lawo osun ko ti nwo re lawo re rin o ye o yi o ti to akoko eleyi to ye ko yi pada bayi.
2: Ẹ kàwé.
1: Ti rìn lójú ọ̀nà méjì yóò ṣubú nínú ọ̀kan nínú wọn.
0: Ẹni tó rin ọ̀nà sàtánì tí sàtánì lù fún jó. Tótó lòun ò ń ṣègbàgbọ́. Ó ṣubú nínú ọ̀kan nínú wọn. Ọ yẹ kí èrè sí.
1: Ẹni tí ó bá ro ilẹ̀ rẹ̀.
0: Ẹni tó bá ro ilẹ̀ rẹ̀.
1: Yóò ní ọ̀pọ̀ oúnjẹ.
0: Yóò ní ọ̀pọ̀ oúnjẹ.
1: Ṣùgbọ́n ẹni tí ó bá tó ènìyàn asán lẹ́yìn.
0: Ta le yan san satani ni eyan san ni ti njiwere ti o dabi awon ti campaign to fe jogun awon eyan kan sinu joba ara re kini ani yo se sele si
1: yo ni o si to
0: lo si yo ni o si to gbo mi daada irin ajo to rin eyan san ni satani to nto leyin belu yi pe en ba nto eyan san ebinu belu won ti ka ma bi mi lere ti n ba ti je pe kini ta o kúpù wọn náà kó o fetísì ni o inú òwe òwe mo wa o orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìdínlógún dé ìkejìlélógún verse 18 to 22 wọn náà bá ní bẹ́lí Proverbs chapter 28 verse 18 to 22 má wulẹ̀ máa yọ mí lẹ́nu mọ́ o torí mi lè ti wà nù programu mi ẹni bá ń to èèyàn asán lẹ́yìn yóò ní ó sì tó sátánì lè yan kò sì ní orí ọ̀fẹ́ lọ́wọ́ o sátánì ò ní orí ọ̀fẹ́ lọ́wọ́ o orí ọ̀fẹ́ tọ́ bá fún yàn ní nǹkan yọ gba ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ pàápàá ó tún lè fi ẹ̀mí rẹ̀ kí ọlọ́run ó ṣàánú fún ọ.
1: Olóòótọ́ ènìyàn yóò pọ̀ fún ìbùkún.
0: Olóòótọ́ èèyàn ṣùgbọ́n ebi wẹ́rẹ́wẹ́rẹ́ ní àkójọ ó pọ̀ fún ìbùkún. Olóòótọ́ èèyàn bíbélì wípé yóò pọ̀ fún ìbùkún yóò ra àkójọ díẹ̀díẹ̀ yóò bẹ̀rù ọlọ́run yóò ṣèfẹ́ ọlọ́run nínú tó bá ní bíbélì wípé yóò pọ̀ fún ìbùkún. Àánú yóò dájú lórí ẹ.
1: Ṣùgbọ́n
0: o.
1: Ẹni tí ó kánjú àti ìlà.
0: Ẹ ń bá kánjú àti ìlà.
1: Kì yóò sí aláìjìyà.
0: Sọ́run kí mo sọ fún yín nísìnyí pé sátánì kò ní oore ọ̀fẹ́ lọ́wọ́. Gbà kí n tó gba ohun tí ó dùn. Èrò ọkàn sátánì nù. Ìwà rẹ̀ nìyẹn. mo fe ka te ti gba jingu ina mo nte si waju
3: ogun to nja mi to nja ise mi o patapata ni ko se
4: gbo eyan ladura yesu akristo re titu dese duro lati faanu fasogun ya perepere lara awon to se tan lati kepe ninu ipade adura lagbara to ti di oja agbaye ipade adura olososese ti olorun fun ara re pa lase fun woli agbaye ni professor olabanjo yesola babo yibo omo ba jesu ninu jo fellowship of disciple gospel church amuloko akan nbadan ni gbogbo ojo isego Tuesday pelu akori akoko nina wa agbara iyanu olorun iwo na dide fu je ka lo sebi ti jesu ti so lori buruku do lori re latago mejila osan lawon yo ti ma nro sose kepe jesu alaanu ti di ago meta abosan pelu po olorun lori awon iranse olorun alaye atawon lori emi ati babo olugbalejo agba prophet festus olabanji oyesola babo yibo omo ba jesu gbogbo ona ni ke wa de oju oja amuloko nbadan ebere church babo yibo omo ba jesu beni castle yo ma bere lati je de ago mejo owuro dadi e gbadura fun mi sa 0803-381-8272 ninu ipade akoko nina wa agbara iyanu olorun tose yi iwo lo ma so testimony ko ye ko miss e
0: ah ninu ipade akoko na wa agbara olorun ti ose ji iwo gangan le ri kan ni amuloko ni fellowship of disciple gospel church church woli oyinbo omo ba jesu ago meji la osan gangan ni oluwa fi pade yen si fa won ti an lori ofi ati wa be awon eyan wa kaakiri kaakiri outside ibadan gan papa lati wa ba olorun pade ago meji la osan sa ago meta abo oni pade yen bo ba le terisi iwo no yin olorun logo ko si nkan kan ta fe gba lowo e bo ba fe ri mi ni ka fun counseling lo de bi ago mejo aro eyin oba eyin ijoye eyin loko loko eyin alase te fe ko pa ase bo e se wa teri ba fun olorun ke wa gbadua eyin oni si owo te nka wole wo eyin oni sowo kan ma fi re ti esa pele ti won e ma bo e ja jo gbadua adua to gbona ni o le de be ko mo to wa be jo mi o se pe nkan kan ni won imu omo le oruko oluwa pambele nikan la wa nlo anu o daju lori e mo nte si waju eh mo pada si ese ketala iwe owe yen mo pada si ese ketala ati ikere la re
1: ofin ologbo
0: ofin ologbo
1: ni orisun iye lati kuro ninu okun iku
0: so agba mi iwo na lo kanu bibeli e eh Proverbs chapter 28 verse 13 and 14 ibe la wa yen ofin ologbo ni orisun iye lati mu ni ku onu ikeku iku arakunrin ati arabinrin ijinle oro ni se pe o mo pe inu ikekun iku ni bi ton lo ah ologbo eyan a ma tete sa fun ibi ko to wonu re ronu e loni ko se te yese pada ko to wonu ikekun iku bibeli lo wi be yes bibeli lo so be mo nte si waju e je ka lo sinu iwe romu ori kewa ese kokan logun de kokan le logun Romans chapter 10 verse 19 to 21 Romu
1: mo ni Israeli ko a mo bi mo se ni o ko wi pe emi o fi awon ti ki se eniyan mu yin jowu ati awon aloimoye eniyan ni emi o fi bi yin
0: lewo se Israeli si o wa mo Olorun sa wa le so pe wo na mo Olorun bibelu wi pe awon isi owo re so rogo re ah lale ni isin ah ile asu toju mo ba tun mata tun pe lo ro oya to la o ye ka gba pe olorun kan be awon isi owo re won so rogo re o ye ko mo olorun o ye ko mo po olorun kan be o ba le to leyin o ba le gba omo re gbo jesu a je wi pe bi olorun ti nbe temi e wa laye o ni ola to dara ijele oro ni o fawon ile ti omo to luwa ni ki npin loni niye ehe
1: sugbon Isaiah ti le laya
0: o si wi pe
1: awon ti ko wa mi ri mi
0: awon ti o wa mi won se kini won ri mi
1: eh awon ti ko bere mi ni a fi mi ran fun
0: o gbo bayi eh igba mi wa yawo a ma ro kofi iba so ba loko re iba sa lase loko re iba se ntaye nwo fefefe pe wo olohun eleyi wa joko temi a ri fin tori pe a ti jo wa be bae na leyin omo olohun eyin onigbagbo eyin te mo riri e lo bien lere won bi awon onise won lere pe loni iye bayi ni e de din baba ani ode satani edin gba mi daada loni arakunrin ati arabinrin o ye kiye re o tete si o ko tete mo ona iye yi bo ba mo ona iye yi o laye ri o fi ro olorun to si ni ireti ijoba ti olorun anu daju lori e o
1: ami sugba o nipa ti israel ni o wi pe ni gbogbo ojo
0: ti
1: mo wa mi si awon alaigboran ati alami wi si eniyan
0: o ti gbo bayi olorun ni soro o nowo ohun si awon alaigboran so wa gboro olorun atala awon alairi wi si eyan tete ronu re ijele oro ni anu daju lori re
1: ami
0: mo fa pe number mi kin si gbadua fun ti eni eja to pade wo ojo mejo number mi akoko 08031 8272 number mi akoko 08033818272 number mi akeji 08058828010 emi ni ngo gbe ti ngo ba ti wa gbe ko ye yin wi pe nse ni mo ti busy e to pe pada oruko Jesu
1: amen
0: iye yin ko shi
1: amen
0: oye yin ko la
1: amen
0: be ni ko ri
1: amen Jesu
0: gbogbo eyin eleti omo yi pada ko waye yin
1: amen
0: Jesu Oluwa wa
1: amen.

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun wa fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo na iyo God chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile fufu balau egbe Algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi e se nteti si oro na
1: adura ebe fun agbara emi mimo ngba ti mo ni mo gba jesu asere bo mi fun mi boro lo ba gbedun mi emi olorun ba ba bi gbe ironu pada ti bo se sisi oto ni ngba ti alegbe mi lodo se bi pada sinu aye mo ẹkọ tó kọ wa kan tó ṣe ìbàbísẹ ẹkọ tó ṣe ìbàbítísì fún wa ṣàkíyèsí ṣàgbéyẹwò bó òtítọ́ ni pé oúnjẹ tó fún wa ẹṣẹ dé kó máa bá wa gbé ká má padà sínú ẹbí mọ ká má padà sínú ẹṣẹ mọ ṣùgbọ́n kí la rí àwọn olùkọ́ gan tó kọ wa ìwà wọn àti ṣe wọn kọ́ ṣáàbá àṣìṣe lọ́wọ́ wọn ṣáàbá kọ̀ọ̀ṣẹ́ lọ́wọ́ wọn lóòótọ́ aṣe ìrìnbọn míì aṣe bàbítísì ṣé ẹ̀mí mọ́ ń gbénu wa ẹni tó gbàgbọ́ tó gbọ́ ọlọ́run gbọ́ ẹ̀mí ọlọ́run yóò máa gbénu ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ tó mọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ọlọ́run yóò máa ṣàmọ̀nà rẹ̀ lọ́sàn àti lóru fọmọkùnrin ọmọbìnrin wa àtúnṣe ìrìnbọn tó ọtí ní ìmísí ẹ̀mí mọ́ tó àti gbagbára ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ wọ́n bá jọba orílẹ̀-èdè àtúbàtúṣe ilé láti kẹ́sẹ̀ orílẹ̀-èdè ilé àtúbàtúṣe kò ní sí ìpàyà sókè ọmọ agbọràn sí bàbá lẹ́nu ọmọ agbọràn sí ìyá lẹ́nu ìyá agbọràn sí ọkọ lẹ́nu ọkọ afẹ́ràn ilé rẹ̀ ibi tí ẹ̀mí ọlọ́run bá péjọba sí kò ní sí ìkórira kò ní sí ẹ̀tàn kò ní sí gbọ́mísọ tó torodó wa mú àlàáfíà tọ̀ wá ó máa yọ̀ tọ̀ wá omi ṣègùn tọ̀ wá ìjà àgbà ọ̀rọ̀ náà láàyè ìjà ajólùṣe ọ̀rọ̀ náà ilé ìgbìmọ̀ tá a lọ alọ́kọ́ ni bí àbálọ́kọ́ àlèmọ́kọ́ àlèmọ́kọ́ àlèmọ́wí ọ̀rọ̀ ẹ̀mí yẹn ló gbé ara rò ọ̀rọ̀ ẹ̀mí yẹn ló fani mọ ọ̀rọ̀ ẹ̀mí yẹn ló mọ pé ó jẹ́ ká mọ báyẹn ṣe rí jẹ́ ẹ̀mí mọ́ bàbá gbé aṣe ìrìnbọn mi tara aṣe bàbítísì tara bí lọ́sàn pé ló ṣe bàbítísì tara ṣùgbọ́n tó ń ṣe ẹ̀mí mọ́ ní ayé wọn ìwà wọn yí padà iṣẹ́ wọn yí padà àárẹ̀ ọ̀rọ̀ náà tó fẹsẹ̀ mọ́ ní ayé wọn kò sẹ́mi àánú kò sí ìfẹ́ lára ọkọ tí a yá à ń gbàdúrà mo wà ní ẹgbẹ́ akọrin aṣọ́nà ni mí ṣùgbọ́n àrùn ogun ọlọ́run ní ayé wọn ìwọ́n mo ṣe fi àyè sílẹ̀ dá ọlọ́run mọ̀ ó wá kẹ́kọ̀ọ́ ń bì ní ni wọ́n á sọ pé mo fi ẹ̀tọ́ sí mo fi pa mọ́ yín ọ̀gá débi pofu lóye elédè pofu lóye elédè tí ò ní mọ̀ tí ò lóye òye ló máa gùn wọ́n mo ti aṣọ́nà mo ti evangelist mo ti pásọ gẹ́gẹ́ àkàwé mo sọ ọ́ lọ́sẹ̀ pé oríṣiríṣi ló bá pàdé mo sọ pé ò tí rí jìnà bó bá rí jìnà à mọ̀ pé dá ọlọ́run mọ̀ tó bá dá ọlọ́run mọ̀ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run máa fòkun fọlọ́run ni nítorí pé àwọn afọ́jú ló pọ̀nta tó mú kí afọ́jú pọ̀ sí àtọ́ onímọ̀ tó yẹ kó ní ìmọ̀ olómú ìkọ̀sẹ̀ dé bá òun tó yẹ kó ní ìmọ̀ torí àbápàdé nínú ní àjọ ayé wọn nínú ilé wọn àbápàdé àgbógọ́rọ́ pàdé nínú àwọn àti ṣé wọn àrí ìfẹsẹ̀ múlẹ̀ nínú ìgbé ayé wọn kò sí ìmọ́lẹ̀ ipò onígbàgbọ́ lélẹ́yìí kò sí ọgọ́lọ́ tó farahàn kò sí ọjọ́ tó farahàn asakasa lo gba laye iyawo re rojo oko omo se bo se ti wo ibe ni da ko do pe o ipere don da so fara han o fe gba yedo o pa yawo la o gbo mo re la ile la tin keso rode nigba se ba gba yawo la to gbo mo la lo le gbo mo ni keji la wa ri apere igbagbo re pe le tubo to se wa ru go olorun pe awon te ka ma wa ko se leleyi je mi mo hada leni je agbara lo mi hada leni se agbalaye sakiyesi sagbadura fa awon mo wa pe oru ofe ti a ti rigba bo se pe ba mi rigba lo baba ati ya sugbo se olorun fi ohun mi soko to bi sona soko ragba bi pada ko fara pa mo fun mi ojojimo lo bi si mi ti mo fi gboro pe gbegbese bayi ti mo si abajade re bo yo sayo o bo se bi pe ngba ti mo wo ti wo si bo oluwa bi ma lo wa lo ti ma lo to po ati so olorun ade soro Ajo da jisoro. Owo ti ma fi se o, Oluwa ma fi fun mi. Tori pe ise ti emi mo se niyan. Ka gbe iwa mo Oluwa bi wo. Ka ni fo mo ni keji. Ka ma se loju kokoro, ka ma se gbeto laye. Ko le ra pe re loro wa pe omo Olorun lele ise adura ibe fun emi won agbara Olorun ogologo eyan lo gba ase le bobe fun aforo tabi si won amu oro sojo aji won soke ale biji de keta sugbon sibe so mu ti oko jade wa ero oko wa so mu kuro irajo ti o ye kan bala wa ojise Olorun pe kabo go Olorun e wa Olorun so ni aye won ko je imole fun mo ejo ko ma mi consider bo mo ejo ko si de bo mo ejo sibo bi ni la fe kaseta dibo bi ti bo lo bo koju si ti bi bo ba won ri die ajo wo la je wo jade idiri pe o to gbe dani no je no mo aye fe won sugbon en ti Olorun o le fe wa Jesus so wi pe aye o korira yi ti ko mi aye o korira yi to pe emi mo ti e gba e ma so to o to ba tele jade oro ti o ji okan to ku ta ti jidide e ti so ti lati gboro oko to so lati so lati wa ri iye si wa baje kije si wa eto kije si wa ipe igbadu aye ka re si ra wa ka fo para wa ese ti wole de agbara ti to ko si mo ko se ye mo igbadu loku Olorun si nbe elbe mo wada re adure ebe fo apere mi bi mo adure ebe se wo so gbogbo ni gbagbo odun mewa ogun odun ogun ojo ogbon odun kini farahan re ninu aye re kini farahan oro Olorun sari ma jemo Olorun ninu aye re sari oro ofe Olorun ninu aye re so le waasu ki iwa re ati ye ko waasu omo ni keji na ye re aje le bobi o sugbon ebi re le da aje le bobi o emi fe da aje le bobi o emi dariji da aje le bobi o ife aye ko ko wa a se fe bo are wa aya mojukuro a se bo mi o se ko to ko wa nigba ka to se dibo mi so so fu wa ka jira si ese koro lo ko le ma gbe ni wa ko le ba sara ko so wa nigba ti oko ba gboro sase olorun to ba gboro olorun ona ti la fun igba ti oko jade bori a o fe lo igba ta ji la re je gbadura ade je gbadura e je se ju lo olorun igba ti mo ti lore ofe ti je ti wo le npa ta ti fe ro lo ti ba we no wo mi awe o gba lowo mi adura o gba lowo mi yin se pe igba ta fe re ton lo se ri ni adura bo se gbogbo nitori pe o ti mo gba laye o samodo lo sa ti lo elwe ma wo agbara e mo di aba agbara e mo bi agbara o ba si aboju we irewesi o gbere ogun o de ipojo o de agbara e mi mimo olorun ka gbore dada olomu kuro de ba gbogbo je lo de ni agbara e mo o si o ti jo abe lo ni atiyo fago wa lagbe dani bota ka lagbe dani abe ko ni afe ko ni bo basiti afe ko abe ko ni afe ra moto ka wo sha lara be ha be mo ba gbe nu re o ri je ikose fo mo keji bi agbara e ba di emu o ri je ikose fun aya fun omo mo ti aso pe writer on ti o se dojo nile ni mo ra sile on ti a ti o se dojo ki se ti o wo re mi to re bi niji to fe mo wa ra mo we so wo ni se te mo komi ni o bo je oúnjẹ àṣírí yà rẹ̀ bọ́ sọ̀tọ́ mi ì jẹ́ kó jẹ tán lé.
0: Dá ọlọ́run rẹ mọ̀, ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ Noyogo Chapel ní àṣẹṣẹ gbọ́tọ́. A wà ní +7 & 8 Àyọ̀ká layout, ilé funfun Báláú, ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mọ̀lété Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ 8.

àìmọye àwọn tí ó ti lóyún tẹ́ni yes ẹni ti lóyún àfi bí ọba ṣe jà bọ́lá rẹ̀ àmúbọ́ ni agbára tí mọ́ ja ìré bọ́ọ̀lẹ̀ ibẹ̀ ń kọ́ mọ́ sọ̀rọ̀ lọ lálẹ́ o ẹ̀mí ọlọ́ǹkàn ní kí n mọ́ sọ bẹ́ẹ̀ náà ni láti òní lọ àmúbọ́ fi ọ́lẹ̀ àmúbọ́ jáde lára rẹ̀ in the name of Jesus Christ ẹ wá ṣe báyìí gbogbo ẹni tí bá ń gbọ́ mi níbi tó ọba wà tí ìbá ṣe pọ̀ ń wakọ̀ so le mọ́mọ́ dìde kọ̀ọ̀kan yípo ọ̀kan yípo báyìí ẹnìkan ní kí ló dé tí mo fẹ́ yípo n tí mo rí ni o n tó lọ́n lòun fẹ́ ṣe ni o ò fẹ́ yípo ni yípo tó bá fẹ́ yípo ẹ wá ké níbi tẹ́ ẹ bá wà ẹni bàbá sí ọ̀nà tuntun fún mi ní oṣù kẹsàn-án sí ọ̀nà tuntun fún mi ọ̀nà títún sí fún mi ní oṣù kẹsàn-án olúwa ní àwọn 36 mi-ín òun fẹ́ sí ọ̀nà tuntun fún wọn ẹnjiníà ẹ jẹ́ ń délé agbára nǹkan ń bẹ lára mi lónìí.

0: torí dé sálẹ̀. Nígbà tó máa dìgbà bẹ́ẹ̀ ẹ sáà nígbà máa wá sípàdé mí sí ìlọ́kọ, mò ń wá sípàdé ẹni tó ń gojú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sà, mò ń gojú Ọlọ́run fọ́kọ, mo tún wá sípàdé ẹni tó ń gojú Ọlọ́run fọ́mọ. Méjèèjì ni mo máa ń wá. Ìgbà tó bí gbẹgbẹ́ báyìí de bàbá mi, mo wá sí Jesus City. Ọlọ́run fọwọ́ kàn mí. Bẹ́ẹ̀ ni bàbá mi.
1: Láti máa wá.
0: Bẹ́ẹ̀ ni mo ti fọwọ́ sọ́ọ̀bù rí, mo ti di gbẹ́gbẹ́ rí.
1: Ẹ ti di gbẹ́gbẹ́. Alájọ wà pọ̀ ni èmi àti yín.
0: Àtijọ́ wà pọ̀.
1: Ẹ̀ndé ọba ti àtijọ́ wà pọ̀ ni èmi àti àjọ lẹ́kùnjẹ́ yín ẹ̀jẹ̀.

0: ẹ ṣeun ẹ kú àfaradà o ẹ kú àròtì wọ́n ti pè amú òsì lè ṣe mọ́gbẹ́ àbí ọ̀bádún etí ti ń ro mí àṣẹ bẹ́ẹ̀ lẹ nífẹ̀ẹ́ ètò ta lóyè tó ẹ ṣe ọlọ́run á nífẹ̀ẹ́ yín o àtàdé láti amẹ́ríkà o láti uk o ẹ ṣe alhaji jibola thank you for being there láti amẹ́ríkà nìyẹn bàbá tó là ẹ ṣe ẹ kú gbogbo ògbà ọlọ́run á nífẹ̀ẹ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe nílẹ̀ yín ni lókè òkun mo ríru ọlọ́run o àyàfi ọlọ́run o àti dé pápápá káàrin àjò taofeek omotosho ní kínkín mayọ̀bá òní orí kínkín ẹ̀yà olówó sáré sẹ́ńgì díẹ̀ kú ń bí lónìí ọtún mírí ẹ̀yà ó dàbí nǹkan o sanu mama bola tahiru iná ẹni sí ẹni náà ni kí la lẹ ẹni náà ni látọ̀sùn dalẹ ẹni ni tọ mo ń gbọ́ pé náà nù ú báyà ń bèrè past tense present tense nígbà tó báyà gbọ́ kú bí dodo ọ̀fẹ́ ń lọ bẹ̀rẹ̀ ta ló yẹ ní sí kánò ló dá ní àbí kaduna kúlé ṣọlá rẹ o pẹ̀lú okú àlejò anointing mo rán anointing lójú rẹ lọ ṣeun redwan line ló wà ní facebook pété ẹjẹ a ṣe pété torí ìgbà táwọn èèyàn mi ó bá fi dé kó mọ́ di pé ẹ gbọ́ adésùyọ̀ ọmọtọ́sọ ní kín òun là mú fáfà ilé igi là bà nígbà tí ẹ ti gbọ́ ta lóyè ẹ ti mọ̀ pé adésùyọ̀ ọmọtọ́sọ náà ni ẹ gbọ́ náà àwọn irú àjò síbi àjò wà lóòótọ́ bóyá àjò àti lówó wà àwúrẹ́ ń bẹ èwo ni tún máa mówó wá outright ogun owó ń bẹ wọ́n ní kí wọ́n tó ṣe mí ìfẹ́ lórí àwọn míì wò ní bó wọ́n bá wọn owó tán wó rin àjò ni à owó wẹ́rẹ́wẹ́rẹ́ bíbú àṣírí lọ́wọ́ rí wọ́n wọ ẹ̀ ò ṣe fílẹ̀ fọlọ́run àwọn míì ò ṣe bẹ̀rẹ̀ kánjú ẹ̀rọ o ẹ fi ti ọ̀dọ́ ọlọ́run lẹ̀ ń wẹ́rẹ́wẹ́rẹ́ mu ṣé kò sí etí owó kan jábọ́ pì lẹ́ẹ̀kan náà takan bẹ̀rẹ̀ sí ná ibi tí wọn ò fi pamọ́ sí wọn máa wá ọ̀pọ̀lọpọ̀ ti wá tí wọn ò sọnù tó jẹ́ pé ńgbà tí wọn ó fi rí ìrìnkúrìn wọn rí mo rántí ńgbà tá a kéré bàbá kan wà nílùú agbére pẹ ní iṣẹ ọfẹ òyà àyà ẹbá ti ní àlàmú iṣẹ ọfẹ òyà ní ayákágá bí iṣẹ síto ní ewu síto iṣẹ ọfẹ iṣẹ tí ń bá mówó wọlé ní yágálà rẹ èèyàn máa yá gágágá ṣe pé iṣẹ ọfẹ òyà àlàmú iṣẹ ọfẹ òyà ayákágá bí iṣẹ síto ọdún tí mò ń sọ ètò pẹ I'm talking of over 60 years. And I'm talking of like we have be 70 I'm talking of like 70 71 72 73 okay meaning over 60 kini alamu se ofe oya o ti le pe 60 but yo ti sumo 60 now igba ti won mo ro fun agba na ati an tin ko aleko lati keke won ninu yanju ẹni tí ọ̀fẹ́ òyà ti kọrin àjò inú òyànjú mo yànjú ọmọ kékeré sẹ́mọ̀ èmi á máa bèrè láti kékeré mi ni n fi wọn pè mí lọ́rọ̀ pọ̀ ńgbà náà èmi á máa bèrè èwo ni yànjú ní àwùsọ ogun owó ni ṣe èyàn lè sọ ogun owó èyàn lè ṣe bó ni wọ́n ṣe é ṣe wọ́n lé lomi wọ́n gbé ọ̀sẹ̀ lé ẹlòmíì lórí tí wọ́n bá ti pé okùn ẹ̀ báyìí ni wọ́n bá tí wọ́n bá fẹ́ dáhùn wọ́n lówó ni wọ́n dọ́gísítà ayé owó sílẹ̀ àwọn owó onírin ayé owó onírin wọ́n ni wọ́n kọ́ sọ ẹni ò bá pọ̀ owó tí èèyàn bọ̀ èèyàn irú tiẹ̀ náà ni ó gbé ìbálẹ̀ lórí wọn ni bẹ́ẹ̀ ni torí ẹni gbọ́mọgbọ́mọ ṣe wá là ń fi mọ́ kìlọ̀ fún yín pé ẹ bá rówó ẹ mọ́ mú o ẹ bá wọ́n máa fowó tán yàn ọ ẹlòmíì ò mọ̀wó yóò de wúrẹ́ o ẹlòmíì ò mọ̀wó yóò de su ayé ìgbà náà kì í ti ẹ ṣe su wọ́n lè lò lè dá di ẹ wọ́n lè lò lè di kíní
1: enu do meta iden yan gbo pe eyan le di non living thing
0: e bi le e an ke e se eyan tin mi o se wa le di nti o mi ah na me dey o mo nkan da mo wa nwo sakun ebo mo wa nwo pe bo le yan se le se to je pe ko ni se ru wahala ko gba omo elomi ko gbe nkan gba le omo elomi lori ti o se lowo ah won ni se ni o se o ise o da to ba ti je pe se leyan se gbogbo be ba se rin ajo ati sise ti fi mo ro onde ta si ri obo ti fi ni lo eya re elomi gbogbo e pata ni sanse nu fa gbo rin ajo ti mu rin o ori o mo busun ah mo bojo waju se ri igba ta n dagba ila nri e ri pe bi kaluku ba se rin ba se rin si ni o mo fi ona seyin awon ita ti lo koja won a fi ona ben seyin ibe ta de duro lati bara wa mo se wa lenu pe mo n se se rowo ni igba mo ti eni bibili ni nu ogun oju wa lati mo je kurayi no si so pe ka kan joko tetere eyin e je n pa gbo epo mo se nlagun e gbo se looto bebe bi omode mi se rongba na pe se won le lo eyan mi keyin wa fi lowo se looto ni eh mo bere si ro mba ro agun mo ba ton ro ato te woroko mo wo pe o da boya mo le ri enikan to je pe boyo oju lo ise ti e oju oloju lo ise ti e ti won rowo mo ti wa wo sakun titi en ti roju da mo kan gbo mo ni won pe ni pe ah no ba le pe eh atan pa ko mejeje en ba ko sori kini ose kan mo gbo mo ni won pe ni igba ti mo nse isale oro papa gege bi ege lori ta loye bo ni mo ti nse yen na da n pe abe okuta ni isale oro na mo nse isale oro ibadan na mo ti mu ku ori bi aye n lo ni ngba yen igba mo ku o to di ta loye ni mo gbe dani ti mo lo fi se main segment lori ta loye isale oro isale oro legbe gan won wi be awon egbe to wa nsale oro yen ma wa fe confirm pe se egbe yi lati ara pe eni yi ire ajo to rin ni ni e to wa mu to komo komo ro wa lale re iseyin loke ogun won ni awon oro yi ti sele inu mi wa dun jo mori won wa ko opolopo ke se yo kan ke se meji ke se meta gbogbo won na la gbo tenu won differently won wa ko won jo ẹni tó lo àtàǹpàkò ẹni tó lo orí èèyàn ẹni tó lojú ẹni tó lo ẹsẹ̀ ẹ̀yin ti rí lo ẹ̀yin ti lo ntí bó o nìrírí yín lórí ẹ̀ ni ìbéèrè tó kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn pé bó o nìrírí yín lórí ẹ̀ ń gbà ẹ̀ lò ó sóhun sókàn jábọ́ ni àbí bó o ṣé lóòótọ́ owó máa jábọ́ àwọn nọ́mbà tí ń bẹ lára owó nọ́mbà central bank náà sì ni àbí wọ́n ti lọ ọkọ̀ míì sí lọ́hùn tó sì ṣe ó sì jẹ́ legal tender lọ́dọ̀ ó ṣe é ná láwùjọ wa mo ròórò mi ìjà àjọ pẹnulù tá a bá gbọ́ ẹ lọ sórí facebook tó mo fẹ́ kẹ́ ẹ rí bí wọ́n ṣe ń ṣàlàyé àwọn tó ń ṣàlàyé direct experience àwọn wọ́n ṣe fúnra wọn wọ́n mú wọn ọlọ́pàá ti lọ kó wọn bó ẹ sì ni wọ́n ti rá táǹpàkò ìbò lọ ti rí mú igi mú tọ́ sọ pọ́ lò wọ́n sì ń jẹ́wọ́ bí wọ́n lò ó mélòó wa ló dowó fún lọ́wọ́ mọ́tò mélòó wọn ti rà ẹ jẹ́ kí ẹ kúlé adéṣòye ọmọ tọ́ṣọ̀ ti dẹ̀ kalẹ̀.

0: baba e je ki awon eniyan o mo yin
1: oruko mi ni Muslimuddin Alamode Yakin ti o bayi mo si afa la lopon
0: e dakun ki le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
1: iti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
0: to bo la se mo pe alujanu yo eyan lenu
1: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro sunu omo ti soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo iru eni be alijanu lo yo lenu
0: ti a ba ri eyan ti n da soro ti n sa paper sa kankan e da ko se alujanu na ni o n yo lenu
1: nigba mi o mo n janjanu tori pe orisi meji ni e to je tarun opolo wa bi awon omo to mu kolo bi awon ti won n se afato latara pe n to le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la n toju ṣùgbọ́n ètò lè jẹ́ ta lálejànù nínú ìṣesí ẹ rí pé yóò yàtọ̀ nínú ìṣesí bí kò mọ dá sọ̀rọ̀ bí kí ó mọ fọṣọ rẹ̀ bí kí ó mọ wẹ̀ ẹni tó ti dàgbà tó ti tó ìyàwó nílé tí ò ní wẹ̀ kò ní fọṣọ tábà ní ọfọṣọ yóò ní kò tí yà bí kò mọ sùn tó yẹ pé wọ́n gbìyànjú kò ní jáwọn èèyàn sùn lóru ó lè sùn lọ́sàn ṣùgbọ́n lóru kò ní sùn lásìkò tó yẹ káwọn èèyàn sùn wọn ò ní sùn yóò mọ dáwọn yẹn láàmú
0: tí èèyàn bá ń jẹnu wújẹ́wújẹ́ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjànú nínú nù.
1: Nígbà míì a máa lọ́wọ́ àlùjànú nù nígbà míì a sì máa jánu ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tí wọ́n bá ti gbé dọ́dọ̀ àwa mọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
0: Ẹ gbọ́ àwọn kan mú ẹnì kan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yẹn pé ọmọ àwọn tó ń ṣe gangan wọ́n sì pe nọ́mbà yẹn nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó máa yá báwọn náà ni.
1: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya àlèrè olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlẹmí oṣù kan ẹlẹmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọlọ ń bá ṣe fẹ́ sí ni kódà sílẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí.
0: Ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmu táwọn máa ń mọ ìmúkúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
1: ọlọ́run ọmọ ní kára wọn náà tọ́jú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run.
0: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run máa ń lò ní sábà bí náà.
1: ọlọ́run ní kan yìí ti gbádùn.
0: Ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú nínú rí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangande nìkan ni.
1: So ọ̀rọ̀ àjẹnú ọ̀rọ̀ tó pọ̀ ni. Àjẹnú àwọn fa ìfọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn à ní rí yanjú. Àjẹnú àwọn fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọn à ní rí yanjú gbogbo ogun ara ríro ni ó lò kò ní lọ. Àjẹnú àwọn sábàbí ẹ̀ àjẹnú àwọn sábàbí kéèyàn má rọrùn sùn gbogbo ayé sùn tó wọn ò ní sùn ó rí ìrò sí ni dàrú kò ní sùn o mo ti rí à ń tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún méjì ọdún méjì olóhùn ò sùn ọdún méjì olóhùn yàjúlẹ̀ báyìí kí ló máa ń ṣe lóru olóhùn wà nǹkan sí ni ó rí ìrò sí ni dàrú torí pé àjẹnú nídàá láàmú ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bó bá dijú báyìí kò ní sùn. Àti láwọn míì náà tó yẹ pé àjẹnú tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fì mọ́ra láwọn obìnrin tí ó wọ 40, 30, 40 years, 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
0: Tí wọ́n sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
1: òun. Yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́.
0: Àlùjọmọ ní yọ lẹ́nu.
1: Àjẹnú ni ó ń fẹ́ ni kò sì ní jẹ́ lómi ò bó ń fẹ́ tá a ti pàdé àìmọye irú ẹ̀ tó lọ sí padà gbàdúrà wọn tán lọ́kọ kódà tá a lọ bí márèjì wọn pẹ̀lú àánú ọlọ́run.
0: Ẹ̀dúná ẹni tó wá tó ti lọ́kọ tó wá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí ọmọ bí ẹ̀yin náà tó máa ń dá sí ẹ̀ tó máa ń ní
1: ìmọ̀ràn lórí nǹkan báwọn. Èmi náà wà pé àjẹ́ ló sábà bí kọ́ mọ̀rọ̀ ọmọ bí gbogbo òkú tán bá lòfin kò lè ṣiṣẹ́ àfi tán bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ ká gbà tọ́jú ẹ̀.
0: Ẹ dákun ẹ bá mi dákun nọ́mbà yẹn fáwọn èèyàn kí n wo lè mọ ibi tí n ò pè é sí.
1: So nọ́mbà mi ni 08-35-27-5864 08-35-27-5864

0: enti ojubari nikan ni riri eyan ta ba wa joko ta pariri po eri a wa fe si ero mba isele si lagbaja aje ko le sele mba isele si ta medu emi na iru eyi sele si mi idinu to fi ye ki o ye ke ma gbo iriri elomi a ri were mi woni a ni ajo to ni mo ni mo ranti ni bi office wa nbe hun arakunrin bi red kan ba sese rese ku ni gba mu ngba ti o ku at ko to ku ni mo ti gbo pe irin ajo bayi lorin mi se lo to ajo asimo jona ile awulowo olumide ajo amo jona mo nbo e wa nkan fidile e lo sori facebook yin e lo sori facebook yin tori mo fe ka jo ni gbolohun loni gan lori iru oro be ni o opo gba ori eleru leru ti wu o enti awon people ta nri ntiti ntan se won gba emi mo pe sele ise lasan yo ni bi to ti gun wa e ja gbo enti o sele ni oke ogun ti mo nso inu mi si ndadun be ti mo tin wo mo leyin na wo ka do fi kogbon leyin gbogbo wahala gbogbo ilegality to wa nu irin ajo elomi si on wa yori se bi an se nlo bi an se nro se ti joko se ti tun si facebook la gelu fm 967 e ti tun si ahan e mi wa won ti olopa sajo yi lori pe ti o lo gere eyan e ti o lo geka se nti won wa ro pe bi o se ri se be lori e gbo personal experience eni kokan won a se nbo nbe eyin te n pe e si daro na e farabale ke gbo onre
1: buni mo ni ona bayi ni baba ndi on ba ni to ami kini kan officer bi kan pe en gbo ibo won ni oja ti ba ti de bi ta nlo en gbo ibo lai lo suku won se gbe machine ni nigba ta ran oju de bayi won so mi na oko seke seke lese
2: to ogun agba ogun agba te fe se lo gbe yin de bi bayi bayi
1: ohun lo gbe mi de bayi o ti lo lorun ko ti se sin leleyi je o se sin ni o iru eleyi o ni waye mo o to ba to sele bayi ko si kankan mo atamo ti lai likedere ni
3: 6 to allegedly to have been possession of unlawful possession of fresh parts suspected to be human part. They were arrested at different locations within other states. Some were arrested in Iseyin, while others were arrested at Saki.
1: Nuruddin Ganiu.
2: Ti lo gbe yin de bi bayi.
1: Un to gbe mi de bi ni pe mo lo kini ogun ere yen mo fi se bi an se je eleyin o pari. Na lo gbe mi de bi. Mo la se ribi bo ni se fun lati bi odun meji ko se kankan. Aye mi ga to run down si ni ko se kankan tin je nbe ara.
2: Nibo le ti ri ori te lo.
1: Ẹni tó fún mi gan ohun tó kọlu iná ẹni fẹ́ kọ́kọ́ ni mo fi pa á ti bí ọya yí lórí ni bí ògógóró náà lórí ìpadà sàn lé mọ̀ ni láti gbà yín náà òun náà kẹ́ ń fi rí rìn kíni kò àti gbà tẹ́mínà tí wàá lùbẹ́ ọdún méjì sẹ́yìn yẹn kò sí yàtọ̀ kankan láàrin rẹ̀.
2: Ẹ ti dáhùn question mi. Orí tẹ ń lò. Ibo lẹ ti máa ń rì.
1: Iná mo sọ pé ẹni tó fún mi ìlà òun náà ló fún mi ní títí níbẹ̀ ńgbà yẹn láti bí ọdún méjì sẹ́yìn gbà ni láìgbà tó sì ti fún mi tó sì ti di pé òun náà ti bóyá ògógóró ló yí lórí bákan ni. Tí mo ti lò tí mi náà ti wáyé mi kàn rọ́ndà òun ni kò sí kókó kan. Mo fi padà pa ti pé tó àjẹsí pé kíní yìí tí wọ́n sọ kò sí kankan bẹ́ẹ̀ irọ́ gbu ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn kẹ̀ tó máa báyé ara èèyàn jẹ́ ni.
2: Ok so iṣẹ́ wo lẹ ń ṣe?
1: Àáfàá ni ṣùgbọ́n mo ti padà di àgbẹ̀ padà láti bí ọdún méjì mo ń dáko mo ń sàn ọdún mo sì ń wá pẹ̀rẹ̀.
2: Ok ẹ wá lẹ fẹ́ lówó.
1: Nígbà tí wọ́n láṣìírí gbogbo ní ṣiṣẹ́ fún bá ń tòkí mi náà dán wo àṣẹ irọ́ gbu ní jẹ́ bẹ́ẹ̀ kò sí àṣírí bò kẹtí ń bẹ́ẹ̀ o ìyẹn kẹ́ dìdakuda ni.
2: Báwo lẹ ṣe wá di ara àgọ́ ọlọ́pàá?
1: Mo rí yẹsà mo rí kọ ọ́fíṣà mọ́nítọ́rìn kódà kò bí ó kọ wá wọn láwọn gba nẹ́mbà mi lọ́wọ́ ẹnìkan wípé àwọn fẹ́ bẹ̀ mí ní iṣẹ́ kan. Mo ní irú iṣẹ́ wo ni? nṣe mo ẹni tí ń sọ̀rọ̀ wọ́n bá ní wípé látọ̀yọ ni pé láti ìbàdàn wọn ṣe pé wípé ìbàdàn wọn ti wà lọ́yọ̀ báyìí wípé àwọn ra epo wípé ṣùgbọ́n ilé epo yẹn ń dà àwọn láàmú kankan kí làwọn lè ṣe sí i tí kò fi ní máa da àwọn láàmú mọ́ wọn ni wáyà ká ṣe ètùtù àwọn àgbà ẹ̀mí kan sọ bẹ́ẹ̀ fún wọn jọ ni wọ́n bá sẹ́ndì wọ́n ní èlò ni ká wá mú wá mo ní fún mi ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí wọ́n ṣe wọ́n
2: mẹ́ẹ̀ẹ́dógún jẹ́
1: 1000 mẹ́ẹ̀ẹ́dógún
2: 15,000
1: nígbà tí wọ́n sì ṣetán ní àwọn ti náwó náwó àwọn ọ̀lágbára ilé ni wípé ẹgbẹ̀rún mẹ́wàá làwọn ò rí mo sì ní kò sí wàhálà wọ́n sẹ́ndì rẹ̀ wọ́n á wò pé ẹni tí ọmọ mi rí ti ń rí tó sẹ́ndì ẹgbẹ̀rún mẹ́wàá sí mi èmi sì ń bẹ́nu okúnjọ́ ni mo bá ní ọ̀dà tó bá di aago méje àbọ̀ láàárọ̀ ìsẹ́yìn mo ń gbé ìsẹ́yìn mo wà ẹ máa bọ̀ wá wọ́n níbo làwọn ti bá mi mo ní pàdé yín lọ́jọ́ ọba nísẹ́yìn nígbà tí ìsì ní kínní kan bá wò nígbà tí ilé ọmọ tó ń pè mí gbòdò àwọn ti dé sẹ́yìn o bá lọ pàdé wọn lọ́jà nígbà tí ń de ọjà wọ́n ní ọ̀nà bo ni mo ní ọ̀nà báyìí ni abáyẹnìdé wọn bá ní tò àmì kínní kan ọ́fíìsì àbí kí wọ́n pè mí ẹ̀yìn gbọ́ ìbò wọ́n ní ọjà tí bá ti dé ibi tá à ń lọ ń gbé ìbò láì lọ sunkú bí wọ́n ṣe gbé masíìnì ni nígbà tá à ń wájú dẹ̀ báyìí wọ́n sọ mínú ọkọ̀ sẹ́kẹsẹkẹ lẹ́sẹ̀
2: oògùn
1: àgbà tẹ́ fẹ́ ṣe ló gbé yín dé bí báyìí báyìí òun ló gbé mi dé báyìí o kí ló lọ́nà kó ń tí ṣe ìsìn lélẹ́yìí jẹ́ ó ṣe ìsìn ni o
3: ismail abdullah
2: kí ló gbé yín dé bí.
3: Mo fi egun ẹ̀ ṣe àṣejẹ́ onígbìn mẹ́ta.
2: Ẹ fi egungun èèyàn ṣe àṣejẹ́ onígbìn
3: mẹ́ta.
2: Mẹ́ta. Ibo lẹ ti rí egungun?
3: Ó ti tó bí ọdún mẹ́rin tí ẹnìkan fún mi. Ẹni ẹ ló ní tí mo bá lò wípé ó máa ń ṣe ó dẹ̀ kọ́ mi ní ohun tí màá fi ṣe.
2: So ẹ ti wá fi ṣe talẹ̀ wá fi ti àwọn bíi mélòó lẹ ti fi ṣe àṣejẹ fún.
3: Mi fi ṣe fẹ́ni ẹ̀kan o mo lọ mo sì ra ìgbín mẹ́ta mo sì ṣe é jẹ fúnra mi.
2: Ok ogun kí ni?
3: Wọ́n ní oògùn pé ọmọ àánú wa òwúre ni mi ò dẹ̀ rí nǹkan kan láti ọdún mẹ́rin.
2: Iṣẹ́ wo lẹ ń ṣe?
3: Mo ń kọ́ mọ kí o.
2: So ṣẹ́yìn ti rí i pé àwọn èèyàn ń lórú nǹkan báyẹn rí wọ́n dẹ̀ dolówó ni.
3: Mi ò rí o ẹ mọ̀ pé.
4: Orúkọ mi ni Wasiru Tijani.
2: Báwo ni ẹ ṣe di ará àgọ́ ọlọ́pàá?
4: Nurudeen Abdulganiyun ni wọ́n mú. Òun ló mú wọn wá sọ́dọ̀ mi nígbà tó ní wọ́n béèrè pé ta ni òun túmọ̀ ti máa ń lo ẹ̀yà ara èèyàn.
2: Ẹ̀yà ara èèyàn wo lẹ́yìn ti lò?
4: Ẹran.
2: Ẹran.
4: Bẹ́ẹ̀ ni.
2: Kí ni ogun kí wá ní báyìí?
4: Ogun awúre ni.
2: Ibo lẹ ti ń rí ara èèyàn tẹ́ ń lò tẹ́ fi ń po gbogbo ẹ̀ papọ̀?
4: Lọ́dọ̀ Sulaimon ni mo ti máa ń rí.
2: Ibo nìyẹn ń gbé?
4: Ní Ṣákí.
2: Èló lẹ máa ń rà á?
4: A máa ń ra iye tá a bá ti fẹ́ rà la máa ń ra bóyá bíi 20-30.
2: Kí ló gbé yín débí? Àti pé alákọ̀ọ́kọ́ kí lorúkọ yín?
3: Abiola Nasiru.
2: Ẹ máa tó bí ọmọ ọdún mélòó?
3: Bí 46 years.
2: Wọ́n ní ọwọ́ yín ni wọ́n ti bá àwọn ẹ̀yà ara èèyàn.
3: Bẹ́ẹ̀ni.
2: Oríṣiríṣi ara èèyàn ń bì báyìí. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe dọ́wọ́ yín?
3: Mo gbà á lọ́wọ́ Taofeek ni.
2: Ta ló ń jẹ́ bẹ́ẹ̀?
3: Ó wà ń bí òun náà wà ń bí.
2: Ó wà ń bí. Kí lẹ máa fi ń ṣe?
3: A fi ń ṣe àwúre.
2: Àwúre. Ok. Èèyàn mélòó lẹ ti fi ṣe é fún tí ó dẹ̀ ti ṣoríire?
3: Kò sí.
2: Kò sí?
3: Bẹ́ẹ̀ni.
2: Kí ló dé tí ẹ ṣe wá tí àwọn kiní ṣì wá wà lọ́wọ́ yín nígbà tẹ mọ̀ pé ẹ ti ṣe àwọn oògùn àwúre yìí fún alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò ṣoríire? Kí ló dé tẹ ṣe wá kíp àwọn kiní sí àkàtà yín tẹ dẹ̀ tún fi ń ṣiṣẹ́ yìí tẹ lọ ń wá ara èèyàn káàkiri?
3: Èyí tó ti mú wá fún mi náà ni mi lò tán ni mo fi ló wà nulẹ̀.
4: Orúkọ mi ni Taofeek.
2: Taofeek kí ni?
4: Rahimi Taofeek.
2: Kí ni ogbe ẹ̀sùn wo ni wọ́n fi kàn yín pẹ́ ṣe?
4: Ẹ̀sùn pé mo fún Nasiru ní ẹran tí mo gbà lọ́wọ́ Jimoh.
2: Ok. Ṣé wọ́n fi kàn yín ni àbẹ́ ṣe?
4: Mo gbà lọ́wọ́ Jimoh ṣùgbọ́n tẹ́lẹ̀ ìmọ̀ ń lọ sí Bẹ́ndigírádì ẹ̀mí pẹ̀lú dókítà tó ti kú àti Afua Ibrahim. Nílẹ̀ àjọ ọmọ ọlọ́tẹ́lẹ̀ ń gbọ́ ayé mi ti fi ilẹ̀ yìí lọ́mọ.
2: Tẹ́ ẹ bá lọ burial ground yẹn, àwọn nǹkan wo lẹ máa lọ wú jáde ń bẹ̀ lára òkú?
4: Ẹran náà bẹ́ẹ̀ ni pẹ̀lú ọkàn.
2: Pẹ̀lú ọkàn.
4: Bẹ́ẹ̀ni.
2: báwọn ni ẹ ṣe máa ń ṣe tí àwọn tí wọ́n ń ṣọ́ ìsà òkú yẹn tí wọ́n ṣe kí ń mú yín àwọn òwúlẹ́jọ́ máa ń ṣiṣẹ́ ní ibi burial ground.
4: Àwọn àti doctor nen àti afọ àti Ibrahim. Ibrahim tó
2: mọ̀ táwọn ń ṣiṣẹ́ ń bẹ̀ ni.
4: Wọn ò ṣiṣẹ́ ń bẹ̀.
2: Ok kí lẹ máa wá ṣe ń ṣe táwọn tó ń ṣọ́ ìsà òkú yẹn ò kí ń mọ̀.
4: Ẹni kì í sọ bẹ́ẹ̀.
2: Wọn kì í sọ
4: bẹ́ẹ̀. Gbogbo.
2: Ok so àwọn èèyàn wúlẹ̀ máa ń ta àwọn ara èèyàn fún yìí.
4: Nẹ́sìrù.
2: Ta Honda.
4: Ohun.
2: Ok ok so àwọn òkú tẹ máa ń lọ ń wú tẹ máa lọ ń yọ ẹ̀yà ara wọn yìí. Ṣé àwọn òkú ayé àti àwọn òkú tó ti pẹ́ ni àbí àwọn òkú tuntun tán ṣe ẹ̀sìn.
4: Tí wọ́n bá ṣe ṣe bí ijọ́ mẹ́jọ.
2: Ó mì ń pé ẹ lọ máa ń dúró síbẹ̀ láti wò ó bóyá wọ́n ń sin òkú ní òní o tó bá ti ẹ bá ti rí i pé wọ́n sin òkú kan síbí lónìí o ẹ máa wá lọ wò ẹ máa wá ka ọjọ́.
4: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà.
2: Àwọn burial ground wo lẹ ti lọ ṣerú nǹkan báyìí.
4: Ní ọ̀nà àgọ́ rẹ̀ ní Saki.

0: àwọn irin àti ọkàn wọn gbà lọwọ Taofeek àbí ọwọ ta ni wọn náà ti bá ti rán wọn lọwọ Taofeek làwọn ti bá mo Taofeek wọn lọwọ Taofeek ti làwọn ti gbà Baba Salami boys nko se ki Baba Salami boys so awon ere yen ati okan won gba lowo Taofeek gbogbo e ti won wa ngba eyin na e gbo an bi meje ni won soro ibi kan na wa lo yori si failure adanu asan lori asan ofo lori ofo ibe gbogbo e wa yori si awon ti won ni okan awon ti won ni ere won ku o ene to fa wo agilin ti sogun wa iku to ni o je bo ba laro je nle yo mo pa agiri agilin ti alawo ku ni o kin la wa ye mo ya fun gan eski sa kin la ngbe ta ngbe a fa ogbon yo eh isaji melo ni ka gba e je ka fa ogbon yo lori eto lale yi e je ka fa ogbon yo lori eto lale yi 0 091 wa oju ayo ni gba bi oju ma o eh ibi agba yo sinu o emi gbogbo ara lo pe n ba fo ti n ba takisi ba awon yo mo wo pe tani tani an bo ti regun amo kaluku lo nibi ti o gba yo lare oju ni 091 237 08675 abi eh yayiko ba yayiba ah yamolada eni ta jogba wusanu ta ba ti omo so e je ki agba ipe lori be je ka fa ogbon yo e je ka gba fa ogbon yo ile o yemi sala aji moto kan o aji moto kan elo e kalesa
1: e ku eto
0: olomo lo leto
1: apa olohun ko kuku ni buru fun yin ko ni baje fun yen
0: ami ami sa
1: eh ni ti ka ba mo bo nu eyi mo ma tun gbo lale mo ma tun ko je gbe o
0: won gba erin ati okan lowo Taofeek
1: ah oni number 1 uko temi ni ka ode ti gbogbo e mo si popo gbogbo mo gene
0: e ka bo
1: yes sir e so ri eh abe mo ma n to ara mi mo wa yin ma ni
0: ah e mo to ara a se de pampas ni
1: ah
0: a se nkan
1: wallahi pala so bla la sala mo ma isoko to mi ma ti di tutu mo se wa yin
0: ah mo se nkan
1: ehun to wa ehun to tu wa je kayefi fun mi ni pe o tu wa je ona ilu mi ni ngba won da ko agbo are
0: lori
1: omo eruwa lemi lo to mo wa nba na
0: iba pa na ni
1: eh eruwa lemi ti wa e mo pe
0: e mo ti mo fe pick sa se e ti ri e ti eyi na ti gbo ri pe nikan fi eyan o fi erin ati okan o fi se ado o si se be olowo se ti gbo ri
1: emi o gbo ri o lai sobuko lai tagbo
0: olohun sanu
1: e won je wa ri ti eyan agborin te lo e ri sobuko o wa je pe ti
0: erin eyan ni won ni ti won lawon ma nso ibi ti won ma ite ibi ti won ma sin oku si pe okay oni oni won gbo oku eyi wa lẹyìn bó bá ti pé ọjọ́ méje wọn sáré lọ yọ okan àti ẹrin.
1: so wọn máa ń lọ wọ́ọ̀ṣì wọn tí wọn bá ti sìnkú tẹ. wọn bá ti wá parí òkú yẹn báyìí nísìnyí wọn pẹ̀yìn dání.
0: ẹwọn sì ẹrin àti okan wọn ti hàn fẹ́ lò wọn ti gbà.
1: èyí
0: ẹlẹ́ran ara bí ìṣe
1: ẹ.
0: o wá gbàgbé pé wọn náà ó kú kò sẹ́ni tí ò ní kú o.
1: bẹ́ẹ̀ ni sà.
0: ọlọ́run má ṣàánú wa.
1: Ele ma ko je gbe Mbolaye yin lo bayi
0: mi mo ko ye mi sa e seun
1: o de e ma beto bo ti be lu ke lese ke ko ni lo laigiya
0: e je wo
2: pare e pe to lade ni o ni baje o
0: ami sa
2: oruko temi ni ope oluwa ni ti oluwa contain ari se apata ibadan
0: ele nbe
2: nkan to te wa nje mi loju ni pe ngba de yen se nkan fa mo ye odun ti won se so pe ko sise ki lo de bo wa party
0: abeg
2: o da ti mo sake won to wa ni
0: ko ye mi o
2: won o fe so to ni e mo gbe ta won ba so ko sise
0: won
2: ti ma ti wa ti ah e gbe ba sise won ti party ti pe
0: se
2: e ma lo kéèyàn máa lọ wé ti oru jíjẹ oru tó dẹ̀ dìde.
0: ẹ ti ẹyin náà ti dáyé tó jèlò ṣe ẹ ti
2: rí
0: ẹ ti rí
2: kan. Yeri laye atijo yi te ni mo ni ti a wa bi ge won so ta gbo na ni so de jo be ta ko duri ta lagbado a ma won to se ba yen
0: ti won de pe ta ba di en sa agbado de yen ti e si da
2: ba a ma e a de no sa je won de se du meri won de papuda
0: eyi
2: o won lo
0: ehin eyi
2: e ho won lo no to sugbon je laye le ta won ni yi so yi
0: yo le
2: yo iro ni won pa ti o ba ma pẹ̀lú ti pàtì bó lè yóò ṣe máa ṣòwò kan tí òṣìṣẹ́ tó tún wá ń ṣe lọ ẹmọ tí kò rí bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ o ò ní sòótọ́ ọ̀rọ̀ torí àwọn tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ pé ó tún máa wádìí wọn ni wọn ò dẹ̀ tún fẹ́ kí wá sí ẹ máa tẹ̀síwájú.
0: ẹ ṣeun bàbá ẹ ṣeun
2: ẹ ṣeun
0: o kó ṣe é ro làgbẹ̀dẹ̀ gbọ́n kọ́tà awolowo ẹrẹ àti ọkẹ ẹrin àti ọkẹ ni wọn gbà wọn ṣe ẹrin àti ọkẹ wọn ni kò jọ kò ó tún wá burú ju bí wọn ṣe bẹrẹ lọ kí wọn là ń wàyé mọ yà
3: fún un ṣe mọ pé
0: ọlọrun ṣàánú ìwọ tó fẹ lu ẹrin àti ọkẹ.
3: Mo gbájú mọ nǹkan tí mo mọ tí ò sí pa n ṣe oògùn owó nú ẹ tó dẹ lágbára ju oògùn owó lọ. Ṣé bẹ́ ẹ ń lo android phone.
0: Mo ń lò.
3: Àwọn kan ń lo iphone. Ẹlòmíì ń lo fóònù 1.5 million. Owó tó jẹ́ pé tó bá fi ra taxi ó níye tó máa pa wọlé fún ó gbé dání ṣùgbọ́n kò make owó ń bẹ̀ ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ àwọn ará ilé ẹjọ́ ṣe ìbẹ́yìn ń lo fóònù àbí tó jẹ́ android tàbí iphone ẹ dẹ̀ ń lo data ẹ látijọ́ 13 ló yẹn ẹ lò lẹ̀ ti mú wọlé ẹ sà àṣeyọrí mi tún ti dé o ṣe rí àgbẹ̀ tó bá gbin oko bí èrè oko yẹn ṣe ń ga bó ṣe ń ga ṣẹmọ tó bá débì kan á tan ìtànà òdòdó pé ó ti fẹ́ máa so nínú bísínẹ́ẹ̀sì tí mo ní ó dàbí whatsapp yẹn ṣẹ́tẹ̀ tún ti gbọ́ nǹkan tí whatsapp gbé jáde ń jẹta wọ́n ní wọ́n máa ṣáàjì àwọn tó ń lo whatsapp business fún business ní 14 naira per message
0: banwo
3: o dẹ n bọ
0: si o ti le
3: ko sinu iye yoo lo fun company
0: banyo ko
3: o dẹ n bọ awọn laadẹẹde lẹyin agba wi ni isin bọ ṣe ni business nikan o le dọla nsin kan change ẹ si gbogbo wa kan ma gbowo lọwọ wa
0: ati mi ti elo business na
3: gbogbo wa ṣugbọn ka fẹsẹ yin dilẹ mu ṣe mo pe mo sọ pe app kan wa to dabi whatsapp to pe gbogbo nkan ta n ṣe lori whatsapp ti a gbowo ta bá ń ṣe lórí áàpù yẹn a máa gbowó.
0: Abankosi.
3: Ilé iṣẹ́ yẹn ti wá sọ pé lóṣù tó ń bọ̀ yìí ta fẹ́ mú yìí ní ọ̀tún láì oṣù tó a fẹ́ mú lọ́tún láì láàrin oṣù yẹn wọ́n sọ déètì fún wa wọ́n ní wọ́n máa ṣí withdrawal lẹ̀ fún gbogbo àwa tá a ṣiṣẹ́ tá a mú yàn wọlé ipe iṣẹ́ owó tá a mú wọlé yẹn à á withdraw ẹ̀ wọ́n á tún ti pa wọ́n á tún ṣí ilẹ̀ tó bá yá.
0: Ìwàmú yìí tó ti wà lórí kiri tẹ́lẹ̀
3: sí. Irú yìí tẹ́mi tí mo sọ fún yín pé mo ti ní $84-$85 ńsìn. $85 ńsìn nínú yẹn. Tán bá ṣílẹ̀ ńsìn, màá withdraw nù ẹ̀. Nǹkan tí mò ń kọ́ àwọn èèyàn gangan nìyẹn pé o ò lè ṣòwò kó o ní o ò ní ṣiṣẹ́ kó o fẹ́ rówó. O gbọ́dọ̀ ṣiṣẹ́ care time ń lọ kó kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ yẹn sílẹ̀.
0: Bí ìgbà tí àgbẹ̀ gbọ́dọ̀
3: kọ́ bẹ́ẹ̀ ni so that nígbà tí a yẹ pé o fẹ́ withdraw bá dé wà á rí nǹkan withdraw.
0: Kó tó gbìn.
3: O join ní ní
0: group olùmìdí
3: awolowo
0: lánàá.
3: Bẹ́ẹ̀ ni ìgbà yẹn lèyàn lè kéré ẹ̀.
0: Harvest okay.
3: Now o join ní group olùmìdí awolowo just last week àbí àná àbí jẹta ó ń bèrè lónìí pé òun fẹ́ withdraw ó lé èèyàn ló ń ṣe bẹ́ẹ̀. O lè ní nítorí pé ọ̀kan jù ẹ̀sà èmi nìkan láàrin thousands of networker ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wọn ní sogundogoji èmi nìkan wá dá dúró ṣé mo yẹ èébú mo yẹ ẹ̀yẹ àdúrà táwọn èèyàn ń ṣe fún mi nídàkejì ni mo ń sọ o.
0: Nídàkejì àdúrà.
3: Èmi ò tí a mọ̀ pé wọ́n máa ń forúkọ Jésù ṣe pé ó dijọ́ tí gbogbo ẹ̀ bá dùn tán ìkejì. Business akọkọ ti mo n polowo esa lati ọtun la lati join ni group olumide awolowo o ma di 20,000 naira lati ọtun la Monday on the 1st ṣugbọn lalẹ yi si ọla 15,000 ni ṣe mo pe mo so mo ni teyan ba n jiyajiyajiya to ba de ibi pe o ti ri ọna pe o ti fẹ di jije o ti yeyin a bẹrẹ si jere ẹ ere ẹri pe mo pe yin bi ọsẹ meji sẹyin mo ni in ma register eyan kankan
0: mo so be
3: abi nítorí pé mi kì í
0: pé wọn ọgọta ọgọta
3: bẹẹni
0: tí wọn máa wí
3: bẹẹni nítorí pé mi ò kì í chat èèyàn lẹ́ẹ̀mejì òótọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ olóòótọ́ kan ò ní lẹ́ni ṣẹ̀rí nígbà tán bá wá gbọ́ pà bẹ̀rẹ̀ sí withdraw nsìn èrò àwa máa yábọ̀
0: ìgbà náà lẹ́kùnrin
3: àwa wá ń kúrèrè ìgbà yẹn làwọn máa gbìn ẹjọ́ ṣé time kan náà lájọ́
0: bá máa ṣe ń gbìn náà ni ó máa sódò sóyè
3: lọ sẹ́ndì lágelú sí olúmìdí awolowo
0: máa kàn kọ́ lágelú
3: bẹ́ẹ̀
0: lórí sms
3: lágelú sórí whatsapp kìí ṣe text message o whatsapp number tí mo fẹ́ pè fún ẹ yìí
0: 080 63 59 60 70 080 63 59 60 70 70
3: nínú group whatsapp group mi tó bá ti gbọ́ àlàyé nǹkan tí n bá máa send sí ẹ̀ ń sìn àwọn time tí mò ń ṣètò lórí rédíò ìbàdàn ó wà nú ẹ̀ àlàyé tó máa gbọ́ 35 minutes 40 seconds ó ti yé yín sà tí mi ní àǹfààní àti sọ lórí rédíò ìbí ṣùgbọ́n tí mo máa ń ṣe láwùjọ àwọn rédíò míì tí mo ti ń lo wákàtí kankan òun ni mo máa send sí ẹ tí ẹ ní pé kó gbọ́ tó bá ti gbọ́ tó bá ti yí ẹ tán wà wá bèrè pé kí n send account number mi n chat èèyàn lẹ́ẹ̀mejì jọ̀ọ́ tó bá dẹ̀ ti wọnú group mi group tí n bá fún ẹ ní link ẹ̀ nìkan ni kò dúró tì má fọ́lọ́ gbogbo àwọn group tó kù máa yọ ẹ́ dànù òfin ní gbogbo ìtorí pé èmi mo dúró ti ọ̀rọ̀ tí mo máa ń sọ ẹ worú màmá tó fi ẹjọ́ mi sùn yín yẹn
0: kí n ṣe pé ọmọ ìfẹjọ́sùn bó ṣe ń lára
3: wọn ni tó bá jẹ́ pé
0: ẹ̀bẹ̀ yẹn gan mo fẹ́ bẹ̀ báyìí
3: pé
0: jọ máa bá mi fi ọ̀pọ̀lọpọ̀ kò lè yé wọn lẹ́ẹ̀kan
3: ẹ bẹ́ẹ̀ ni
0: ẹ máa lo sùúrù
3: ẹ báyìí mo ń lo sùúrù
0: láti irú màmá yìí àwọn màmá yìí ṣe mí nà
3: ó ṣẹ́rí ẹ̀yin náà lẹni tá a bá gbé kinní wa bó ṣe tó àti bó ti yẹ àwọn àti borúkọ mi jẹ́ sẹ́yìn tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí pé mo dúró ti orúkọ yẹn ni gbogbo orúkọ tí mò ń ṣe yìí
0: 08 0 33 33 59 60 70
3: 15,000 ni lónìí ọ̀la látọ̀ on the first 20,000 naira ni
0: ìjọba kan bá mi wọ́n yarí fún mi o mo fẹ́ gbé pẹ̀lú mi nù.
4: Ajé orí láti mọ bá ilẹ̀ kárun àwọn ìjòyè. KS Motel, Sadanka Tawon, full security for property and your life, with full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room, with suit. Back on the city of the world, Luafon, open a 12 inch in the wall, 20 bar, during your night, 500 people, 20 executive hall, conference hall, telelofon training, seminar, lecture, and other activities. KS Motel, you can enjoy yourself, family, couple, and your friends. What are I want to kill you? KS Motel, one lodge, you see, power lesson, fancy, one jet, you have to kill you. Well, you're telling you, don't mock any ballet. Lala Fia, ni KS Bar, ati awon nkan panu lori sisi. Ti mo e kene se soko soko, tere to yaya, takule takonle. Tun awon osise wa fi n da customer lohun, aye gboko si nbe pelu security to ga yata. Are gbogbo lu Ibadan, o ni KS Hotel fi kale si. Ni Total Garden Ibadan. Telephone 070-7399-2996 tabi 080-3251-3884. KS Motel is the place that you can enjoy your life.
5: O ma tiẹ̀ wá ga o. Àmẹ́ ni Àbájẹ ìwà gbéṣẹ́ Lékíkó àti búlọ́kù yíyọ fún báyìí.
4: Ọ̀nàrẹ́bù ṣèmú sọ fún pé the king property dey bàdìwò pọ̀.
5: O ṣe ọ̀rẹ́ mi, o sì wí fún mi tó o. Àwọn kan ló ń fi àwọn tó ń yọ búlọ́kù àti Lékíkó hàn mí. Tó sì jẹ́ pé búlọ́kù tààrà lọ́dọ̀ wọn. Tá a bá ti fẹ́ gbé lóńtú káyánga.
4: Ẹyin o, o ti wá yé yín báyìí. Ẹ sì ti jà sí pé àwọn tó dáa mọ̀ ni wọ́n bá the king property dòwò pọ̀. Ní the king property, wọ́n bá ní kọ́lé, ralẹ̀, talé, wọ́n tún bá ní kọ́lé lọ́nà ti gbàlódé. Bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní mójútólé tàbí gbani sílé. Pẹ̀lú òfin, tẹ bá fẹ́ ra ilẹ̀ níbikíbi, the king property ni ẹ kàn sí. A tún bá ní yọ block tó bá ti lé ní 2000. Sí site níbikíbi pẹ̀lú machine and solid block. Àbẹ́ yóò tí gbọ́ pé a lè bá yín kọ́lé, ralẹ̀, talẹ̀ níbikíbi nílẹ̀ yìí. Káàtì tó bá yín fi rẹ́ǹtì. Bákan náà la tún bá ní renovate ilé lọ́nà ti gbàlódé. The king property láti New Garage Ìbàdàn lọ sí Akalawe. Ẹ sọ kalẹ̀ ní Olúkoyí bus stop tàbí láti Àpáta lọ sí Odò ọ̀nà Ẹlẹ́rẹ̀. Ẹ sọ kalẹ̀ ní Olúkoyí Central Mosque. Lọ́dì kejì ẹ ti rí bánà the king property nbẹ̀.
5: Telephone 08050302695. Lẹ́ẹ̀kan sí 08050302695.
4: The king property ni ẹ bá dòwò pọ̀.
6: UFM 96.7.
7: Ta-lo-ye.
0: mi le lo lai lo si bagede ti emi wan tin ba lo si bagede ti emi wan tin ba mu bo nbe a jo mo so adesu yo mo touch of e de kin looking bo
6: Wagelu FM 96.7
7: O bale bagge o wole pelu steeze bitters jatulabi okunrin ogun gentleman on the body system ogbontariji akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 bitters be ti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esinyeri da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Ijolote.
8: Olorun apostle Ayo Dele Babalola yo tun sise lekan si ninu ipagu adura olododun Olorun Abiamo 2026 isoju olojo marun la fi sede lejojo Monday August 31st Prophet Olufemi Oni Mama Woli Obere Mberi Alarape Prophet Mayo Waseyiji Pastor Emi Adeosun Evangelist Dr. Bosi Adeiwa Evangelist Kendi Akiwale Lady Evangelist Bosi Adewumi pelu awon mo David Brothers ni yo ma pelu baba Olugbalejo Prophet SO Adewumi sise ranse atosan taro de pade adura yo ma waya ago mejo laaro atago meri abo ni role ojo thursday ojo keto osu kesan lago mewo owuro online yewo ofe pelu eto ilera ma waye nibi ta wa kose mo se yo ti wa ni kale ojo friday ni press night akori ni oluwa wole wa san ojo sunday september 6 gaga la se kagba ninu ijo Christ apostolic church ibudo iyanu district headquarters to wa ni molusi street end malete ni badon 081-3501-0191 oluwa olorun prophet adewumi yo sisi agbara aye re osini wa bakan na mo loruko jesu
9: Muhammadun Nabi Show Makasi Road Drive Telele Street End Challenge Mbadon
10: Kilo Shelembe
9: Mewan Shelembe Nibeni Asalam Community Group of Schools A Co-Educational School Wa Biwanshen Komani Larawa Niwan Komani Ede Gesi Tokpegede Kiwale Badeni Giga Lojo Waju With well-equipped laboratory and standard computer rooms Under the watch of skilled, qualified and God-fearing tutors Igila La Somalu And one woman wa si Asalam Community Group of Schools. Kiwale Diekon La Lojo Waju admission is on in Crèche, Nursery, Primary and College. Litoripe Kama yi tuto jade what he ha odidi alukurani sorry. We are government approved. Asalam Community Group of Schools is at Keshiro Drive, Belele Street End, Challenge, Ibadan. Call us now on 080-5308-8007 Tabi 080-34

àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay dr strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò wù kí mọ́tò ọ̀hún wà dr strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083

àwọn omi iye tèmi pọ̀ lórí ètò lálẹ́ yìí. Àwọn omi iye mi pọ̀ lórí ètò lálẹ́ yìí. Ẹ lọ darapọ̀ mọ́ mi lórí Facebook wa. Ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Alágẹ̀lú FM 96.7. Omi iye lala. Mo ń kọ́ èdè ifán. Bẹ́ẹ̀ èdè ọ̀rọ̀ mo tún ṣe kíni mo tún kọ́ lóní díẹ̀ díẹ̀. Kí tí ẹni bàbá ń sọ ń pa

0: ẹ jẹ́ ń gbé pè kan àgbò mìíràn bíi méjì kan kí tiẹ̀ ni bàbá ń sọ ń pa omi iye gan kí ló mi iye hello hello yes sir
1: ẹ kalẹ o wait o
0: yes ma'am
1: ẹni kẹ ló ń sọrọ mo ti ń wá yín ní facebook mi ò rí yín
0: àwà ń bẹ bóyá network
1: lọ yín òun náà ni ẹnẹta everybody like saturday night
0: you must like saturday night now
1: yes
0: a máa ń dúró dé ni àwọn olólùfẹ́ wa máa ń dúró dé wa ni
1: ìtòwè àti pupada àti búra gan afẹ́jọ́ gidi lálẹ́
0: bẹ́ẹ̀ni
1: ẹ ti sọ̀rọ̀ pé àwọn omiyeyé pọ̀
0: bẹ́ẹ̀ni
1: omiyeyé pọ̀ lórí
0: bẹ́ẹ̀ni náà wà lára àwọn omiyemi lálẹ́ yìí
1: omiyeyé yẹ́ from another mother from another state
0: nàtò
1: omiyé ni ẹ
0: wow
1: omiyé ni ẹni tí ẹ̀yin àti ìyá kan àti bàbá kan tó bí ni omiyé ni tó tabára jáde kúrò ní outside ìlú wa bí ẹ ṣe wà ń bàdàn ń sẹ ṣe bá rí àwọn ọmọ ìlú yín omiyé yín náà ni
0: omiyé náà ni
1: bẹ́ẹ̀ omiyé ni tó tabá jáde kúrò ìlàkí ìlú bọ́dà mi tó máa ń pè sórí ètò ń sẹ ẹ̀mọ̀ tó fi kọ́rí wípé omiyé mi ẹ bá mi fẹ́ mi yé mi o nígbà pé àjọ wá láti ibì kan a lè sọ the same language tó omiyé mi nìyẹn gbọ̀mọ omiyé tó wá jẹ́ wípé tí àjọ jáde ní ibì kan ó fi pé ẹ̀jẹ̀ kan ó bàbá ń sọ mọ̀ pé ẹni tó bá lọ gbé omi iye ẹ tó bá lọ tà lọ tó lọ tà
0: kò lè
1: tó tà lọ́pọ̀ kò lè rà lọ́wọ́n
0: tó
1: omi iye ni wọ́n pé ọ̀rọ̀ omi iye lála omi iye lála okun tó wà láàrin wọ́n máa ń pọ̀ òwe kan pé wọ́n ní okun ọmọ yẹn ìyá tó máa tẹ̀ ni pé kò tọ̀
0: ṣá
1: omi iye nìyẹn
0: ẹ ṣe gan ni ẹ ṣe gan ni
1: a máa lé tó wọ́tà
0: ẹ ṣe gan ni tẹ́ bá tàn mọ́lẹ̀ sí ẹ tún jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn olólùfẹ́ wa tán bẹ ní online àwọn olólùfẹ́ wa ti ń bẹ ní online ẹ já gbọ́
2: ọmọ ìyá dára ọmọ ìyá dára ni bàbá ń sọ omiyé máa san pé kò sẹ́ni tó máa gbé ọmọ ìyá ẹ̀ lọ sọ́jà lọ tà tó tún máa ríra mọ́ ẹni tí ò lọmọ ìyá ó ló mà kú ìyá o póun ti lọmọ ìyá òun ó wá bẹ̀rẹ̀ sí pé irú àwọn bàbá akin awódè yìí ó pè wọ́n lóríṣiríṣi bẹ́ẹ̀ pé àwọn yẹn lọmọ ìyá òun àìlú omi iye ó kú ìyá òun ti lọmọ ìyá tòun nígbà.
3: ìkálẹ́ ẹ̀kúṣẹ́ ọpọlọ mo kì í sísá mi ẹ̀kúṣẹ́ òun ni ọmọ ìyá ọmọ bàbá ọmọ ìyá ọ̀ẹ́jẹ̀ tó yẹ pé ilé náà láti ibì kan ibi inú kan láti jáde so now òun ni omi iye dára aláti ṣe mọ́ ó dára omi ọmọ ìyá yìí ó dáa now tó ní ó wá ní òtú tó gbómi iye rẹ̀ lọ sọ́jà lọ́ta kò lè ríra nínú ọmọ ìyá yẹn bóyá ẹ̀gbọ́n àbí àbúrò olóṣẹra fún àpẹẹrẹ bóyá ẹ̀gbọ́n ó ní àbúrò jalè àbúrò ló jalè àbúṣe kankan ó yẹ kó pè wá sínú ilé àbí ẹbí ara ká bá sọ̀rọ̀ tó dáa nǹkan tó ṣe yẹ kó má ṣe mọ́ ṣùgbọ́n instead of that bóyá wá pè bí aráta bi extended family àwọn tó yẹ kó gbọ́ sí wọn ó ti wá rojọ́ fún wọn pé àbúrò mi o owó mi ló jí o aṣọ mi ló jí o mọ́tò mi ló jí o ṣe mọ̀ yẹn pé after tó bá padà sínú ilé tó bá parí ẹ̀ àwọn tó ti gbọ́ yẹn to ba te begun e abu bi aburo e o le pari e ṣugbọn inu omo yen o le dun tori pe arata ti gbọ si o ti gbe lo soja lo ta gbogbo bo ti o ti fi allegation kan o ti lo o ti gbe sinu aye ti agbo yen ba gbọ ababuro yen ba gbọ to ba ti e gba ṣugbọn inu o le dun tori pe omo iya yen o ti mu yen ku nbe o ti lo gbe soja o ti lo ta yo da fun wa o oko mi ni
4: professor mo ma le wa bo ba ro kun ti o ba ro ta o opore o ma ni ta lo o mi ye lala o mi ye lala o mi ye lala
0: hello hello
5: hello
0: enjoy your life
5: it's on fire
0: yes sir
5: oko mi ni abisoni abi
0: ah ainde le ruwa ama wa ni odofin
5: omo ni odofin
0: be ni e ma wo le e ma wo le
5: e ku se o
0: yes sir
5: yes sir agba agba do ni new york city ni new york city nbi o a gbo yin ketekete loud and clear
0: wow
5: very loud and clear
0: e se gan ni
5: lagelu baba radio ni o e se da monikin kini na ni we ko eto e ma be to bosa
0: e se gan ni appreciate yin go gbogbo iran lowo yin lori eto yi eh oju oni ti sir
5: no problem no no problem asese be no asese e sir asese bere ni ah ti se kan gbogbo olo mo wo yin ketekete mo ri fun mo ri cap eyin ati yin te de black ati mo wo yin ketekete mo wo yin lori tablet ni
0: lati new york city
5: mo dupe wa ki gbogbo nkan te ko sorun gbogbo nkan te ko sorun yin e fe mi na ki tin ba wa si nigeria e fe mi na ki mi o ko sorun be se ko sorun
0: mi si wa e ri calabash mi na keregbe emu mi na e ri lo
5: mo ri ni no e ri calabash mi ijejo mo ri calabash sugbon aso ready yin e fe mi na ki mi o wo tin ba de nigeria
0: ko si wa la
5: ba tin ba de nigeria ajo
0: a ba yin se dress ile lagbara olorun ba
5: thank you so much appreciate you sir thank you so much sir
0: thank you sir e se gan ni that's ainde ruwa that's omoba aderoju lati le odofin e se gan ni ojo ni ti e pe fun wa o

0: fun afẹ dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun bebi etan
1: nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esile rira ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesoya ajah lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdac ijolote
2: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn la fi ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Mama Wòlí Obìnrin Mẹ́rì Alárápẹ́, Prophet Mayo Wáfẹ̀ Yíjì, Pastor Emi Adéọ̀sán, Evangelist Dr. Bọ́sí Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sí Adéwùmí, pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Malusi street end Malete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
3: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti ń rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí Total Deliverance from the Power of Darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM 3 PM to 6 PM ìṣọ́ òru 11 PM to 3 AM níbo lórí òkè Bẹ́tẹ́lì wà. Ẹ wọ Pàdé Báyọ̀ Ìdí Ayọ̀ rẹ̀. Sọ ní ìkọjá ìyànàbáre díẹ̀ aláàdọ́rin alóǹgìdí ayùnrẹ́ ròd ìbàdàn wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú 28th church anniversary September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge nìbàdàn ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́ wòlíì gídíónì tanímọ̀ wo èṣùpòpo jp olùgbàlejò pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742 ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí àdúrà ń gbà

0: ẹ̀bùn òmìnira independent money gift day grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yóò wà fẹ́ ni ọdún méjìdínlógún sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play 200,000 naira, 100,000 naira, 50,000 naira. Make you enter zone category. Golden chance lotto lónìí. Àìrínà òní bá wa lọ́dún òmìnira.
1: Ìlera lọ́rọ̀.
2: Karaw jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bí àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè gbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: Wait! Aww.
7: My love, what happened?
6: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD Care? CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Ah, Pastor, continue the wedding.
8: Walk on that, talk together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0707.

0: mi ni ọmọba Ìjì Adégbéyega Oyewole. Wọ́n bí mi ní ìdílé ọba Oyewole Fọkọ nídílé bàbá àti ní ìdílé ọba Báṣọrun Ìbá Olúyọ̀lé nídílé ìyá. Mo ń kọ orin High Life àti Jazz. Mo lọ sílé ìbò mo lọ kẹ́kọ̀ọ́ mo tún padà wálé. Adúgbò Ọlọ́run. Ara àwọn irinṣẹ́ mi ni fèrè tá ń pè ní saxophone àti flute. Mo fẹ́ fi àsìkò yìí gbàdúrà fún ọmọ wa tó wà nídìí ètò yìí Victor Pius Azubike pé kí Ọlọ́run kó dúró tì nínú ètò yìí kọ́ lọ́wọ́ bá ṣe ètò náà.
1: Lágílé FM.

ọjọ́ ń lọ o kò dúró dèyàn ǹbẹ́ yìí tẹ́ bá ṣe léni èyí tá à ń ṣe yìí léni ni wọ́n á fi sọ̀rọ̀ wa lọ́la èyí tẹ́ bá ń ṣe léni ìtàn lẹ́ńkọ́ lẹ́ o

0: come out there, go northern part of Nigeria, Adi Ekiti. From Ekiti. We enter Kogi, the Galas them. From there, we enter Nasarawa, Niger State. Across the entire north central. When we talk about north central, when we talk about Jos, where we Plateau State, what did they use Sabu Nasef? The northeast, the northwest, Kano, Kaduna, all joined together. God so much bless this very country. Hello.
1: Hello.
0: Ekale sir. Kere gan.
1: Ekuse o.
0: Yes sir.
1: Ajo yan agba.
0: Amen sir.
1: Eni so so.
0: Amen sir.
1: Ayo ni mi lo.
0: Amen.
1: Ati kwaji.
0: E se gan ni sir.
1: Abi mi lati Ondo
0: State. Ibolo Ondo
1: State. Afomo owo mi wa owo won ti bi ni owo.
0: Owo na ni.
1: Ọwọ́ wọn ti bí ní. A ní festival tó pọ̀ lọ́dọ̀ wa pápá ìgbìmọ̀ ìta kẹyìn tá a ti bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ lóṣù yìí. A ti ti bẹ̀rẹ̀ gan-an a ti prepare fún bọ́ tí oṣù ká máa bọ́ sínú oṣù kẹsàn-án ni gbogbo ẹ̀ máa bó jáde bí iná ẹ̀rùn.
0: A fẹjú kẹkẹkẹ.
1: Kódà tó a máa lọ ní màá ju gan tí ọdọ́rọ̀ fẹ́ bá wà kájọ débẹ̀.
0: Kò sí wàhálà.
1: Lágbà Elédùmarè, àwọn ọdún tó dáa dẹ̀ ní egún. Kódà àwa gangan tí mo sọ tó dàbá wa bàbá tiwa ló máa fọ bá jẹmí lọ́wọ́ àwọn jẹmílà. Bẹ́ẹ̀ni a ní egún tí wa lọ pè ní ìdẹ̀, egún ìdẹ̀.
0: Ìdẹ̀.
1: Bẹ́ẹ̀ni a ní àgbòdògi, a ní àdòko, a ní bẹ́yẹn kábíyèsí náà ní egún tó máa jáde awúre fún gbogbo ènìyàn. Wá jó wá jọ iná la máa jẹ amẹmu ẹran ẹtu àbí gàrà láti máa se oúnjẹ ẹ̀gúsí a ní aṣọ ọwọ bẹ́yẹn kódà tẹ́bá débẹ̀ dífẹ́ ọjọ́ kan fún oríṣi kan ọjọ́ kan ni àjàgbà mọ àwùjọ gbogbo bẹ́yẹn lọ́mọ ṣe fẹ́ pé inú yẹn máa dùn ni.
0: Inú yẹn ọmọ máa dùn ni.
1: Kódà ní àmàlẹ́ wọ́n máa gúnyán tí wọ́n máa gúnyán ẹ láti bẹ̀rẹ̀ báyìí ni wọ́n máa fi adé sílẹ̀ àfi ṣúpìlà tí wọ́n máa gúnyán ẹ mọ́ máa pẹ́ mu ránṣẹ́ ẹ̀gbọ́n tí táàdì bí ọmọ tuntun báyìí ẹ jẹun tí ní a máa dé epo rí a máa sábì. In fact,
0: I'm sorry.
2: Ìmọ̀ tó dẹ̀ máa ń cherish in.
0: Àdúpẹ́.
2: Àlàáfíà fún yóò tó.
0: Àlàáfíà fún yín sà.
2: Ọmọ ọba Gbẹ̀ngà gbajúmọ̀ kanadẹ́gbọ́n. Aṣíwájú pátápátá ká fàtà láti rẹ̀
0: pa. Bẹ́ẹ̀ni ẹ máa wulẹ̀.
2: Ẹni olóbi mi o.
0: Ẹ ṣáà wò.
2: Mo ti sọ tipẹ́tipẹ́ pé ìyá àti bàbá mi ìjẹ̀bú ni wọ́n.
0: Ìjẹ̀bú ni wọ́n.
2: Ṣùgbọ́n Ìbàdàn náà bí mi sí. Tẹ́lá fẹ́ pè mí ẹwà pè mí ní Ìjẹ̀bàdàn. Túmọ̀ sí Ìjẹ̀bú Ìbàdàn.
0: Ìjẹ̀bú Ìbàdàn.
2: Bẹ́ẹ̀ni mọ́mí kan pò wọlé lẹ́ẹ̀kankan tó pò wọlé tó pò wọlé wọ́n sọ nípa kọ́kọ́rẹ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo
0: lo jura wọn lọ.
2: Ìbàdàn tó mọ̀ sí.
0: Ẹni tó mọ̀ ń sè.
2: Ẹ jẹ káyín mọ̀.
0: Kábíyèsí.
2: Ẹ bá tún wá rí ẹ̀bà tutù.
0: Ẹ̀bà tó tutù. Ọlọ́run.
2: Bí kiri ló ṣe mú ló ṣe mí báyìí. Mo kí ogun olé o.
0: Ẹ ṣe gan ni sà.
2: Mo dẹ̀ kí ọlọ́gẹ.
0: Wọ́n gbọ́ yín.
2: Torí ètò ìwòsàn àwọn gan le jẹ́ ìsìn kọ̀kọ́rẹ́ o.
0: Ọmọ ìjẹ̀bú náà làwọn náà.
2: Mo dẹ̀ pé àwọn máa ṣe fún ọ dáadáa pàṣípàṣí. Ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: Ẹ ṣe gan ni sà.
2: Àlàáfíà fún yín sà.
0: Àlàáfíà fún yín sà. All right, hello.
3: Hello, bàbá mi.
0: Hello, sà.
3: Ẹ máa kú iṣẹ́ ní Katayọ.
0: Yes, sà.
3: Ìgbà ọjọ́ gbogbo ara tuntun.
0: Bẹ́ẹ̀ni.
3: Ṣùgbọ́n ẹ má bínú orúkọ mi ní Adédọ̀nà tó ṣọlá. Nǹkan tó ń kọ fẹ́ ń kọ bí ẹ̀kọ́ ṣe kọ lọ́wọ́. Ṣé ìtúlẹ̀ padà? Kijama ma ti sonku.
0: Oro nla ni o.
3: God made me the most person. Ayi o ma le. O ko ma le ya. Ah, bi so ri to ngun pe ta ma ta lo kura wa fi. Ayi je du.
0: Se pa aye dun gba yen. Kai.
3: Baba. Eri let me tell you about from now. Eru nba ni.
0: Ah, eru ti nba yin.
3: Eru nba ni. God made me. So, I'm going to say, God, where is the number of Lord? Please, I don't care
0: about
3: it. Don't say anything about it. I don't care about it. Would you know that? Say, why would you want to know that? Say, what is
0: it?
3: Who are you sharing with? Say, what are you talking about? What are you talking about? What are you talking about?
0: I'm
3: only going to talk about it.
0: Ẹ ṣe gan ni sa 091 ẹ jẹ́ ń gbé pè kan sí aṣèwọ 1230 awà bẹ̀rẹ̀ sí dìbò.

0: Hello, the caller. Oja Kenny Etunbo pe pada. All right, hello. Emma wule sisi mi ko en ni Mrs. Amo.
1: Emi o sisi wa na mi.
0: Se balela yo.
1: O balela yo.
0: Adupe.
1: Era aduja.
0: Ami.
1: Awon family Afolabi won se o won.
0: Beni.
1: Ile won mo toro ni o.
0: Ami.
1: Ora aduja o.
0: Ami.
1: Lawo ti won lowo soke o.
0: Ami.
1: O ri se o.
0: Ami.
1: Ati baba wa Adeeruwa o.
0: Adeeruwa won ti pe na le ni. Ami. Ami.
1: O je le ti won o.
0: Ami. Ami.
1: Ilawo to a se lojo si won re pupo nbe o.
0: Ami. Ami. Ami. Ami e se gan ni
1: mi. Eh, eni rere lo bi mi o.
0: Eh, je ka sare wo.
1: Ni ya mi Ijebu Ode ni. Ikokore mi di besu ti mo ma je laye yi.
0: Ekundun e po.
1: Si mama mi ba fe ti a ikokore bayi. E ja gbigbe ede to wa nle.
0: Hey,
1: Olorun. Isu ewura na fi ma se ikokore. Isu ewura ni. Si mama mi ba gba omi won urin. Yenin gari ni. So won wa mo da si omi. O mo da si omi. O ti ti a gbogbo yin ti se ti e sinu omi. O da gan best food ni o fun ije. Ijebu ti o ba mo kokoro je o ma le ni. Gbogbo awon omo mi na mo kokoro je. Ti mo ba se kokoro be ti mo fi ogiri si.
0: Ogiri.
1: Ogiri.
0: Olorun.
1: O je ni o. Nigba ti Sani Adesode si Premier. Wọ́n tó ní ta wà lọ́dọ̀ rẹ̀ tó ní kí kálukú gba oúnjẹ tó bá wù ikọkọrẹ́ ni mo gbà.
0: Lẹ́yìn gbà.
1: Ikọkọrẹ́ ni mo gbà o.
0: Ọlọ́run.
1: Wọ́n fi mí ṣe yẹ̀yẹ́. Ọmọ Ìjẹ̀bú ni màmá mi ọmọ Ìjẹ̀bú ibẹ̀ mo dẹ̀ gbé. Bẹ́ẹ̀sì Ìjẹ̀bú ni ìkọkọrẹ́. Ìjẹ̀bú tí ò bá mọ̀ kọkọrẹ́ jẹ ọmọ àlè ni.
0: Ẹ ṣe gan ni wọn. Ẹ ṣe gan ni wọn. Thank you, Mrs. Simi, Mrs. Amowu. Hello, the caller.
2: Hi, life.
0: Enjoy your life.
2: Ìyá Balógun látòkè àgbà.
0: Ẹ máa wulẹ̀, màmá mi, Ìyá Balógun.
2: Ẹ kú iṣẹ́. Ẹni rere ló bí ọkọ tí mo fẹ́. Aya Ajẹ̀bú lè mi.
0: Aya Ajẹ̀bú ni yín.
2: Bẹ́ẹ̀ni. Bí mo ṣe jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjẹ̀bú ò lè fi ìkọkọrẹ́ tó mi. Kì í ṣe ọ̀rọ̀ ẹni. Bùkọ́ sábà fẹ́ jẹ́ bẹ́yìn ọkọ mi á ní ká ṣe ẹ̀bà sílẹ̀. Má ti ṣe ẹ̀bà yẹn sílẹ̀ àti tuntun dáadáa. Ó ń di àárọ̀ báyìí. Iṣu yẹn mo ti ní mo ti gbé gbogbo ìpò ara ẹ̀ mo ti ṣé ní ìpín ìtí mo ti
0: sàn.
2: Mo ti gbé omi sí orí iná mo ti gba èlò sí. Gbogbo àwọn èròjà tó ti fi mo ti dà sí látilẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí ní dá sínú omi. Tí mo ti ṣe èròjà sínú. Tó bá ti di pé mo ṣe iṣu yẹn ti tán. Bí ìṣẹ́jú bí mi méjì sí mẹ́ta. Màá wá mú ẹja palamọ̀.
0: Palamọ̀.
2: Palamu.
0: Hey.
2: Bẹ́ẹ̀ ni àti àgbèdè. Àti ibi ẹsẹ̀ ẹran níbi iṣan tó máa yẹ ń di bọ̀kọ̀tọ̀ yẹn.
0: Kai.
2: Màá tún wá wá pọ̀ mọ́. Àwa kò sí.
0: Hey.
2: Ọlọ́run. Èmi tí wá láìkì kí n wá yá inú ẹran. Màá tún wá kì í sí. Sọ̀rọ̀ mi yẹ.
0: Hey.
2: Bàbá ṣe tán báyìí. Ọkọ mi máa ń sọ fún mi wípé kí ló dé tí mi ò jẹ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú.
0: Ọlọ́run.
2: Máa tí bá ṣe báyìí tí bá bí ṣe fún wọn. Ìgbádùn ni kálukú máa jẹ́ tó máa wà ókè pẹ̀lú ẹ̀bà tútù. Tó bá mú omi báyìí tẹ̀ bá fi gbé. Tó bá bẹ̀ ṣe pẹ́lú mi tó láìkẹ́ lọ́rùn dùdù tó fi gbé.
0: Nígbà tí mo bá èmi mo máa ti bá yín ṣe rere mo ti bá yín lọ sí ìlú yín. Ẹ wá gbé oúnjẹ yẹn jáde kí n bá yín. Ibo la